0: Abonnelo y paso a abonar YouTube.com.
1: Vai, puro.

I'm sorry.

Ah,

0: dànù. Mo ti gbogbo ọmọ Ọlọ́run níbi tí ẹ ti ń gbọ́ mi lówùúrọ̀ yìí. Àdúgbò lọ́wọ́ Ọlọ́run tó ti fún wa lórí ọ̀fẹ́ láti jùmọ̀ dorí ọjọ́ tèmi nínú oṣù yìí. Ta ni àwa bí Ọlọ́run kò bá dá wa sí? Mọ̀ nítorí ó fi àánú gbà wá, ó fi àánú là wá padà. Ọlọ́run gbọ́ ọpẹ́ wa. Ọlọ́run gba ẹ̀yìn wa. Mo sọ àsọtẹ́lẹ̀ sí gbogbo ìṣẹ̀dá tó ń gbọ́ mi lénìí. Bí Olúwa ti ń bẹ tó ń bẹ láàyè. Ìdígídé tí ayé mi dè ọ̀run kì í sílẹ̀. Orin kan ní ìdíjá àwa sì yọ àwa bọ́ nínú okùn apẹ́yẹ. Tó bá níbẹ̀ mo sọ àsọtẹ́lẹ̀ sí ayé ọkùnrin obìnrin. Ìdí márùn ọmọ bí, ìdí márùn ya ní, ìdí má ṣàṣeyọrí. Ìdí tí mo ní takú sójú kan náà. Ìdí tí mo ní lọ tí ń bọ̀ láìrí ìgbàgbọ́ mú wálé. Lórúkọ Jésù ó yá kó ya náà dànù. Lórúkọ Jésù ni mo sọ ó ní lórúkọ Jésù ni kí mo dúró mo dúró lórúkọ ọlọ́run àlàyé tó ń pè mí tó rán mi níṣẹ́ gbogbo etí tó ń gbọ́ mi lówùúrọ̀ yìí bó ní kí ni tẹ́ ẹ wà mo sọ àsọtẹ́lẹ̀ ọwọ́ ìdè lára yín ó ya kó ya náà dànù. Ìdààmú wàhálà kó fi ayé yín sílẹ̀ ogun bó ti lọ lówó bọ̀ lórúkọ Jésù kó fi ayé yín sílẹ̀ gbogbo agbára gbólóhùn agbára ọ̀rọ̀ tó fọ yín daláì mọ́ ṣe tó ní kò kàn máa ṣe sáàkó wà lójúkọ. Lórúkọ Jésù ó yá kó lana dànù. Mo sọ àsọtẹ́lẹ̀ yìí gbogbo agbára tó lò ní jẹun ọmọ. Lórúkọ Jésù gbogbo ó yá kó lana dànù lára yín. Agbára tí ń gbé ní sókè tí ń sọ ní di níla tí mú kí ogun Ọlọ́run farahàn nínú ayé ó yá kó wọnú ayé yín lọ. Lórúkọ Jésù ti mẹ́sàlẹ̀ tí ni mo sọ̀rọ̀. Mo dá sọ̀rọ̀ John 12:49 ó lè mú kò dá ọ̀rọ̀ sọ. Mo sọ àsọtẹ́lẹ̀ gbogbo etí tó ń gbọ́ mi lówùúrọ̀ yìí. Ìkóríta mẹ́ta tí ẹbí yín dé tí ẹ kì í lè kúrò níbẹ̀ mọ́ pé máa ń takú yẹn iná àti àrà kó gbé kọjá síwájú. Orúkọ Jésù ni mo sọ orúkọ Ọlọ́run àlàyé. Gbogbo èdè tó ní kó máa sọkún níbi tó yẹ kó o ti máa rẹ́rìn ó yá kó já dànù. Àbọ̀ Ọlọ́run kó dájú. Ó rí bẹ́ẹ̀ kó sọ bẹ́ẹ̀ Jésù Kristì Olúwa wa. Aláàmì nínú Olúwa lẹ́yìn ó dá abẹ́sẹ̀ ọ̀lẹ́ lórí ọ̀tún ní ọ̀tún sì ní ọjọ́ ń yọ. Ọ̀tún lòrùn ràn ìbọ̀ tún máa dé bá gbogbo wa. A fẹ́ sọ̀rọ̀ lórí ìdè. Ìdè ayé a máa fokùn dé ẹran. Wọ́n a máa fokùn dé igi. Bákan náà ayé a máa fọ̀rọ̀ dé nì. Ẹ̀gbọ́n a máa dé nì. Tí wọ́n á wójú tó ẹ̀ tí wọ́n ò ní ṣe kí ni. Tí wọ́n ò ní rí. Bẹ́ẹ̀ ni ìdè àmútọ̀run wá. Wọ́n yàtọ̀ sí ẹ̀gbọ́n o. Ẹ máa máa rí bí a bá ti yànnà náà. Àfọwọ́fà máa di ènìyàn. Aláàmì ní olúwa mo fẹ́ kí o nímọ̀ fún wa lénìí ọ̀pọ̀lọpọ̀ tó ń wá ojútùú sí ọ̀rọ̀ ayé rẹ̀ àwọn ìdè yìí bí a ò bá mọ ìdè tí ayé mi dé ní èèyàn kì í bọ́ ńbẹ̀. If you don't know the source of your problem the problem continues. Mo sọ àsọtẹ́lẹ̀ ìdè kí ìdè tó bí ọkùnrin tó bí obìnrin lórúkọ Jésù òyà tó lana dànù. Aláàmì à ń sọ̀rọ̀ ìdè pẹ̀lú ilé ìta abẹ́sẹ̀ lórí gangan ni èpè. Èpè a máa gbìyàn. Ẹgbẹ́ wo Genesis orí ìkẹta káwọn ẹsẹ̀ ìkẹrìnlá sí ìkọkàndínlógún. Genesis chapter 3 beginning from verse 14-19.
1: Olúwa Ọlọ́run sì wí fún ọjọ́ náà pé nítorí tí ìwọ ṣe èyí a fi ìwọ bú nínú gbogbo ẹran àti nínú gbogbo ẹranko ìgbẹ́ nínú ìrọrùn ìwọ ò máa fi yọ́ olùpẹ́ lẹ́yìn ìwọ ò máa jẹ ní ọjọ́ ayé rẹ gbogbo èyí ó sì fi ọ̀tá sáàrin ìwọ àti obìnrin náà. Àti sáàrin ìwọ àti ọmọ rẹ̀ àti irú ọmọ ọmọ rẹ̀ òun ò pẹ́ ìwọ ní orí ìwọ ò sì pa ní gìgísẹ̀. Fún obìnrin náà ni ó wí pé òun ò sọ ìpọ́njú àti ìlérí rẹ̀ di púpọ̀ ní ìpọ́njú ni ìwọ yóò máa bímọ lọ́dọ̀ ọkọ rẹ̀ ni ìfẹ́ rẹ̀ yóò máa fà sí òun ni ìwọ yóò sì máa ṣe olórí rẹ̀. Ó sì ń fún Ádámù pé nítorí tí ìwọ gba ohun ara rẹ̀ gbọ́ tí ìwọ sì jẹ nínú èso igi náà nínú èyí tí mo pa fún ọ ní àṣẹ pé ìwọ kò gbọdọ̀ jẹ nínú rẹ̀ nítorí rẹ̀ ìpọ́njú ìwọ yóò máa fi jẹ nínú rẹ̀ ní ọjọ́ ayé rẹ̀ gbogbo ègbé òun òṣùṣú yóò máa hù jáde fún ọ ìwọ ò sì máa jẹ ewéko ìgbẹ́ ní ègbé ojú rẹ̀ ni ìwọ ò máa jẹ nínú ẹ̀ títí ìwọ ò fi padà sí ìpìlẹ̀ nítorí inú rẹ̀ ni a ti rán ẹ wá olùpẹ̀ sáàrin ìwọ ìwọ ò sì padà di olùpẹ̀.
0: Aláàmì ní olúwa Ádámù àti Éfà ẹni tí inú ọlọ́run dùn sí wọ́n wà nínú ọgbà wọ́n ń jẹ wọ́n ń mu àmọ́ ní ọjọ́ tí wọ́n àṣìṣe dé bá wọn ẹ̀gún tẹ̀lé ní èpè yìí bí ó ṣe ń dé orí Ádámù àti Éfà bẹ́ẹ̀ náà ni ayé wọn dàrú ohun gbogbo lọ dédé mọ nínú ayé wọn bí ẹ bá wà ń wo ìpèlú dè ní ìyẹn ènìyàn máa ń bẹ̀rù oyè oyè ń bẹ̀rù ènìyàn ṣùgbọ́n gbogbo ọjọ́ tí èjò bá jáde láyé kì í pàdé aláàánú ẹni tó máa pa èjò ni èjò máa ń pàdé ẹ bá wà rí pé èjò bù yẹn jẹ ẹsẹ èèyàn náà ló ṣe rí ni mo ti bẹ̀rẹ̀ ìpèlú wa mú kí ọ̀tá ó wà láàrin èjò àti ènìyàn gbogbo ìgbà tí obìnrin bá ń lóyún láyé nínú ìrora nínú ìdààmú ni nígbà tí ò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká wá wò ó a ní ewúrẹ́ ń bímọ kò sẹ́ni tó ń gbẹ̀ bí ewúrẹ́ nítorí kò sí ègún lórí kí ni ègún ò sí lórí ẹranko bí èèrà bá ń bímọ tí wọ́n ń pọ̀ tí aya ń bímọ tí wọ́n ń pọ̀ báwo ni èèyàn ṣe ń bímọ tó jẹ́ wípé ọmọ àwà ìyá ò ní sí mọ́ gbogbo ètò tó ń ṣiṣẹ́ lónìí sí ìrọbí àti ìròyìn rẹ lórúkọ jésù ètò ìkólaná dànù lórúkọ jésù ohunkóhun tí èpè ti sọ bí ìgbè nínú ayé ìwọ ọkùnrin ayé ìwọ obìnrin ayé ìwọ ọmọdé àti àgbà ó yàtọ̀ ìlànà dànù arábìnrin ló wà ẹ wọ ọ̀rọ̀ yìí arábìnrin kan màmá arábìnrin yìí ó bímọ tán ó tàdé láyé ìyá ìyá ló tọ́ ọmọ yìí bí ìyá ìyá tó tọ́ ọmọ yìí ṣe tọ́ ọmọ yìí ọmọ yìí wà ní ọdún mẹ́sàn-án sí mẹ́wàá ìyá ń jẹun lọ́wọ́ ìyá wa ní bọ́mọ lọ bọ́mọ wa ọmọ ń lọ àbẹ́rẹ́ ló ń ṣe kí ọmọ tó dé atatíkà ìyá lórí ṣùgbọ́n bí ọmọ máa dé inú ti bí ìyá lòdì bólè tó sọ nìyó ó ìwọ ọmọ yìí ó ní rọmọ sàánú ẹ ara ó yà ń lẹnu ẹni tí a ń gbọ́ mi bó ṣe rí ni mo sọ̀rọ̀ yìí mo gbé bí tí ọmọ kùnrin ní yín dé bó ti wọlé ọkọ ló ń jáde kò sóyún bẹ́ẹ̀ ni ò sọmọ a wá gbàdúrà fún ọlọ́run padà dé èpè yìí kúrò lórí ọmọ náà àwọn méjèèjì jọ sọkún wọn sọkún tó yẹ kí wọn sun ẹkún wọn fi omi gé wọn mọ ìbànújẹ yẹn dànù lẹyìn náà ẹni tó ti ń wọkọ tó ti ń wọmọ ó mà wọlé ọkọ ó mímọ ẹgbẹ àwòrán ta ló wá lè mọ pé ọrọ tí a sọ sọmọ láàárọ èpè àárọ padà ní olùyí ìdè ìmọ̀ gbọ́ gbogbo èpè tí a ti sọ sínú ayé rẹ tó fa ẹ̀gbọ́n mọ́rin ṣe ẹ̀gbọ́n mọ́rọ̀ náà lọ ẹ̀gbọ́n mọ́rin lọ́kọ ẹ̀gbọ́n mọ́rin ìrìnàjò ayọ̀ ó yà pé kì í dànù. Alámúyẹ olúwa mò ń sọ àṣọ tẹ́lẹ̀ láti bíbà ẹ jẹ́ kí gbogbo abiyamọ kó máa wọ pé bí ọmọ bá ṣẹ̀ tó ń sọ pé àbíbà mi jẹ́ máa bọ́ tẹ̀yìn ọmọ yẹn lòún bá rí o torí kò sọ́ta kankan lọ́dọ̀ ẹ nígbà tó ń ṣe kí ni tó ń sọ̀rọ̀ jà ṣe ń gbọ́ ìfọ́lẹ̀ magnet ọ̀rọ̀ rẹ ti magnetize pẹ̀lú ọmọ yẹn tó bá ọmọ yẹn ló ṣẹ̀ ẹ bí àgbàdúrà rẹ mọ lọ́wọ́ abófẹ́ sórí rẹ ni àbẹ́ ayọ̀ rẹ fẹ́ dé ni òun lóhun tó yẹ kí òbí ó máa sọ ọ̀pọ̀lọpọ̀ ló ti kó ọmọ wọn wọ ní ìlú nítorí èpè tí kò ní ìtumọ̀ lórí ọ̀sẹ̀ kékeré arámìnrin olúwa wọ́n rọ gbogbo ènìyàn níbi tí wọ́n ti fi ń sọ fún bí àkókò ti lọ adúpẹ́ fún àánú tí a rí gbà tí ètò yìí bí a ti ń ṣe ọlọ́run á ràn yín lọ́wọ́ wọn ò lè ṣe láìpé bàbá tí mo ti rù ènìyàn ọlọ́run nínú àwọn ènìyàn àti àlàájà kúndé ẹ ṣe fún ìrànwọ́ o àti ẹ̀yìn orí kéréje kéréje àti ẹ̀yìn orí ńláńlá ọlọ́run á máa bùkún yín ojú òní tì yín àfún ẹ̀yìn tí ẹ bẹ́ ra ètò afínimọ̀nà lọ́wọ́ ọlọ́run á bùkún yín o kò sí ojú kéréje láti ṣe fún ọlọ́run àkáǹtì wa nìyí 0031 89 67

0: mi.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi, 08033411 94. Lẹ́ẹ̀kan sí 08033411 94. Oṣù àsọtẹ́lẹ̀, ìrànwọ́ aláìléèyàn, ó máa rere fún yín. Iléeṣẹ́ Bọ́dọ̀ FM, iléeṣẹ́ náà ní ìdàrú, Jésù Olúwa wa. Ọpẹ́ pàtàkì ìlọ́dọ̀ bàbá wa, Bishop Prophet Dr. T.O.S. Olúẹ̀yẹ J.P. tó ti fi ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ wa. Ṣé ìgbìyànjú àtàbí orí nǹkan tó yẹ lójú? Gbogbo aṣọ kọ́ ni à ń sá sí òun. Ó ṣe lọ sí ọ̀dọ̀ bàbá kí ó gbàdúrà fún ẹ, kí ó sọ ìpìlẹ̀ ogun tó ń jà ọ́, kí ni ó fà pẹ̀lú ọ̀nà àbáyọ. Pé bàbá wa sórí 08033341194. 08033341194. Sọ̀nkà.
2: Bàbá fún mi ní ìdúnmọ̀rẹ́. Bàbá kọ mi àṣírí àtú. Ẹ káàbọ̀ sórí àkọ́tù ètò gbẹ́jú ọjọ́ ṣẹlẹ̀ láti iléeṣẹ́ Bọ́ńdé fún mi 82.9 tó wà nílùú Èkó. Èmi tún ní ọjọ́ ajé Mọ́ndé ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹfà ọdún 2026. Olúmẹ̀dé Ọlálérè Olúmaìtì lórúkọ tèmi o. Ojú ọjọ́ wọlé ní 50-50 ni o. Ìtumọ̀ 50-50 ni pé bákan méjì ní òjò. Nínú kódọ́gbọ́ fún wọ́nmọ́wọ́ nínú àárín aago méjìlá ọ̀sán sí ní ìrọ̀lẹ́ tàbí kó máa fi atẹ́gùn tútù yẹ́ ikọ̀ aṣẹlẹ̀ nínú méjèèjì o. Ṣùgbọ́n kò kí ń ṣe òjò kan tí a ṣan ọ̀gbàrá o. Akọ̀ sáré ṣe wọ́nmọ́wọ́ nínú láàárín àsìkò yìí. Ìdè dé ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Ògùn, Kwara, Ilé-Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Oòrùn oru ló máa sáré jáde láago méje àárọ̀ yóò dẹ̀ ṣe bẹ́ẹ̀ di ọjọ́rọ̀ lónìí àti ọ̀la. Àwọn gbogbo ibi kọ́ o, inú Ìkòyí Ọba lè ń dé Lagos Island àti Ondo State oòrùn ni látàárọ̀ ṣúlẹ̀. Bí mo ṣe ń bá ń sọ̀rọ̀ yìí, òjò á ti máa fún wọ́nmọ́wọ́n nílùú Badagry lọ sí Sẹ̀lẹ̀ Bọ́dà yóò dẹ̀ ṣe bẹ́ẹ̀ di ìgbà tí ọ̀yẹ́ bá ti lágbà tí ìtọ́sọ́rùn yóò jáde. Ìní àtún bẹ̀rẹ̀ lọ́wọ́ ọ̀sán lásìkò náà ni ọwọ́ ọ̀sán. Ọpẹ́ lọ́wọ́ Abiodun Fọláṣán, Olúmẹ̀dé Ọlálérè, Olúmaìtì lórúkọ tèmi ṣeun.

0: Ètò ìwé òwúrọ̀ ló gbé orí afẹ́fẹ́ lórí ìkànnì yìí. Wòlíì Adéníyì Olópọ̀ òkú ni yóò máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa. Bàbá ẹ káàárọ̀ sà.
1: Àdó máa ń fún Ọlọ́run ọkẹ ọ̀rọ̀.
2: Hallelujah.
1: Ọlọ́jọ́ ajé wàhálà jẹjọ.
2: Àmọ́.
1: Ọlọ́jọ́ ajé ìyàwó náà ló wọ̀.
2: Àmọ́.
1: Ọlọ́jọ́ ajé wọn ni bọ́ sọ́la
2: fún rẹ̀.
1: Ọlọ́jọ́ ajé ìtìlá tó gbé dánù kò ní
2: pọ̀ jù.
1: Ọlọ́jọ́ ajé àbúrò ní ṣe.
2: Àmọ́.
1: Ọlọ́jọ́ ajé ibi tó ń lọ tó ní padà ó ní wọ́n ti.
2: Àmọ́ Jésù.
1: Ọlọ́jọ́ ajé ìgbésẹ̀ tó gbé tí ó fi já bọ́ ó ní gbé.
2: Àmọ́.
1: Ẹni tí ó ta ní ọfà ìlú ẹ̀gbẹ́ ọ̀tún yìí ọfà tí ń lára rẹ bí ojò ọfà ìlera rẹ ó yá jáde.
2: Àmọ́.
1: Ẹni tí ń bẹ ní òwúrọ̀ tó lè wọ́n tún òòrùn tó ń kọ Jésù ó ṣù.
2: Àmọ́.
1: Wọ́n ní kí ní ayé ju ọlọ́sẹ̀ eré yín inú kí ni ilé yìí kò ní ṣẹlẹ̀ sí.
2: Àmọ́ Jésù.
1: Bẹ́ẹ̀ ló ní wáyé.
2: Àmọ́.
1: Ẹ̀rọ ló ń sọ.
2: Àmọ́.

tí mo rí pé àwọn ìlejò débẹ̀ tí dáníẹ̀l ló fẹ́ sọ ni sí ìwé àlẹ́fẹ́ sọ ni sí ẹsẹ̀ àlẹ́fẹ́ sọ ni sí bàbá wa bọ́ àlẹ́fẹ́ sọ.

0: láti dàbẹ̀ mọ́ níbi tó bá ti sọ náà ni àti rí ọ̀kadà tàbí mẹ́rúwá tàbí kó ló pé tó ń lọ sí abúlé ọba ńlá kọ̀gẹ́ ni wọ́n ti rí lọ sí mẹ́síkà kò sí ẹni tí ò ní bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wọ́n gbé mẹ́síkà ní abúlé ọba ní ńlá kọ̀gẹ́ wọ́n gbé ọ̀bọ̀ ń bẹ̀ ní gbogbo ọba lọ lọ́sẹ̀ẹ́
1: Amen.

0: Alhamdulillah, olo nshun.
1: Ebe alamu se gbe oku, wallahi ko ko do awon to wa wo ni opa. To lo ba ti wa ta je wa ji saye, be se ri ganga, be se so ga be lori. To ba ti de re Sunday gbogbo osise ijoba patapata to la ka kiti so le. Ah, ona to nbo to lo lo. Ko da ka lamu to dun, emi ma ji te te me.
0: Oje oje.
1: Ona to fo la lamu me adun.
0: Olorun sanu wa o.
1: Olorun sanu. Gbo ajegunle apapa ba di alaaro yi ojo to ni kan.
0: Eh?
1: To ni kimiro.
0: Laaro yi alaaro yi.
1: To wa agbara.
0: Ah, Olorun ma lagbara o.
1: Ni gori afara Eko. Nbi to pin se ta se bo se akonbo wallahi o gbe koja bo se ye.
0: Olorun ni agbara. Olorun ni agbara.
1: So ke gbogbo wa se jeje o, o le sere be n waju ka ma tente kute. Olorun abo ni fi gbogbo wa le o. Lotun lo si ko se fa la sugba kan. E dakun ati wa papa ti aba ni tan na ramara ma tori na si. Pe ti pele baba yen gbele ori koto to ja yen. Won de di abala kan pa. E dakun to se le ise gidi na si fun wa. Sugbon to nfa nbe lojojumo e se kekere. Ki won kuku bole ni bi tuta ni sale. To ba da iwe ipesi. Ta ba gboko lo po be wala yo lo. Omi lebu si be ni. Ko si moto na to to be trailer go le ba be mo.
0: Ẹ
1: ṣun sa. Àwọn kọ̀tínà ọ̀nà àpapọ̀ gbogbo abẹ̀ sí mórílé fọ́là ṣùgbọ́n alálẹ̀ yìí ti wá burú jù. Mo ṣe ọ̀pẹ́tọ̀ sọ burú jù bẹ́ẹ̀ lọ. Ọ̀sẹ̀ yóò dá fún gbogbo wa ẹ̀dákọ́ abẹ̀ wọn ni kí wọ́n sí láti pé torí tọ́ lọ.
0: Ṣé mo pé èyí làwọn ọlọ́pàá Èkó wọ́n bẹ̀rẹ̀ sí ní mú ọkọ̀ tí yóò bá ti ní nọ́mbà àdáni mọ̀. Àmọ́ ìbéèrè kan témi àti yín ó béèrè lọ́wọ́ àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Giwa ọlọ́pàá IGP Tuji Rilwan Diisu àti Bọ̀dá Fatáìtì Jani Lẹ́kọ̀ pé ọkọ̀ tí nọ́mbà rẹ̀ bá ṣe funfun kì í ṣẹ̀bi awakọ̀ yẹn o káwọn ọlọ́pàá má fi jẹun.
1: Ọkọ̀ tí nọ́mbà rẹ̀ bá ṣe funfun láti ibi tí a ti ń tẹ̀lé jẹ́bọ̀ kílẹ̀ jíjẹ́ bí ọ̀sẹ̀ mẹ́ta.
0: Ẹ dá fún yín.
1: Ọdún mẹ́ta sẹ́yìn.
0: Mo mọ ọlọ́pàá ma ọlọ́pàá o.
1: Wọ́n tẹ nọ́mbà tuntun fún kan náà ọkọ̀ ọ̀gá tèmi. Nga wo gbede wa laarin lari laiti ibi mama.
0: Laiti lo.
1: Fun Balawo ni e ti lo mi to ti lo ọdun mẹrin odudu kirimu.
0: Ẹ dákun sẹ́bi èmi tí mo gba nọ́mbà tí mo sanwó ni.
1: Wàláì wọ́n ti gbẹ́sẹ̀ lé pé káyé torí yẹn dààmú èèyàn tipẹ́tipẹ́.
0: Mo mọ àwọn ọlọ́pàá o.
1: Kí wọ́n bá gbẹnu sí yẹn. Ilé tí ò ní nọ́mbà yàtọ̀ sí kò hàn dáadáa.
0: Kò hàn dáadáa.
1: Ilé òótọ́ lóòótọ́ lábẹ́ ààbò kò yẹ kí mọ́tò ọmọ ni
0: Kafu ẹni tó bá ń gbẹ́rù ọkọ̀ bẹ́ẹ̀ kiri ká furasí àbí.
1: Ẹ furasí ni àwọn èèyàn tí ó kọ adírántí gbòòrò ni.
0: Abájọ tẹ rígbọ̀nsẹ̀ lójú oró dàbọ̀.
2: Ẹni ọwọ́ àrùn náà.
0: Bàbá aláwọ̀ orin kí ti gbé o. Àwọn oní. Àwọn oní.
3: Sajẹ́t Adéolú, Kọ́nẹ́l Adéolú, Kapten Adéolú, Wábẹ̀ Jàláàrọ̀ William.
0: Kí ló ti dé? Oyè,
3: ìtìjú nílá làárọ̀.
0: Kí ló dé?
3: O ní program ìtìjú nílá làárọ̀. Bọ́ọ̀ pa odidi ọ̀gá àjọjà láti àbò. Káàkẹ́rì Navy, káàkẹ́rì Ìjọjà, káàkẹ́rì Air Force, káàkẹ́rì Mopolu. Akọ́ni tó ti lọ, mo lòdì sófin o. Mo bá pojú gbẹ̀ni, àmì ara máa kọ̀ ni ọ. Akọ́ni tó ti lọ, Robinsonà Robinsonà.
0: Babaláwórì, kí wàá lè tí ìwà gbọ́? Nígbà tí wọ́n pa á tán wọ́n tún wá gbé òkú ẹ̀ wá síta wá fà lé ìjọba ìpínlẹ̀ yẹn lọ́wọ́.
3: Àdé ìrẹ́ ni kọkànlélé kiri sí
0: ẹ. Kí ni wọ́n wá àwọn tí wọ́n wá wọ kí lápasọ̀ ti bí yẹn tá a mọ́ wọ̀ gíní wọ́n wá wọ̀ wọ́n wá pàdé wọn pẹ̀lú fìlà wọ́n wá jọ gba òkú yẹn báyìí wọ́n dẹ̀ tún wọnú gbóná padà láì jẹ́ pé kankan sẹlẹ̀. Baba
3: Baba
0: àdúrà kan bẹ tẹ máa ń ṣe pé wọn ò ní jí ẹgbẹ́ ó yẹ dákun ẹ ṣe mí ni.
3: Ọ̀ ní jí ẹgbẹ́ lápapọ̀.
0: Ọ̀ ní jí ẹgbẹ́ náà gbé wa wà láwọ̀. Gbogbo àwọn tí wọ́n ń bọ̀ àwọn ò ní jí wọn gbé o.
3: Àṣẹ ọmọ pé mo wọ Maiduguri ni.
0: Ẹ wọ Maiduguri. Ẹ Babaláwo rí i kó wá yẹ pé Boko Haram ni bàbá tí mò ń bá ṣe láti jọ. Bàbá yìí láwọn wo Maiduguri mò ń fura inú ò ń fura pé Boko Haram Babaláwo rí i. Nínú òun wo pé tí nọ́mbà Babaláwo rí bá pè á máa gbé láfẹ́ ńwá á máa gbé kinní kan wá àgbẹ̀ oríṣiríṣi nọ́mbà bàbá yẹn lò. Ẹ ló.
3: Ẹ káàárọ̀.
0: Mo kí n sá o.
3: Ẹ kà ṣẹ́gun lọ́sọ̀ láti Kẹjà. Mo fẹ́ sọ fún yín pé àwọn tó bá bọ̀ láti AEC tó ta àkóso náà lókè kò tún. bọ́dọ̀ kọ́ ti bàjẹ́ sí ká tó dọ́dọ́ wà àjọṣọ yẹn
0: wọ́n
3: tó kọ́ sí báyìí kò sí kò sọ àwọn tó bá lókè kò tó kọ́ lọ bọ̀ náà gbọ́ sukú yọ kọ́gbọ́nà ọjà ti
0: mọ́tò
3: yẹn ká ní kọ́ ló lè gba abẹ́ ká
0: ẹdúró ẹ tó bá bọ̀ láti pẹ́ sinimá àbí tó fẹ́ gba òkú kò tó wá sí kàp tó rò lẹ́sọ.
3: bẹ́ẹ̀ni tó bá ló ń dárí sórí ọ̀nà ọmọkùnrin aṣáde yẹn kọ́ lọ wá bọ̀ mí gbà
0: mọ́tò yẹn. irú ọkọ̀ ojú tẹ́lá ni àbí katapila.
3: àwọn tẹ́lá ni tẹ́lá tó kẹ́rù tó kó dọ̀tí rẹ̀ ni.
0: ooo láàárọ̀ monde àwọn ẹni ẹlẹ́ni wọ́n sì ti larí mọ́bẹ̀ rẹpẹtẹ. agege api ode se gba ka pe won gba lati abẹ abara pe cinema won gba straight ko lo jare so jajade won ri kon gila kon amobi to ti wa won ni e se be pa I don't know isumi isumi o
4: èmi ó sì mú ọdún wọn ni padà fún yín wá. èyí tí èésù àti kòkòrò jẹwéjẹwé ti jẹ. ìpàdé àdúrà lágbára ìmúpadàbọ̀sípò nínú ìjọ mountain of fire and miracle ministry international headquarters lagos nigeria. níbi tí gbogbo ènìyàn ti ń gba ẹ̀tọ́ wọn padà lọ́wọ́ ẹ̀sùn.
5: àkórí ìrìbọmi ojú rere.
4: ẹni ògo bá bọ́ sọnù lọ́wọ́ ẹ̀ àkókò wọn a máa ṣòfò ọlọ́run má jà wá yá sẹ́. tètè máa bọ̀ kí wọn náà lè rí nǹkan tó kà sí.
6: sátidé ogúnjọ́ oṣù kẹfà 2026 ló máa wáyé.
7: láàgó mẹ́jọ àárọ̀ sí méjìlá ọ̀sán.
6: àtọkùnrin àtọbìnrin ẹ wá gba ògo yín padà.
8: ní main auditorium mfm international headquarters.
6: nọmba 13 Olasunmo street off Olumo road.
8: oníkẹyàbá lagos.
6: alámòjútó gbogbogbò mfm worldwide dr dk olúbọyà yóò wà ní gàlẹ́ láti súnlẹ̀ fún gbogbo ènìyàn. gbogbo ènìyàn yóò sì fayọ̀ relé.
8: fún ìtọ́ni 081051188852. àwọn ọkùnrin alágbára ni wọ́n sagbátẹrù rẹ̀. jésù retí rẹ̀.
0: ní àbábá alàgbàyẹmí jẹ́ ti dáàbá ẹ kú ẹyẹ ọjọ́ bí mo ṣe rí báyìí tẹ́ lẹ́nu lọ́jọ́ bí ní alàgbàyẹmí wa ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àti láàyè yín o kò sásìkò mọ aláàtúkò lórí ètò ní kíákíá o ẹ jẹ́ ń gbọ́ ohun tọ́ka ìfiránṣẹ́ o.
9: ẹ káàárọ̀ mr paliet ọkùnrin mi àná orúkọ tèmi ni ọlálékan láti yàn àbájá ẹjọ ìṣẹlẹ kan ló ṣẹlẹ ní ọjọ sátọdẹ nígbà tí mo lọ sí àtọ.
0: ẹ àjọsọ yẹn tá a bá kúrò lórí ètò ẹ dákun ẹ jẹ kí n gbọ kí n lọ mú rúpẹ bẹẹ sọ bí tẹ wà fún wa ni ọjọ monde ẹ já sọ gbogbo èdè aago méje àbọ lágbẹrẹ ọlọrun á pàdé a wà mú gbogbo òrìn àjọ yẹn káàkiri ìpínlẹ èkó láago méje àbọ lágbẹrẹ ọlọrun latifat ọrọ olúwa ogunnáke lólùtú ètò adé olúwa adé fọlárin okùn adé lórúkọ tèmi ẹ má ì kúrò lè ṣe bond 92.9.

0: 400 naira. Now Nigerian Dental Association self, deal with your B.
1: Èmi ọmọ yín náà ni ó jẹ̀lú jẹ̀lú mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ti ṣèdámọ́ mọ́gí chicken flavour sí ẹyà ẹ̀sìn pẹ́ẹ́ ni celery
2: S-E-L-E-R-I-E
1: celery bọ̀dá mi ẹ̀sìn pẹ́ẹ́ tọ́sí pẹ́ẹ́lì yóò di celery ẹ̀yà mọ́kùnrin ògùn ẹ̀sìn pẹ́ẹ́ ni turmeric
3: T-U-R-M-E-R-S-C turmeric
1: ẹ̀ka re pẹ̀lú ohun ìṣèbẹ̀ mọ́gí chicken flavour kan fún yín
4: ohun ìṣèbẹ̀ mọ́gí chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti àtàlẹ̀ pupa ohun ìyípadà ayọ̀
5: OneXBet. It's time for bonuses and wins. Download the OneXBet app from Google Play or the App Store and start winning today at the heart of the game. OneXBet. Bet responsibly. 18 plus.
6: Oju mo se ri se mo tin na bo je
7: ah emi mo se
6: eni ba yo bo se ni fun kokoko fun kokoko bi eni bi le so kidi le ka to wo bu su yo ro pe ni se kidi lo ko la se de le lani beke o ke te o ni ti to sade da je ona ti o ti ka ri bo ni bi e ko lo to fe nu ko
7: ah ai sa ta ru ni mo se nko o ibi wa ni si se ba ni mo fe mi
6: se emi ni ma se so fun pe ka le mo ju to ara yin but e ka o fe ga ma kari o le mo ju baba o ke ho
7: to ni Ìwọ́nà sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè. Kọ́màláyé tó gun ìjà lẹ́ẹ̀rẹ́ fún nígbò jẹ. Ọ̀pẹ́ yìí tó ń ronú gbogbo. Ara títa jẹ, ara títa ara yíyí. Kí n bàtà ó máa bọ́ lọ́sọ̀ ọmọ ènìyàn kò sùn ọ́. Bàbá òkè ò lè nípò gí atura. Lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dani gúnlẹ̀. Bàbá òkè ò kalẹ̀ sí. Shop 10A, Oyekola Shopping Complex, Ladojukọ Deeper Life Church, Jákàndé Gate, Òkè Afá Ìgbòho, ẹ̀pẹ̀ 08094471143. 08094471143. Bàbá òkè ò.

0: and it dey against the law. Anybody who stop or disturb CAI officers as them they do their lawful work, fit face punishment. Obey all environmental laws, not break the law. This message now from Lagos Environmental Sanitation Corps, LAGES, where people sabi as CAI.
1: Alága ìjọba ìbílẹ̀ Mushin, ọ̀nàrẹ́bù Ọlátúnbọ̀sùn, Arun Aruwe, ó ń rọ gbogbo àwọn ará Mushin àti ọmọ Nàìjíríà tí wọ́n ti pé ọdún 18 tàbí jù bẹ́ẹ̀ lọ láti kópa nínú ètò ìforúkọsílẹ̀ káàdì ìdìbò alálòpẹ́ PVC tó ń lọ lọ́wọ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Èyí ni ìpele kẹta àti ìkẹyìn fún ìforúkọsílẹ̀ àwọn olùdìbò. Ẹ wá forúkọsílẹ̀ gẹ́gẹ́ bí olùdìbò tuntun tàbí láti gbé ibùdó ìdìbò yín láti ibìkan síbòmíràn. Ẹ tún lè ṣe àtúnṣe tàbí ṣe ìpàrọ̀ PVC tó ti sọnù tàbí tó ti bàjẹ́. Ètò ìforúkọsílẹ̀ tó kẹyìn yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ ajé Monday, ọjọ́ kẹẹ̀dógún oṣù kẹfà, tí ó sì parí ní ọjọ́ ti Friday, ọjọ́ kẹwàá oṣù keje ọdún 2026. Ẹ tọ́ra ṣẹ̀ṣẹ̀ lọ sí ọ́fíìsì àjọ INEC láti ṣe ojúṣe yín lábẹ́ òfin. Alága ìjọba ìbílẹ̀ Mushin pe gbogbo ará Mushin àti ọmọ Nàìjíríà tó ti pé ọdún 18 tàbí jù bẹ́ẹ̀ lọ láti lo àǹfààní ìforúkọsílẹ̀ PVC alálòpẹ́. Ilé tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹ má ṣe dúró títí di ìṣẹ́jú ìkẹyìn. Ẹ lọ forúkọsílẹ̀ báyìí kí ẹ sì gba àwọn ẹlòmíràn níyànjú láti ṣe bẹ́ẹ̀ gẹlẹ́. Olùkéde ọ̀nàrẹ́bù Ọlátúnbọ̀sùn Arun Aruwe, alága ìjọba ìbílẹ̀ Mushin ní ìpínlẹ̀ Èkó.
2: Up National Progress. Gbogbo ẹ̀yin ọ̀kadà riders ní ìpínlẹ̀ Èkó, ẹ tẹ́tí gbọ́ ìkéde pàtàkì yìí o. Àjọ ẹgbẹ́ onímọ́tò NURTW ìpínlẹ̀ Èkó, wọ́n ti foríkorí fi kòlókun pé ìrànlọ́wọ́ táwọn lè ṣe fún ìjọba àtàráàlú ní ìpínlẹ̀ Èkó lórí ọ̀rọ̀ ààbò ni pé kí àwọn tó ń gun ọ̀kadà máa bẹ̀rẹ̀ sí òòjọ́ wọn ní aago 6 ìdájí 6 AM, kí wọ́n sì máa ṣíwọ́ iṣẹ́ ní aago 7 ìrọ̀lẹ́ 7 PM gẹ́gẹ́. Gbogbo ẹ̀yin ọ̀kadà riders ní ìpínlẹ̀ Èkó, ẹ jọ̀wọ́ ẹ bá wa fara mọ́ ìgbésẹ̀ yìí kí àwọn ọlọ́pàá àti àwọn task force bá wa gbárùkù ti ìgbésẹ̀ yìí. Ẹni tí ọwọ́ bá tẹ̀ àti ọlọ́kadà àti èrò tó gbé, gbogbo wọn jọ ń lọ sí ilé ẹjọ́ ni o. Ìgbọ́ràn sàn ju ẹbọ rírú lọ, ìfẹ̀tísílẹ̀ sì sàn ju ọ̀rá àgùn lọ. Olùkéde alága ẹgbẹ́ onímọ́tò NURTW Lagos State, Alhaji Adekunle Mustapha aka Sego, lóní ìṣọ́ àti ààbò ní ìpínlẹ̀ Èkó, ojúṣe gbogbo wa ni.
3: Orí òkè yìí náà ti ṣe ìyanu Mortal Fire Miracle Ministry MFM Igodun Mega Region Igodun ń pè wá sí àdúrà gba ipò Marathon Prayer tí oṣù kẹfà June 2026 níbi tí àdúrà yóò ti máa rọ̀ bí odò fún ìpara látòkè wá, àkórí ìrànwọ́ látòkè wá, help from above. A máa gba àdúrà o. Àdúrà yóò máa tú ìdè jáde ní gbogbo ọjọ́ Wednesday ní aago 6 àbọ̀ àárọ̀ kùtùkùtù ni o, àti ní gbogbo ọjọ́ Sunday ní aago 7 àárọ̀ oṣù June. Àdúrà fàágùn Marathon Prayer for Transformation àwọn tó ti wá láti oṣù kìíní lóròyìn Ọlọ́run sì ń jẹ́ ara ibi ti gbà ni o. Ibi ìgbàpà di àdúrà ni Mortal Fire Miracle Ministry MFM Igodun Mega Region Igodun Lekò 18 Alhaji Ede bus stop Ladojukọ Lagos Home Igodun. Ẹ pé 08130403737 fún ìtọ́ni. Ẹ má bẹ̀yìn o. Pastor Sọlá Jọ́sẹ̀ Mega Region Overseer Pastor Dr. Dike Olúkọ̀yà Alábòjútó Àgbà MFM Worldwide.

0: sókétílẹ̀.
1: Ẹgbẹ́ inú akẹ́gbà.
0: Jiyin Pharmaceutical Industries Limited. Àwọn tolórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi ká gbogbo òyìnbó ló ṣe. Gbára rí ò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta. Má ṣàfira o, kàn sí dókítà rẹ.
2: Iṣẹ́ òjò ṣe ń tẹ̀síwájú. Ohun mímu tí sagbára àdọ̀tún tó gbàgbó lóko. Vivitor Energy. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà péré ni. Láti ẹ lónìí. Vivitor Energy. Darí ìṣàkóso rẹ.
3: Kòkónú wérò yín tẹ̀síwájú. Bọ́ndẹ̀ FM láwà 92.9 rédíò fẹsíwápọ̀ tó kárí ayé. Sáàbádìí abalàgbé ẹ̀ láàárọ̀ ìkílá fẹ́ kẹ́ màmá ẹ̀yin bàbá ìrìnàjò pẹ̀lú ọ̀dẹ̀ kájọ foríkorí fikùnlukùn lórí ẹ̀. Wọ́n ní báyé ká máa báyé yí ẹni tó bá pọ̀ tí ò yí òǹtọ̀ ń yọ wà lẹ́yìn gédéńgbé ni ká má ba wà lẹ́yìn gédéńgbé ńlọ fà á tó fi jẹ́ pé àwa náà ń gbìyànjú láti rí pé à ń báyé yí à ń bágbà yí. Ǹjẹ́ wọ̀nyí pé ohun tó kan tó wà nígboro báyìí tó wà láyé òun náà ni ọ̀rọ̀ nípa ẹ̀rọ ayélujára. A sì lè lo ẹ̀rọ ayélujára pàápàá jùlọ lórí ẹ̀rọ agbọ́rọ̀káyé wa àti ẹ̀rọ tí ó jẹ́ ẹ̀rọ tá a fi ń sọ̀rọ̀ tó ń pè fóònù láì sí pé a ní dátà. Ẹni tí ó bá lo tí ó yẹ pé yóò wo àwọn nǹkan tó ń lọ káàkiri àgbáyé yóò lo dátà. Ọ̀pọ̀ àwọn iléeṣẹ́ ẹlẹ́rọ báyìí tó wá jẹ́ pé à ń ra dátà lọ́wọ́ ló jẹ́ pé wọ́n ń kùnà. Àkọ́kọ́ bí kó jẹ́ pé iṣẹ́ ojú òpó wọn kó máa ṣe ségesège kẹ́ ra dátà tó kẹ́ má rí dátà òun lò nígbà tí ó bá fi di ọjọ́ mélòó kan nílò dátà òun débì kan tí wọ́n sọ pé ọjọ́ ti lọ lórí ẹ̀ wọ́n kò kúrò. Ìmíì ni pé nígbà tí ẹ bá lọ ní ẹ ra dátà báyìí sí wọ́n á sọ fún pé tó kẹ́ ra dátà wọ́n lè sọ pé dátà eléyìí sí 5G òun ni dátà yìí jẹ́ kẹ́ ra ní ẹgbẹ̀rún kan náírà inú tí inú ẹ ra dátà ẹgbẹ̀rún kan náírà kó 5G nígbà tí ẹ bá wá rà á tán ẹ kò rà ní pé ń tẹ́lé lò lójúmọ́mọ́ ní ra ní ẹgbẹ̀rún kan náírà inú tí inú ẹ rà dátà ẹgbẹ̀rún kan náírà kó 5G nígbà tí ẹ bá wá rà á tán ẹ kò rà ní pé ń tẹ́lé lò lójúmọ́mọ́ ní inú dátà ń tẹ́lé lò léjú bóyá ìwọ̀n oní 200 MB bẹ́ẹ̀ pé kò tó jí ẹyọ kan nínú márààrún wọn kàn rí pé ń tẹ́lé lò lójú àwọn tó kù alẹ́ lẹ́ lò lẹ́sọ̀mọ́ ìyàkú àbáwọn. Alẹ́ láti nǹkan bí aago kan àbí aago méjìlá sí aago márùn dájílẹ̀ lè lò nígbà tẹ́ bá fi tẹ pẹ́ tẹ padà dátà ti lọ. Àti oríṣiríṣi àǹkọ́ báwọn báwọn la ṣe lè ṣe é tó fi jẹ́ pé ìyàtọ̀ yóò bá àwọn nǹkan wọ̀nyí bí ọdún.
4: Àti pẹ̀lú wọn ní àlìkà wà ní ẹrù Ọlọ́run ni. Ọ̀pọ̀ ìgbà ló jẹ́ pé ẹ ra dátà olóṣù kan ẹ ti gbàgbé oṣù kan ni nígbà tí ó bá fi dọjọ́ kejì ó ti fò lọ. Gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe yìí kí lẹ rí sí àbí àwọn báǹkì wa àwọn iléeṣẹ́ ẹ fẹ́ lọ ṣe nǹkan bẹ̀ wọ́n á ní íńtánẹ́ẹ̀tì ò sí o bó ṣe ń bá mẹ̀kúnù náà ló ń bá àwọn iléeṣẹ́ ńláńlá.

0: kéré o kẹni tó gbọ́ sọ fẹ́ni tí ò gbọ́ ẹbí olóògùn àdòdó kìlọ̀ pàtàkì fáwọn aráàlú olùgbé onílé onílẹ̀ ilé iṣẹ́ pé kó má ṣe ra ilẹ̀ ta ilẹ̀ ra ilé tàbí ta ilé lọ́wọ́ ẹnikẹ́ni nílùú ìgbẹ̀dẹ níjọba ìbílẹ̀ ọ̀jọ́ nípínlẹ̀ èkó láì gba ìwé àṣẹ lọ́wọ́ ẹbí olóògùn àdòdó pẹ̀lú àṣẹ àwọn aláṣekù àti òfin ìlú ìyẹn customary law olóògùn àdòdó tìlú èkó ni aláṣẹ àti adarí ìlú ìgbẹ̀dẹ tó sì ní àṣẹ ìjọba láti bójútó ọ̀rọ̀ ilẹ̀ ilé kíkọ́ nílùú ìgbẹ̀dẹ níjọba ìbílẹ̀ ọ̀jọ́ kẹnikẹ́ni má ṣe tasẹ̀ àgẹ̀rẹ̀ sí òfin yìí ẹni tó bá ketí ikú ó fi owó wọn tàfàlà ní o ìkìlọ̀ pàtàkì ni látọwọ́ ẹbí olóògùn àdòdó tìlú èkó ẹni àwí fún ọbàjọ gbọ́ kẹni tó gbọ́ sọ fẹ́ni tí ò gbọ́ o olùkéde his highness olóyè adébọlá ọlálẹ́kan dòsùnmú olóògùn àdòdó of lagos.
1: Yeah, tell me kalo si GC Furniture Emporium. Ile ise kara oto nibi ti won ti mo ti fun tedon tan pe ni furniture works ati interior decoration lo ni ran ran. Bawo le se fe si ninu ile ni tabi l'office. Executive chairs, royal and modern sofa lo ni shirishi dining set to

0: FM Lawa 92.9 Radio Festival ko to kari aye ninu wewe ni telegraph laaro yi ajo egbe to je pe won meri si oro nipa awon ijoba to ba ni pe won nowo ti twa gbo ti e to si ri soro nipa ijoba gbangbala sala to pe ni serapu won ma ti pe ejo kan bayo ejo tun won pe ile ise ile pe NNPC Limited ro Nigeria na ni won pe lejo ohun ki lo n to fa won ta ba ti ro ye ka mo nti anfarase won ni owo epo won kan na won lo n lo mi ojo ni won na bo ti won to je pe eti laso bi fi gbo won ro ni a kan gbo pe billion billion o lo ni nbo lo n lo won ni e mo si n koja lo a fe n koja lo eni ka musa ka mu ka di ko le ki la tun fe pa nnu sa n gba de wa mo owo Nigeria te ke kan na te n lo bi omi ojo te de so ni mo pe to boya ara lo gbadun ona da ona da ta fe gbadun nipa te pe e ti na owo na ku na won ni won yi o ko le ise NNPC Limited NNPC won yi si NNPC Limited won se atungbe kale to pe ni branding wo egbelemuko wo wa o wa lo won ni kini won fowo se kini won fira to fi je pe ngba yi o popada o wa din to je pe an na egbelemuko wo bayi ajo sarafu so di mo pe NNPC I pe won so pe awon na owo kan ti won pe owo na ni billion 2 ka sa pe billion meta odidi e naira iyen 2.9 billion naira won ni won so pe won feyun won lawon na lori pe awon fe so oruko awon fe so di ti igba lori to pe ni incorporation won ni ngba ti won ni bakan na ni awon ajo to pe ni National Petroleum Investment Management Services won lawon na so di mo pe awon na tun na billion meta odidi e ti 2.9 billion naira won na lori pe oro nipa pe a fe so ile ise elepo a fe so dotun ati pe oro ti o gba to je pe won ma ko epo to da won ma ko wolu ati pe won ma pese epo to da won ni agbalo gbabo gbugbo na je billion 5.5 odidi naira bi ka so pe billion 6 odidi naira ti se 5.9 billion naira gbugbo 5.9 billion naira un na te so pe e fi yi o ko pada te se gbe ko si e so yokan lara omo Nigeria bawo le se na a fe mo on ti ajo serapu to je pe won gbe kale laaro re te ba mo gbon iwe ero ni telegraph e ba run yi nbe
1: you know where the daily trust jade laaro toni won ni ohun to ba ndu ni na lo npo lola eni o ologun eruku aso oju kan lo ologbo faku koju aso eni oju kan lo o ma ni oro to ma sele ni olede wa Nigeria bi opolopo se npare pe owo oja han owo petiro han owo gas han e je mo pe awon olugbe Abuja won ma nke ro abai lori ye ti won ta apere tomato o won ni egberun lona 1000 naira o na ni won ta apere tomato kan ni olule wa Abuja o gbogbo se n ba awon ajo akoro ijo soro won ni eleti wa je ki o soro fun opolopo awon ontaja to nta oja ni Suleja Market ni ilu Abuja lati ri tomato won ta ge bi okan lara won Malam Isa Ado bo se n soro o lo n ta ba kukura lawon ma ta o ni opolopo ko n gbo pe owo tomato won o n foju awon fefefe ipe bi pe awon lawon fa oni ko to di pe o di egberun lọ́nà 1000 yìí ipe ta won ta egberun 85,000 naira ni oni ṣùgbọ́n ni nkan bi ọ̀sẹ̀ bi meji sẹ́yìn náà ni o jẹ́ pé o dédé lọ sókè o olóhun tó fojú pé àwọn dóko àwọn orí tòmátì rà bí àwọn ṣe máa rà tẹ́lẹ̀ ipe a sì mọ òfin òǹtajà àti òǹrajà tá a mọ̀ sí demand and supply ipe bí ọjà kékeré bá ti wà o púpọ̀ náà ni o máa lé ọjà kékeré o olóhun tó tún fa náà ni pé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ẹgbẹ́ tá à ń ṣe ní orílẹ̀-èdè wa Nàìjíríà àárín ibi tọ́jú nǹkan sí nígbà tí a bá ṣẹ̀ kórè oko ló máa ń fa ọ̀pọ̀ kú ọ̀yọ̀ kú nígbà tá a bá kórè lẹ́yìn tá a bá kórè tán báyìí a wá máa jẹ ọ̀hún gógó o ní owó ọkọ̀ tún wá pẹ̀lú lásìkò tí a wà yìí ó nípa bámbárí ẹ̀ làwọn onísùnwọ̀nmí tí ò jẹ́ kí àwọn àgbẹ̀ kí wọ́n ṣiṣẹ́ dáadáa ní oko wọn wọ́n lóhun tó fà á rè o owó tòmátì ó lọ sí ìlọ́pá pẹ̀lú lásìkò tí a wà yìí ó nípa bámbárí ẹ̀ làwọn onísùnwọ̀nmí tí ò jẹ́ kí àwọn àgbẹ̀ kí wọ́n ṣiṣẹ́ dáadáa ní oko wọn wọ́n lóhun tó fà á rè o owó tòmátì ó lọ sí ìlọ́pọ̀ méjì iye tí wọ́n ń ta pẹ̀rẹ̀ ní olúlẹ̀ wa Abuja àwọn olùgbé sì ń kérora àwọn ọlọ́jà gan wọ́n ń sunkún látàrí pé àwọn yorùbá wọn ra ọjà bí wọ́n ṣe ń rà tẹ́lẹ̀ o.
0: inú wẹ́ẹ̀rẹ̀ new telegraph náà mo wà láàárọ̀ yìí tí wọ́n ní máfò komisanna ọjọ́ kan láṣòfin rẹ̀ ìyàjẹ́ mọ̀ ìpò orílẹ̀ south africa wọ́n mà ní wọ́n ti kó àwọn ẹ̀rọ kan tó jẹ́ ẹ̀rọ akùnrùngbà èyí tó yẹ pé wọ́n máa gbìyànjú àti máa wo àwọn nǹkan tó bá ṣẹlẹ̀ ní ẹnu àlàbòdè wọn àti àwọn ẹ̀rọ tó yẹ pé ó jẹ́ ayàwòrán tẹ̀ máa ń gbé sára wọn ni wọ́n ti kó káàkiri bá láti ri pé àwọn ọmọ nàìjíríà àti iye wọn lọ bí ọ̀rìnlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àti mẹ́fà 586 tó yẹ pé wọ́n lé kúrò ní orílẹ̀-èdè náà tún ní padà wọ́n rápálá wọ orílẹ̀-èdè ọmọ lọ́nà tí ò tọ́ wọ́n láwọn ọmọ nàìjíríà kan rẹ pé wọ́n wọ orílẹ̀-èdè south africa lọ́nà tí ò tọ́ lágbẹ́ pé wọ́n ní báyìí pé wọ́n ti lé wọn jáde o ìṣèjọba Cyril Ramaphosa ni wọ́n ní ládòdè wọ́n fìdí rẹ̀ múlẹ̀ pé ọwọ́ àwọn ti ba àwọn èèyàn tó lọ bí ẹgbẹ̀rún lọ́nà ogójì tó yẹ pé wọ́n jẹ́ àwọn ọmọ ilẹ̀ òkèrè tí wọ́n wọ orílẹ̀-èdè south africa lọ́nà tí ò tọ́ wọ́n láti ìbẹ̀rẹ̀ ọdún ìlànà ti bẹ̀rẹ̀ iṣẹ́ tó yẹ pé ó lé ní ẹgbẹ̀rún méje àti 1000 ni 7400 to pe owo awon ba ni to koja tori pe awon sa nla kaka lati ri pe awon fe ki awon eto ku won wo lu awon lona ti oto kon ma gbe ni lu awon won ni awon ofaye gba mo won le tele tele o ti wa lati iwa sugbon lasiko yi won ni ko si aye re won bi ti wo mo lo to na so pe ajoji ni marketalu sugbon ajoji o marketalu ti o ba ni selu o gboro je en to pe o tele lana ofin ba se wole agba se jade e wa tele lana ofin wole o jade lo fa to je pe awon le awon omo nigeria ati awon orilede alawo duru mi to pe won wo ilu awon lona ti oto la won fin le won won ni were nkan ton pe ni mail and gadi ajabo bi pe awon to ye pe won se ise na ni awon olopa abenu ti orilede south africa awon ose to ye pe won je ose to nso nipa ise labele pelu awon oluyewo kan na ati awon to je alase enu alabode gbogbo na se ise to je pe won ri awon eyan mu ton si so ni pe classico yi o awon fe ko ye pe awon nigeria ton te ni ko ma para si lu won kon tun wa so pe to won fe gba ona almo ko ye kon tun pada si orilede south africa enogbo iwe oroyin ni telegraph laaro yi e baro yi nbe
1: ninu we ideally trust o jade laaro ti toni won ni alagbara le ati alagbara oko bi aba je alagbara loko to ba dele o le di pe yo di ole ni ile o o ma ni ti ore to ti fi gba fa je giwo lopo le de wa nigeria iye alagba muhammad abubakar adamu latari pe kini won ni baba na fe dupo gomina ni ipele ti nansarawa o won ni baba na ti wo pe pelu akaki ta

0: yan kóònù kúrò ìsebẹ̀ tẹ́rágò.
1: Kọ́rọ́ kan àrà tí ò lópin tẹ́rágò.
2: Mama Sophia, why is your child crying? Simply because you are coughing at.
3: Èrò dá irú mi náà ó mú kí ìrora dán yàtọ̀.
4: Ẹ kárí ẹ̀yin ọmọdé yìí. Èmi gan ti sọ wípé màá máa polongo Mediana kiri ni. Torí ẹ wo kò sírù ìyarun tá a fi yarun àdìgẹ́ tí kì í sunkún. Irun rẹ̀ le nígbà tó wá yá. Èyí ṣe gbogbo alẹ̀ irun ẹ̀. Bẹ́ẹ̀ ni làpálàpá ò jẹ́ kí n rà rí kí ń rí mú mi. Àmọ́ ní kété tí ọwọ́ mi ba àwọn èròjà túnrunṣe Mediana 0-13 tá a pilẹ̀ ṣe fún àwọn ọmọdé ṣẹ̀ṣẹ̀ ni mò ń yọ. Mediana 0-13 Air Booster Cream. Ìyẹn gangan ni àbá máa pè ní òdogun. Lọ́gọ́ tí mo bẹ̀rẹ̀ sí lò ni ajẹrun ò ti ríbi dúró sí mọ́ nínú irun àwọn ọmọ mi. Làpálàpá sá lọ. Bẹ́ẹ̀ ni irun wọn gùn tójú rẹ̀ sì mọ́. Kódà a tún lè lo Mediana 0-13 fáwọn ìkókó tí kò nírun níwájú àti àwọn tí irun wọn ti fá lọ lẹ́yìn. Dá Mediana 0-13 Air Product tá a pilẹ̀ ṣe fáwọn ọmọdé wò lónìí. Mediana Air Product wà káàkiri ilé ìtajà. Ó yàpè sórí 0702-500-7861 0809-1799-333. Mediana, gbogbo ohun tí irun rẹ nílò.

0: ẹni sùúrù ẹni tẹ́ sọ mi pé láti ọjọ́ ta dé odò yaláró gbogbo ẹ̀ jágere.
1: Ó jágere wá sí ní independent tunnel Anthony gbègbè wá síbẹ̀ ká tó dọ́ba ní kòrò wa máa kan fún kẹrẹbàkẹrẹ yẹn tó wá láti ilé.
0: Àwọn tó túmọ̀ sí pé láti ọba ní kòrò kanlẹ̀ sí ilé ìṣún ẹ̀bàkẹrẹ ọkọ ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Pan group onípan àti àti tèmi tó pé ní ó dejú ohun tó lè tọ́ ló dejú bá àbúfádé yẹn ló pè sí.
1: Bàdé tó tàbàdé tó tàbàdé.
0: Irú ọkọ̀ ló pariwo tó yẹn ṣe àṣírí ẹdúró lọ́nà Ìkòròdú.
1: Reluwé wà yába yába
0: wà. Yába lẹwà. Ẹ ṣe.
1: Ẹ̀gí ṣe reluwé ló ń pariwo àwọn tó bí àwọn tiẹ̀ ló ń tẹ̀yàn nù.
0: Ẹ ṣe mo dúpẹ́ sà ẹ ṣe mo dúpẹ́. Ẹ̀yin ará Ìkòròdú bá tún ní ojúnà ọkọ̀ ojú irin tí ọkọ̀ ojú irin ná Ìkòròdú ó máa gbé Ìkòròdú lọ sókè gan o tẹ́ ìgbádùn ọ̀nà yìí
1: dáadáa.
0: Mo kí yín ọ̀gá mi. Yes, sir.
1: Ẹ sà tó dé Adékúnlé láàárọ̀ yìí 7:38 Formula Bridge ó mọ̀ wà báyìí tí gan mi wà lè sọ ibi tó máa dìde báyìí sùn. And ẹsẹ̀ kọ́lé àwọn ọlọ́pàá wá káàkiri so wá rí ní sàdédé àpamọ́ àwọn mọ́tò tí ó bá ní plate number.
0: Òdìbà tá a bá sọ, mo ti sọ lórí ètò àkọ́kọ́.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni so wọ́n máa wọn mọ́tò tó bá ní plate number báyìí.
0: Mo ti sọ lórí ètò àkọ́kọ́. Pé ó dá ẹ ṣe bóyá káti ẹ̀dọ́gbọ́n bá bàdà fàtáì sọ̀rọ̀ lórí ètò á ní mo ti mọ̀ ní bá ti bá ọ sọ̀rọ̀ látàlẹ́ àná ìyẹn CP ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ká bèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ wọn àbí méjì àmọ́ bàbá rí bí bá ọ sọ̀rọ̀ lórí torí wọ́n lè má ráyè wá bá dẹ̀ lè dàwọn láàmú bọ́ bá lè wá sórí ètò lọ́la wọ́n wá lọ ọgbọ̀n ṣe ìyẹn náà ò bá tún da alàgbà báyọ̀ ẹ wá bíṣẹ́ láàárọ̀ ẹ jí wá sí òsì. Èmi ò rí yín o mi ò rí yín dájú èmi o ẹ pẹ́jẹ́ èmi ṣe pẹ́jẹ́ kí ni. Níbo?
1: Ẹgbẹ́dá mo wá.
0: Báwo ń gbogbo bàbá bó lè gbẹ́dá?
1: Bàbá yìí jẹ́ máa ń lè náà. Ẹ̀rọ bàbá sọ̀rọ̀ pọ̀ bá sọ̀rọ̀ náà. Àwọn pọ̀ dàbí làwọn bá sọ̀rọ̀ bàbá bàbá yìí sẹ́rí ẹ. Àwa sí ẹgbẹ́dá yẹn ìtàṣẹ́ṣẹ́ ẹ̀ tábìkì wà mí. Bàbá dẹ̀ yà mí láti bẹ̀rẹ̀ náà wípé àná sí afọwọ́jọ́ náà. Bàbá
0: màá gbìyànjú bó ti ẹ̀dórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ká bá ọ̀gá ọlọ́pàá nípínlẹ̀ èkó sí fatai tìjani sọ̀rọ̀ lórí ètò bóyá lọ́la tàbọ́jọ́ ruwénẹ́sì. Mo fẹ́ bèrè lọ́wọ́ wọn pé ọkọ̀ tó bá ní oyin nọ́mbà ìmọ̀ pàánù pẹlẹbẹ tá a fi ń kọ nọ́mbà sára ọkọ̀ nọ́mbà plate nítorí oúnjẹ plate number nọ́mbà plate. Wọ́n ní irú ọkọ̀ bẹ́ẹ̀ tó bá ti ń ṣe kì í kini táwọn obìnrin fi ń kun èékánná péètì àbí tó fi kun èékánná ká kun nọmba yẹn dáadáa kó lè bá hàn iye kò ṣàṣẹ bínú yẹn alàgbàjẹ làwọn ẹjẹ. Wọ́n ní láago méje ku ìṣẹ́jú mọ́kànlélógún 6 a.m. wọ́n ní tọ́mi láàmú jíjà lẹ́jọ́ ọkọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí mọ̀ pé yóò ti kun jù bẹ́ẹ̀ lọ ọ̀pẹ̀lẹ̀ bàbá.
1: Ó kọjá bẹ́ẹ̀ ní sàfáìlọ̀ ó
0: kọjá bẹ́ẹ̀
1: ibẹ̀ ìrọ̀ ọ̀nà yẹn ọkọ̀ àtàkàdé ò dẹ̀dáa bí tó tún báyìí àwọn mánẹ́jì bẹ̀ gan-an tó wá bàjẹ́ sí tó pàì náà olùsọ́nà làgègè. Lọ́wọ́lọ́wọ́ báyìí ní láti yànà wòrò láti yàwò láti mọ́tọ́ láti lọ́wọ́ tó lọ tó tọ́mọlá pé kò sí àlàfo kò sí gàpọ̀ yẹn rárá ó kún lọ bẹ́ẹ̀ ni.
0: Láti yànà wòrò tó mi láti jí kún lọ.
1: Bẹ́ẹ̀ ó kún lọ
0: ẹ ṣe mo dúpẹ́ iléeṣẹ́ 192.9 bọ́nà òṣèré apá kejì pẹ̀lú ọmọ yín Adéolúwa Adéfọláni Okun Adé Mr. Pilot ìjọba Worldwide mo fẹ́ lọ sọmọlẹ̀ Tèmídayọ̀ Odútọ́lá Olómù gbogbo Bàríga Bàbẹ́ẹ̀lẹ̀ àwọn ẹ̀wọ̀n lè wọ mọ́tò ìyàrọ̀gbájà láti ìyànà òòrò níbo ni wọ́n ti ń wọ ìyàrọ̀gbájà Bàbẹ́ẹ̀lẹ̀ ti jẹ́ gbọ́dọ̀ po iṣẹ́ Olómù ni mò ń jẹ́ yẹn o iyo búrẹ́dì màmá Ika Roma àpò ọ̀sẹ̀ tuntun mà ọ̀sẹ̀ ayọ̀ ni yóò jẹ fún wa lórúkọ Jésù o.
2: Àmì ọ̀rọ̀
0: àjọ
2: àlẹ́ bá wọlé.
0: Yesu àmà bó lọ́nà láàárọ̀ ìmọ̀.
2: Àná wá dà àmọ́ àwùjọ tọrọ ǹjọ́ Friday ni mo fẹ́ sọ̀rọ̀ lórí.
0: Yesu ma.
2: Pilot àṣírí
0: kù. Ẹ sọ o màmá gbogbo kiri ẹ pariwo kiri ìtó o.
2: Wọ́n ṣe títì wọn ò ṣe àgbàrá ẹ wá wo òjò ọjọ́ Friday tọrọ bó ṣe gba títì. Gbogbo ọmọ ẹlẹ́gùn sì dé ìtàdé.

0: Shop opposite Union Bank, Agegbeni Eko. Láti mọ pharmacy tí BNC Castle wà. Ẹ pé 08103369434. Bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ márùn-ún, kàn sí dókítà rẹ o.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa. Jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, mi máa ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi ohun rẹ̀ sí Gia 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ ni mi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹ̀gbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ, má jẹ́ kí fóònù yẹn máa fi data rẹ ṣe ogúnlé. Ṣe àkíyèsí auto update. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Limit 100 MTN.
3: Iṣẹ́ òjò ṣe ń tẹ̀síwájú. Ohun mímu tí sagbára àádọ́tun tó gbàgbóró kan. Predator Energy. 500 naira péré ni. Ràtí ẹ lónìí. Predator Energy. Darí ìṣàkóso rẹ.
4: Time don't finish. I no get money to recharge. Oh, your data don't finish. And you no get money to solve.
5: 737.
4: The GG Bank airtime and data loan day for you anytime. Just dial *737*90# to borrow airtime and *737*91# to borrow data. You fit collect up to 10,000 naira instant. At just 2.95% terms and conditions apply, sha. You will not go ever hang with the GG Bank airtime and data loan. 737.
3: Iṣẹ́ òjò ṣe ń tẹ̀síwájú. Ohun mímu tí sagbára àádọ́tun tó gbàgbóró kan. Predator Energy. 500 naira péré ni. Ràtí ẹ lónìí. Predator Energy. Darí ìṣàkóso rẹ.

0: ọpẹgba awọn eyan ki mo bi data won se ma tete jutan emi keke be ro ibanisoro alagbeka wa je ki je sibo ti se ma nsele gan kiti ti olowo mi ba ti sun mo ran ti ma se ohun ti ko ni mo to ba si mi apere ki sare se auto update ni ti orun ba ti wo lara o se bere niyan ma se cloud backup to ba ti wa fi ohun re ti gia 3 gbogbo awon apps to ti si sile le ni ma refresh ntemi o to fi dori awon apps ti o lo gege bi ero ibanisoro e mo pe mo gbodo mo gbogbo bi nkan se nlo lori ayelujara ti olowo mi ba ti jin egbon to ma nwi
1: ye mo gbe o data ti mo sese se ma ti to
0: se mi o so fun e
1: jara e ma je ki fun mi ma fi data re se ogle se akiyesi auto updates pa awon apps ti o ko ba nilo nigba ku gba
0: ero ibanisoro laso le mi o kokoro ti nje data ni je ku je fun eni ti o ba se amoju to data re
1: je igbadun data re ni wele mu limit 100 mtn
2: up national progress all okada riders for lagos state dem make una lis ten to this better informate lagos state national road union transport workers dem nurtw don talk am say the help wey dem fit render for lagos state government and public on top security matter dem be say make okada riders dem dey start work for 6 a.m. make dem dey close work for 7 p.m. all okada riders dem na beg with the beg una make you comply with this step make police and tax force sharply stand gidigba to make am work anybody wey dem arrest both okada riders and you wey dem carry na for court una go land obedience dey better pass sacrifice be careful make you no become scapegoat o announcer chairman for lagos state nurtw alhaji adekule mustafa aka sego na him talk am say security conscious for lagos state na me and you responsibility
3: Kẹni tó gbọ́ sọ fẹ́ni tí ò gbọ́, ẹbí olóògùn àdòdó kìlọ̀ pàtàkì fáwọn aráàlú, olùgbé, onílé onílẹ̀, ilé iṣẹ́, pé kọ́ bọ́ ṣe ra ilẹ̀ ta ilẹ̀, ra ilé tàbí ta ilé lọ́wọ́ ẹnikẹ́ni nílùú ìgbẹ̀dẹ̀ níjọba ìbílẹ̀ Ọ̀jọ́ nípínlẹ̀ Èkó láì gba ìwé àṣẹ lọ́wọ́ ẹbí olóògùn àdòdó pẹ̀lú àṣẹ àwọn aláṣẹ kù àti òfin ìlú ìyẹn customary law. Olóògùn àdòdó tìlú Èkó ni aláṣẹ àti adarí ìlú ìgbẹ̀dẹ̀ tó sì ní àṣẹ ìjọba láti bójútó ọ̀rọ̀ ilẹ̀ ilé kíkọ́ nílùú ìgbẹ̀dẹ̀ níjọba ìbílẹ̀ Ọ̀jọ́ kẹnikẹ́ni má ṣe tasẹ̀ àgẹ̀rẹ̀ sí òfin yìí ẹni tó bá ketí ikú ó fi owó wọn tàfàlà ní o ìkìlọ̀ pàtàkì ni látọwọ́ ẹbí olóògùn àdòdó tìlú Èkó ẹni àwí fún ọ̀bàjọ́ gbọ́ kẹni tó gbọ́ sọ fẹ́ni tí ò gbọ́ o olùkéde his highness olóyè adébọlá ọlálẹ́kan dòsùnmú olóògùn àdòdó of lagos
4: Fẹ́lá ni pẹ́pẹ́
5: ìwé tù àsónáfẹ́.
4: Hip hop ni pẹ́pẹ́ ìjọ.
6: Ṣé yìí lè jó ni? Ẹ̀ ń tiro, ẹ̀ ń tẹ̀pa, ẹ̀ wọ́n ń dá sọ́rọ̀ ìjó.
5: Dèrò nǹkẹ́ lẹ́nu ẹ̀. Èmi ti fọ kánú ijó alẹ́ òní. Ẹ dáyàn mọ́.
7: Ẹ̀bẹ̀lẹ́ o, kí ló fa tó tó mọ̀?
6: Bàbá, ẹ̀yin náà ti sọ̀pánù. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan, egungun àti ẹran ara yín jẹ́.
7: Bàbá àgbà tẹnu bẹ gírógì ń ṣe o, pẹ̀lú egbògi bàbá àgbàdúrà mi gbà, mo sọ̀pánù.
5: Tó jẹ́ pọ́nà ló yọ mí, lọ́wọ́ àní tẹ̀kọ̀lùbà, mo bọ́ lọ́wọ́ ara títa, ọ̀rọ̀ sísọ mi ń jága ara báyìí. Àtẹ́lẹsẹ̀ tó wà mí lè mọ̀, ìyẹn ti dà fi sẹ́yìn. Èwo ni kẹ́yàn máa ta gègé bíi kẹ̀kẹ́ Mario, Ọlọ́run gbà wá, lọ́wọ́ ìsan afinipamọ́, àwọn afiniṣẹ̀sín, ìdè mi já, ojú tó bá fàkókò ẹni ṣòfò. Ajẹ́gun wà lọ́dọ̀ bàbá àgbà. Bàbá àgbà wà ní number 20 Amoka Street, Dele Ara bus stop, off Abarajẹru, Ikọ̀tún, Lagos State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0806821-6859. Lẹ́ẹ̀kan sí 0806821-6859. Dèrò ǹkẹ́, kó o sì rẹ̀gbọ́n rẹ lọ́wọ́, kó o mú dọ́dọ̀ bàbá àgbà, kó o náà lè sọ̀pánù.

0: Orúkọ ilé ẹ̀kọ́ tí ẹ ṣojú fúnfà.
1: Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Olúwaṣẹ́un, admission officer at Dominion University tó wà ní ìlú Ìbàdàn ní Ọ̀yọ́ State. Lọ́wọ́lọ́wọ́ báyìí, admission 2026-2027 ó ti wà ń tà. Dominion University bẹ̀rẹ̀ ibi tí a ti ń kọ́ ẹ̀kọ́ pẹ̀lú ìmọ̀ olúwa ni. Àti sọ àfẹ́bẹ̀rẹ̀ generational leader. Àwọn kọ́ di microbiology, biochemistry, computer science, cybersecurity, software engineering, biotechnology. Ìyẹn ní ìlànà science, pẹ̀lú ìlànà art, mass communication, criminology, and security studies, accounting, business administration, economics, industrial, and personnel management. Ní ti ètò àwọn ìlera, we have nursing, public health, and medical laboratory science. Then a tún ní program kan fún àwọn tí ò ṣe jam, that's called BPEP. Wọ́n yẹ kí ó bá ti ṣe jam tó dẹ̀ sí ní O-level results, wáyé ti sọ tiẹ̀, 5 credits, ní O-level results, ní ó wà pẹ̀lú Nàìjíríà. So ìyẹn àtàwọn ọmọ yẹn bá ti ṣe for 9 months, they are eligible to go to 200 level. Tí wọ́n bá ṣe jam sọ̀tà tí wọ́n jókòó sílé fún ọdún kan, tí wọ́n bá wá ṣe program yẹn direct, wọ́n máa lọ sí 200 level.
0: Tipẹ́tipẹ́lẹ̀ ti máa ń sọ pé
2: Olúmaitì.
0: Àwọn tó bá ń bọ̀ wá kọ́ máa wulẹ̀ bọ́dà pé òbí mi yóò máa ronú báyìí sí pé wọ́n lọ. Àdìsọ wo skul tán, ó kọ ẹrù tó mọ́ fẹ́ di ìdájọ́ àyẹ̀sí, ó fẹ́ gbé mátírẹ̀sì dání bí ọdíṣẹ́ rúwẹ̀, owó pọ́ọ̀tì owó gbá. Báwo tún lọ́dún yìí sá.
1: Bẹ́ẹ̀ni ló ṣe jẹ́ lọ́dún yìí. Dominion University is a permanent site. Ó mú pé gbogbo nǹkan tí akẹ́kọ̀ọ́ fẹ́ ni Dominion University pèsè. It is fully

0: bebe o awo olugbebe ugbo eyin ololufe wa e jebure o e ka ro le sobor fm 92.9 lori papa na le ngbadun lawo teni monday ojo aje aje jeun a ri ti wa se a si rona gbigba laso lo ma mi eduare e ri pe gbo nigba kokko leyin ta lo fun isimi ranpe fun atuse to po repeta ibe ko ni ko le ba da ni e ma mi kan a ti para di agbo to dari meyin o lo la otun lo magbara wa ni ko le ba da na si ni a ni je nkan mo bi ti hu mo pelu aso lo ba mi alawura bi lori oro world cup agbaye cup to nja fitafita to nja ran de pe orisisi me iri na lo sele la fe moju Ecuador won pada do ilu e je pe Côte d'Ivoire o tu si won lara ligba ti won lero ti won le de daba bi ti won mo laarin iseju aya die lokun kire fesese na pari be ni won ju eyo kan sinu awon fun won 1-0 loru moju awon oru la seka eh won ja won tan won won si gbe ami meta lo fun iko Côte d'Ivoire mo ki won ko re tori pe ko rorun ki o to lo si World Cup ko to mu ori ede babo nbe ko rorun bi ti won mo tori pe ko Brazil gan ta pe ni awon Samba Boys won lo tebo won para pin ami bamba se nigba ti won koju iko Morocco ta npe ni Koboko to je ko mo pe agba osin bi gangan Africa ni football pale si bayi bo je pe ni England na ni ball pale si ta ba soro leyin na a ma mu iko Spain mo to ri pe La Liga won ti godie sugbon sa yi won le pada wa nigba ti mo ri o ti de awon ti yorale gan eku alejo enu nja waya ati special one emi ti to ba rude Salahuddin legit ni ke bi asa mi
1: eko ojumo eyan lolufe lori papa tile se wa born 92.9 Ibrahim Olalekan IB Sports le mi nje adatuku ojumo adatuku oro World Cup yi na bo se nlo ibi ti Germany to ti mu alatakun won ton lunlukulu 7-1 opoke ifese won se nkan to wa tun mu awon kan awon ti Brazil daba ran ti Brazil Brazil na je 7-1 lowo Germany o ma mu PTSD ba Brazil ni pe iko itun ran wa leti ojo buruku esugbo mi beni be lo se lo awon wa ni awon yen nikan wa pon lo gba ball tori Haiti na ohun ati Scotland eyo kan sodo ohun ni o je sugbo oro ti mo fe ki aso laaro yi ohun ni nipa Chelsea bayi lo lo bayi tori Cucurella iko Real Madrid o se mo ri o ti je ka mo bayi sin pe ohun wa sere ni iko Madrid to wa bayi latari pe orisisi agba ball merin ototo bayi lo ti ra tabani kama kale yo kokon Bernardo Silva Dumfries kini omo Inter Ibrahim Konate lo lo bayin sin latest signing bayin sin ma Cucurella to pe ti o ba de lati World Cup o ma darapo mo iko Real Madrid ni
0: yato lara awon nkan lati mo pe mo ro sa ma nse to ba de nu iko tori pe ati mo pe ki saba be je goal age bi akon mo to ye ko lorin mo ma foko die yin na te ba o se te pa latako te ma da to te ba ti aye wole seyin ohun won ba die lokun lo je pe kokko build eyin ona pe defense na ka ko sibe ra ko leyin ka bo saarin o se na ga mu agba bodu kon ninu commerce te pe o na nlo si o wa lowo a so pe bi free transfer ni o mu yen o ki ba rin pe Barcelona e daran o wa pe legbe gungun baka na ni agba bodu kon to de pe to da ko fe da die ton pe ni Yami Lamar wa pe te ke be ni o wo so se Chelsea pelu baka o si so pe password ni Cucurella ati Barcelona la papo Cucurella ni lo ba le ga wa so wo lo Chelsea pa lo ba ri pe Perez bo pe fe ki le asiko du dada password kan wa to e ko le enter Sara Cucurella la Sara Yama ati iko Barcelona la papo ti o le ra bi ti won mo to ba ti lo ke bayi ko so na nbe ni Cucurella lo o pe to won fi le unlock
1: ni o da tu wo pe boya o se se ko won tun ra Enzo Fernandez nkan ti mo ti fi mu oro yen jade na ni pe bayi sin Chelsea ti ta Cucurella Fernandez na o so pe o se se ko won lo ti yen na ba tun lo to ba tun di sa to nbo tori akoko na o ma da ifaseyin ba won tori pe agba ball mi ton ma ra oni ato yen wo na ma lu ka ma de gba pe Joel Ato yen ko to di pe ohun na pada wonu team yen ohun na kokko se segesege ba kan ba kan ton ba de ra agba ball mi wa o se se ko e pe ato yen na ma pada si default setting abi ko e pe oni tete pick so iyen be yen a je pe on tun pada seyin ni a tun ko akoba fun akoni mo gba tutu to se n bo
0: ile Montreal ri tele fi lo ko kare ba lo fun Champions League ni eni ma tagba wo je wo se mu ye
1: nkan
0: se ton be lo asiko ta wa yi ko da kan da ke Barcelona ba lowo lowo dada ni João Pedro o fe lo si iko Barcelona sugbo owo ti o ti sinle
1: sugbo
0: ka o ti mo fe le se
1: sugbo nkan ti mi so ni pe lóòótọ́ kò sí gbà tí agbábọ́ọ̀lù kí n fẹ́ kúrò ní ikọ̀ tó bá wà tó máa ní bóun fẹ́ lọ bòmíì tó bá rí pé báyìí ibẹ̀ yẹn wọn ò ṣe rárá tó bóun ṣe fẹ́ ṣùgbọ́n iṣẹ́ akọ́nimọ̀ọ́gbá àti ikọ̀ náà àwọn tó tún tán tún kọ̀ náà ni pé láti convince agbábọ́ọ̀lù yẹn pé kó dúró pé ìgbà ọ̀tún ń bọ̀ ṣùgbọ́n báyìí sí tó bá ń lọ tó bá di sáà tó ń bọ̀ tí fáàmà náà bá ló lọ so gbogbo wọn kàn máa tà wọn kàn.
2: tí ikọ̀ bá ṣe dáadáa wọn ò ní fẹ́ lọ o kò sí ikọ̀ tó wá dáa yóò ókè ṣé àṣọ pé inú barcelona sì ń pílẹ̀ àpò àánú fẹ́ lọ tó ń rí bọ̀gbà dáadáa lóyè tó rẹ̀ fẹ́ràn ọ̀dẹ́ nígbà fi ẹ̀yẹ kò ní fẹ́ kú mẹ́ ìgbà pé àwọn agbábọ́ọ̀lù mélòó kan máa kúrò níbẹ̀ ṣùgbọ́n wọ́n ti gba fi ẹ̀rọ tó pé ó ṣe ń dùn bọ̀ pé àwọn súnmọ́ bẹ̀ bọ̀ nìyẹn lórí pé yóò wọ́n fa balẹ̀ pé ọjọ́ ọ̀la ṣègbà ní arsenal yìí táwọn bá ṣe bábà yìí lọ tí wọ́n tún agbábọ́ọ̀lù méjì mẹ́ta kún ní arsenal náà àwọn máa dáa jù bẹ́ẹ̀ lọ sí wọn ò ní fẹ́ kó bẹ̀ ṣùgbọ́n chelsea káwọn dẹ gbowó rọgùrọgùn kó ìkí tún pọ sí lẹkọ kó n bẹ mi ìbáwọn wí fún yẹn ṣùgbọ́n iṣẹ́ pọ̀ fún alonso láti ṣe lábàbà yìí torí pé àwọn akọ́kọ̀ tó yẹ pé ó fẹ́ lò tó lè lò gangan kíṣẹ́ tún lè yọ sí òun rèé ìkọ̀ọ̀kan ni wọ́n ti kó n bẹ ó ṣe é ṣe kí kejì kúò ó sì lè má kúò ó wọ́kùn sọ̀rọ̀ real madrid àbí psg orí ikọ̀ méjì tó lówó rárá láti lè fi rà á nìyẹn tó iṣẹ́ sọ pé owó rẹ̀ ó kéré jù 120 ni àwọn fẹ́ gbé lẹ̀ so ikọ̀ tó máa rú agbábọ́ọ̀lù bẹ́ẹ̀ yẹn yóò lówó gidi lọ́wọ́ iṣẹ́ tó máa gbà ní ìsọ̀mẹ́ntì bíi bákà àbí arsenal
1: bákà ò lówó lọ́wọ́
2: náà sọ pé ìsọ̀mẹ́ntì àwọn máa ń gbà
1: bákà fẹ́ gba kukurẹ́là bákà ló fẹ́ gba kukurẹ́là tẹ́lẹ̀ o
2: ibi tẹ́ kó lọ́rọ̀ yìí kukurẹ́là
1: méyì àwọn ni láti lẹ̀ tẹ́lẹ̀ òun náà jẹ́ agbábọ́ọ̀lù
2: yẹn kéré nígbà tí wọ́n mọ yìí ẹ̀ ló kó ń bẹ̀
1: àyà ló náà ń wá kiri
2: bí ẹ ṣe lọ nìyẹn lábala bẹ̀ẹ́ ká sọ ní ojú ẹ̀ ń bẹ̀ ká tún mẹ́nu kó ń bẹ̀ nítorí pé àtúbọ̀rọ̀ pẹ́jù lórí ẹ̀ náà pàápàá jùlọ náà ikọ̀ AC Milan táwọn yìí máa ń pè ní pensioner club wọn náà fẹ́ mú amúrù gẹ́gẹ́ bí akọ́nimọ̀gbá àwọn tó kò nínú kan máa ń yù tẹ́lẹ̀ rí amọ̀rí ò bá kú ruben amri gẹ́gẹ́ bí akọ́nimọ̀gbá fún ikọ̀ AC Milan ní sáà tá a wà yìí láti bá àtúkọ̀ wọn délẹ̀ lérí tẹ́lẹ̀ wàbí káṣí máa ń ronyìn létí pé ikọ̀ AC Milan sáà tó kọjá wọn ṣe dáadáa kódà europe wọn ibi tí wọn ti lérò ni wọn ti bára wọn wọn fẹ́ wà lókè téńté ó ti wá kéré jù láàrin àwọn mẹ́ta kó dé pé ikọ̀ kò mọ̀ wá lẹ́yìn ẹ̀rẹ́yìn pẹ̀lú sir fabregas tó ṣe dáadáa tó sì wá já wọn tàn mọ́ tó ń bọ́ sí top four láti lọ fún champions league ní sáà tó ta wà yìí ṣùgbọ́n àwọn AC Milan kọ́ wọ́n já wọn kulẹ̀ sẹ́yìn pé ẹ bọ́ sí 5-6 èyàn àti alátakò yín lọ́hùn-ún pẹ̀lú ikọ̀ juventus ṣòwò ẹ̀ lọ bó ṣe rí nìyẹn o.
1: world cup wa máa tẹ̀síwájú nínú àwọn fẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé lẹ́nu spain àti cape verde tó bá ti di aago márùn-ún wájú máa mú nǹkan lẹ̀ àwọn ọmọ spain àwọn ti barcelona ló pọ̀ jù nínú kinní yìí wa
2: sọrí àyè pé
1: bákà ló ní agbábọ́ọ̀lù jù ní ikọ̀ spain lọ́wọ́lọ́wọ́
2: àwọn ọ̀nà máa kọ́kọ́ wálé àwọn èèyàn ní káwọn yẹn kúkú ń tẹ̀ka ṣe ti ipalẹ̀ tó ṣàyẹ̀wò sọmi ìtọ́jú káwọn ìtọ́jú àwọn ikọ̀ tàbí òkú máa lọ síwájú mo sọ yẹn ó ní pé mi ká spain mo ní mi lè ká spain mọ́ n tí mo rí lọ́dọ̀ tèmi lèmi yẹ sọ bẹ́ẹ̀ o ọ̀tọ̀ ni pé kí ikọ̀ ní orúkọ kó ná agbábọ́ọ̀lù kan pọ̀ lọ yantirẹrẹ kó lọ síbẹ̀ ọ̀tọ̀ ni kí wọ́n lọbẹ̀ kí wọ́n lọ ṣe ń tà fẹ́ kí wọ́n sì rí ṣe dáadáa ọ̀pọ̀lọpọ̀ fura south africa bíi tí wọ́n mọ́ wọ́n fura sí wọn côte d'ivoire lóru mọ́jú yìí ló lu ecuador yìí pẹ̀lú ẹ̀kọ́ sódò gbé àmì mẹ́ta lọ fún ìfẹsàwọ́kọ̀ àkọ́kọ́ wọn ní wọ́n kọ̀ fàgbáyé ẹ wo morocco tí morocco ṣe nígbà tó kojú samba boys àwọn brazil pẹ̀lú vinicius junior bóyá pọ̀ tó ń bẹ̀ wọ́n tún ní igọ́ tiago tiago lọ́wájú tẹ́pẹ́ ń jábọ̀ sínú àwọn kó rí nǹkan kan ṣe láàrin 62 minutes tó fi ń gbá bọ́ọ̀lù fún wọn ikọ̀ brazil ó tún ní on target tẹ́pẹ́ owó èsì ẹni kí la fẹ́ sọ morocco wa ń gbá bọ́ọ̀lù wa ń gbá tíkì tákà fún ikọ̀ brazil
1: brazil
2: gbogbo nǹkan pátá la fi dá lórílẹ̀èdè yìí bó ṣe pé lókè òkun náà wọ́n ń fojú ìwà àbàjẹ́ náà fi ń wò wá wọ́n ń gbẹnu àtẹ́lù ọ̀gá kìí ṣùgbọ́n àwa gan mọ̀ fúnra pa da àwa ni wọ́n ń lò lókè òkun tó fi ń gborí ní ìlú òfin gòkè sí ó wá jẹ́ kí ìjọba wo àwọn àìkọ̀kan pé táwọn ọmọ ọ̀dọ́ bá padà wá sílé tá a dún lórílẹ̀èdè tá a ṣe nǹkan lórílẹ̀èdè yìí a máa da ju bó ṣe lérò lọ tó hàn pé wọ́n ti dúpọ̀ pé ìjọba wa náà ó kù díẹ̀ láwọn ibìkan tí wọ́n kù sí ní wọ́n máa ń ṣàwá lákàkiri wọ́n wá ń gbé wa lò lórílẹ̀èdè káàkiri lọ́hùn gbogbo tí wọ́n ṣe pátá lókè òkun náà kò sí tẹ́mọ̀ adétẹ̀ tí ní bọ́ọ̀lù áfíríkà ń bẹ̀ bí tí wọ́n mọ̀ bọ́ọ̀lù tó wá fojú hàn lórí báyìí pé yes nínú ọ̀rọ̀ rí bọ́ọ̀lù káàkiri náà àwa ni wọ́n ń lò nígbà tí france máa gba ife ẹ nígbà tó gbà lọ́hùn kò sí ọmọ ilẹ̀ ajúláwọ̀ láti sọ pé báyìí ajúláwọ̀ ni wọ́n áfíríkà áfíríkà ló pọ̀ jù nígbà tá a ṣàwọn káàkiri ta obẹ̀ tẹ́ pé bá wo orísun wọn gan ilẹ̀ ajúláwọ̀ náà ti wá wọ́n ti darapọ̀ mọ́ wọn tó fi lọ gba ife ẹ̀yẹ fún ikọ̀ france lọ́hùn-ún wọ́n wá ń ṣe àtìpó wọn kúrò ní nàìjíríà wọ́n lọ nomi on lo si ilu lohun lati lo se pe won lo gba visa ton le n ta won gba won kaakiri tori pe o le nigeria won lo su awon ile daba won su won ko lo n saanu ni ewo lo la so nipa awon afeseku na omo nigeria na ni ataye baye basali
1: africa african power
2: africa ni ewo ta tun nisin na ya joshua ese po wa nbe iko tun wa ono ese ogbe ebo ohun ja fun mexico na lo tun ron jesi lo se iyen scorpion omo bibi badan ni yen mo ti e wo ja to je laipe yi round 1 lo ti pa lo latako e o fi ese fun pare ni olohun ja mo e wo bebe ta ba gbaruku ti lawa ta lo ni je ta ba mu olohun ku ta nse dada nbi na o se se ka pe awon gan ma be wa pe awon fe ra gba ball lo ile nigeria sugbon ko nkan wa gbe nkan wa laruge to kọlọrun sanu wa ni kọlọrun je ki eh ka ma se lasan ka ma se lasan ni
1: be ni spain ni kokọ ni o ma gba ball le ni na tori belgium na to ba da go mejo belgium at egypt awon na ajo ma mu nkan le saudi arabia to ba ti di 11 pm ni ale padapada saudi arabia ati uruguay awon na won ajo ma mu nkan le ninu fese won se to pe egypt morocco o ti se daada die fun wa to pe kini sugbon egypt na tun je orilede kan to pe tun le munu wa dun
2: be ni awon me sala ni
1: e be ni ifese won se belgium ati egypt a je ifese won se to pe o ye ka won yan watch out fun tori egypt awon mo sala yan je iko to pe awon gangan ma nse daada north africa
2: lati le
1: football won tabade ni ka ma dariko awon orilede to ma se daada ni africa ni world cup yi amadaruko egypt
2: amadaruko yo kede beti won
1: amadaruko senegal ben awon meta ben cape verde ina de ka won yo ma wo bo te ye ko ma jeya lowo spain ni
2: sugar o ma dan kan la
1: yen ma se won na ma se dada ben
2: ben o da ben o ba ri ben ni ti oro ti referee ti won jantan mo pe koko ni ifese won se world cup ti won deny ni visa ibrahim laarin mi ati referee adulawo na leleyi o koda ajo ifa na ori ton so pa won ri pe lawon referee to yan ti julo tawon na gamu ohun na ni referee somalia yi on wa da pada ni to pe won benu atelu africa lapapo pe ko mara ko mara ye wole on wa fi tu won fi nkan mi tu lo pe ko lo se ko fun fere fun ifeson se to wa laarin iko psg pelu aston villa ni to nbo ni osu kejo lohun ko ma ba te be fe bo atelu pe ah won ja ton pa tabi tu won wa fi yen di lẹ́nu pé so yẹ kú rí bẹ́ẹ̀ ṣé ó lè ṣẹlẹ̀ láàrin ara wọn bẹ́ẹ̀ síra wọn ká ti máa sọ wípé adúláwọ̀ ni wọ́n ṣe bẹ́ẹ̀ fún yàtọ̀ sí yẹn ni wọ́n kọ́ yàtọ̀ sí yẹn náà agbábọ́ọ̀lù yìí náà tó náà gbá bọ́ọ̀lù fún ikọ̀ ghana kan ni wọ́n ṣe bẹ́ẹ̀ fún un náà wọ́n ní pé lẹ́sùn kan lẹ̀ bí tí wọ́n fi kàn bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ́pù ṣe rẹ́pù tó bẹ́ẹ̀ sì inú òfin tó wà nílẹ̀ wọn ti ka ẹ̀sùn sí láti pé wọn ti ka ẹ̀sùn sí pé ó jẹ̀bi ẹ̀sùn náà
1: wọ́n sì ń àwọn ti wo pé ó ti jẹ̀bi nìyẹn
2: bọ́ ọ lè fojú wo tọ́lẹ́ bí àwọn tó fi kalẹ̀
1: kó rí bẹ́ẹ̀ world cup yìí pẹ̀lú
2: ó ti ṣàjútú wà bẹ́ẹ̀ bá ṣe ń bá lọ yìí
1: ó ṣe ń dùn bí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ṣe ń dùn lọ àmọ́ àwọn ìròyìn tá à ń gbọ́ níbi apá kejì yẹn ó tún jẹ́ kí world cup yìí kó kù díẹ̀ káàtó torí ìṣọwọ́ bí usa ṣe ń mú kò tó because senegal nígbà tí senegal náà dé ìṣọwọ́ bọ́yé ara sì wọn kó tó di pé wọ́n jẹ́ káwọn yẹn náà wọlé wọ́n sọ pé precaution làwọn ṣe kínní kan
2: tó ní wọn
1: àwọn ọkọ̀ bẹ́ẹ̀ ó yẹ káwọn ètò yẹn ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ kó yẹ kẹ́kọ̀ọ́ máa harass àwọn èèyàn torí pé wọ́n fẹ́ wá ṣe kínní wọ́n fẹ́ wá gba world cup ní kínní tẹ bá mọ̀ pé ẹ ṣe
2: tó
1: láti ṣe tí wọ́n tẹ bá tó láti ṣe ìdíje tó ẹ kó máa
2: ń
1: oríṣiríṣi àwọn agbábọ́ọ̀lù wọn máa ń dírímù ni pé tó bá dọjọ́
2: wọn èmi náà
1: máa ṣojú orílẹ̀-èdè ní bẹ́ẹ̀ ni náà ṣùgbọ́n báyìí sì ń ṣọ́ bọ́yìí ṣe ó ti ń ó ṣe ṣe tó pé tó bá máa ṣe dáadáa lẹ́yìn èlé ó tún yẹ kó pẹ́ kó tó di pé ó máa gé ọ̀dọ̀ àwọn amẹ́ríkà yìí mọ́ anything around amẹ́ríkà because ìṣọ́ bọ́yìí ń treat àwọn yòókù yẹn kò dára
2: bẹ́ẹ̀ni fún ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà tó ti wá gan lọ́kàn wájú tí wọ́n dáwọ́ lókè òkun lọ́hún akàn ń gbárùkù tá a fi ń dúra wá nù ni èmi tẹ̀lé sẹ́yásínà mo tẹ̀lé chelsea mo tẹ̀lé bẹ́ẹ̀ka mo tẹ̀lé madrid a fi ń dúra wá nù ni league orílẹ̀-èdè áfíríkà náà nílùú ilé wa ń bì òun náà ti ń da ó ti dùn kọjá bẹ́ẹ̀ tó bá tẹ̀wé bóyá night la de pe o fe dagba ta san na le ife eye lori oke lori akaso ni o fun da da gidi gan ni de pe ngba ti league be pari last match of the day la se fe a se wa mo en to ja olubori pe ah bi ba je pe kude kude ti rivers united ro yen rivers na ni tawon na ton ja oto mo ni awon le kon gba fe eye lede africa ni ni tmpf na sugbon olorun ti kon bi lo se ri fun iko rivers to bi won ja oto mo na
1: ati pe ye ki awon ijoba ati awon private sectors yen na ton kon gbianju lati fowo si premier league because awon yoku ka ni ba awon yoku se nse ton won ti awon ijoba won ati awon yoku ti won kon
2: ton gbaruko ti
1: awon kini yen kale ni wo ni ri
2: ba won ba ni onibowo to da emi ro pe o tun le gbaruko to
1: je ti ijoba because ta ba ni ta wo awon agbabol yen awon agbabol alawon agbabol to da
2: did
1: re pe lawa awon imo gba to da
2: mo ri mo jo ti mo ri o so to se de pe l'Africa ti a ba daduro fun rawa n to ni ka ma gba world cup laye yi o si to ti sawari o ti wo pe agbabol ka ni ka ke loke okun ti won so pa awon gbabol fun eja ton lo ton lo nzo mneta ran pe an fe gbabol fun iko mi bi awon saka be lo te pe won si je player mu bo o je player gidi loke okun lohun ti won lo ka pa awon ibolo lohun ibo nloju o do ti won lohun ti won fi gbera ti won ba so pe orile Nigeria won fe gbabol fun bu o se da to lori goli olowo emu ito gba fo to ki mu goli fun iko China o ma Africa niyan na ni Ghana ni ti wa o si fun iko China se gbo adulawo ni o dudu bayi ni mo ni akilode se le ina nko ngba ti o ba ri ona lo France night eh iko e tu gbo on ta lo owo France 98 se mo bo se lo nbe yen na se ri eyin ki to gbo ko da yen yo ti mo ba bo ti adulawo te pe abagbaruku ti awon agbabolu ti wa gangan ta mura ta sawaro ku je pe ijoba na gba ku ti won de order so ogidi fun won won do like mi won won fun lab to peye tori tun ba o leruju
1: re pe o si lo
2: de mo
1: sa
2: tun ba o leruju
1: ni ya la to mi tori ma elomi o ma wa o ma kuro ni league Nigeria o ma lo si Iran
2: lati
1: pe
2: lo si Iran to ti raye niyan
1: a lo si Malaysia
2: ko lo won je ko
1: yo pe life won o wa very o wa stick
2: o lewu fun won
1: be
2: ni nbe no ma so pe awon sabe lo sa pe won ha ma te ogba olohun
1: be
2: ni baba kan so njo kan ni omo won sa n gba bodu sugbon awon gbianju pe bo mo se da to ka won ti raye wole won na won gboro so wa be tele ta won gboro fi wole ka iyan bi egun je ohun o si lowo kan kan sugbon mo yi lo da lojo olohun nba kan lo ma ke baba yi street la dugbo lo tin gba bodu ore kan ni pe ka won jo lo si lowo ran ni eta won ti yan ni tournament lo gba o wa riyan to be lu gba tenikan ni farapa won ba wo se si yan lorun pe ara won na ni oruko se sinu list gba kan ma mu won won raye wo oruko ko pe so wa bi o si mi won le doju e mo bo se wole wi gba bo niyan ala ko on na tu o omo ilu ja bodu wole o se ran wa lekeji on wa le short time omo loju wele keta sinu awon to je pe won fi ja olubo won pe ta le leyi gangan leyin ore para ase para tu leyin ore yun iko ti won ti lu awon ara bi yi te kon lu won yen iko lu apa so pe on fe mu agba bodu yen o de mu lo soki okun na won mu lo si Austria bayo mo se da bo se da niyan won won se mo so ko ni Russia na won si mo lo te pe o ti no gba bolu lati bi odun meta seyin sin bayi to te ona to ilu won fi da so en e wo
1: oni agba bolu kan na Zadok
2: Zadok o se ko leyin lati ri Kaduna nbi yi odun meti se na ni o ti ba ti se ko le
1: se
2: bi e forty abi 30 million
1: so meti se nde e ma ro bi a de ni pe won ra Messi ni
2: omo ti won di rada Kaduna no se gba no ti no ti se ni won
1: so alawon agba bolu to pe won da ti awon to ye ko fowo si agba bolu wa to ba le fowo si o ma da agun o de ma ran o ma gbe
2: oriye
1: Nigeria lo soki dada
2: ni ran ti Diego Jota ni ti o salaisi to omo Portugal ti kuda mi elegodo na ni awon iko Portugal lapapo ati Ronaldo ati gbugbu awon olufe ni pe won se idake ati iranti fun kuda gbugbu awon agbabo na pata won wo ibowo ta mo si rubber armband lati fi se iranti won si koruko won si fi adua to peye won fi ti leyin pe awon fe fi cup world cup yi ton ba ni ka won gba ka won dedicate e ka won fi sami ka bi sori re fun pe o se dada fun awon pe emi re to lo si olohun de olohun di fun awon molebi re lapapo labo na won fi se ku na je menu ba nu o ba die to dago to ko si mo Anthony Joshua pelu Tyson Fury o sese ko waye ni November odun ta waye ni UK to wa waye yo jere bi world fight na no to je ni te pe yo lamilaka omo le Nigeria na ni Anthony Joshua kọlọ jagun da o je ko ja olubori ko si gbori iwa si olede wa ni Nigeria nbi yi a se atileyin to po fun Anthony Joshua nigba pe to ba fe ja to ba koju alatako re kọlọ je o ja olubori ko si je wa ni ogute ogo
1: adupe fọlọhun ba adupe lo ọlọhun ba to ba be to re ba pari e ope pataki lowo eyin olulufe wa na te fi gbagbon si fi wa sile Ibrahim Olalekan IB Sports le nje eseun
2: o gba ki lowo olotu wa tunje olamilekan pelu afisiye ati afikun te fi ba si lataro ba kan na lo botin wa pilot pelu abiodun eforo lagba eseun gidi gan emi si to tonu re nso laudin legit ni gege bi asani ka pari lo laudin

0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-0800-8686-
Abendessen. Wenn sie zu das nehmen.

0: ku ya le ta o iroyin ya le ta lo nbe se ti gbo yin lati le ise bond fm 92.9 keja nipin eko lati nu abdul fatahi abdul gafar ijoba ipinle eko ti bere ipolongo lojule sojule lati gbogun ti aisan ebola bi o se ni rapala wo awujo wa nipin eko eleyi ni oro to tenu ojogbon akin abaomi commissioner fun eto ilera jade bi pe nitoto ko si akosile tutun kan to jomo ti aisan ebola nipinle eko tabi ni awon agbegbe kankan lorilede wa nigeria sugbon sa kojuma ri bi gbogbo ara logun re lojuna ati ma pale mo bi aisan wo se ni wole rara sorilede wa nigeria tori pe lowo lowo awon orilede kan be to mule gbele yin legbe ti aisan na ba won fira bi orilede congo orilede uganda nibi ti awon kan ti ku aisan na wo ilu ohun ti won si fun won ni abere re ṣùgbọ́n ọ̀jọ̀gbọ́n akin àbáwọ̀ mi ṣàlàyé pé àìsàn ebola kì í ràn bọ̀rọ̀ lásìkò ṣùgbọ́n bí a bá ṣọ́ra láti gbégi dínà rẹ̀ tí òfin ní wọ ilẹ̀ yìí ó ṣe kókó ó ṣe àpèjúwe wípé gbogbo àwọn tó ń bọ̀ láti ilẹ̀ òkèrè wá sórílẹ̀-èdè yìí ni wọ́n ti gbé ìgbésẹ̀ akin lórí rẹ̀ ní gbogbo pápákọ̀ òfurufú ilẹ̀ yìí bí wọ́n ti ṣe máa ṣe àyẹ̀wò wọn ní fínífíní ó sì ṣàlàyé pé lára àwọn àpẹẹrẹ tí yóò fi mọ̀ wípé àìsàn òun lúgọ sára ẹ̀dá ni kí ó máa gbóná lábàdì kéèyàn ó máa bì kó sì máa ṣègbọ̀nsẹ̀ àbí kó máa ṣẹ̀yọ́ lásìkò kan náà tàbí kí ẹ̀jẹ̀ ó máa jáde ní ara rẹ̀ wọn ni bàbá ti kẹ́ fi rí èèyàn bẹ́ẹ̀ kẹ́ pé ẹ̀rọ ìpè pàjáwìrì 112 tàbí 72767 fún ìdáhùn níwà ṣèṣà lójúnà àti jẹ́ kí aráàlú ó ṣojúṣe wọn ní pàtàkì orílẹ̀-èdè nàìjíríà lára ìgbésẹ̀ ní gbígba káàdì ìdìbò pvc ti ń ṣe agbára ìjọba àwa ara wa láti kópa nínú yíyan olórí ètò ìyànrantí bákan náà ni ọ̀rọ̀ yìí ló tẹnu barista àbáyọ̀mí méde makú tí gbogbo ènìyàn mọ̀ sí mark convener léyìí tó ti ṣe ètò ìpolongo ètò náà nílùú badagry ìlú àjọṣepọ̀ àjọ inec láti dájú pé aráàlú wọn ní káàdì ìdìbò pvc wọn lọ́wọ́ barista méde makú ṣe àlàyé pé ìlanilọ́yẹ̀ lóòrèkóòrè ṣe kókó fún aráàlú láti mọ ojúṣe wọn ní tó jẹ́ adarí àjọ ọ̀hún ló ti jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú pdp tí ó sì fẹ́ gbé àṣẹ ẹgbẹ́ òṣèlú ọ̀hún dání nínú ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ẹ̀dẹ̀ barista méde wákú rọ àwọn aráàlú lẹ́kùn gbàdágìrì ìpínlẹ̀ èkó àti nàìjíríà lápapọ̀ láti ní irinṣẹ́ ètò ìdìbò lọ́wọ́ ohun tí í ṣe káàdì ìdìbò pvc eléyìí ni yóò jẹ́ kí wọ́n ṣe ojúṣe wọn fún aráàlú ìyálẹ̀ta ò ní jù báyìí lọ láti lè ṣe bond fm 92.9 kẹjà nípínlẹ̀ èkó tèmi tọ́pẹ́ àjàyè lóòótú abdul fatahi abdul gafar ló kọ́ mi.
1: Memorial Grammar School, DMGS, Ikeru Ekiti, All Students Association, 1971/75 said, You shall be your, ayaya, daughter to, Lodi Jubilee, wo, Ewo, Snow Dolly, Omar, Lodi Ju. Tí wọ́n là kalẹ̀ bó ṣe máa lọ rèé. Friday 27th June 2025 ni lecture and talk ní DMGS Assembly Hall tó ń bẹ̀ nínú ọgbà ajọ́ ti gangan bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀. Saturday 28th June lẹ́tọ̀ àpéjẹ ìyẹn dinner and award ní F&G Event Center Ìjírò Èkìtì látàgò kan ọ̀sán. Chairperson of the occasion, Her Excellency Professor Mrs. Modupe Adelabu tó jẹ́ igbákejì gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Èkìtì. Orí adé ọjọ́ ọ̀hún Israel Majesty Ọba Samuel Olúfisàn Ajayi Alayetoro Afayetoro Ekiti Bisadebowale Adebaboye President Pastor Adebayo Stephen Oluyemi Chairman Planning Committee ati gbogbo igbimọ iṣeto lo n kede eto yi ma ladun
2: gbogbo wa ni ka to wa nbẹ.

jẹ́ bó bá jẹ́ títà bá ní ralẹ̀ bá ní ralẹ̀ bá ní kọ́lé bá ní talẹ̀ bá ní ṣe àwójútó dúkìá ẹni ìyẹn property management bákan náà ni wọ́n ràn ní lọ́wọ́ ní àmúgbò ìlú dúkìá ènìyàn property development ẹni tí wọ́n á ní dúkìá yín ẹ fẹ́ gba àwọn ojúlówó yìí ìrọ̀rùn ló bá dé ní visa brick nigeria limited bó bá jẹ́ ti document services gbogbo àwọn tó ń bá wọn dòwò pọ̀ ní visa brick nigeria limited bọ̀rọ̀ wọn ti kúrò ní ìwọ tanu lórí dúkìá wọn kọkùnrin àlàyé ẹ kàn sí visa ní shop 1213 sangros new market block d lagos island east lcda tàbí kẹ́ ẹ kàn sí wọn ní number 4 market street capitol road ajéjì ìpínlẹ̀ èkó bákan náà ni ó wà ní shop f 3064 tẹ̀jú ìṣojú àbá ìpínlẹ̀ èkó wọ́n wà ní ìyànà pàjá complex old ìyànà pàjá road ìyànà pàjá lagos tàbí kẹ́ ẹ fi àwọn ojú òpin wọ̀nyí 0915592985 tàbí 0808459954 Vista Brick Nigeria Limited báwọn dòwò pọ̀ ọkọ̀ àìwọ̀ balẹ̀.

0: lórí ọ̀rọ̀ mi, ó ti ṣe gudugudu méje.
1: Ìyanu tí kò ṣẹlẹ̀ rí máa ṣẹlẹ̀ lórí òkè èrè lọ́dún yìí. Abosu Ayo Babalọla Power Explosion 2026 CAC Kineland pẹ̀lú àjọṣepọ̀ orí òkè Anú Èrè Èkìtì. Àdúrà máa jẹ̀mú ọlọ́dọọdún níbi tí àwọn aláṣẹ ìjọ CAC àti àwọn ìránṣẹ́ Ọlọ́run àgbáyé yóò ti fi àṣẹ sọ̀rọ̀ pẹ̀lú ìdáhùn lójúkorojú. Oríire dé Pastor S.O. Oladele, President CAC Nigeria Nova C. Pastor E.O. Odejobi, General Superintendent CAC Nigeria Nova C. Pastor Oju Oyemade, Senior Pastor The Covenant Nation. Pastor Matthew Asimoluwo, Senior Pastor KICC. Oni Esikaya Olugboyè Oladeji, General Evangelist CAC Nigeria Nova C. Indoma Aran Iná Duwo Naa Maa Bo Kogo Tie Naa Kole La Agbaye Ja Labe Akori Majemu Idahun Aro Osan Ati Iso Orule Adua June 22 si June 28 Ojo Iyanu Agbara Ni Iyanu Todun Yi Lara Are La Oti Ri Fun Itoni 08233932654 Lori Oke Eri O Adura Mi Agba

0: ẹkú yálẹ̀ta gbogbo ẹ̀yẹn ẹ̀gbọ́n wa lọ́kùnrin àti lóbìnrin pàtàkì jùlọ gbogbo ṣiṣẹ́ tó ń gbọ́ mi lónìí ọjọ́ ajé monday káàbọ̀ sórí ètò ọjọ́ ajé lónìí ọjọ́ ajé ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹfà ẹgbà ọdún lé mẹ́rìndínlọ́gbọ̀n ọjọ́ ajé lónìí ọjọ́ ajé ẹ káàbọ̀ sórí ètò tó ń gbé ajé lárugẹ ọjọ́ ajé láti iléeṣẹ́ bond 92.9 latif ogunsọ́yà ẹ ṣe o ẹ kú náwó lọ́tún lọ́sì ẹ kú kíkówó kalẹ̀ láti rí dájú pé ètò ìwá sórí afẹ́fẹ́ ẹ̀yin tẹ́ ń gbọ́ mi gbogbo ẹ̀yin ṣiṣẹ́ òǹtajà tó ń gbọ́ mi oníṣòwò lọ́kùnrin lóbìnrin oníṣẹ́ ajé tó lóye ọ̀fẹ́ àti máa gbọ́ mi gbogbo oníṣẹ́ ọwọ́ mò ń bá yẹn o gbogbo ẹ̀yin tẹ́ ìyọ̀lẹ̀ ọpọlọ lẹ̀ ń gbé kalẹ̀ láti rí dájú pé àtijẹ́ àti mu ònira fún yín pé ẹ tọrọ jẹ o ẹ padà ṣerú ẹgbẹ́ ẹ tọ́jú ìyàwó ẹ tọ́jú ọmọ ẹ tọ́jú àwọn ọmọ ẹgbẹ́ òkú ti ọkọ lẹ́yìn obìnrin mò ń bá yẹn o ẹ dáadáa ọkọ yín oníṣòwò ní yín ìsọyín ìta gbangba ló wà ìsọyín ó wọnú díẹ̀ bákan ajé wá ajé tún wá bákan náà nídàkejì ẹ̀yin mò ń bá yẹn o máa fún yín láǹfààní báyìí ẹ bẹ̀rẹ̀ sí ní pè mí kí lẹ̀ ń tà iṣẹ́ wo lẹ̀ ń ṣe iṣẹ́ owó lẹ̀ ń ṣe tẹ́ mọ̀ pé dágájá ẹ̀dẹ̀ lóòótọ́ mi ìfẹ́ àwọn oníṣẹ́ owó tí mo lè pè ní eléri ó yẹ kó ti yé yín tí wọ́n lóòótọ́ ọ̀rọ̀ tí wọ́n ti bara wọn jẹ́ káàkiri ó bá ti bara ẹ jẹ́ lọ́dọ̀ oníbàárà ilé tó bara ẹ jẹ́ lọ́dọ̀ oníbàárà ilé wọn ò ní gbéṣẹ́ fún ẹ mọ́ o mọ̀ pé àwọn oníbàárà wọn máa ń kanwọ́ lórí nínú igbá ọwọ́ máa kanwọ́ nínú igbá bó o bá ti ṣe bẹ́ẹ̀ fẹ́lẹ̀ tó rò pé o mu jẹ o ṣe fún tọ̀hún o mu jẹ o ṣe fún tibí o mu jẹ o ṣe fún tọ̀hún náà o tún mu jẹ njọkan ìjọkan tibí aṣọ fún tọ̀hún tọ̀hún aṣọ fún tibí wọn ni ẹ má jà gbéṣẹ́ fún mọ́ iṣẹ́ ọwọ́ tó ń ṣe ìwọ fúnra ẹ ló bá ṣe owó ọ̀rá rẹ ẹ jẹ́ ayé kọ́ ní iṣẹ́ ọ ayé kọ́ ìwọ láyé tó ń ṣe ra ẹ ogun tó ń jà ìwọ ni àìlóòótọ́ ọ̀rọ̀ àìládéhùn àìlóòótọ́ ó dẹ mọ́ṣẹ́ o ọlọ́run fún ẹ lọ́pọ̀lọ́ mọ́ṣẹ́ ọlọ́run ti ṣe tiẹ̀ o ìyókù kù sọ̀wọ́ ẹ báyìí máa ṣe ojú agbóhùnsìn olóòótọ́ oníṣẹ́ ọwọ́ ẹni tó ń fi òtítọ́ ta ọjà ẹ ò fi nílùú rárá o gbowó le jù ó yá bá ń sọ̀rọ̀ 08181509290 ó máa sọ iṣẹ́ tó ń ṣe ó máa sọ ọjà tó ń tà pé àwọn oníbàárà kan máa bọ̀ lọ́dún ẹ o wàá pe nọ́mbà ẹ bó bá ṣe é ṣe kó o sọ ibi tó ti ń tà àǹfààní tá a lè fún ẹ lórí ètò yìí nìyẹn èmi kọ́ mo gbé kalẹ̀ o ọlọ́wọ̀n ọba ni pẹ̀lú àtìlẹyìn ẹni tó kó kalẹ̀ abdullatif ogunsanya 08181509290 08181509290 ẹyí dé ìdòyìn lọlẹ ṣá o níbo lẹ ti ń tajà irú ọjà olè ń tà níbo làwọn oníbàárà yín súnmọ ẹ pè wọn kán máa bọ ọfẹ ni o ẹ sanwó o ọjọ ajé lẹtọ lónìí ọjọ ajé. Hello. Orúkọ yín máa ò kí lẹ ń tà o.
1: Ẹ káàárọ̀ sáà.
0: Mo ti ní kẹ́ ẹ pa rédíò yín tẹ́ ẹ pa ló jẹ́ kí n ré ìpè yẹn o tó bá dọjọ́ mi ẹ kọ́ gbọ́n. Mo ti bẹ̀yìn ẹ yí rédíò yín lọlẹ̀ tàbí kẹ́ ẹ pa tẹ́ ẹ bá máa pè. Àǹfààní tẹ́ ẹ ní láti pè é sìn òun lẹ ti sọ dànù yẹn ara tó à ń sọ ni ẹ gbọ́dọ̀ máa gbọ́ràn. Bí wọ́n bá ń tajà tó ń ṣiṣẹ́ ó gbọ́dọ̀ máa gbọ́ràn àdéhùn làdéhùn ẹ lóo. Ẹ
1: irun
0: lẹ ń ṣe iṣẹ ní ṣọọbù abẹ ní ṣọọbù.
1: Mo ní ṣọọbù sá.
0: Ṣé a lè pè é lóní dìrìyà kàbí ká pè é ní hairdresser?
1: Pẹ̀lú hairdresser ni mò ń ṣe.
0: Níbo lọ̀dọ̀ yín níbo ṣọ́ọ̀bù yín wà?
1: Ní Agric Road ní Gọ̀dọ̀.
0: Agric Road ní Gọ̀dọ̀ lẹ́wà. Kí lorúkọ business yín?
1: Hello.
0: Kí lorúkọ business yín orúkọ ṣọ́ọ̀bù yín?
1: Eastern Beauty Saloon sá.
0: Ó yẹ sáré pé nọ́mbà yín lẹ́ẹ̀kan ṣoṣo mà.
1: O yà máa tẹ̀síwájú. 08 1 55 1202.
0: Ẹ lọ bá ń ṣerun lọ́dọ̀ obìnrin yẹn kí ẹ̀dẹ̀ ṣe mékọ̀ọ̀bù lọ́dọ̀ ẹ̀. O yà o 08181509290. Ọjọ́ ajé lẹ́tọ̀ lórí ètò ọjọ́ ajé kí lẹ̀ ń tà o iṣẹ́ wo lẹ̀ ń ṣe. 08181509290. me lo mu ko lo oja to wa lori eto ikia ke je n gba ipe o kan si o 08181509290 kile nta o nbo ni so yin wa o hello oruko yin o kile oruko le se yin kile nta nbe o
2: oruko be ni prince wa bogunji olori obo egbeda akiri je sasa
0: kile nta sa
2: e lo pa la wa se o
0: en bayo kole en bayo rale abibo
2: beni ani awon shop tanta to de je to de legit je ta se ni o
0: eni ba fe ra iso shop standard shop lawon oja oja busa
2: ani ni alakija ani ni aki
0: confirm
2: beni sa
0: number ni won le pe sa yes sir
2: 231
0: yes sir 90 779 lagbara olohun omo eta bayi ni koko ta ko merun ko mi o to ta eyin le mo taja awon akegbe yin lo abe le bayo gba le mo le bi tin tan jale lori yen ni
2: awon
0: ti ojo
2: ejo
0: eh lawon mo ogun to le jagun gbale
2: oja de kona wa nko oja
0: lagbara olohun oja yen o ni tumo yin lori eje sare mu ko lo oja ti mo fe mu ni kia kia tin ba ti mu ko lo oja yen ton eyen fokan ba le o mo wa pelu yin lori eto yen loni ba se ma ma se gbogbo ojo aje monday nu a ma fi anfani sile fun yin lati daju pe e se kini e lanfani ati polongo oja yin lori eto ba se ma ma se nu.
3: Good tasty food is worth living for. Worried about your oil every time you enjoy your favorite meal? Introducing Golden Terra Smart Balance Oil. Smart Balance Rice Bran Oil is rich in gamma oregano. Several studies suggest that gamma oregano may contribute to the reduction of bad cholesterol. Golden Terra Smart Balance Oil. Good food, no worries. Hey, yo.

0: ẹ tí ń tẹra ọ̀ẹ́ ó máa ń ran ìyá lọ́wọ́ láti da gbogbo ìfẹ́ rẹ̀ sínú oúnjẹ tó dùn tó ṣaralóore tó ṣe fún gbogbo ẹbí rẹ̀ golden terra oil kọ́ pure love.
1: Alfred, that's Ajanuma Services Limited. I want to work for Los Angeles. Tumura, Pelu Roro.

0: Hey, spin 'em and win big with Niger Correct Casino.
1: Not for people with over 18 years. I beg, play with sense.
2: Bet Niger, truly Niger.
3: Iṣẹ́ òjò ṣe ń tẹ̀síwájú. Ohun mímu tí sagbára àádọ́tun tó gbàgbóró kan. Predator Energy. ₦500 naira péré ni. Rati ẹ lónìí. Predator Energy. Darí ìṣàkóso rẹ.
4: Ìfiṣẹ́lẹ̀ Muhammad ní ká máa ṣe Umrah lórí Umrah. A máa pa ìṣẹ̀lẹ̀ ni. Ìdí ni ti ilé-iṣẹ́ tó ní ọkọ níbi ká kọ́ ni ṣe àjà àti Umrah pẹ̀lú rọrùn. Al-Firas Ajah Umrah Services Limited. Fi ṣe àgbékalẹ̀ September Special Umrah. Ṣó fún ọ láǹfààní láti dé gbọ́ ìfẹ́. Àkànṣe Umrah lápapọ̀ December náà bẹ́yìn. Lọ fún gbogbo àwọn tó jẹ́ pé àlàǹfààní àti lọ àjì 2026 láti lọ gán ní ilé Olúwa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní lẹ́jẹ̀ tẹ́ bá lè ṣe Al-Firas Ajah Umrah Services. Ṣé ni àjọ September Special Umrah àti Umrah December fún 2026. Ẹ kú ti mọ̀ pé àwọn àfáà tọ́ mọ̀ nípa Sunnah. Yóò máa kọ iṣẹ́ ìrìnàjò sí gbogbo àwọn àyà mi. Láti láǹfààní àti ṣíṣe àṣepẹ́ pẹ̀lú wá ṣe ìgbà nígbà. Àwọn oúnjẹ ilẹ̀ wa tó wù náà lẹ́mọ jẹ tẹ́fìlọ tẹ́fìdé. Ẹ mọ kọ lọ́yẹ tí ó máa kọ yín ṣèyàn àti bàálù tó gbẹgbẹ̀lẹ́gbẹ́ ni. Àyè ti sílẹ̀ láti máa sanwó September Special Umrah kalẹ̀ tàbí Umrah December fún 2026. Ẹ sọ ti máa kà sí olú ilé iṣẹ́ Al-Firas tó wà ní number 92 Ìkòlúrò Fadé bus stop nílùú Èkó. Ẹ pé 08034105710 tàbí 08024717601 nílùú Ìlọrin. Ẹ kàn sí wọn ní ìdojúkọ Kiddies Hospital Olóńsògbò Ìlọrin. Telephone 08324749451. Akẹ́ àti gbogbo òkè Ògùn ẹ máa pè lẹ́ Adana lápò sórí 08383078 24 Al-Firas Ajah Umrah Services Limited. Àwọn ni wọ́n kò lọ sí àjà tí wọ́n pẹ̀lú rọrùn.

0: Orúkọ mi ni Dr. Idris Ajibade PhD. Mo kàwé ní orílẹ̀-èdè aláwọ̀ funfun lóríṣiríṣi lórí ọ̀nà láti tọ́jú onírúurú àìsàn ara. Èmi ni olùdarí ilé-ìwòsàn IANS Natural Medicare International Limited. Ǹjẹ́ ẹ mọ̀ pé tí ẹ̀jẹ̀ kò bá já geere bó ṣe yẹ nínú ara, òun ni okùnfà 80% àìsàn tó ń ṣe wá ní ayé òde òní. Gbogbo ẹ̀yà ara kọ̀ọ̀kan láti orí títí dé ẹsẹ̀ ló ní ìdí ẹ̀jẹ̀ geere kí wọ́n ba lè ṣiṣẹ́ tó péye. Ṣùgbọ́n tí ẹ̀jẹ̀ kò bá dé ibi tí ó yẹ kí ó dé, ó lè fa àwọn àìsàn wọ̀nyí. Àkọ́kọ́, back pain, gẹ́gẹ́ bí lumbar spondylosis tàbí cervical spondylosis, neck pain, shoulder pain, thoracic spondylosis, sciatic pain láti ìbàrádì títí dé ẹsẹ̀, orúnkún dídùn, pajápajá ọwọ́ àti ẹsẹ̀ kí ẹsẹ̀ kó wú, orí fífọ́ ní gbogbo ìgbà, àrùn stroke tàbí ó lè fa low sperm count, zero sperm count, varicocele, hydrocele. Ó lè fa prostate enlargement fún ọkùnrin àbí erectile dysfunction, hormonal imbalance àbí infection. Bẹ́ẹ̀ni ó lè fa ìrọ́mọbí fún obìnrin náà gẹ́gẹ́ bí tuber blockage, fibroid, ovarian cyst, hormonal imbalance, infection. Ó lè tún fa high blood pressure. Kí ló wá ń fa kí ẹ̀jẹ̀ má já geere? Àkọ́kọ́, tí èèyàn bá dúró pẹ́ àbójókò pẹ́, ó lè fà á. Kí èèyàn overstress ara, ìgbésí ayé tí à ń gbé fún àpẹẹrẹ, kí èèyàn máa jẹ processed food, kí èèyàn máa pẹ́ jẹun alẹ́, máa mu sìgá, ọtí, àmupara, wọ́n lè ṣokùnfà ẹ̀. Tí ìkan nínú àwọn àìsàn tí mo dárúkọ sílẹ̀ yìí bá wá ń ṣe yín, ẹ lọ fọkàn balẹ̀ torí mo ní ìròyìn ayọ̀ fún yín. Ọ̀nà méje tó yàtọ̀ ni à ń gbà láti fi tọ́jú onírúurú àìsàn ní ilé-ìwòsàn wa. Àwọn ọ̀nà yìí ni àwọn dókítà ayé ọjọ́ òun máa ń lò láti fi ṣètọ́jú oríṣiríṣi àìsàn láìṣẹ̀ṣẹ̀ lo oògùn tí àlàáfíà yóò ṣe máa dé. Day and non-medication therapies. Ọ̀nà àkọ́kọ́ òun ni physiotherapy. A máa ń lo ọwọ́ àti máṣíìnì láti fi rìsẹ́ẹ̀tì ara padà sí ipò tó yẹ tí àlàáfíà yóò ṣe máa dé bá ara náà. Ọ̀nà kejì ni akupọ́ńchọ̀. Mo kọ́ ìmọ̀ ìtọ́jú ìjìnlẹ̀ yìí ní ilẹ̀ China. A máa ń lo ìtọ́jú yìí láti fi ṣe ìràpadà ara lọ́wọ́ onírúurú àìsàn àti láti jẹ́ kí ẹ̀jẹ̀ débi tó yẹ kí ó dé lára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀nà kẹta tí a fi ń ṣe ìtọ́jú ni Egyptian cupping or ìjàmà. A máa ń lò ó láti fa àwọn ìdọ̀tí tó ń dá wàhálà sílẹ̀ nínú ara bíi bad blood, bad water, toxins, heat jáde kúrò nínú ara. Gẹ́gẹ́ bí àwọn akọ́lẹ̀kọ́ ìdọ̀tí, bẹ́ẹ̀ ni a máa ń ṣe ń kó ìdọ̀tí kúrò lára. Ẹ̀yin olùgbọ́ mi, mo gbà yín ní àmọ̀ràn pé kí ẹ máa wá sí ilé-ìwòsàn wa láti ṣe environmental sanitation inú ara yín lẹ́ẹ̀kan lóṣù kí ẹ bá lè máa wà ní àlàáfíà. Ọ̀nà kẹrin tí a fi ń ṣètọ́jú ni heat therapy. Ṣé ẹ rántí ìgbà tí a kéré tí àìsàn bá ń ṣe wá, wọn yóò ṣe àgbo tí wọn yóò da aṣọ bò wá mọ́ orí ẹ̀ tí àwọn àìsàn náà yóò ṣe máa bá ìlágùn jáde kúrò lára tí ara ó sì gba ìtúsílẹ̀. A ní máṣíìnì ìgbàlódé tí a fi ń ṣerú èyí nísìnyí. Tí ẹ bá ṣe lẹ́ẹ̀kan péré, ẹ ò fẹ́ máa wá ṣe ní gbogbo ìgbà ni. Ẹ wo ìròyìn ò tó àfojúbà. Ọ̀nà karùn-ún tí a fi ń ṣètọ́jú ni chiropractic treatment àti àwọn ìtọ́jú lóríṣiríṣi mìíràn tí à ń lò ní ilé-ìwòsàn wa. Lẹ́yìn gbogbo ìmọ̀ ìjìnlẹ̀ yìí tí mo wá fi ilé-ìwòsàn balẹ̀ sí Abúlé Ẹ̀gbá àti Ìkòròdú torí kí ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi ba lè bọ́ lọ́wọ́ àìsàn tó ń dà yín láàmú. Ilé-ìwòsàn wa wà ní TrueTest Medical Diagnosis Building lẹ́gbẹ̀ẹ́ Jendor U-turn bus stop gangan ní Abúlé Ẹ̀gbá Lẹ́kọ̀ọ́. Call our WhatsApp number wa òun ni 0803-869-0104. A sì ní ẹ̀ka ilé-ìwòsàn wa ní Ìkòròdú ní nọmba 2 Daniel Sumoni Street High School Junction Sagamu Ìkòròdú Road Ìkòròdú. Call our WhatsApp number Ìkòròdú ni 0816-585-8582. Àwọn onímọ̀ ìlera tí wọ́n fẹ́ tẹ̀síwájú láti gba ìmọ̀ kún ìmọ̀.
1: Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí oríṣiríṣi àwọn ìtọ́jú tí a ní ní ilé-ìwòsàn wa tí mi tí ì mẹ́nuba, ẹ ò rí wọn lórí wẹ́bsáìtì wa www.iasnaturalmedicare.com.
0: Tí mọ́tò yín bá yọnu, mẹkáníìkì ni ẹ ò ké sí. Tí àìsàn kan bá ń dà yín láàmú, àwa ni mẹkáníìkì ara. Ẹ kàn sí wa fún ìtọ́jú tó péye. A máa retí yín.
2: Ẹ kú dédé àsìkò yìí o, mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi àti àsìkò gbogbo tí ẹ ti ń gbọ́ mi. Àlàáfíà wa ò ní di fíafíà. Orúkọ mi ni Anthony Abrahams láti ilé-iṣẹ́ Dureflux Homes. Kí la dẹ̀ ń ṣe ní ilé-iṣẹ́ Dureflux Homes ni pé à ń sọ ìyálégbé, à ń sọ di ìrọ̀rùn. Ìrọ̀rùn tó wà níbẹ̀ ni pé èyí táwọn agent a máa fi gba commission ma fi gba agency ma fi gba agreement ma fi gba caution ati bebe lo olohun ran wa lowo awa so di irorun irorun ta de so da ni wi pe ijoba ni ida marun pere ninu owo ile ohun ni ko ma je agency fee lodo ti wa ohun ti ijoba de wi ohun la ntele 10% ni gbogbo nkan te ma wa te ba wa sori dual flux itumo ile ni pe en to ba fe gba ile 500,000 ko ni waju 50,000 naira lo ko si ni pe a nwa 10% igba a nwa 10% awo abeyan fe register asanwo abeyan fe se inspection asanwo ko si nkokọ be ni oro dual flux awon fi asiko yi pe awon onile alalubarika awon mummy wa awon daddy wa to je pe won wa awon looto ti won ma gbele won le fun nkan ti ile ise dual flux wa fun leleyi ani awon to fe gba ile awon eyan gidi ti won wa ile lati gba ti won o so ni jagidi jagan to ba je pe ru awon eyan be le n wa aye wa fun yin lori dual flux homes eyin eyan na to de je pe n wale te ti ko si owo awon to je pe won so fun yin pa awon baba yin wale to je pe bo se won na se se aye wa fun yin lori dual flux homes bawo le de se ma kan si wa e le kan si wa lori www.dualflux.com ma tu pe le nkan si www.dualflux.com bawo la de se spell dual flux no ohun ni dwellflux le nkan si dwellflux e lo sibe e register adeba yin se yi to ku ta ba de ra won to je pe won o mo bo se nlo ohun aye lujara e won le pe wa sori WhatsApp abi kon chat wa lori 0701 505 3021 0701 505 3021 ade ti fe fi asiko yi fi da awon eyan wa loju te ba lawon eyan ni oke okun ti won ni property ti won wa won looto ti won fe gbe fun yala won fe ta ni abi won fe ka ba won manage ni e le kan si wa ni ile ise dual flux won le ri gbogbo nkan to wa nipa dual flux lori www.dualflux.com abi lori WhatsApp ki won pe wa ki won chat wa abi ki won video call wa ni 0701 505 3021 0701 505 3021 ile ise dual flux ko si pe e fe gba le e wa bere si ni wa 10% kiri lori sirisi irorun lo ba de irorun la nse ti e ba de ni ibere to se pataki lati ojo aje ojo monday lati ago mejo aro titi di ago mefa irole e le pe number wa ni anytime amada yin lohun ko si kankan ta n fi sabe owo se gbogbo bo ti je ka se be na la nse le nkan si ero ibanisoro wa boya e fe pe lori normal call ni o abi WhatsApp le fe pe ni o abi fe chat wa ni number na ni 0701 505 3021 le nkan si 0701 505 3021 tabi lori internet www.dualflux.com dualflux yani dwellflux.com bi a se pe yi te ba lo si ori ero yen gbogbo nkan te nwa nipa wa gbogbo e lo wa nbe pata a fi nkokọ bo we are very very transparent e seun
3: OneXpert. It's time for bonuses and wins. Download the OneXpert app from Google Play or the App Store and start winning today at the heart of the game. OneXpert. Bet responsibly. 18+.

0: Ile-iṣẹ́ Adepark Global Property, ile-iṣẹ́ Adepark Global Property n kí gbogbo Mùsùlùmí kú àṣekùn ọdún ilé ọ̀pọ̀ ẹ̀ láṣẹ o. Adepark Global Property bàbá ni wọ́n jẹ́ níbi káralẹ̀ kátalẹ̀ káralé kákọ́lé. Adepark Global Property na bàbá nílẹ̀ yà sí lókè òkun.
1: Ẹ̀ka bọ̀ padà láti ẹ̀ka àpolówó ọjà wa ẹjọ́ dàpọ̀ àwa náà tá a bá fẹ́ dalẹ̀ nù. Ẹ jẹ́ ká mọ wobi tá a mọ̀ gbélẹ̀ sí ẹ mọ́jà gbélẹ̀ sí tíjọba láwọn ò faramọ́ gbogbo eléyìí ọ̀dà ó ń fọwọ́ aago lọ́síwájú sẹ́yìn ni ọlọ́run ọba láàánú yóò mọ̀ wà pẹ̀lú wa o. Tọ́rin ní lọ́jọ́ Monday ní Bond FM 92.9 la wà báyìí pẹ̀lú ọmọ yín olólùfẹ́ yín Abdul Ganiyu Akankẹ́ Sẹ́bùtú. Mo ní kí n júwe ibi tẹ́ ẹ ti lè rí bàtà gidira fún yín ẹ̀yin ọkùnrin ẹ̀yin obìnrin pàápàá jùlọ ẹ̀yin aláfẹ́. Bàtà bó ṣe bàtà ṣù lẹ́fẹ́ rà ni o, kọ́dà bó ṣe app ṣù lẹ́fẹ́ rà ni o, bó ṣe kọ́fà ṣù lẹ́fẹ́ rà ni, bó ṣe bẹ́ẹ̀tì ni o, àti Palm Sanders ilé ìtajà owó ẹgbẹ́ Global Stores. Mo ní kí n júwe fún yín. Wọ́n bẹ̀lẹ̀ kó ibẹ̀ ni wọ́n ti ń ta ojúlówó bàtà. Gbogbo àwọn tó ti ra bàtà lọ́dọ̀ owó ẹgbẹ́ Global Stores ni wọ́n ṣàdúrà fún pé original bàtà ni wọ́n ń tà. Irú bàtà wo lẹ́yìn wá fẹ́ àbí bẹ́ẹ̀ tí lẹ́yìn fẹ́? Ẹ mọ lọ sọ́dọ̀ owó ẹgbẹ́ Global Stores kẹ lọ ra àwọn ọjà tí mò ń sọ. Ìpápá jùlọ ọ́fíìsì wọn wà ní number 126 Broad Street, second floor, ìdójúkọ Tantalizer ní Mandalas ní Lagos Island. Ibẹ̀ ni ilé-iṣẹ́ ilé ìtajà owó ẹgbẹ́ wà. Pápá jùlọ tẹ bá wá fẹ́ bá wọn sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn, ẹ pè wọ́n sórí 0802-800-1578 tàbí 0803-288-5251 tàbí 0807-121-1410. Àìrí àtọ̀yàyà ni àwọn òṣìṣẹ́ ilé ìtajà owó ẹgbẹ́ Global Stock mú fìmọ̀ kí yẹn káàbọ̀ sí ilé ìtajà wọn ajé ọmọ ọ̀wọ́gbà o. Tọ́ lórí ètò wa iṣẹ́ orí náà la wà láti Bond FM 92.9. Ojoojúmọ́ ni ilé-iṣẹ́ Palace Dry Cleaning tí wọ́n wà ní nọmba 11 Jenadu Street ọ̀fọ̀ Látẹ́jú Street ní àti nọmba 15 Kalẹ̀ Street ní pápá Ajáò Mo ṣe ń gba àwọ́dù lóríṣiríṣi nípa kábà ní fọṣọ mọ́ tónítóní. Tí ó sì tún bá yín lọ aṣọ yín dáadáa, irú aṣọ wo lẹ̀yìn wá fẹ́ fọ̀ ó kí ẹ tètè máa kó lọ sí ilé-iṣẹ́ wọn. Àwọn ní ilé-iṣẹ́ àkọ́kọ́ tí mo kọ́kọ́ dé táwọn aráàlú òyìnbó ń fi aṣọ ránṣẹ́ sí pé Palace Ẹjọ́ ẹ̀rí bá fọ aṣọ yìí. Wọ́n ń fọ aṣọ bí agbádá àti bùbá, uniforms àti jeans, duvet, bedsheet, wedding gown, shirt àti trousers àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Owó iṣẹ́ wọn kò dẹ̀ wọ́n rárá o, àti wípé wọn kì í disappoint customer wọn. Ẹ mọ́ gbàgbé o, number 11 Jenadu Street ọ̀fọ̀ Látẹ́jú Street àti number 15 Ìkálẹ̀ Street ọ̀fọ̀ rẹ̀ méjì Street ní pápá Àjàwó. Ibẹ̀ ni ilé-iṣẹ́ Palace Dry Cleaning wà. Ẹ lè pè wọ́n lórí 0803-877-8979. Bó ti jẹ́ nìyẹn o, kọ́lọ́ọ̀bá láàánú kọ́ máa wà pẹ̀lú gbogbo wa o. Tọ́ Yàkóyó Abla Joint 107 ni àwọn aláfẹ́ àti gbajúmọ̀ ènìyàn tí wọ́n ti ń jẹun báyìí, nítorí pé kò sí irú oúnjẹ tí ẹ fẹ́ jẹ tí kò sí ń lílé oúnjẹ wọn, àti pé gbogbo oúnjẹ Yàkóyó ló máa ń gbóná dáadáa. Wọ́n ń ta oúnjẹ àmàlà pẹ̀lú ọbẹ̀ gbẹ̀gìrì, iyán, ẹ̀bà, sẹ̀múfìtà, pando yam, noodles, ẹ̀wà àti dòdò, jollof rice, white rice, coconut rice, chinese rice àti àwọn oúnjẹ ibo lóríṣiríṣi, ọbẹ̀ panla, ẹja tútù, pàmọ́tọ́ kata sínú, bọ̀kọ̀tọ̀ ike màlú, ògúfe, oríṣiríṣi, chicken náà tó wà ọ̀dọ̀ wọn àti turkey tí bá fẹ́ nu ọbẹ̀ yín, ọbẹ̀ ẹ̀fọ́, ewédú, ẹ̀gúsí, ọ̀gbọ̀nà, ògúfe, àgbẹ̀máwọ, gbogbo ẹ̀ lẹ́mọ̀rí jẹ ní ìgbádùn, lẹ́mọ̀rí fi jẹ ìgbádùn ilé oúnjẹ Yàkóyó Abulajọ ti 107. Bẹ́ẹ̀ ṣe ń jẹ oúnjẹ gbóná lọ́wọ́ ní akọ̀ndíṣẹ́ ó tún máa fẹ́ sí yín ní pàkọ́ o, tí ẹ tún máa gbogbo ohun tó ń lọ lórí DSTV lọ́dọ̀ wọn. Àní pé ààbò tó péye tún bẹ ní Yàkóyó Abulajọ ti 107. Pàápàá jùlọ àwọn ní branches káàkiri gbogbo Nàìjíríà ni àti gbogbo Èkó. Wọ́n ní Surulere, Sangotedo, VI, Abuja àti nọmba 2 Sobayo Street off Awolowo Way ní Ìkẹjà ti ilé oúnjẹ ìgbàlódé Yàkóyó Abulajọ ti 107. Tí ọba ti dé àdúgbò yín, tí wọ́n ti sí branch àdúgbò yín, wọ́n ní ká sọ fún pípẹ́ ní Sùúrù Yàkóyó sí ń bọ̀ wá sọ́dọ̀ tí yín náà o. Àwa kí aláṣẹ àti olùdarí Yàkóyó Abulajọ ti 107 Alhaji Lukman Yàkóyó ènìyàn Anodo fúnra kò pé ẹ káàbọ̀ láti Aji o, owó rẹ lẹ́ẹ̀ máa pa o. Tọ́ lórí ètò wa iṣẹ́ orin náà la wà láti Bond FM 92.9. gbogbo ẹ̀yin ọlọ́jọ́ bí akinyin o, pàápàá jùlọ Akis Royal Majesty Ọba Ridwan Ọláwálé Àrẹ̀mú Akunbari One Ọlọ́ra àti ìlú ọ̀rà olórí ọ̀dọ́ ti ìjọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti wá di kábíyèsí Ọlọ́ra àti ìlú ọ̀rà báyìí kábíyèsí Odikula. Ọlọ́ọ̀bá láàánú yóò jẹ́ kẹ sọ̀pọ̀ ọdún láyé o, ọlọ́ọ̀bá láàánú yóò dẹ̀ máa wà pẹ̀lú yín o. Tẹ́sí ni happy birthday to you sir Honorable Muritala Aziz ọmọ Akinlagun wà ní orílẹ̀-èdè USA lẹ́wà. Tẹ́ ẹ bá ń gbọ́ Mr. Tafik láti BS Media, àwọn lánàá máa kí yín pé tọ́ ọlọ́ọ̀bá láàánú kò ní fele ìṣàṣemọ fún yín o, ẹ ṣe ọ̀pọ̀ ọdún láyé lókè pẹ̀pẹ̀ lóògùn Ọlọ́run ọba. Tí ẹ̀yin obìnrin bá fẹ́ ra ẹ̀gbà owó àti tọrùn àwọn chain àsìkò pẹ̀lú wedding ring àti gbogbo ohun ẹ̀ṣọ́ ara obìnrin, ilé ìtajà Asake Jewelers ni kẹ́ máa lọ o. won ta o six ni won te tun ta eleyeyo ni odo asake jewelry se I don be ni number 141 in the mid asake street leyin eyo ni won wa ni edumata ni dojuko ago tawa ibe gan leti ri asake jewelry oba bi olorun ko si ero bani soro te fi pe won re o 0817315 9473 tabi 0808 945500 to bo se je na niyan lori to wa se ori na mi e ja ma tesi waju mo nbo

0: world. My customer dem never complain at all at all. And my precious paints I dey use. Now you be the number one paint when they lead for the country now. And we go do it. Them get different type of paint. Test coat, emulsion, marble drawer, flesh coat, satin, etc. etc. So papa, mama, hallelujah. No kuna rush come by precious paint today. Telephone 080-8252-8573 or 070-4060-2423. Precious Paint Nigeria Limited. Na dem be baba.
1: Eyin yan wa ti e ma npe wa sori ago o ti ya o tori pe awon ibere ti a ma mu wa fun yin ohun ni ati ku wa si eti igbo yin bayi ke ma pe wa ke ma te wa lago ke de ma jebun adide moko lati musin owo baba dani mo ki yin o olorun ba laani yo mo wa pelu yin adide moko lati musin owo baba dani mo ki yin gan olorun ba laani yo ba wa dupe fun yin fun ati leyin yin te se fun wa lori awon eto wa kakiri eleyi na tun wa le lode yi o olorun ba laani ko ma wa pelu yin eyan sanu aladu eyan mi dada afiju kole kole olorun ba laani yo ma fi albarika sise ni kokan wa o e se mo dupe o ku ati leyin yi wa o to awon eyan tin pe o won tin pe lori 070-6316-1916 070-6316-1916 ohun na ni number ti fi te wa lago bo te je pe a si nreti ipolowo fara lokun natural scale a nreti ipolowo ja won ama won eyan tin te wa lago awon eyan tin te wa lago hello e ma ka ro ta lo npe wa lati bo okay jo ta lo ko ni kire ni title record yi iji to ja to gbo ba gan yin o gbe ko fi nene ajo to aje to talent to ko ni kire title record yen sir e ki wa ni title record yen egba sir o ti fun lati wo sir e se mo dupe ta ba ipa level le ni e ba fun level amo ko ti se mun le e je ke lo mi na tun ba wada si 0706316916 hello e ba ka ro hello e ka ro e wa niyan o ta lo pe wa lati bo okay e je ta lo ko ni yi kadara mi ko se yi pada o kadara mi ko se yi e ti leme igba te o le ba mi e je pada ke ma fori jona ta lo ni to ko ni yan kini title record yen
2: o be tere
1: ki wa ni title record yen to ba di jo mi asakasa ni e se mo dupe asakasa lo ti ko 0706316 1916 hello
2: hello
1: ta lo wa e yes sir ta lo npe wa lati bo sir okay e je ta lo ko ni yi o awodin fo soke lala o olohun fe mo oluwa ibi ti o fo de ko ye mi e je ta lo ko ni yen kini ta ti record yes sir hello won ti ku ati ko ra fe fe o won mo 070-6316-1916 o number ti a nlo lori eto wa laaro yi ti e fi ba wa da si e mu number ke ko ta lo korin yi e ba wa so eni to korin yi sita fun wa ohun ti a n fe lato do yin na niyan number yen na ni 070-6316-1916 ibere po lori sidisi o awon do ni po lori sidisi ta mu wa bi gbai te ba ti be to korin yen te de ti ma title record yen e ti gba niyan hello alaja kile pe
2: alaja mo bola
1: okay ejo ta lo ko ni yi gentle lady ni mi emi ki se fighter o keni keni ma ti mi lo si bi ja kile wi
2: alawa be ni
1: do ko ki wa ni title record ye to ba di jo mi experience ni ma e se gbo dupe ka mo reti awon eyan wa ti won pe wa sori eto laaro yi tori pe a fi ndora wa nu na ni ko wole mo ya lenu ise ohun leleyi wa fun ta ba ti sise tinu wa ba tin dun e ri pe owo lala na omo wonu oja wa hello 0706316916 awon number ti e fi ba wa da si laaro yi 0706316916 ohun number ti e fi pe wa to ga wo lowo balaru yo mo wa pelu wa ipe po hello e ma karo ta lo wa ko
2: baba le ta lo ko wa
1: Hello. Hello. 0706316 1916. Àwọn rẹ́kọ́ọ̀dù tó jẹ́ láti fi 50 years. Àwọn ò tí ì dáyé gbà yẹn. Ẹyá ta ló wà ń bẹ̀. 0706316 1916. Àwọn nọ́mbà tí ẹ fi tẹ̀ wá lágbo nìyẹn. Ká tó máa tẹ̀síwájú lórí ètò wa ṣe orí náà. Mẹ́mọ́ gbàgbé kókó ọ̀rọ̀ tá a mú wá lórí ètò lọ́jọ́ tèní. Ẹja máa dalẹ̀ síbi tíjọba ní ká máa dalẹ̀ sí torí pé tẹ bá gbogbo orí títí ní sàtibi tó yẹ àti ibi tí ò yẹ làwọn èèyàn ti gbélẹ̀ sí. Eléyìí ọ̀dẹ̀ jẹ́ nǹkan tó dáa tó wá rọ̀ ìjọba náà kan jọ kan ti wá bá wa kọ́ àwọn ilẹ̀ yẹn o. Hello. Ẹ mà káàárọ̀ o. Àwa nìyẹn o, ta ló ń pè wá láti bo? Báyọ̀ látòrí lè gàn bẹ́ẹ̀ káàbọ̀ sílé ètò yìí. Ẹjọ́ ta lẹ́ni tó kọrin yìí sà? Kìí ṣe wo dandogo kìí ṣe owó tọmọdé lè gbé wọ kí wàá rí tájù rẹkọọdù yẹn. ọ̀dà extravaganza ni tó bá di jọ́ mi sà. ẹ ṣe mo dúpẹ́ sà. 0706316 1916 òun nọ́mbà tí ẹ fi bá wa dá sí láàárọ̀ yìí. À ń sì retí ìpolówó ọjà fara lókun. Hello. Ẹ káàárọ̀ o. Ta ló ń pè wá láti bo? Ẹ jọta lọ́kọrin ìwọ kì í fẹ́ ní kejì kí ló ń ṣe ẹ tó ń ṣe èbí ẹ̀gbẹ́ pàdí mi. Ta lọ́kọ? Kí wàá ní táìtì rẹ́kọ̀dù yẹn sà? Mẹ́sẹ̀jì kọ́. Ẹnu mẹ́sẹ̀jì kọ́. Hello. 0706316 1916. Hello. Ẹ káàárọ̀ o. Talo kílẹ̀ pé. Ok, ẹjọ́ ta lọ́kọ ni itú méje àtàrà méje pẹ̀lú ògùnzọ̀ méje wọ́n wá gun pọ̀ wọ́n gun mọ́sẹ̀ dúdú wọ́n wá gbé fún pàdí yẹn pàdí ọ̀dẹ̀ ẹ̀sìn. Ta lọ́kọ ni yẹn kí ni táìtù rẹ́kọ́ọ̀dù yẹn sà? Kí wàá ní táìtù rẹ́kọ́ọ̀dù yẹn? Kí ni táìtù rẹ́kọ́ọ̀dù yẹn? ọmọ ọdẹ ni. Ta ló tún wà nbẹ? 0706316 1916. Fara lókun. Ok. Hello. Ẹ káàárọ̀, ta ló ń pè wá láti bo? Kí lorúkọ yín sà? Ìbéèrè wo ni ká? Ok. Àánú ẹ ló ṣe èmi o, ló jẹ́ kí n bá ẹ dámọ̀ràn. Ó yẹ ká ẹbí méjì kẹ tó bóra. Ta lọ́kọ nìyẹn kí ni táìtì rẹ́kọ́ọ̀dù yẹn? Nínú rẹ́kọ́ọ̀dù wo? A ti dàrí yọ̀ ní táìtì rẹ́kọ́ọ̀dù yẹn sà. Ẹ ṣe mo dúpẹ́.
3: Ọjà tó máa múlé dúró. Ẹ ṣe ọ̀sẹ̀ Nàìjíríà ni.

Asan akojopo iran inode sesi boy lati le se Bond FM 92.9 Ikeja ipinle Eko saaju egbon awon koko nu e joba ipinle Eko bere ipolongo lati la ara ilu loye lojuna ati jatako aisan Ebola won ro awon omo ile yi lati lo gba kadi dibo won ki gbe deke ko to de odudije sipo gomina labe egbe oselu APC nipinle Ogun fa igba keje kale nile okere orilede Iran ati America fenuku lori ijogun ti won si si odo omus eleyi to je ki owo epo bentiro ko wale e ko won iroyan ore latenu Bilkis Abdulrahim Lawal ijoba ipinle Eko ti bere ipolongo ti won pe ni Operation Lagos Bell Shield lati la ara ilu loye lori aisan Ebola ati bi won se le daabobo ara won ki won ma ba ku wo ipinle yi eleyi ti o tin jo ran lawon orilede Ilaoorun ati Arugbin ile Adulawo Commissioner of Fetal Ilera ipinle Eko ojogbon Akin Abayomi eni to salaye pe ko si aisan Ebola ni ipinle Eko tabi ni ipinle kankan ni orilede Nigeria ṣugbọn awọn manager ipolongo ọhún ni lati jẹ ki ara ilu mọ bi wọn ṣe le daabobo ara wọn ki aisan yi ma ba wọlu wa ojogbon Abayomi sọ pe ewu Eko Ebola ti omi tabi ẹjẹ ẹni to ni ba kan eyan lara tabi ti o ba kan ohun ti eyan lo rọ ara ilu lati gbaruku ti awọn oniṣẹ ilera ki wọn si ma bere ọrọ nipa ilera lọwọ awọn akọṣẹmọṣẹ oni wọn le pe ẹrọ ibanisọrọ 112 tabi 767 ti wọn ba fura pe ẹnikẹni ni aisan Ebola yala nitori pe ẹni naa ṣẹṣẹ de lati orilẹede ti aisan yi ti n ṣọṣẹ tabi ẹni naa ni iba ti o n ṣe igbọnsẹ gburu pẹlu ebi tabi kẹ ẹjẹ n jade ni awọn ẹya ara kọọkan. Ẹgbẹ́ Progressive Group lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC ti ṣe ẹ̀sùn ìmọ̀sọ́mọ́tò sí ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu. Ẹgbẹ́ náà nínú àtẹ̀jáde tí alága àwọn ọ̀gbẹ́ni Shakirudeen Wusu fi síta sọ pé sáà àkọ́kọ́ ààrẹ Tinubu ni wọ́n fi ṣe fílẹ́lẹ̀ àwọn ètò tí ó ṣàtúntò gbogbo ẹ̀ka pàápàá jùlọ ọrọ̀ ajé tí ó sì ní àǹfààní ọlọ́dún pípẹ́. Ìmọ̀ràn Wusu rọ àwọn ará ìlú láti rí ètò ààbò gẹ́gẹ́ bí ojúṣe tó lórí tẹ̀lẹ́rù tí wọ́n bá sì fura sí ohunkóhun kí wọ́n tara ṣàṣàfitó àwọn agbófinró létí. Rọ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC láti pààrọ̀ wà sí àwọn èèyàn wọ́ọ̀dù wọn pé kí wọ́n lọ gba káàdì ìdìbò wọn kí ó tó di pé gbèdéke pé nínú ọ̀rọ̀ akọ̀wé ẹgbẹ́ náà Ọbáyíṣọlá Ọmọlọ́lá ó rọ ilé aṣòfin àgbà láti túbọ̀ máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ààrẹ fún ìṣàmúṣe ètò ìrètí ọ̀tún tí ó ṣe aráàlú láǹfààní. Bákan náà ló ké sí àwọn tí ó pegedé níbi ìbò abẹ́lé APC pé kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹgbẹ́. Alága àjọ ẹlẹ́kọ̀ọ́ ọ̀jọ̀gbọ́n Josh Amupitan sọ pé àṣeyege ẹ̀rọ bíbáàsì fún ètò ìdìbò lásìkò táwọn dán wò láwọn ìjọba ìbílẹ̀ ìpínlẹ̀ Èkìtì kọ̀ọ̀kan fi hàn pé àwọn ṣetán láti ṣètò ìdìbò onígbangba làsáta ní ọjọ́ Àbámẹ́ta tó ń bọ̀ nípínlẹ̀ Èkìtì. Ọ̀jọ̀gbọ́n Amupitan lọ sí ìpínlẹ̀ Èkìtì láti lọ mójútó ìgbáradì fún ìbò gómìnà tí ó wáyé lógúnjọ oṣù yìí. Ó sọ pé gbogbo ètò títò láti lo ẹ̀rọ ìgbàlódé náà fún ètò ìbò tí ènìyàn kanu kọ̀ nínú. Ó fi dá àwọn ará ìlú lójú pé àwọn kò ní gbé èsì ìbò kankan sórí ẹ̀rọ ayélujára wọn láì jẹ́ wípé àwọn ṣe àyẹ̀wò ẹ̀ fínífíní. Ó lè díje sípò gómìnà ìpínlẹ̀ Ogun lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC Sẹ́nítọ̀ Solomon Adeola ti kéde Alhaji Kudirat Adégún Abalógun gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ igbákejì ẹ̀. Lára àwọn tó péjú sílé ẹgbẹ́ òṣèlú APC ni Sẹ́nítọ̀ Adeola níbi tí ó ti kéde igbákejì ẹ̀. Wọ́n ń gómìnà dàpọ̀ Abiodun alága APC nípínlẹ̀ Ogun Olóyè Yẹmísí Sanusi Sẹ́nítọ̀ Gbẹ̀ngà Kaka Sẹ́nítọ̀ Akin Ọdúnsìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Alhaji Adégún Abalógun jẹ́ ọmọ ìlú Ọ̀sọ́sà ní ẹkùn ìdìbò ìlà oòrùn ìpínlẹ̀ Ogun ọmọ oníṣòwò pàtàkì àti ẹlẹ́yinjú àánú ní alàgbà Suleiman Adébọ́lá Adégúnwà ni olùdíje ọ̀hún jẹ́. Akọ́jọpọ̀ ìròyìn ló ń dé sẹ́tìgbà ńlá pèsè Bond FM 92.9 Ìkẹjà ìlú Èkó.

0: win.
1: 20 Memorial Grammar School.
0: DMGS.
1: Ikeru Ekiti.
0: Old Students Association.
1: 1971/75 said.
0: You shakpejo.
1: Ayaya.
0: Dota odun.
1: Godi Jubilee won.
0: Ewo.
1: Snow Dolly.
0: Oma ati loudu ju.
1: Tutu la kale, Boshima Lori,
0: Friday,
1: 27th June, 2025.
0: Lecture and talk.
1: Mindy MGS Assembly Hall.
0: Tumbe ni mwagba, duati kagamber lago mewa uro.
1: Saturday, 28th June.
0: Lito akwede, iye dina.
1: And award.
0: G&G Event Center.
1: Ijiro Ekiti.
0: Lata agukoso.
1: Chairperson of the occasion, Her Excellency.
0: Professor Mrs. Modupe Adelabu.
1: Tujegba keji, gomino teleri, nipwile Ekiti.
0: Uri adio John.
1: Ishruyu Majesty.
0: Oba Samuel, Olufison Ajayi.
1: Alaye Toro Afaye Toro Ekiti.
0: Mr. Adebowale Adeboboye
1: President.
0: Pastor Adebayo Steven
1: Oluyemi
0: Chairman.
1: Planning Committee
0: ati gbogbo igbimọ iṣeto
1: won gbede
0: eto yi ma lado
1: gbogbo wa ni kaje wa nbe.
2: Abọpada ni a yọ papọ nfẹsi waju lati le ṣe FM 92.9 ikeja ipinlẹ Eko. O ṣe pataki kawọn ara ilu lọgba kaadi idibo loju ati idibo wọn. Wọ́n ní tí yóò ṣojú wọn. Ọgbọ́n Abáyọ̀ ní Májẹ̀mọ́kù tí gbogbo èèyàn mọ̀ sí Man Convenor lólédé ọ̀rọ̀ yìí nígbà ètò ìlanilọ́yẹ̀ tí wọ́n ṣe nílùú Badàgírì fáwọn ará ìlú. Lọ́wọ́ pàtàkì gbígba káàdì ìdánimọ̀, ọ̀gbẹ́ni Májẹ̀mọ́kù rọ àwọn ará ìlú láti mọ àǹfààní bí àjọ INEC ṣe sún gbèdéke yìí fòpin sí káàdì gbígbà náà sí oṣù tó ń bọ̀ ìjà gbọ́ bó ṣe sọ.
3: Ẹyin àtẹ́ṣẹ̀ pé 18 years old. Ẹyin ará ìlú tẹ́ṣẹ̀ kó wá sílù. Tẹ́ṣẹ̀ change address. Ẹyin tẹ́tí sọ káàdì ìdìbò inú. Ẹ gbìyànjú. Ẹ lọ gba káàdì ìdìbò míì. Ìforúkọsílẹ̀ wà ongoing. Ẹ try kẹ gbà á. Ẹ lè contribute sí ètò ìdìbò wa. Láì jẹ́ pé ẹ ní káàdì yín, ẹ lè contribute. Lọ́wọ́ ta wà yìí, ìbò wa ó ti wúlò.
2: Olùdásílẹ̀ ẹgbẹ́ The Man tó tún jẹ́ olùdíje sípò aṣojú sófin lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún tó ń bọ̀ ran àwọn ará ìlú létí pé gbígba káàdì ìdìbò wọn yóò mú kété ìjọba àwaarawa kó túbọ̀ fẹsẹ̀ rinlẹ̀ dáadáa tí ó sì gbé ìṣèjọba rere lárugẹ fún ọjọ́ ọ̀la tó dára. Ìpẹ̀lú àwọn ọlọ́lájú tó kéré àwọn ẹgbẹ̀rún kan ó lé ẹgbẹ̀ta tó bá ìpínlẹ̀ Èkó lọ sí hajj ọdún yìí ti padà sí Nàìjíríà láyọ̀ àti àlàáfíà. Aliyu Hajjan tó tún jẹ́ kọmíṣánà fọ́rọ̀ abẹ́lé ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Ibrahim Láyọ̀dé nígbà tó ń sọ̀rọ̀ ní pápákọ̀ òfurufú Muritala Muhammed lọ́dí àṣeyọrí iṣẹ́ hajj tọdún yìí mọ́ ètò tó múnádóko tí ìjọba ìpínlẹ̀ Èkó ṣe àti ìbọ̀wọ̀ fòfin tí àwọn alálàájì tí wọ́n tẹ̀lé tó sì gbà orí ẹ̀ fún gómìnà àti igbákejì ẹ̀ ẹja gbọ́ bó ṣe sọ.
4: Tó ti dípò sí ti tẹ́lẹ̀ òun náà là ń sọ pé a ní àṣẹ lórí ẹ̀ ṣùgbọ́n adúpẹ́ fọlọ́run pé ó ti ń wálẹ̀ díẹ̀díẹ̀ tí wọ́n ò lo ọjọ́ pípẹ́ a máa ń lò bẹ́ẹ̀ atúbẹ̀ lọ́hùn pé ìmí ìta tó máa lọ ó yẹ kí ó tún wálẹ̀ nítorí ìyẹn náà ọwọ́ àwọn ìjọba ìlú Saudi ló wà tọ́ba dẹ̀ wò ó rí pé ọkọ̀ pápá òfurufú wọn ó ti ń gbòrò sí ó ti ń fẹ̀ sí a rò pé ní agbára ọlọ́run tá a bá máa ṣe ní ọjọ́ tó wálẹ̀ jù lọ tí a ní lo ọjọ́ pípẹ́ bí ọgbọ̀n ọjọ́.
2: Nínú ọ̀rọ̀ olùgbà gómìnà lánà lórí ọ̀rọ̀ ẹ̀sìn Islam ọ̀mọ̀wé Abdullahi Jebe sọ pé orílẹ̀-èdè Saudi Arabia ṣe ní kí àwọn tètè san owó aláàjì lápá ire lára ètò tọdún èyí tó sì tún pè fún títètè san owó tọdún tó ń bọ̀ ẹja àgbẹ́bọ̀ náà ṣe sọ.
5: Ìlú tí ó bá ti wà bí ìlú Èkó yìí wọn kì í ṣe test run ìgbà tó le wà ń bẹ̀ ìgbà tó rọrùn wà ń bẹ̀ so kò sí tuntun nínú iṣẹ́ hajj àmọ́ kọ́lọ́run kó máa fún wa ṣe àdúrà tá a máa gbà nìyẹn.
2: Akọ̀wé àjọ tó ń sí ọ̀rọ̀ aláàjì ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Abdulhakeem Ajumogun fi dá àwọn tí ó bá ìpínlẹ̀ Èkó lọ hajj ọdún tó ń bọ̀ pé ìlanilọ́yẹ̀ tó péye àti ètò tó dúró rẹ̀ wà fún wọn díẹ̀ lára àwọn aláàjì tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ fìdùnnú hàn lórí bí ètò ọ̀hún ṣe lọ tí wọ́n sì dúpẹ́ lọ́wọ́ àwọn elétò. Àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó sọ pé àwọn ti ṣetán láti fòfin gbé àwọn awakọ̀ tí wọ́n ń gba ìdánimọ̀ ọkọ̀ wọn kò bá hàn tàbí tí wọ́n ń fi nǹkan bò ó tàbí èyí tí ó lòdì sí òfin lójú àti mú àdínkù bá ìwà ọ̀daràn òfin ọ̀hún ni wọ́n lọ́wọ́ bẹ̀rẹ̀ lónìí léyìí tí ọ̀gá àgbà àjọ ọlọ́pàá Ọlọ́tún Jídì sún pàṣẹ fún ààbò ará ìlú. Àtẹ̀jáde tí alūkkóró àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Abimbola Adebisi fi síta sọ pé kọmíṣánná ọlọ́pàá ọ̀gbẹ́ni Tijani Fatai ní ìléwájú àwọn ọlọ́pàá láti bẹ̀rẹ̀ àmúṣẹ òfin náà ó ní ọkọ̀ tí àwọn bá rí tí wọ́n kò ní nọ́mbà ìdánimọ̀ tàbí tí wọ́n da nǹkan bò tàbí tí wọ́n lé tó lòdì sófin làwọn gbẹ̀sẹ̀ ní fún ìwádìí. Àjọ ń rọ àwọn awakọ̀ ati awon ile ise to ni okan lati ri pe awon okan won ni number idanimo to koju osun ki ibi okan won ko si ma pe pere pere awon office ni ajo ologun ile yi ti le ri pe gbogbo awon to wa se jojo ajagun fenti lati Abubakar be titi ti o fi gbele ni ni akata won ni o fi mu kata ofin oga eka ise sise ajo na oga go Abdullahi eni to le de oro yi sapojuwe ajagun fenti Abubakar gege bi eni ti o sin ile ide yi tokan tokan ti iku e si bani lokan je ati pe adarun la lo je fun ajo ologun awon molebi ipinle katsina ati orile ide lapapo won waju awon loga loga ologun lati lo ba ijoba ipinle katsina kedun ewe asoju molebi olugbe ogbon ijobe dupa lowo ajo ologun fun igbiyanju won ati ijoba katsina lapapo ni oke ile America ati Iran so pe awon to wo bo iwe adehun ijogun lọ́jọ́ ẹtì ọ̀sẹ̀ yìí lórílẹ̀‐èdè Switzerland ààrẹ Donald Trump sọ pé owó epo bẹntiróò já wálẹ̀ lágbàáyé ní kété táwọn bá ti tọwọ́ bọ àdéhùn náà bákan náà ni igbákejì mínísítà fọ́rọ̀ ilẹ̀ òkèèrè Iran sọ pé gbogbo ètò ti tó láti tọwọ́ bọ ìwé àdéhùn náà lẹ́yìn táwọn ológun ṣàpèjúwe gẹ́gẹ́ bí àṣeyọrí fún orílẹ̀‐èdè wọn àwọn olórí orílẹ̀‐èdè méje tó ṣe kókó sí àwọn ogun náà ni wọn yóò ti ṣáájú ṣe ìpàdé ní ilẹ̀ France ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kejì ọdún ní orílẹ̀-èdè amẹ́ríkà àti israel kógun ja iran tí iran náà sì bẹ̀rẹ̀ sí ní kógun ja àwọn orílẹ̀-èdè ti israel àti amẹ́ríkà ní dúkìá tó jọjú sí ní èyí tó súnmọ́ wọn tí wọ́n sì ti odò hormuz tó jẹ́ wípé ó ṣe pàtàkì sí epo bẹntiróò àti afẹ́fẹ́ gáàsì lápáyé léyìí tó jẹ́ kí epo kó wọ́n ìwọ̀n lọ fún tí ọ̀sán ń pẹ́ jùlọ ṣùgbọ́n kí n tó máa lọ gbọ́ àwọn kókó ní ọ̀lẹ́kàn sí ìjọba ìpínlẹ̀ èkó bẹ̀rẹ̀ ìpolongo láti la ará ìlú lọ́yẹ̀ lójú àti lè já tako àìsàn ẹ̀bólà wọ́n rọ àwọn ọmọ ilẹ̀ yìí láti lọ gba káàdì ìdìbò wọn kí gbèdéke kó tó pé olùdíje sípò gómìnà lábẹ́rẹ́ bí ó ṣe ní apc nípínlẹ̀ ogun fa igbákejì ẹ̀ kalẹ̀ ilé rẹ̀ òkèèrè iran àti amẹ́ríkà fẹnukò lórí ìjọba omi tí wọ́n sì tọwọ́ bọ ìwé àdéhùn àti ṣíṣí odò hormuz lẹ́yìn tí ó jẹ́ kí owó epo bẹntiró kó wálẹ̀ lágbàáyé ọ̀pá pàtàkì lọ́wọ́ Temitope Ajayi àti Chidinma Oparachukwu tó jẹ́ olóòtú ròyìn ẹni bíi kings Abdulrahim Lawal Lumuwa sétí gbọ́yìn ẹṣẹ́ ẹṣẹ́ ń tẹ́tí sí wa.
6: Ojúmọ̀rẹ́ lọ́dí rí ẹwà àbákùkọ ohun. Níbi kápẹ́dẹ̀ àtìpọ̀ lọ́wọ́ ó ṣèròyìn.

0: ẹ̀yìn olóríire tí ń gbọ́ mi ní àkókò yìí Adéwálé ọmọọba ní orúkọ mi ṣáájú ẹ̀kọ́ nọ́mbà yìí sílẹ̀ 08063422699 lẹ́ẹ̀kan sí 08063422699 a ò ní wáyé asán o ṣùgbọ́n kí a má ba wáyé asán tàbí wọnú ogun àfàkókò ẹni ṣòfò ilé iṣẹ́ pips arcade forex academy ni wọ́n ṣe rán mi jáde tí wọ́n kó mi jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ láti kéde lórí ẹ̀rọ agbágbé yìí wípé kí gbogbo èèyàn dìde fúlíà kúrò nínú ìṣẹ́ àti òṣì pips arcade forex academy jẹ́ ilé iṣẹ́ tó wà káàkiri àgbáyé tí wọ́n fi ọ̀nà han gbogbo ènìyàn láti kúrò nínú ìṣẹ́ òṣì àti àìní láti máa pawó wọlé ní sí àpò ara ẹni pẹ̀lú sùúrù ní ọ̀nà tí ó bá òfin mu pips arcade forex academy ń yí ìgbé ayé ènìyàn padà sí dáadáa tí ìwọ náà sì máa bí ènìyàn pàtàkì láwùjọ tí wàá máa rí ọwọ́ mú lọ sẹ́nu ọ̀pọ̀ ènìyàn tí wọ́n sọ wípé ó ṣe ògo owó tàbí ó dá ọgbọ́n sí i tàbí ó tẹ nídìí ni wọn kò ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n di ọlọ́rọ̀ lọ́nà wípé wọn kò wá agbára ṣùgbọ́n wọ́n ní ìmọ̀ bí ènìyàn bá sì ní ọgbọ́n ìmọ̀ àti òye ó ṣọ̀gá fún alágbára o nítorí wípé ọgbọ́n ó ju agbára lọ ipò tí orílẹ̀-èdè wa yìí wà lọ́wọ́ yìí kódà ipò tí gbogbo àgbáyé wà bí ènìyàn bá ní iṣẹ́ kan tí kò ní iṣẹ́ míì tí ò pa wọlé fún un lórí ẹ̀rọ ayélujára a jẹ́ wípé ipò kòsíkòsí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ máa wà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà pips arcade forex academy wọ́n ń dáni lẹ́kọ̀ọ́ bí a ti máa pawó wọlé pẹ̀lú ìrọ̀rùn ní ọ̀nà tó bá òfin mu bákan náà ìwọ náà mọ̀ wípé ó pọn dandan láti má jápa kó lórílẹ̀-èdè nàìjíríà ìyẹn ni wípé o ò nílò láti sá kó lórílẹ̀-èdè nàìjíríà kó o tó ṣoríire ní ìgbà tó jẹ́ wípé ibi tí oyin bá wà ni ìrà máa sàtọ̀ ọ́ lọ bí pips arcade forex academy ti wà ní nàìjíríà wọ́n wà ní london kódà wọ́n wà káàkiri àgbáyé lásìkò yìí mo fẹ́ sáré já yín sí ọ̀nà tuntun tí a lè máa gbà pa owó wọlé sí àpò ara ẹni pẹ̀lú ìrọ̀rùn pẹ̀lú ipò ọ̀wọ́n gbogbo tí orílẹ̀-èdè wa yìí wà lọ́wọ́lọ́wọ́ báyìí bí a bá ń gbé nínú ìwé tá à ń sebẹ̀ nínú ìpò ẹ̀pà ẹni máa yọ ayé o bẹ́ẹ̀ ẹlòmíràn yóò sì sùn lébi pẹ̀lú yorùbá bọ̀ wọn ni ẹni máa daṣọ fúnni tọrọ ẹ̀ làákọ́ wò ọ̀pọ̀ àwọn ènìyàn tí wọ́n ti gba ẹ̀kọ́ ní ọ̀dọ̀ pips arcade forex academy ni wọ́n ti ń ju sàdáńkátà sí ọba adéda ṣẹ̀dá nítorí ìgbé ayé wọn ti yí padà sí dáradára bí o bá ní ọ̀nà púpọ̀ tí owó ń gbà wọlé ìṣẹ́ àti òṣì kò ní yálé rẹ nítorí wípé bí ebi bá ti kúrò nínú ìṣẹ́ ìṣẹ́ bù ṣe technology and internet ní ọ̀nà tuntun tí o fi lè máa gbélé pawó owó yóò máa wọlé fún ọ ní ìgbà tí o bá ń sùn tàbí ṣeré lọ́wọ́ yẹn ni wípé ní ìgbà tó bá ti ṣe okòwò rẹ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ sígboro sí àwọn tó nílò rẹ owó yóò máa wọlé pẹ̀lú ìrọ̀rùn fún ọ ilẹ̀ tí ń sàn fún wàrà àti oyin ní orílẹ̀-èdè wa nàìjíríà àbálájọ tí the gate ṣe ń gbèrò láti dá okòwò sílẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà tí ó máa pawó wọlé fún bí iṣẹ́ rẹ kò bá sí lórí internet a jẹ́ wípé ní àsìkò díẹ̀ sí iṣẹ́ náà ó lè má bá ìgbà mú mọ́ rárá ọ̀pọ̀ ni kò mọ̀ wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká tóun ń lò tóun fi ń play géèmù tóun fi ń ṣeré yìí ó lè máa pawó wọlé fóun kódà ó lè sọ òun di ọlọ́rọ̀ ní ọ̀nà tó tọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lọ́wọ́ rẹ yẹn ìyẹn smartphone òun náà ní ọ̀nà àbáyọ òun ló lè lò láti máa pawó wọlé tí ìrọ̀rùn yóò sì dé bá ìwọ náà dropshipping business tàbí e-trading tí ó jẹ́ ọ̀nà káràkátà lórí internet òun lè máa mú owó tabua wọlé fún ọ yálà o mọ bí a ti ń lo kọ̀m̀pútà tàbí o kò mọ̀ o ka ìwé púpọ̀ tàbí o kò kà púpọ̀ rárá pips arcade forex academy yóò ràn ọ́ lọ́wọ́ láti di ọlọ́rọ̀ pẹ̀lú handset tó wà lọ́wọ́ rẹ yẹn bí oko kò bá jìn ilákìíkò iléeṣẹ́ pips arcade forex academy ti ṣe àgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ńlá kan ní ìpínlẹ̀ èkó tó jẹ́ wípé lórí forex trading ni níbi tí ọ̀gá àgbà iléeṣẹ́ pips arcade forex academy fún ara rẹ̀ àti ọ̀pọ̀ àwọn olùdánilẹ́kọ̀ọ́ mìíràn yóò máa fi ìrírí wọn bá gbogbo ènìyàn sọ̀rọ̀ tí ọ̀pọ̀ ènìyàn yóò sì máa bọ́ nínú ogun àìní kódà tí ìwọ náà yóò mọ ọ̀nà àbáyọ kúrò nínú ipò tí o wà yìí níbi ìdánilẹ́kọ̀ọ́ yìí ni a ti máa kọ́ yín bí ẹ ti lè máa lo fóònù tó wà lọ́wọ́ yín gangan yẹn láti máa pawó pẹ̀lú ìrọ̀rùn bí ẹ ti ṣe lè ṣe káràkátà lórí íńtánẹ́ẹ̀tì yín kódà kí ẹ jẹ́ oníṣẹ́ ọwọ́ tàbí oníṣẹ́ oṣù kò dí iṣẹ́ yín lọ́wọ́ rárá o. Oníṣẹ́ ọwọ́ bí ìyá ẹlẹ́ja, ìyá aláta, ìyá elépo, bíkìlà, mẹkáníìkì, fọganáísà, kódà ó wúlò fún àwọn àgbẹ̀ tó jẹ́ wípé wọ́n ń ṣiṣẹ́ àgbẹ̀ tí wọ́n ó máa ṣòwò, wọ́n ó máa ta èrè oko wọn tó sì jẹ́ pé yóò máa mú owó sábà wọlé fún wọn. Fóònù tí ó wà lọ́wọ́ yín yẹn náà lè máa lò. Ọ̀fẹ́ ni ìdánilẹ́kọ̀ọ́ yìí tí ó túmọ̀ sí wípé kò nílò wípé ẹ̀ ń sanwó ìwọlé rárá àbí ẹ̀ ń sanwó fún ìdánilẹ́kọ̀ọ́ yìí. A kì í dàgbà sí ohun tí a kò mọ̀. Bí o bá ti mọ ọ̀nà láti lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ láti máa pawó wọlé, o ti di olówó tabua nìyẹn o. Pete Arcade Forex Academy kì í ṣe Yahoo nítorí èrò ọkàn ẹlòmíràn ni wípé gbogbo iṣẹ́ lórí internet ni jìbìtì. Bí òkú ẹni bá dá ní lójú àfi gbárí ni ìwọ náà máa bọ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ yìí.
1: Ìjọ Wednesday ọ̀sẹ̀ yìí gangan ni yóò wáyé o. Ẹjẹ́ àjọ pàdé ń bẹ̀.
0: Aago mọ́kànlá àárọ̀ iléeṣẹ́ PIPS Arcade Forex Academy yóò ṣe ìdánilẹ́kọ̀ọ́ yẹn sẹ́mínà yìí.
1: Ìjọ Wednesday ọ̀sẹ̀ yìí gangan ni yóò wáyé o. Ẹjẹ́ àjọ pàdé ń bẹ̀ ní PIPS Arcade Forex Academy. Ìwọ náà máa wà ńbẹ̀.
0: Láago mọ́kànlá àárọ̀ 73 Allen Avenue Ikeja ló ti máa wáyé ní ìpínlẹ̀ Èkó. Aago mọ́kànlá àárọ̀ gẹ́gẹ́ ló sì máa bẹ̀rẹ̀. Gbogbo ènìyàn ní ìlánilẹ́kọ̀ọ́ ìwà fún o, yálà o ní iṣẹ́ mìíràn tàbí o kò ní. Ìyàwó ilé, baálé ilé, ọmọ ilé ìwé, oníṣẹ́ ọwọ́, oníṣẹ́ oṣù, ọkùnrin, obìnrin, àbí ìwọ ti kẹ́kọ̀ọ́ jáde ní ilé ẹ̀kọ́ tó ń wa iṣẹ́, má túbọ̀ má jókòó tẹ́tẹ́rẹ́ o. Ìwọ náà máa bọ̀ lọ́dọ̀ wa láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí lọ́fẹ̀ẹ́ ni o. Ìdánilẹ́kọ̀ọ́ ńlá ni o, nítorí àwọn àgbà ọ̀jẹ̀ yóò wà níbẹ̀ láti máa bá yín sọ̀rọ̀. Ọ̀fẹ́ sì ni ìdánilẹ́kọ̀ọ́ yìí pẹ̀lú. Ìdánilẹ́kọ̀ọ́ yìí yóò wáyé.
1: Ìjọ Wednesday ọ̀sẹ̀ yìí gangan ni yóò wáyé o. Ẹjẹ́ àjọ pàdé ń bẹ̀.
0: Kódà ọ̀fẹ́ ni pẹ̀lú, o kò nílò owó ìwọlé tàbí owó ìdánilẹ́kọ̀ọ́. Láti wá gba àyè sílẹ̀, ìwọ náà tẹ yes sórí nọ́mbà yìí. Yes ni kò send yes send yes sórí nọ́mbà yìí 08063422699 lẹ́ẹ̀kan sí 08063422699. Bí o bá lè wá síbi ìdánilẹ́kọ̀ọ́ yìí, a ó fi ọ̀nà hàn ọ́. Kódà wà á tún lọ sí ilé pẹ̀lú ìdá 30% owó tó máa nílò láti bẹ̀rẹ̀ okòwò rẹ lẹ́sẹ̀kẹsẹ̀. Ọ̀rọ̀ tó bá dánilójú kì í kọsẹ̀ lẹ́nu ẹni. Ìdánilẹ́kọ̀ọ́fẹ́ tí wà á tún rí ọ̀nà àbáyọ láti bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni PIPS Arcade Forex Academy ni wọ́n gbé wá o ní 73 Allen Avenue Ikeja ní ìpínlẹ̀ Èkó. Bí o bá fẹ́ kópa nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí tí wọn náà fẹ́ kú nínú ipò kòsíkòsí, send yes látorí fóònù ẹ, send text message yes sórí nọ́mbà yìí 08063422699 lẹ́ẹ̀kan sí 08063422699. Oríire kì í débá láti tẹ̀rẹ̀ o. Ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọsẹ̀ lẹ́nu ẹni. Lákòótán ara PIPS Arcade Forex Academy, àwọn ni wọ́n kórè wọ̀lú tí wọ́n ní kákò nípò iṣẹ́ àti òṣì káwa náà dọlọ́rọ̀ káyé máa ṣe sàdánkátà fún wa náà nígboro. Ìwọ náà darapọ̀ mọ́ wa níbi sẹ́mínà tó máa wáyé.
1: Ìjọ Wednesday ọ̀sẹ̀ yìí gangan ni yóò wáyé o. Ẹjẹ́ àjọ pàdé ń bẹ̀.
0: Láago mọ́kànlá àárọ̀. Bí ẹni tún fún ẹ ní nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí i kó má bàa di wípé bí n bá lọ tán kó máa dàríyànjiyàn. Nọ́mbà yìí lẹ máa pè sí ẹ sẹ́ndì yẹ́ẹ̀sì sí nọ́mbà yìí lẹ́ẹ̀kan náà. Bẹ́ẹ̀ bá ti sẹ́ndì yẹ́ẹ̀sì sí i lọ́gán báyìí ni ó dà yín lóhùn. Nọ́mbà náà rí o 08063422699 08063422699. Bí o bá jókòó tó o bá gbìyànjú, ìwọ náà ó rí i pé ọ̀nà á là fún ẹ. Bó o bá ti sùn, o máa sún síwájú ni, ṣùgbọ́n tó o bá ti sùn, o sùn tẹ́tẹ́rẹ́ nìyẹn.
1: Ìwọ náà máa wà ńbẹ̀ nítorí pé àjọ máa ṣoríire ni. Ọdún yìí á sàn wá o, bẹ́ẹ̀ ọdún tó ń bọ̀ náà kò ní jẹ́ ìwọ fún gbogbo wa. Ó di ọjọ́ Wednesday lágbára Ọlọ́run.

92.9 Bond FM. Igirigi.

0: Bolsonaro mais, né?
1: Bravo, calma, calma.

I'm not sure if I'm going to be able to do that.

I'm going to go to the hospital.

Thank you.

الله أظم في جمع فالكن درجة الله ما جنقك متعنين ما جنقك متعنين

ìfẹ́ tó wá pọ̀ #92.9 ipò ayé pé mo ṣe ní máa gbé kúrò máyé máa gbé kúrò sílẹ̀ sílẹ̀ máyé máa gbé kúrò ìkànnì àtàtà ó ní gbogbo ayé fẹ́ máa gbọ́.

jákèjádò làgbáyé ooo. Ọ̀nà ẹ̀fẹ́ 92.9. Láìpẹ́ tọ̀nà ṣógúnlẹ̀, èyí tó bẹ̀ ní Kẹ̀jà o. Ká sọ fáwọn àtàwọn ọmọ òpè bẹ́ẹ̀ láti kàlẹ́ sí ooo. Ọ̀nà ẹ̀fẹ́ 92.9. Ìlà fẹ́ polówó ọjà o. Ṣèkìdí kára yé kọ́. Pẹ̀lú owó dáṣẹ́rẹ́ òní bí ìdíkẹ́ máa bọ̀ wá rọrẹ́ lọ. Ọ̀nà ẹ̀fẹ́ 92.9. Bọ́dọ̀ wa kò sẹ́lẹ̀ ìyá àn Yoba Ibo Hausa, ilé yòókù ẹgbẹ́ kan, Ọ̀nà FM ní ẹgbẹ́ sí ooo. Ọ̀nà FM 92.9. Ìròyìn àgbéyàjò lọ́nà bó ṣe ṣẹlẹ̀, sport ilé ìdárayá, ojúkó kó ṣe, orin àtijọ́ tó ṣì ń gbàgbà mọ́, àti tòde ìròyìn, Ọ̀nà FM láti máa gbọ́.

dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo ààbò ìdùnnú àti oore rẹ̀ lórí gbogbo wa. Àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Akínyin káàbọ̀ sí ẹ̀ka èdè Yorùbá ní ọ̀sán yìí. Akínyin pẹ̀ kú ṣàtàárọ̀. Lágbára lọ́wọ́ Ọlọ́run, ayọ̀ ìdùnnú, orí ọ̀fẹ́ ńláńlá àti ọpẹ́ ńláńlá. Òun náà ló máa tẹ̀lé gbogbo ìlágùn yín látàárọ̀ títí di ìsìn àti títí láéláé. Àmì Akínyin pé ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ̀dẹ̀kú gbogbo àtàárọ̀. Báyìí àwọn ètò wa ní ọlọ́kọ̀ òjọ̀kan nígbà tí aago márùn-ún bá ti lò. Àwọn a máa jọ gbọ́ ètò wa, ètò yín náà ni ojúṣe ta ni. Títí di aago márùn-ún ààbọ̀ tẹ́ máa gbọ́ gbogbo àwọn ètò wa ní ọlọ́kọ̀ òjọ̀kan àti gbogbo bí ó ṣe wà nínú eré ìdárayá ẹgbọ́ àti gbogbo ẹ̀ bẹ́ẹ̀ yẹn. Nígbà tó bá di aago mẹ́fà ńkọ́ máa gbọ́ ètò wa, ètò yín tí gbogbo wa tí a máa gbádùn tiwa-n-tiwa. Tí a bá ti gbọ́ gbogbo àwọn ètò wa bẹ́ẹ̀ ni ọlọ́kọ̀ òjọ̀kan a máa bá bẹ́ẹ̀ títí di aago mẹ́sàn-án àbí aago mẹ́jọ alẹ́. Ṣé ṣáàtú ti fi kún àsìkò wa ni títí dago mẹ́jọ alẹ́? Nígbà tó bá ti dago mẹ́jọ alẹ́, àwa gbéjòkólẹ̀ fún àwọn tí wọ́n máa gbaṣẹ́ ní iṣẹ́ alẹ́. Lágbára lọ́wọ́ Ọlọ́run, ayọ̀ Ọlọ́run, ìdùnnú àti àánú rẹ̀ kò ní fi yín lẹ̀, bẹ́ẹ̀ náà ni kò ní fi gbogbo wa sílẹ̀. Akínyin ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa ní orúkọ gbogbo àwọn lọ́gàá lọ́gàá wa ni blessing àlùkò ń kí yín wípé ẹ ṣe gan-an bí ẹ ṣe ń tẹ́ sí wa nílé iṣẹ́ 1FM 92.9 ẹ̀ káàbọ̀.

lápẹẹrẹ kò sí. Àtẹ̀jíṣẹ́ mi tó wà mí báyìí ó ní pé gbàgede orúkọ mi ni Taiwo Ibisode. Wọ́n ní gbogbo ọlọ́ta captain. Wọ́n ní wọ́n pawọ́pọ̀ pẹ̀lú CDA. Wọ́n bẹ gómìnà Babájídé Sanwó-Olú àti Honorable Jimo Abiodun Ejigbadero fún ọ̀nà wọn èyí tí ó wà ní Wúràọlá Street títí dé Oyetoro Street àti Ogunsanya Street. Wọ́n ní pé ibẹ̀ ò ṣe gbà rárá. Wọ́n ní pé kẹjọ́. Wọ́n wá ní pé Èkó ò ní bàjẹ́ o. Gbogbo wa wá sọ pé àmì o. Ẹjọ́ ẹ bá wa wo gbogbo ọ̀nà wọn níbẹ̀ yẹn o. Gbogbo ọ̀nà wọn pátápátá wọ́n ní pé láti Wúràọlá Street títí tí ó fi dé Oyetoro tó fi dé Ogunsanya Street. Ibo ló wà ṣé sùúrù lérè ló wà ó wà ńlá ńbẹ àbọ wà ní kọtún wọn ní pé ẹ fi ibi tí àdúgbò yín yẹn wà ẹ kọ kọ gbogbo street ibo gangan ló wà ṣùgbọn tí Honorable Jimo Abiodun Ejigbadero àti gómìnà Babájídé Sanwó-Olú wọn ní pé kẹjọ nítorí ọlọrun ọlọrun ló fi bẹyìn o wọn wá ní pé kò ní bàjẹ wọn ní pé kẹjọ ara Èkó làwọn wà wọn ní pé kẹjọ kẹ wá bá wọn wo ojú ọ̀nà àwọn òjò tí ń rọ̀ wọn ní bí ò ṣe gbà rárá ta ló fi àtẹ̀jíṣẹ́ yìí ránṣẹ́ ẹ tó fi ránṣẹ́ náà ni ọ̀gbẹ́ni Taiwo Ibisode ni wọ́n fi ránṣẹ́ ní orúkọ gbogbo àwọn ọlọ́ta àwọn CDA àti gbogbo àwọn ará àdúgbò wọn ẹjọ́ ẹ bá wọn tú ọ̀nà wọn ṣe o ẹ jẹ́ kí ọ̀nà náà kó rojú kí ó ráyè.

bẹ́ẹ̀ni gbogbo nǹkan tá à yàn látọ̀run wa kí ọlọ́run jẹ́ kó jẹ́ kó tó wa lọ́wọ́. Àìmí ìtọ́ tún wà ń bí báyìí, wọ́n ní pé Alhaji Salaudeen ọkọ̀ ẹlẹ́hà láti orí Súnbáre ṣàṣà, wọ́n ní Bond FM. Wọ́n ní ẹ bá wa bẹ Ikeja IKDC. Wọ́n ní ọ̀sẹ̀ kẹta mẹ́ta ni wọ́n ti ráyè sùn dáadáa lálẹ́. Wọ́n ní kò síná. Wọ́n ní pé wọ́n ní ọ̀sẹ̀ kẹta nìyí tí iná ti lọ tí kò ti sí iná. Wọ́n wá ní pé kí àjọ, wọ́n ní pé ká sọ fún yín pé kẹjọ kẹ wá fáwọn níná o. Wọ́n ní pé nítorí pé owó epo ó ti wọ́n. Èèyàn lè máa ra epo sínú èèyàn máa san owó nẹ́pà. Ẹ mọ̀ pé ẹ̀yin onínà mọ̀nàmọ́ná a lo ná àlóná ẹ máa gbowó ná yín. Wọ́n wá san owó ná yẹn o. Wọ́n tún wá máa ra epo sí inú jẹnẹrétọ̀. Nígbà tó tún ra epo sínú ẹ̀rọ amúnáwá, wọ́n tún fẹ́ ra gas. Ẹ rí gbogbo nǹkan tí wọ́n ẹjọ́ nítorí Ọlọ́run. Ẹ jẹ́ kí a pa owó yẹn pọ̀ sí ọ̀nà kan. Ẹ ti gbọ́. Wọ́n ní pé kẹjọ ẹni tó ti àtẹ̀jíṣẹ́ yìí, wọ́n ní pé orúkọ tàwọn ni Alhaji Salaudeen ọkọ̀ ẹlẹ́hà láti orí Súnbáre. Ẹ bá wa gbogbo orí Súnbáre ṣàṣà. Ẹ jẹ́ kí wọ́n níná o. Ọlọ́run ò ní sọ ẹ̀yin náà sókùkù.

ní báyìí ẹ jẹ́ kí a máa darapọ̀ mọ́ ojúṣe ta ni pẹ̀lú alàgbà Abiodun Elúgbajú pastor ẹ jẹ́ kí a máa darapọ̀ mọ́ wọn ẹ gbàgede ẹ sì máa fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ o lágbára ọlọ́run lọ́la àwọn akẹgbẹ́ wa tún máa wá bá yín máa ka àtẹ̀jíṣẹ́ yín lágbára ọlọ́run akéyìn ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa ó pé ẹ ṣe gan ni bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa iléeṣẹ́ Bond FM 92.9 blessing àlòkò lórúkọ mi mo kí yín o ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa ẹ ṣe.

0: extensão. Desperta a democracia,
1: homem.
2: Daniel, Bond FM 09169 16 0706 316 1619 16 0706 316 1619 happy birthday to you, sis. Long life and prosperity. Madam Cecilia Oluwatoyin Oyewale, Aya Stephen Oyewale.
3: One gonna wire
2: Ṣùgbọ́n kò tún fẹ́ fi bẹ́ẹ̀ tó ọ̀pọ̀lọpọ̀ inú wọn kò fi bẹ́ẹ̀ sí policies eléyìí tí ó lè na àwọn wọn ò fi bẹ́ẹ̀ ní àwọn ètò tó lè ran àwọn olókòwò tó ṣẹ̀ṣẹ̀ ń dìde bọ̀lọ̀bọ̀ ṣọ pé tó wáyé tó bíá bíi àwọn ilé ìfowópamọ́ fàyè lẹ̀ fún bíi partnership lókè kájọ fọwọ́sowọ́pọ̀
3: kájọ tí kájọ ṣe
2: bí ẹ̀yìn bá lọ́pọlọ tó lè gbé iṣẹ́ rẹ̀ káwà gbówó lẹ̀ káwà níbi aṣojú tí ó mọ̀ mọ́nítọ̀ báwo níṣẹ́ yẹn báwo ló ṣe é ṣe sí tó bá kù díẹ̀ káàtó báwo la ṣe ń pa owó báwo la ṣe ń pa owó jáde bẹ́ẹ̀ bá dẹ̀ wọ lóṣooṣù ókè ìwọ tó lọ́pọlọ ta fi ń pa owó
3: kò tó di pé ògbìgbà kankan tí ẹ̀kọ́ ó ń ṣẹlẹ̀ báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí ni ní àwọn agùnbánirọ̀ láàárín ọ̀sẹ̀ mẹ́ta táwọn ní
2: camp
3: yẹn ó ní ètò tí ìjọba ti sìnkún wọn ni wọ́n kọ́ wọn níṣẹ́ láti ẹ̀ka àwọn náà lè dá dúró pé àìbá mọ́ o kó tó di pé iṣẹ́ ìjọba wà
2: wọn
3: kọ́ ìkọ̀kan kan níṣẹ́ àríkà yìí náà lè dá dúró báwo ni kí ni àwọn tó fà tí wọ́n di iṣẹ́ yẹn tí o ṣe rinlẹ̀ àbí kí ló dé tó jẹ́ pé iṣẹ́ tọ́kọ̀ wọ̀n yẹn wọ́n mú bá sójú ṣe
2: àbí àwọn ọmọ ìyẹn lẹ́gbàá táwọn ọba ṣe tán ní inú ọ̀sẹ̀ mẹ́ta ọgbà agùnbánirọ̀
3: àwọn ti tàbí nìyẹn
2: àwọn ti tàbí náà nìyẹn
3: kò wá níbẹ̀ ìjọba náà tún wọn ní òun ọba tó lè fi dìde dàgbà sí startup capital ní ìwọ̀n tiwọn tẹ́pẹ́ ó lè gbòòrò ọ̀pọ̀lọpọ̀ tá wù yìí náà ọlọ́run wá ká dàrẹ́ pé kò tibẹ̀ làlúyọ yóò gẹ́gẹ́ tó ń wú mi lọkùnrin tí mo mú tí mo forúkọ ẹ̀ pamọ́ mẹ́fẹ́ dárúkọ rẹ̀ lórí ọmọ ìyẹn mẹ́ni ó dẹ́gbọ̀n tí máa wí.
2: Ókè nínú àgùnbánirọ̀
3: yóò yàtọ̀ sí àgùnbánirọ̀ bó ti wọ́n ní ó ṣe ó mọ kí ní ṣe kódà ó mọ báàgì ó mọ kí ní kẹmí fi sára rìn ó ń ṣe.
2: Ẹ̀rọ̀gbọ́n ìlú mẹ́jọ ìyẹ̀kan sórí
3: iṣẹ́ mẹ́jọ ìyẹ̀kan sórí lẹ́yìn gan. Ó lọ gbé wa gbé ẹrù ńlá.
2: Ó ní báyìí kọ́ táwọn ẹ̀yẹ̀ tí ẹ̀yẹ̀ ojú pé níjà máa
3: hùwà
2: níwájú.
3: Ó ní
2: Ìgbé ayé ìrọ̀rùn.

你就夫妻懒人你爱里边的梦里。

0: agbọnu afọ́yò ní kò tẹ̀ lọ jẹ̀bádùn ayé láì kiri ẹni kú oríire ilé ìtura ìgbàlódé mi ní wọ ọlọ́ọ̀rí tí gbàdúrà inú ẹ kọjá àfi ti gbọ́ lásán àfìgbà tèmi náà débẹ̀ tí torí kò kọjá afẹnu ròyìn èyí tẹ̀lé yìí tàbí tòkè òkú gbórí oríṣiríṣi ọjà sára lóore tàbí jẹ̀bádùn ayé òye ẹni òye àlá wọn tẹ̀lé rikun rèé bá a bá ti fẹ́ sí ẹ̀dùn máa wo ti bá ń ṣẹlẹ̀ Gbàgádà Lagos ni wọ́n kalẹ̀ sí. Àwọn ológun lóríṣiríṣi wà níbẹ̀ fún ààbò dúkìá àti ẹ̀mí. Ẹ̀rín àtọ̀yàyà àwọn òṣìṣẹ́ wọn ẹlẹ́yinjúgún régésọ́ ní bàárà. Ẹ̀rẹ̀ bẹntẹ ni. Sábà jẹnẹrétọ̀ wà sẹ́pẹ́. Bẹ́ẹ̀ lówó wọn ọ̀gá ni lára. Ẹ̀lò wọn 091-360-55899. Australia ní kò tẹ́lá so ìfisàdì fáwọn tó nílò ẹ̀ gígé.
1: Ọ̀sẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ ọwọ́ mi ọ̀tún. Ọ̀rọ̀ mìnìmìnì ọwọ́ mi ò sì. Eré kókò méjì ní fara lura wọn pẹ́lẹ́ngẹ́ pẹ́lẹ́ngẹ́. Adé á fún ọ̀run rìnlà. Lẹ́jọ́ kìíní àná. Nígbà tó fẹ́ rìn táyé olúfẹ̀ṣọ́ bí igbá. Ìyẹ́ kí ní ọ̀táyé olúfẹ̀ṣọ́ bí igbá. Onílé gbogbooro àgbàyè. Onílé gbogbooro àgbàyè. Onílé gbogbooro àgbàyè. Ní ọ̀táyé olúfẹ̀ṣọ́ bí igbá. Ìyẹ́ kí ni ó kí ayé èmi àti ìrẹ́ kó rọrùn lásìkò tá a wà yìí. Ọlọ́run ọba mọ̀nì, ọba àná, ọba òní, ọba lọ́jọ́ gbogbo, yóò mú kí ìlú ìkó dẹrùn fún gbogbo wa o. Kí yóò mú kọ́jú èmi àti ìrẹ́ máa ta wàràwàrà. Ọlọ́run aláàánú mọ̀nì, bàbá tó mọ wá tó mọ̀ wá, yóò mú kọ́jú èmi àti ìrẹ́ máa tà ní kíákíá. Kí ni òmù kí ìlọsíwájú tí ó fi bá èmi àti ìrẹ́ ká fi kú ìrójú kan náà. Ọlọ́run ọba náà ni ó lẹ́yìn ọlọ́run ọlọ́run ló kàn lẹ́yìn ọlọ́run ọlọ́run ló kàn lẹ́yìn ọlọ́run ọlọ́run ló kàn. Eléyìí ló fi ń wọlé lórí ètò yìí ètò wa tiwantiwa. Ìpele láyé ẹjọ́ sí. Níbi tí a ti ń tú pẹ́rẹpẹ́rẹ́ kí ni táwọn bàbá wa kí ni wọ́n fi ń lò gbàǹgbà náà táyé ń tùbà. Tó ń pìṣẹ́ fún wa. Tó láàrin iwájú awóre ni ọmọ wọn nífẹ̀ẹ́ ọ̀rin. Ọmọ nífẹ̀ẹ́ òye làgbè orúkọ tèmi jẹ́ o. Mo ń kí iléeṣẹ́ Boston Pharmaceutical tí wọ́n ṣe àtìlẹ́yìn fún wa lórí ètò ní gbogbo ìgbà. Tọ́lọ́run bọ̀ ní padà lẹ́yìn wọn láéláé. Pàápàá jùlọ bàbá wa Dr. Henry Paul Adúpẹ́ lọ́wọ́ yìí o. Láì gbàgbé màmá wa Mary Paul àtàwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n kóra wọn jọ sílé iṣẹ́ náà tí ilé iṣẹ́ náà fi ń dùn tó ń mú yògbàyògbà dání. Èèyàn alàgbà Philips Òkúta Justice Julius Pharmacy Uche Táyé Tóyìn àti Tójí àánú Ọlọ́run nífẹ̀ẹ́ kọ̀ọ̀kan nílẹ̀ o. Akíngbé ẹkú fọmọ ènìyàn sí níbẹ̀ Ọlọ́run wọn wà pẹ̀lú yín. Ṣé ẹ mọ̀ péjò tí ń fọwọ́ tẹlẹ̀ báyìí gẹ́gẹ́ bí ìṣe tí wọ́n tẹnu mọ́ jù. Àsìkò ní ìṣe ọ̀gẹ̀rẹ̀ tí ọmọ wọlé lọ́tún. Ọ̀gẹ̀rẹ̀ ọmọ wọlé lọ́sì. Tàtà ọmọ fira rẹ̀ pé dábàá nínú ilé. Ẹ ló méjì láti lo tẹ́ ẹ bá ti rọ́gìrì ǹtẹ̀. Tẹ́ ẹ sì ti rí tàtà tó tutù náà ń dọ́gbọ́n wọlé. Tó wá di pé ikọ́ fẹ́ fi ọ̀gẹ̀rẹ̀ sí ibùgbé. Ẹ ló méjì tẹ́ lo ẹ̀sà àgbégbé fúnlé kọ́pṣìrọ̀ ẹ̀gbẹ́wura. Ló bá tàn àbí àwa jẹun àti sùn. Ó jẹun torí kò ní nira fún alágbára ẹlẹ́dùnmọ̀ rẹ̀. Inú wa ti pọnpọnpọn àyín lọ sọ̀tún àyín lọ sósì. Àmọ̀nà àbáyọ. Tó inú wa ń kún inú wa ń kùn. Kí ló kù tá a ṣe ẹgbẹ́ Supermag Antacid láti iléeṣẹ́ Nupsin ẹgbẹ́ ìlúra. Aláboyún ìlú pàápàá jùlọ ẹni tó bá ní ọgbẹ́ àyà. Tẹ́ẹ̀ láti ní ọgbẹ́ àyà kò sí tàbí ṣùgbọ́n tó bá ti gbé Supermag Antacid. Tó gbé ìlúra láti iléeṣẹ́ Nupsin ló bá di àdéhùn tí gbọ́n lárí mi sọ. Aṣẹ́gun rẹ̀ wọ́wọ́ náà nù. Tó ìkìlọ̀ rẹ̀ o láti iléeṣẹ́ Nupsin. Ní ọ̀sẹ̀ tí ó kọjá a sọ̀rọ̀ débì kan nípa iṣẹ́ pàtàkì ní ilẹ̀ Yorùbá. Ilé tó jẹ́ iṣẹ́ àjọgbúnbá wa tó sì gbayì káàkiri àgbáyé ìbá àsọ̀dá aláwọ̀ dúdú aláwọ̀ funfun. Ṣùgbọ́n tá àti ẹ̀nà ni iṣẹ́ ń lọ́dọ̀ wa gan. Wọ́n ní ọ̀sàtà bá ń bọ tá ń lọ́ mi kéré kóńjì rẹ̀. Láìpẹ́ láì jìnnà ọ̀sà náà máa pa ń mú o. ṣùgbọ́n gbogbo ni mo ń lọ lónìí mo ń sá kíjokíjo èdè ìgbóhùn ẹlẹ́yọ̀ ara ní ìgbóhùn ara oko kí ló ń ṣẹlẹ̀ gangan òkè àyè ò ní sá lọ sókè ọ̀hún tọ̀hún ò ní sá wá sí àyè ẹgbẹ́ ẹ̀dẹ́ka kúrò ọjà mọ́

0: I can't look at that. So, you're 2 years to lie your justice. Only you do what the kid to do. Only game in that cooperate. I can't you to cooperate on. So, my pig, you told that look about in parade. I just told you about it in parade. Nígbà tí igi tó dá lóko ẹni tí ò sí lóko tó wà ní ilé tí igi wá ń dá pa á ṣẹ́ni pé ó ti ń lọ́wọ́ kan àgbòsí nínú àjálé táwọn tó wà nínú yàrá tán wájì ẹ̀ ti ń kọjá lọ lójú ọ̀nà tájà wá ń jìn ilé lórí ṣẹ́ni pé ayé ti ń dọ́gbọ́n dolú kúrú oṣù ìṣúró ti ń pàdídà ó mọ̀ tí ń lájà kí làṣàmọ̀ ní ìdúrólé lórí wọ́n ní bí ẹrù bá kan orí sọ́kò ìjìká ó níbìkan tá a mọ gbé ká gbogbo ẹyin àgbààgbà ilé yorùbá gbogbo ọmọ kóòtù ìjìnrere gbogbo ọmọ òdùdó wà lápapọ̀ ó mọ̀ ń pè ní ì ó yẹ bá dákẹ́ tara rẹ̀ máa bá dákẹ́ o ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ láyé àtijọ́ ojú làwọn tó bá yìí ìṣẹ̀lẹ̀ o àwọn olùgbésùnmọ̀ ní lọ́tún olùgbésùnmọ̀ ní lọ́sì boko haram lọ́tún gbàǹdì tí rí àkílẹ̀ tí ìpè lọ́sì àwọn tí a ká tí tẹ́tẹ́tẹ́ wípé àbátẹ̀yìntì káwọn dídò ọ̀sán sí ibi kíkan ni wọ́n ń fún ẹni mu agbódegbà lọ́tún agbódegbà lọ́sì kò wá sí nǹkan míì mọ́ lóde ní ìsìn ju wípé ajínigbé gbowó lọ́wọ́ ẹni àwọn ọ̀daràn ẹyẹ tí mo sàn ló bá rí báyìí kí làwọn bàbá wa máa ṣe ń gbọ̀n àná wọ́n mẹ́ni bá díẹ̀ bẹ̀ lónìí mo mọ̀ pé òun lè parí rẹ̀ ṣùgbọ́n lágbára ọlọ́run ní ọ̀sẹ̀ tó ń bọ̀ yóò tún tẹ̀síwájú ẹ jẹ́ kókó fún mi báwọn bàbá wa ṣe máa yanjú irú nǹkan báyìí láyé ìgbà tí àwọn bàbá wa tí wọ́n sọ pé ojú ń bẹ lórúkú ńgbà náà lọ́hùn-ún tí ìlú kan bá bẹ̀rẹ̀ sí ní gbógun ti ìlú kejì tó ń kó wọn lẹ́rú torí ọwọ́ ta wà báyìí ìran boko haram ìran gbàǹdì tí rí àbí gbàǹdì ìṣẹ̀lẹ̀ ń pè é kó wọ́n ti ń gbógun ti wà kò kún ni ó mọ̀ dẹ̀ gbé èyí ká ni kí àwọn bàbá wa máa ń ṣe ayé ìgbà náà lọ́run la máa ń rí ìlú táwọn jagunjagun bá pọ̀ sí wọ́n a máa fi àwọn ìlú kan wọ́n máa kó wọn lẹ́nu láti ní ọ̀pá gidi gba ìsàkọ́lẹ̀ lọ́wọ́ wọn tó bá tẹ̀ jẹ́ ìsàkọ́lẹ̀ wọn tẹ̀lé ọdọọdún ni wọ́n mú ìsàkọ́lẹ̀ wa ṣùgbọ́n tó bá yí pé àdúgbò kan lọ́ra ju tàwọn lọ lóòrèkóòrè ni wọ́n máa kó wọn lọ́gbọ̀n táwọn yóò bá sì di pé tọ̀ àwọn òfẹ́ torí àwọn kan wà nílẹ̀ yorùbá wọn àgbàgbọ́ nu ká yọ okùnrin tira ká yọ àdá gẹgẹ tàbí ká gbóra wa lọ́kọ̀ tàbí ká tara wa lọ́fà tàbá ní ìbọn síra àwọn tó ní ọgbọ́n àtẹnuwá tilẹ̀ yorùbá tí wọ́n mú un dá tó fi jẹ́ pé àwọn tí wọ́n ń bẹ̀ láti wá bá wọn jà yìí wọn ò ní lè fi ṣe nǹkan kan o lára ọgbọ́n àkọ́kọ́ là ń pè ní ẹkí sánsánra bàgbó ẹbí fàlẹ́dò kó lọ ẹkí sánsánra bàgbó kí là ń pè bẹ́ẹ̀ àwọn àgbààgbà tí wọ́n ti dàgbà jùlọ wa báyìí lọ wọn ní pàwọn ògbọ́n o sẹ́ni ìlú tí wọ́n bá ń dà láàmú yìí wọ́n pe àwọn bàbá ìyá tí wọ́n mọ̀ ń pa ewé àti egbò láti pètò ṣé bá ṣe máa wòran náà nìyí tí wọ́n mọ̀ pa kúkúrú pa gígùn láàrin wa tó sì wọn kó ní òkú wa lọ tá à lórí nǹkan kan tá a ṣe ikú tó bá sì ń pojú bẹ́ẹ̀ ni òun ló ń pa sí ni ẹ̀jẹ̀ ń dẹ́ka pẹ̀lú ọjà.
1: Oh my God!
2: That's so funny.
1: We're curious to this guy. Very, very funny. Such guys. Oh, I have fish is ready now.
3: It's so good. I'm not in the mood.
0: My tongue is hot. I'm having heartburn.
2: You have heartburn too?
0: I don't know. I don't understand. This is serious. Like I will leave. No.
2: Don't worry. I have something to make you feel better.
3: Supermax gives effective and instant relief of hyperacidity, heartburn, and stomach discomfort. It contains a combination of agents that give fast and sustained relief.
2: It is pleasantly sweetened. Doesn't purge or cause diarrhea.
3: Supermax suitable for children, adults, and pregnant women. So
2: whenever you feel stomach discomfort,
3: heartburn, and hyperacidity, use Supermax.
2: It is manufactured by Motrin Pharmaceutical Limited.
3: 47 Accelerate at Ajawa Estate, Oshodi, Lagos. If symptoms persist after 3 days, consult your doctor.
0: Wait, one more plate, please.
2: What you told us you

0: you people will not kill me with coffee in this house. You let me call your mother.
1: Hello, honey.
2: Don't honey me anything. You better remain in the village. You forgot that you left children at home. All the children have been cooking in the mire. And you know I'm not a doctor. I don't know
1: what... Honey, calm down. Why not give them your feeling cough syrup? Your feeling cough syrup is a cough matrix that puts an end to cough, cold, and catarrh. It's very fast in action. It has been tested and trusted for adults and children.
2: Okay, let me try. Did you say Neophilis?
1: Yes, Neophilis cough syrup.
3: Daddy, good morning, Daddy.
1: I'm Mama Cough.
0: Neophilis has done it.
1: Neophilis cough syrup is manufactured by Maxine Pharmaceutical Limited, 47 Osolari, Ajawa Estate, Oshodi, Lagos. If symptoms persist after 3 days, consult your doctor.
4: I can't look at that. So, you to me to Láyé ọjọ́ sí. Tí mo ti ń ṣàlàyé lọ ká tó lọ fún ìpolówó ọjà tí mo ṣe mú sí. Mo tó bá ti di wípé àwọn àgbààgbà wọ́n ti ń sá kíjo ọkàn ìbalẹ̀ nínú ọkàn ìbalẹ̀ ló kó bí irú àsìkò tá a wà yìí. Mo ń pe kinní kan ní ẹkí sasára bá gbọ́. Ṣé ọmọ ìpín ọ̀rọ̀ tó bá ti ń di pé olórí wọn nù mọ́ jẹ́ lọ tàbàkàbà ló kú o. Tá a bá dẹ̀ ti ń na wọn wípé lúkọ̀ tó lè ní kò sí ní ìṣàkóso àlókù. Wọ́n wá pé àwọn àgbààgbà tí wọ́n máa ń pe orí àti ìbọn. Tó pe bàbá wo sánlẹ̀. Bàbá ẹgbẹ́ orí ẹgbẹ́kùn ẹgbọ́ pè lè sánlẹ̀ kí là á ṣe. Ibẹ̀ ni ó ti ń wáyé pé wọ́n pe àgbo kan ní àgbo tán máa fi sasara bọ̀. Ilé ọ̀ṣọ́kọ̀ tún wọ́n máa ń sábà lò gbà lẹ́yìn tí wọ́n fi ṣe sasara hàn. Sọ́sọ́rọ́ ń gbà bí ìdálẹ̀ wọ́n ó di papọ̀ tán bá ti kéde inú agbo ọ̀nà wọn. Báwo ni wọ́n ti ń ṣe àgbo yìí? Ẹ̀yin àgbààgbà ló tún fi ọlọ́run bínú. Wọ́n ní ọ̀rọ̀ bá ti dé ẹ̀rọ̀gbọ́n tásìkò tá a bá ṣe ìgbọ̀nsẹ̀ ẹ̀wọ̀n ní yọ́ọ̀là náà ni. Àsìkò ti tó láti fi ra wa jọ pé a gbọ́dọ̀ jẹ́ kẹ́nikẹ́ni kó fi rẹ́dẹ̀rẹ̀dẹ̀ rẹ́ wa lára ní ilẹ̀ Yorùbá. Mo kọ́ inú tẹ́sán ìmúra yín létí ni. Orí lára ní ká fi ń yí àwọn olùgbésùnmọ̀ ní ìláyé dọ́hùn kò ní ẹ kí sọ́sọ́rọ́ gbàgbọ́wà. À ń pe kinní kan ní kìnìún ẹ̀ sí ẹ̀lẹ̀ ó jẹ́ ń tí ó dùn mí. Nígbà tó ṣe pé tó ṣẹlẹ̀ ní ẹ Yorùbá yìí agbègbè sí ẹ̀lẹ̀ náà ni. Sọ̀rọ̀ tí ìpínlẹ̀ kan ìtàn nípa kìnìún ẹ̀ sí ẹ̀lẹ̀ ní agbègbè ògbómọ̀ṣọ́ ni. Torí ká bá tún lé kan ìwọ̀n ìwé pé ó yẹ kí wọ́n kàn wọ́n bẹ̀ kí wọ́n sì kánu yẹn kí wọ́n sì jáde. Ẹ wá ní ìtàn ẹbí àwọn àgbààgbà àwọn ọ̀tọ̀ọ̀kù ní àwọn àgbààgbà mẹ́ta tó mọ̀ dé ẹ́ta tí wọ́n sì ń pàdé lóríta mẹ́ta àgbàṣàlá. Ìwé ẹ̀sìn ẹ̀lẹ̀ bí òun ló ṣe wáyé ìwọ́n ọ̀nà ẹni dédé ṣùgbọ́n kì í ṣe lónìí. Tá bá ti wá kó àwọn àgbo yìí jọ ìkòkò tí wọ́n sì ṣe àgbo yìí orí òkúta mẹ́ta kó òkúta mẹ́ta tó gba ìkòkò rúró ni wọ́n fi ṣe. Wọ́n ti kó gbé èròjà tí wọ́n fi ṣe àgbo yìí táwọn àgbààgbà mọ̀ ní orílẹ̀ kálukú wọn bẹ̀. Èyí tí gbàgbọ́n bá lò ó lè mọ̀jẹ̀ fún tẹ́gẹ́. Èyí tẹ́gẹ́ bá lò ó lè mọ̀jẹ̀ fún fẹ̀. Èyí tí fẹ̀ bá lò ó lè mọ̀jẹ̀ fún gbẹ̀ṣà. Torí alálẹ̀ ẹ̀bẹ̀ ni wọ́n bá sọ̀rọ̀ pẹ̀lú àgbo yìí. Ká bá ti gbé àgbo gbóná ká ti kọ́ èdè rẹ̀ sí. Oríṣi omi bí iléje ló wà ní omi tí kòkò àgbo yìí kú. Oríṣi omi léje ni o. Àwọn kànga àbílẹ̀ tí ń bẹ ládùúgbò wọn ni kì í ṣe pé báyọ̀ wọn pẹ̀lú odò tó ń sàn. Àwọn kànga àdúgbò kọ̀ọ̀kan wọ́n wà kànga yóò pọ̀ náà bí oríje tí wọ́n fi ṣe. Bẹ́ẹ̀ wọ́n ti pọn omi ní ọ̀kọ̀ọ̀kan láti inú kànga kan. Bí wọ́n ti pọn kànga yìí wọ́n gbọ́ lọ́wọ́ lọ dànù kòkò yìí wọ́n pọ̀gà kan tí ò pé méje. Tó bá ti wá pé méje tán ó ní àwọn igi tí wọ́n lè dáná tí àgbẹ̀ yóò fi hó dáadáa. Lẹ́yìn ìgbà tí wọ́n bá ti kó gbogbo ẹ̀ papọ̀ tí wọ́n ti kó àwọn igi yìí ṣe ó tó láwọn àyájọ́ àpéjọ ògìdì ọfọ̀ àásán tí wọ́n fi gbé àgbẹ̀ yìí ná. Tá bá ti gbé àgbẹ̀ yìí ná àwọn igi tí wọ́n gbìn síbẹ̀ láti mọ̀ tí ogun tó dẹ́nu àgbo ìgbà pé àwọn àgbààgbà ti dúró sílẹ̀. Iná yìí ẹnikẹ́ni ò ní sá o. Àìsàṣàna sí tá bá ti tóbi tán tó sì ti pé pérépéré nílò tí ó gbìn ìwọ̀n alẹ́ mẹ́nuba nílẹ̀.

0: Ọ̀rọ̀ tí ń ṣàlàyé lọ tá a bá ti gbé àgbò ilé ná, ìkòkò ńlá ni o. Ìkòkò ńlá ni wọ́n fi ṣe àgbò ògbóni máa ń wí. Àwọn tí wọ́n jẹ́ wàrẹ̀fà mẹ́fà, nígbà náà lọ́hùn ó ti yí àwọn àgbààgbà. Wọ́n ó yípa ìkòkò yìí. Tá a bá ti yíká ìkòkò yìí tán, wọ́n wá tóbi sí i. Tá a bá tóbi sí i, wọ́n wá pe àwọn tó dàbí adarí. Àwọn àgbààgbà tó tún jẹ̀sẹ̀ lì lẹ́pa àgbò yìí ó pera wọn jọ. Yàtọ̀ fáwọn ìwẹ̀rẹ̀fà mẹ́fà. Tí wọ́n dàbí igi lẹ́yìn ọgbà fún wọn pé kìnní iṣẹ́ ó gbọ́dọ̀ rí. Ẹ ṣe mọ̀ ní torí àwọn náà ti sá bọ̀ sí wọn sá. Tá a bá ti pera wọn jọ, ẹnì kìíní abọ́ bẹ̀ agbó tiẹ̀. Ẹnì kejì abọ́ bẹ̀ agbó tiẹ̀ láwọn àgbààgbà tí wọ́n jẹ̀sẹ̀ dìbò. Títí àwọn àgbààgbà fi máa sọ gbogbo nǹkan kan tá a gbọ́dọ̀ sọ lórí afẹ́fẹ́. Tá a bá ti wá parí gbogbo gbélé yìí tán, àwọn ìwàrẹ̀fà mẹ́fà pẹ̀lú ọ̀pá àṣẹ owó tí wọ́n ti bí kìíní ti ń gbọ́dọ̀ wọ́n mọ̀ fi ọ̀pá ọ̀rẹ́ rẹ̀ wá fi máa nalẹ̀ bì. Wọ́n ní tọmọdé bá gbọ́dọ̀ àtòdekùnrin ní lágbàlagbà bá kọlù àtòdekùnrin yẹ̀ wò. Táwọn àjíní mọ̀làjà àwọn olóòfẹ́ bá gbọ́dọ̀ wọn fọ̀pá ọ̀rẹ́ rẹ̀ balẹ̀. Táwọn bá ti fọ̀pá ọ̀rẹ́ rẹ̀ balẹ̀ táwọn bá sọ àtọ́ba pé iná máa ṣáìdí àgbọn. Tí ò bá ti ṣẹ́ńdẹ̀ kò pé o, wọ́n tún padà lọ túnra mú. Tí wọ́n bá ti ṣáìdí àgbọn, iṣẹ́ ti ń ṣe é bọ̀ díẹ̀ díẹ̀. Iṣẹ́ ti ń ṣe é bọ̀ díẹ̀ díẹ̀. Wọ́n mọ sóbi sínú ọlọ́run àwọn àgbà mẹ́ta kan tó wọn bọ́ta àwọn àgbà ilà máa ń sábà wá rí fún táṣọ wípé ibẹ̀ ẹ̀yìn abomi sẹ́nu fẹ́ ná tí náà gbọ́dọ̀ kú tó ní òsì gbọ́dọ̀ dànù. Ṣé ráwọn ojú yìí àgbo ohun tí ó kó bọ̀ àwọn ni ó bọ̀ ọbẹ̀ wọ́n ó bù lára àgbo ní wọ́rọ́wọ́ tó gbóná wọ́n lẹ́ni gbóná pẹlẹbẹ ni wọ́n rí o wọ́n ó bù sẹ́nu ọba tí ń bù sẹ́nu ni wọ́n bẹ̀rẹ̀ fẹ́ sábẹ́ àgbo yìí pẹ̀lú àwọn gbóná tí wọ́n ti mọ̀ páwọn ó pè ìparí rẹ̀ ni pé a ṣe ìbẹ̀yìn abomi sẹ́nu fẹ́ náà o tí wọ́n ò gbọdọ̀ kú tó ní òsì gbọdọ̀ dùn dànù. Ṣé rí kùrù tó bá tu omi fún ibẹ̀ lẹ́nu rẹ̀ àgbo tó bá kù sínú náà tí náà ń bá kú pẹ́ ó tún padà bẹ̀rẹ̀ o torí nǹkan kankan tó fi yẹn gé níbẹ̀ tí ò pé nù. Ṣùgbọ́n tó bá ti gbé omi sí dípò kí náà wọ́n kú tó tún bí ògbògà dígbà tá a bá da pẹtiró sínú iná tí ń dùn lọ́wọ́ kálukú wọn máa hóyé inú wọn máa dùn ní pé àgbo ohun ti ṣe wọ́n ti tẹ́wọ́ gbà á wọ́n kó wọn dáadáa. Igi ẹyọ mẹ́ta náà ni o igi ẹyọ mẹ́ta ni ó sun àgbo yìí tí ó fi hó dáadáa. Tá a bá ti wá parí rẹ̀ tán wọ́n ti wá lọ rí àwọn ìkòkò kan sí ẹni gbogbo ìlú ẹgbẹ́ tí àmọ́ bá wù ní àtàjòjì àtòrílé. Àgbo tí ń bẹ lórí ibi tá a ti ṣe òun ó wà níbẹ̀ lẹ́yìn ibi tí wọ́n ti pèsè rẹ̀ níbikíbi tó bá wù wọ́n kò sí tó kàn ní ìlú wọn wá táwọn ṣe ni ọ̀bá wo jẹ́ ó mọ ibi táwọn ó gbé sí. Wọ́n wá bu àgbo tá a wù yìí pẹ̀lú àwọn ìkòkò tí wọ́n ti dì mọ́lẹ̀ ní àbáwọ̀lú wọ́n da àgbo wọn da papọ̀ wọn ò ní ṣe rẹ̀ papọ̀ bí a ṣe lè dé. Ó táwọn kọ́rin sùn rè táwọn bá ti sùn tọ́ta bá ti dé àwọn ò ní ṣe méníṣe méjì àwọn tí wọ́n ń bẹ lẹ́nu gbòdì wọ́n ti fi àgbo mọ́lẹ̀. Èyí tó bá lágbára jù ní àwọn táwọn tó bá ti ń wọlé báyìí ó nalẹ̀ gbìyànjú gbogbo tí ń bẹ lára rẹ̀ ó bàjẹ́ àwọn aráàlú ṣe kíni wọ́n ń mú wọn lẹ́nu ilé. Ẹ̀yà wọ̀ ń bọ̀ ẹ̀jẹ̀ ẹ̀dẹ́ka pẹ̀lú ọjà.
1: my god.
2: That's so funny.
1: Oh, seriously, this guy is very, very funny. Just like, oh, my half my fish is ready now.
0: So, I'm not in the mood. My tongue is hot. You haven't had burn.
2: You have had burn, too?
0: I don't know. I don't understand. This is serious. Like, I will leave.
1: No.
2: Don't worry. I have something to make you feel better.
3: Supermag gives effective and instant relief of hyperacidity, heartburn, and stomach discomfort. It contains a combination of agents that give fast and sustained relief.
2: It is pleasantly sweetened. Doesn't purge or cause diarrhea.
3: Supermag is suitable for children, adults, and pregnant women.
2: So, whenever you feel stomach discomfort,
3: heartburn, and hyperacidity, use
2: Supermag. It is manufactured by Nothing Pharmaceutical Limited. 47 Acceleray, Ajawa Estate, Oshodi, Lagos.
3: If symptoms persist after 3 days, consult your doctor.
1: Wait, sir. One more plate, please.
0: Wow. But you told us you wanted to leave.
1: With Supermag, I'm okay.
4: Daddy. It's still disturbing me, Daddy.
1: You, your coffee. You people will not kill me with coffee in this house. Let me call your mother.
2: Hello, honey.
5: Not owning me anything. Better remain in the village. You forgot that you left children at home. All the children have been coughing and tired. And you know I'm not a doctor. I don't know what...
2: Honey, calm down. Why not give them Neophylline cough syrup? Neophylline cough syrup is a cough mucus that puts an end to cough, cold, and catarrh. It's very fast in action. It has been tested and trusted for adults and children.
5: Okay, let me try. Did you say Neophylline?
2: Yes, Neophylline cough syrup.
4: Daddy, good morning, Daddy.
3: And no more cough.
1: Neophylline has done it.
2: Neophylline cough syrup is manufactured by Mopsin Pharmaceutical Limited. 47 Osolari, Ajawa Estate, Oshodi, Lagos. If symptoms persist after 3 days, consult your doctor.
0: Is it over there? Again, say no, if you may dare. Me, I got on no near your major. One page, you are due. You are to find back where they are, Mosin Law. Pilani, what you are wearing is so beautiful. 070-1672-7426. 070-1672-7426. Tapi 0906-903-9418. Lagbara Olorun lojo mejo mo tesiwaju be tori eruri ogede jije ni won pe eruri ogede jije ni opo ko da gbo ni fe bobsin ti won ti wa leyin te na ba fe ki eto iko tun bu daada si e na ni pe o ja yin wa o ju pe kan ni lari waja wo ni le dije o ni fe oni ere o
6: Ọ̀nà àfọ́lùmí kò tẹ lọ́jẹ̀ gbádùn ayé láì tirẹ̀ ní kúrẹ́ rẹ̀. Ilé ìtura ìgbàlódé mi ò ní wọ lọ́ọ̀rí tí gbàdúrà ohun ẹ̀kọ́ ní àfitì bọ́ lásán. Àbígbà tèmi náà níbẹ̀ ètò ìkọ̀kọ̀jọ́ afẹ́nuwóye. Ìgbàgbé kò fi òkú gbọ́dọ̀ oríṣiríṣi ọjọ́ aṣara lóore tá a fi ń jẹ gbádùn ayé. Ẹgbẹ́ mi yàrá wọn tẹ̀lé kúrẹ́ ní bábá Gagada Lagos ni won kale si awon ogun lori sirisi wa nibe fun abo dukia ati emi eyin atoyayawo se won eleyin dugun regeson ni bara ere bente ni aba generator wa se pe be lo won oga ni lana e lo won 091 360 558 99 asodu ni ko

0: Present terms and conditions apply, sha. You no go ever hang with the GT Bank airtime and data load.
1: 737.
2: Honorable, if you are by your trophy, come off now, honorable. Gbọ́ ti Trophy Premium Lager kan ní abẹ́ ìdérí ọtúnlẹ̀wò fún kóòdù tirẹ̀ yóò sì kàn sí trophylagerng.com láti fi orúkọ sílẹ̀. Fi àsọtẹ́lẹ̀ ohun tí èsì ìfẹsẹ̀wọnsẹ̀ kankan yóò jẹ́ sọwọ́, yóò sì jẹ́ káàdì ìpè fún ìdáhùn kankan tí o ti yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣèfàjẹ nínú ìdíkòtò ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy Premium Lager, onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Má ṣe mu àmupara, kò sí fún ẹni tí ọdún orí rẹ̀ wà lábẹ́ ọdún 18.
3: We'll be right back.

0: bẹ́ẹ̀ gẹ́rẹ́ náà ló kúkú ní ẹni tó mọ̀ owó ló mọ owó wọn kíra wa káàbọ̀ sórí ètò ìgbé ayé ìrọ̀rùn ní ìkànnì bondi fm 90.9 lónìí ohun tí a máa gbé yẹ̀wò ohun tó jẹ́ pé ó kàn mí kàn ọ́ tó yẹ kí gbogbo akájọ tẹ́tí sí ni orúkọ blessing àlùkò àti àwọn ènìyàn tá a jọ wá sórí ètò tẹ̀lé kó lè bá a dùn abdulwasan salahu dín ọmọ tó mọ kọ́ lórúkọ tíbi ń jẹ́ pẹ̀lú mi bí náà ni.
1: Salaudeen Noah ọmọ Bukola aka Ọba Noah Mr. Smart ló ń kí yín pé ẹ̀kú àtàárọ̀ ṣọ́ya.
0: Lédi ohun tí wọ́n máa gbé yẹ̀wò òun náà ni smart devices as major security tools. Àwọn ẹ̀rọ ìgbàlódé gẹ́gẹ́ bí ohun kan gbòógì irinṣẹ́ kan gbòógì fún ètò ààbò. Ṣé mọ̀ pé báyé bá ti ń yí òun náà làwọn máa bá wọn yí nínú ọ̀rọ̀ ààrẹ àná lórílẹ̀‐èdè nàìjíríà alàgbà olùṣègùn ọbásanjọ́ wọn ní látàyébáyé ni àwọn tí wọ́n jẹ́ ológun ilẹ̀ nàìjíríà ni wọ́n ti jẹ́ akọni lójú ogun wọn ní àwọn àkókò tá a ti ní sẹ́yìn ló ti jẹ́ pé kò síbi tí ọ̀daràn lè farapamọ́ sí ní orílẹ̀-èdè nàìjíríà tí àwọn ológun ò ní mọ̀ ìṣòro kan tí wọ́n kàn ní nígbà yẹn òun ni wípé yídà kí wọ́n gbo orílẹ̀ lọ ká wọn mọ́ tàbí kí wọ́n gba ojú òfurufú ṣùgbọ́n ní ìsinyìí pẹ̀lú ìrànlọ́wọ́ tẹkinọ́lọ́jì àwọn drones ọlọ́kọ̀ òjọ̀kan olùjòkó sọ́fíìsì ẹ̀ tí wọ́n á dẹ̀bọ̀ fi iṣẹ́ rán síbi tí àwọn ọlọ́tẹ̀ tí wọ́n kóra wọn jọ sí lónìí a máa wò ó tí wọ́n sọ nípa smart devices àwọn àwò gẹ́gẹ́ bí ilé mà àbìdí tọ̀jọ́ bíi tiwa àwọn èròjà wo ló jẹ́ bí ohun ẹ̀rọ ìgbàlódé tí a lè ṣe àmúlò rẹ̀ gẹ́gẹ́ bí ètò ààbò.
1: Lákọ̀ọ́kọ́ náà mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí pàápàá jùlọ ẹ̀yin tí ẹ kàn sí wa ní ìjẹ́jọ́ tí a ò láǹfààní àti wá sórí ètò láì lónà pẹnu ká tètè lọ sí orí àwọn nǹkan tí ó jẹ́ bíi security devices tí ó jẹ́ ẹ̀rọ amáyédẹrùn smart devices òun ni lára òun ni smartphone wa náà wà lára òun ni smartwatches wa wà lára òun ni gps tracker lára ló wà lára ni smart alarm jẹmọ bóyá kéèyàn kàn bẹ́gìjà síbi kan nísìnyí kéèyàn gbọ́ lára ẹ̀ òun ni smart alarm wà lára ẹ̀ náà ni drone tí ẹ mẹ́nuba lẹ́ẹ̀kan yẹn ara ẹ̀ náà ni bákan náà ni a ní motion detector ìgbà mi wà jẹ́ pé èèyàn kọ̀ lè máa lọ́nbì kan kí iná kàn tàn lójijì so motion detector iṣẹ́ tí òun ṣe ni àti bẹ́ẹ̀ lọ nítorí àsìkò kí a má ka rẹ́bẹ̀rẹ́bẹ̀ ṣùgbọ́n àǹfààní wọn ni pé àwọn nǹkan tá à ń sọ̀rọ̀ nípa wọn yìí wọ́n máa ṣèrànlọ́wọ́ fún wa pàápàá jùlọ lásìkò tí nǹkan tó bá fẹ́ jọmọ́ ewu tó bá
0: fẹ́ ṣẹlẹ̀
1: kí ni àwọn nǹkan tá lè ṣe ni pé wọ́n lè send alert instant alert irú cctv camera nísìn tá bá rí ọ̀pọ̀lọpọ̀ incident tó ń ṣẹlẹ̀ tó jẹ́ pé àwọn jàǹdùkú wọ́n ń kópa ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ míì tí wọ́n ń detect through cctv camera ni wọ́n á kàn rí pé àwọn wo ni wọ́n wọlé nígbà báyìí organization àbí ilé ìgbé tó bá ti make use of this smart device ìjọ tí irú ìpèníjà bẹ́ẹ̀ bá ti ṣẹlẹ̀ wọ́n ti ní ibi tí wọ́n máa ti lọ
0: ìbẹ̀
1: ni bákan náà irú eléyìí tí àǹfààní eléyìí tá a pè ní tracker àti gbọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n máa ná ń wá mọ́tò jẹ́ pé wọ́n á dẹ̀ trace pé ibo ni mọ́tò yẹn wà kí wọ́n á dẹ̀ padà wá rí so iṣẹ́ tí gps tracker tó ń ṣe nìyẹn irú àsìkò àwọn agbésùnmọ̀mí tá a wà yìí nísìnyí báyìí tí a bá fẹ́ dààmú ara wa pé bóyá ká rán ẹ̀dá ènìyàn lọ tí a bá wò pé ok ẹ jẹ́ ká make use of ẹ̀rọ amáyérọrùn we can make use of drone ó lè ṣiṣẹ́ as surveillance at the same time wọ́n lè deploy ẹ̀gan láti lọ bóyá ju nǹkan bíi àdó olóró àbí nǹkan kan síbẹ̀ láti jẹ́ pé bóyá kó fi tú àwọn èèyàn ká so àǹfààní àwọn nǹkan yẹn ó pọ̀ jaburata bákan náà ni there's what we call emergency sos ni akoko ba kan tawon ero ayelujara isese di si a ba fi sim sinu phone wa nba yen di intamari pe ma gbe emergency SOS si ori ele to tumo si pe even without sim there is opportunity lati kan si awon ile ise pajawiri se pe se a le fi nkan to won leti pe nkan to nlo lagbigbe bayi niyan o da pe gba yen 112 ni a ma nlo ṣugbọn nisin ti smart kini tun ti wa wo so a tun le wa fi iru nkan yen a le fi make emergency call ko wa ni pe o ma je emergency call a wa sise as tracker at the same time igba mi na wa le pe o le record environment ibi ti pajawiri yen to ti ṣẹlẹ so o ni àwọn nǹkan tí a mú wá ní ọjọ́ tí
0: ó ní. Ìtàn wá wò ó wò ó lọ sọ́tún wò ó lọ sọ́tún kí wá ni ìtàn wò lóyìnbó pè ní purpose of smart device security.
1: Purpose ẹ̀ náà láti mẹ́nu bá ọkọ̀ jẹ́ pé ni pé purpose ẹ̀ ni pé báwo ló ṣe lè ràn wá lọ́wọ́ nígbà tá a bá wà nínú ewu ọlọ́mọdé bọ́ sínú ewu. Ṣẹ̀gẹ̀ ṣùgbọ́n Yorùbá lèèyàn máa ń fọ mí lẹ́dùn
0: bó ń bẹ́
1: ó má lọ di pé ó bá ṣẹlẹ̀ lójijì
0: kò gbọ́dọ̀ jẹ́ ìgbà ìjà láìṣẹ̀ bá wọn kọ́ ẹ̀ṣẹ̀ ìgbà ọdún lábàá kó bá ṣe fẹ́ rí nǹkan náà.
1: So prevention is better than cure. Tó bá ti wà aware, the first thing is that awareness nípa existence of all these smart devices. So tí èèyàn bá ti wá aware, it's now left for you lati make a preparation in case it be ti iru nkan bayi ba fe sele o. Okay, let me set my security so that ko to di pe boya egba mi o bawo ni mo se le lo ero amayedorun lati je pe kin fi koko se force protection bi ko je bi mouthpiece mi nígbà tí èèyàn bá tiẹ̀ nílé sọ̀rọ̀ so ara àǹfààní purpose ti àwọn.
0: Lára àwọn àǹfààní àti àwọn ìdí náà ni pé ọ̀pọ̀lọpọ̀ lomi ò mọ̀ pé tí àwọn bá ní ilé ìsìn àwọn irinṣẹ́ kan wà tó jẹ́ pé o lè gbé sínú ilé ẹ̀ tó lè jẹ́ pé tó o bá sí nílé kódà kó wàá lo òyìnbó lórí fóònù ẹ̀ wàá máa wo gbogbo bí environment àyíká àti àyídà ẹ̀ báwo ló ṣe ń lọ sí. Àmọ́ báwo ni ètò ààbò ìyàwó àti ọmọ àbúyá àwọn ọkọ àti àwọn ọmọ náà ni àti bẹ́ẹ̀ lọ́dún tó gbogbo kétékété náà ni yóò máa wo
1: gbogbo ẹ̀. Ní àǹfààní CCTV camera tá a sọ lẹ́ẹ̀kan yẹn. CCTV camera tá a dẹ̀ ń sọ yìí náà kì í ṣe pé dandan pé bóyá kó jẹ́ pé olówó ńlá mú ó dà pa ti ṣàlàyé rí náà nígbà kan pé even tó bá ní fóònù tí ò wúlò mọ́ tó wá wò pé kámẹ́rà ẹ̀ ṣì wà òkè bóyá àwọn nǹkan kan míì ní òṣìṣẹ́ dáadáa nínú ẹ̀ ó lè fi set up as bi CCTV camera tó yẹ pé a máa bẹ mọ́nítọ̀ wàá dẹ̀ connect ẹ̀ mọ́ ọ́dá tó yẹ pé tó o bá sí around nǹkan tó bá ń ṣẹlẹ̀ a máa kà sílẹ̀. So ká ọjọ́ tó lọ mo fẹ́ sáré kan explain àbí kí n guide àwọn èèyàn wa lórí pé báwo la ṣe lè set up SOS emergency yẹn. So emergency SOS àwọn kan máa ń pè SOS ibẹ̀ ní save our soul. So but the main thing is that it's just an acronym and there's no specific definition for it but ohun tó wà fún ni pé in case of tí nǹkan bíi pàjáwìrì bá ṣẹlẹ̀ so gbogbo àwa tá à ń lo smartphone a láǹfààní láti lè sẹ́ẹ̀tì emergency SOS yìí nítorí ìgbà míì bóyá ọlọ́run má jẹ́ kí àwọn kankan jálùyàn kù lójijì. So bóyá èèyàn kan rìn lọ àwọn kankan jálù àbí ọlọ́run má jẹ́ àṣì ọkọ̀ wọ̀. So emergency SOS yìí tíyàn bá set ẹ̀ up lórí fóònù ẹ̀ wàá kàn tápù power button ní fóònù ẹ̀ lẹ́ẹ̀mẹ́rùn-ún ni tó bá ti tápù ẹ̀ lẹ́ẹ̀mẹ́rùn-ún immediately ó máa ríngi alarm. So tíyàn bá set normal emergency number síbẹ̀ èyàn wá tún wá háàdì kọ́ńtáàtì ẹni tó jẹ́ bóyá ẹni tó súnmọ́ yàn so that tó bá ti tap ẹ̀ immediately tó bá ti tap kíní yẹn ó depend lórí settings tó bá gbé sí bọ́ the best setting tèmi rò pé ó dájú òun ni pé kíyàn gbé sí kó bẹ̀rẹ̀ immediately tíyàn bá ti tap ẹ̀ lẹ́ẹ̀mẹ́rùn ikan wa te pute ba ti tap pe le marun e ma ye se wa fowo sori bot ori center square to ba send wa fun yin yen so bo ko to so bo se yin awon yen le ti sun mo o de le ma mo nkan to nlo mo bo to ba ti tap pe le marun yen ko bere immediately so kin sare display abi kin salaye fun awon ti won gbo wa nle oni pe te ba ti lo sori eyikeyi smart device yin e lo under settings so te ba ti lo si under settings e make sure pe e locate safety and emergency londa smart device yin te ba ti e ba tete ri e le search e londa search so tori gba mi wa awon kini yan ma hide won si under program so te ba tete ri e le so te ba ti debe ke click lori e te ba ti click lori e e ma ri different options awon ti won ba wa lori ero aye lujara ni oneg digital studio abi colorful presenter won ma ri mo display awon kan ti mo nsalaye lese kese so te ba ti lo sori SOS yen you just click on it e ri pe o wa turn off bye lori todo mi so tin ba click lori e so awu ma wa click lori use emergency SOS so ti ba ti click lori use emergency SOS yi so o ma prompt mi o ma fun mi demo na so bo mi fe set demo nsin then ta ba wo eri pe mo ti fi number ko si number ti mo fi sin yen mi ni mo mo fi emergency number si tori tin ba fi le tap 5 tap yen nisin o ma ring ni emergency ko de ma lo da nkan mi le so I just have to add one number lati fi explain then eyan le toggle share information with emergency contact that is emergency contact to ba je contact yin te set yen so te ba ti le tap e bo se n pe emergency number yen at the same time information yin na mo ma share pelu contact te ba register so e turn yen na on so ti yan ba ti turn yen na on iyan ma so pe ko share ko call ko call ni time yen then ko call emergency so te ba ti turn yen na on then you now add that number e wa lo add number yen ti e fe ko je emergency number yen from your contact so te ba ti add number yen so immediately te ba ti se 5 tap bye e ma gbo to ma pariwo so to ba ti pariwo yen o ma bere o ma ring a bere si ni pe emergency bo nitori pe mi set emergency number o ni o je ki o lo so en to ba fe mo si na o si le ko si wa leyin eto lati gbo
0: Oraro, thank you so much. Eshukuku ti en teji si wa o. E la nfada ti lo to eto yi wo lori Oneg Digital TV. Abi ke wo lori Colorful Presenter lori Facebook, Colorful Presenter. Ko ba re je TikTok na ni Oneg TV abi Colorful Presenter lo let ma wo. E wa le pe je ba fe pe lowo je fe se gbeto ni eto yi. Leyin eto 00633555507. 08063355507. Lord bless you, Aluko Yusuf. Now we call you. Abdul Wasim Salahuddin. On my tomorrow call, Aluko Timinje.
1: Salahuddin, no, honey, kakwa delayo, lo se tumbo.
0: Eshukwote ntetisiwa.
1: Eshukwote.

0: kongo kongo lago meji asalelu e ma ku ajale e ku ise loni yi agbaye royi to de se ti gbo yin lati le ise bond fm 92.9 ikeja nipinle eko osiwaju e gbo kuku tun nbe ninu royi na ijoba yi ipinle eko tun ipinu re so lati pa titi mole si ise owo fun opo pa I'm going to go to the hospital. Ni ipinle Osun nile okere Ààrẹ Macron o ti fa awon ijoba Iran leti o lati ma se fi owo ogun ti won fin ko oja wole se idiro fun awon eniyan ni agbegbe Hormuz wa yo Renore lakotun lateno Abdul Fattah Abdul Gaffar ijoba ipinle ko ti tun ipinu re so lati pa kitimole fi opin si isoro airisese ati isoro ainise owo loju ati faye le fun opo ara ilu Eko ki won ri ise owo se ati idokowo idaniloju ilu tenu akowi agba fun ajo tori si eto ikojo fi pese ise fun ara ilu nipinle Eko ta mo si state trust fund abileko fi isayo alayan de lo soro yi nibi isa mi odun mewa ti won ti ko to ti gbe apo ikowojo pese ise owo owo kale ni pele Eko abileko alayan de tenmo wipe odun 2016 ni won gbe apo ko pese ise owo kale fun ni pele Eko to si ti mojuto ipese ise fun ogunlogo awon eniyan ni pele Eko awon ise owo awon onisowo onimo technology ati bebe le ni won ti je anfani ise to ti won si ti na to ti wo bi bilionu meedogun naira ti won ti se eto iyawo re fun awon eniyan ti won je ti won le ni egberun lona ogun onisowo kekeke ni ipinle Eko
1: leni awa biba awa so fun awon media pe ise ta ti se lati last 10 years pe o wa meaningful fun awon residents of Lagos anyone to se business so we are here to support you, we are here to make a difference in your life to commit to the next 10 years fun mo ka fa sise pelu won by God's grace amen
0: abileko alayande tenmo pataki ajosepo won pelu awon ile ise aladani ati ti agbala aye ati ile ise igbohun safefe fun ranlowo ti won se fun won
1: awon to fe sise dapon ni lati make sure awon awon to fe sise dapon ni lati make sure awon requirements ta ni o wa complete pe ise ti won se go record gbogbo e won ti won gba won record gbogbo e because iye la wa make decision pe wa lati make sure pe won ni last your ID is very important because it shows that they are residents of Lagos
0: abileko alayande tenmo wipe akokowojo pese ise ohun sile fun enikeni eyan keyan nipinle Eko ni won gba ti won ba ti ba ilana ti won gbe kale fun eyawo na mu won tenmo wipe awon ma teso lati sise ohun ni kebuye ri si daada won ti kesi gbogbo iran yoruba nile ye ati kakiri agba nla aye lati ma se gbagbe ori irun won ki won gbaruku ti asa ati ise ohun ede abinibi yoruba eleyi ti o se atona ibi ti won ti nbo ko ma ba wo gbo atu oro na jeyo ni bi ayeye ibile ito je ti ejiwa elegbara festival to wa ni ikate ti osa ni pele Eko ayeye olose kan na lo safihan asa iro awori ti won je omo bibi eyi to je ti awon iro idejo ti won je awori ni pele Eko ati kaakiri orilede Nigeria nigba to le waju eto isamu isafihan ikunle pabi ni agbo elegba ni elegusi ti elegusi ikate oba Said Adimola elegusi kuse laditod ti gbadura fun lede Nigeria lati segun ipin nija to nkoju re ati lo siwaju oro aje oba elegusi ro to lori telemo omo le Nigeria lati ma sese imeji pelu isokan po lede yi obo lowo isoro to nkoju re gege bi are Bola Ahmed Tinubu se nja fitafita lati jajabo lowo isoro to nkoju lede Nigeria
2: àwọn ìjọba wa lọ́nà fún wọn ṣe ṣe ni kò sí abiamọ sínú ẹ̀ máa gbèsè kéṣèké ọlọ́ba fún onírì ìdúwà ọlọ́ba ọlọ́gbọ́n àtẹ̀yẹ àti nǹkan tọba àtẹ̀dárí òmìnira èèyàn tó bá jẹ́ olórí ìlú gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ lórí ẹ̀dọ́ wa.
0: Ohun ọba Elégúnṣe ọba Sàídí Adémọlá kúṣe lábìtọ́ ọ̀dùnlẹ́gbọ́ yìí ojúpẹsẹ̀ pèlé adé pẹ̀lú adé ìrùkẹ̀rẹ̀ ń kọlura wọn ọba aládé káàkiri ìpínlẹ̀ Èkó tó jẹ́ ti àwórí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló péjúpẹsẹ̀ àtàwọn olùgbé àṣà àti ìṣe lárugẹ ńlẹ̀ Yorùbá. Òbí àta alágbàtọ́ ni wọ́n ti rọ̀ láti fi ẹ̀kọ́ tó yẹ kóró kó àwọn ọmọ wọn dáadáa kí wọ́n sì gbà wọ́n láàyè kópa nínú ìforúkọsílẹ̀ ṣiṣẹ́ ológun èyí tó lọ lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà o. Akọ̀wé àgbà fún ìjọba ìpínlẹ̀ Èkó abilékọ Abímbọ́lá Salun Dẹ́yìn ló gbé àmọ̀ràn náà kalẹ̀ lásìkò tí wọ́n kópa lórí ìtàkùrọ̀sọ pẹ̀lú iléeṣẹ́ Bond FM. Arábìnrin Salun Dẹ́yìn sọ di mímọ̀ pé lọ́wọ́lọ́wọ́ iṣẹ́ ológun ìgbànìyàn wọlé síbẹ̀ ń lọ lọ́wọ́lọ́wọ́ tó sì yọrantí pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ àti ètò amóríyá tí wọ́n làálẹ̀ fún iṣẹ́ ológun náà. Mo sọ díẹ̀ lọ́rọ̀ ẹja àgbọ̀n tí wọ́n wí o. Arábìnrin Salun Dẹ́yìn tẹ̀síwájú wípé ìgbanisíṣẹ́ ológun ọ̀hún yóò jẹ́ kí wọ́n kópa nínú ìdàgbàsókè orílẹ̀-èdè wa Nàìjíríà tí ò sì ní ní ìnira kankan nínú o. Bẹ́ẹ̀ ni arábìnrin náà tó jẹ́ akọ̀wé àgbà fún ìjọba ìpínlẹ̀ Èkó sọ pé àwọn owó àmúrelé ti wà nílẹ̀ ní kété tí wọ́n bá ti ṣe ètò sí ètò ìdánrawò náà tó gẹ́gẹ́ bí ọmọ ológun ilẹ̀ yìí láti fún wọn ní iṣẹ́ ní wàràǹṣesà. Ó tẹ̀síwájú wípé akáìmọye àwọn ọ̀dọ́ ni wọ́n ti jẹ àǹfààní ṣùgbọ́n kí wọ́n tún jẹ àǹfààní sí ni ó mú ìdàgbàsókè bá iṣẹ́ ológun lórílẹ̀-èdè wa Nàìjíríà.
3: Mẹ́rìndínlọ́gbọ̀n kí wọ́n wá darapọ̀ mọ́ iṣẹ́ ológun. Mo tó ń bèèrè ní iṣẹ́ ológun èyí tá a fi máa bẹ̀rù. Ọmọ yìí ó ti ka SS3 tán kò tí ì ríbi lọ́wọ́ yunifásitì kan ò gbá o kínní kan ṣe. Ọmọ kan ò wọ́jà iṣẹ́ ológun ni kò sí ẹni tí ò lè dé ẹni gíga. Ó dà Abdulsalam ṣe bọ́lógun ni ó di president. Buhari bọ́lógun ni ó di president. Bàbá wa Ọbásanjọ́ bọ́lógun ni ó di president. Kò sí iṣẹ́ ológun ti ṣe president lọ ní Nàìjíríà. Kò sí. Ẹ jẹ́ káwọn ọmọ wa náà kí wọ́n tètè bẹ̀rẹ̀.
0: Arábìnrin Salun Dẹ́yìn rawọ́ ẹ̀bẹ̀ sí ọba Aládé ìlú adarí ìlú tó lórí tẹlẹ́mù láti dákun ní ìgbàgbọ́ nínú àwọn ológun orílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n sì rọ àwọn ọ̀dọ́ láti gba iṣẹ́ ọ̀hún tọkàntọkàn.
3: Àmọ̀ràn mi. Àmọ̀ràn mi fáwọn òbí àtàlágbàtọ́ ni pé ẹ jẹ́ kí àwọn ọmọ yín tí wọ́n jẹ́ ọ̀dọ́ wa tí ọjọ́ orí wọn jẹ́ láti 18 sí 16 kí wọ́n wá darapọ̀ mọ́ iṣẹ́ ológun. Mo tó ń bèèrè ní iṣẹ́ ológun èyí tá a fi máa bẹ̀rù. Ọmọ yìí ó ti ka SS3 tán kò tí ì ríbi lọ́wọ́ yunifásitì kan ò gbá o kínní kan ṣe. Ọmọ kan ò wọ́jà iṣẹ́ ológun ni kò sí ẹni tí ò lè dẹni gíga.
0: Abilékọ akọ̀wé àgbà fún ìjọba ìpínlẹ̀ Èkó lẹ́gbọ́ yìí ti ń ṣe arábìnrin Abímbọ́lá Salun Dẹ́yìn. Ìròyìn àgbáyé lẹ̀ ń gbọ́ láti iléeṣẹ́ Bond FM 92.9 Ìkẹjà nípínlẹ̀ Èkó.

kabo pada ku tetisiwa iroyin agbaye na ntesiwaju gomina ipinle osun senator ademola adeleke ti ro awon omo egbe agun baniwo ti won seto siru ilu nipinle osun lati daduro gedengbo ki won ma lowo ninu rogbodiyan oselu to nbo papa idibo sipo gomina lojo ke dogun osu kejo odun ta wa yi commissioner tori seto isuna ati atolu nipinle osun iyen ojogbon maruf adeleke do gba won lamoran yi nigba to lo side bibere eto sirulu ni aye ibuba won ti o nbe ni ede ti nse NYSC camp gomina adeleke so pataki gbigbajumo ise won ti won wa sirulu ni ipinle osun dipo yi ki won lo se gaya sun to jomo ti rogbodiyan oloselu o to le bojo ola won je o ro won lati bo fun ofin to ro to ro mo ti eto sirulu papa ipago ti won ko won si ko won si dekun arin de oru ko wa loju da lakon fin sori nipa eto ebo emi ati dukiya won gomina mu da won loju pe ijoba re yo sapasa pon lati da bobo emi won ti won fi pari eto sirulu na ati leyin re ewe joba ipinle oyo ti kede wi pe isimi yo wa lojo osegun tin se ola ojo kendi logun osu ta wa yi lati fi sami bibere osu oju orun tin se osu muslimi ijira 1448 AH commissioner fun eto royin omobado tun yi lade lokede re fun awon royin nipinle osun o se pataki lati fun awon muslimi ododo lokunrin ati lobirin laye lati fi akoko na gbadura si olorun won ro won lati gbe leyin alaafia isokan bi ipinle oyo ati nigeria lapapo gege bi ati se wonu odun tutun ijira to je ti osu oju orun awon muslimi Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti tún ìpinnu ìjọba àpapọ̀ sọ láti pa kitimọ́lẹ̀ ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọba aládé lójúmọ̀ àti jẹ́ kí ètò ààbò ẹ̀mí àti dúkìá ó dé níletò síletò káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀rọ̀ yìí jẹyọ níbi ìpàdé àwọn lọ́balọ́ba lókè ọ̀yà níbi tí ọ̀gbẹ́ni Mohammed Idris, mínísítà torí sí ètò ìròyìn àti ìlanilọ́yẹ̀ ti kópa níbi àpérò àwọn lọ́balọ́ba lókè ọ̀yà lọ́hùn tí ń ṣe ẹlẹ́ẹ̀kẹjọ ọ̀rú rẹ̀. Ó jábọ̀ Ààrẹ Tinubu tó sọ pé ìjọba rẹ̀ mọ ìlàkàkà àti ipa tí àwọn ọlọ́ba ń kó nínú ètò òṣèlú òun ìṣèjọba lẹ́sẹ̀kùkú àti wípé àwọn ló súnmọ́ aráàlú ní pẹ́kípẹ́kí o kàn sára sí àwọn ọba aládé lókè ọya lẹ́yìn tí Muhammad Saad Abubakar ti ṣe sọ̀tàn tìlú Sokoto jẹ́ olórí wọn lójúmọ̀ àti pè fún ìfẹ́ ìṣọ̀kan àti ìdàgbàsókè ilẹ̀ Haúsá àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ òun ni àwọn ìran náà nílò láti gbọ́ra wọn yé yékeyéke kí wọ́n sì gbé àwọn ẹ̀yà àti èdè tó kù yé lórílẹ̀-èdè Nàìjíríà kálàáfíà kó lè bá àjọba dáradára. Ààrẹ ilẹ̀ Faransé Emmanuel Macron ti fa ìjọba Iran létí o láti má ṣe fi owó orí èyí tó peléke lé àwọn ọjà tí wọ́n bá ń kó wọ orí omi láti ìlú ọ̀hún wá sí orílẹ̀-èdè Faransé àbẹ́ yìí yòówù tó bá ń bọ̀ láti Faransé lọ sí Iran. Ròyìn tá a gbọ́ sọ di mímọ́ wípé àwọn orí owó kan owó orí kan tó ń worí àwọn ọjà tí wọ́n wọ́ láti ìlú ọ̀hún ni wọ́n sọ pé ó ti kó ìnira bá ìjọba ilẹ̀ Faransé o ló mú wọn sọ fún ìjọba náà láti dájú pé àwọn ohun èlò tó jọmọ́ ti ẹ̀lẹ́tírónìkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n ń kó wọ ìlú ọ̀hún kọ́ má fi owó orí ba àjọṣepọ̀ ọ̀hún jẹ́ kàlàáfíà túbà ìjọba láàrin wọn ẹ̀yin ènìyàn wa. Ìbágbépọ̀ àlàáfíà ń lọ pápú ìtẹ̀rẹ̀ ìdàgbàsókè orílẹ̀-èdè wa Nàìjíríà o ẹ̀já àgbẹ̀ pẹ̀lú ìrẹ́pọ̀ láì wo tẹ̀sìn tàbí ẹ̀yà tí kálukú bá wà ẹ̀ má jà á jàjà ẹ̀sìn torí pé lálàáfíà láti ń gbé látẹ̀yìnwá a ò ní rogùn ńlẹ̀ yóò ká tó múrò ìná wa sópin ọgbọ́n kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí ìjọba ìpínlẹ̀ èkó tún ìpinnu rẹ̀ sọ láti pa kítímọ́lẹ̀ pèsè ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ fún àwọn tí ò níṣẹ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí àjọ tí wọ́n gbé kalẹ̀ tó ń kó jọ fún ìpèsè iṣẹ́ ti ṣe pé ọdún mẹ́wàá tí wọ́n ṣe ìdásílẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ níjọba ìpínlẹ̀ èkó rọ òbí àtàlágbàtọ́ láti yọ̀ǹda àwọn ọmọ wọn lọ́dọ̀ fún iṣẹ́ ológun bí ìgbanisíṣẹ́ ẹnu iṣẹ́ ológun ti ṣe ń tẹ̀síwájú lórílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ ni gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun Adémọ́lá Adeleke rọ àwọn agùnbánirọ̀ láti ṣe gàyà sí ọ̀rọ̀ òṣèlú pàápàá ní ìgbáradì ètò ìdìbò sípò gómìnà tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ẹ̀dẹ̀ nípínlẹ̀ náà bẹ́ẹ̀ ni ààrẹ Macron ilẹ̀ Faransé fa ìjọba Iran létí o láti má ṣe fi owó orí ṣe àkóbá fún àjọṣepọ̀ wọn tó gbàgbẹ́lẹ́gbàgbẹ́ tàtọ̀ ládarí ẹ̀ sí.

0: gbami ton pade Abdul Fattah Iyab ti ga falo so pe iku ipeta loju won o re la osun o dabo
1: ejimare loju ri ewa fakuko ejimare loju ri ewa fakuko aba oke loju ri ewa fakuko ejimare loju ri ewa fakuko nibi ka gede ati polowo o se royi bande pe awa ma loba Baba, eyin na ti so palu. Won ti awon eyan so ni pe ofa ara to ti pe lara yin ti ba isan egungun ati eran ara yin je.
2: Baba igba te ni be duro mi se o bo lo igbogi baba igba bi ami gba. Mo so palu.
3: To je pa na lo yo mi lowa n te koriba. Mo bo lowa ara sita. Oro si so mi jaga ara bayi. Atelese to ro mi le mo. Ile ti da ti seyin. Owo ni keyan ma ta gege bi keke radio. Olorun gba wa. Lowa isan fini pamo. Awa fini sese. Today ni ja oju to ba fakoko eni sofo. Aje igba lodo baba igba. Baba igba wa ni number 20 Amoka Street, Deyara bus stop. Abarojeru Ikotun Lagos State. Ero bani soro won 00 6821 6859. Lekosi 0806821 6859. Doro ke o si legbon re lowo ko mu dodo baba agba ko na le so panu
4: gbugbu apata na mo wipe alaafia o ni se pataki ni se popo eda to wa laye ti o ni alaafia ra bi eni ti o si laye na ni ale do pataki won ti wa lori to ni mi baba wa Eba wa ki gbogbo awon ti won gbo wa ke si daruko yin
5: oruko mi ni baba agba teni begi loju ilu maka onisegun ibile to fi ri ati gbo so mara ile ore mo ki gbogbo awon baba mama atawon aburo wa pe a o ni five son lugba
6: a wa ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abarajeru Ikotun mo ni ero ibanisoro wa ni 08068216859 08068216859
5: lori awon aisan kan sikin ta ma soro nipa emi aisan mi san tabi wo to ni awon kaabi aromole ebi mo ni ki lopolopo to ma nfa to ni gba lomi o ma to ma nfa bo se le ta ti ri gogun omi ki lopolopo mi to ti suburi abẹn to ti ni jamba moto ri abẹn to ti sise bi ana lo nda to ti faragba ina orisirisi awon nkan lo le se okunfa wahala to le fa pe ki ati ori ki o dogun ki ati bere isadua ko di ona mo wo to ba ti ni apere pe bi ara nro mi apariwo ese kikan elomi o ma rin lo ba igba to ma bo lese to fe jabo to ba ti lawon apere tete mo wipe aisan tabi arun lo n bo lu agbo ara re yen ati ro dogun ibadi ko ma buwo se ni gbogbo igba kati ro dogun ke ti o ma pariwo kaya o ma lu pipipi elomi aye ado ma jani elomi apata ara lati oke desale ni oku taitai ẹni ní ìgbà gbogbo nǹkan ló máa máa ti pìpìpì inú àgọ rẹ tó bá ti ráwọn nǹkan báyìí.
6: A wà ní number 20 Amoka Street Dele Ara bus stop off Abarajeru Ikotun. Gbogbo ibi tẹ bá ti ń lọ tẹ bá ti lékọ̀ọ́ tó rán dábọ̀ àti. Ẹ̀rọ Marwa tó ń lọ sí Abarajeru tàbí tẹ bá ń gbọ́kọ̀ bọ̀ Abarajeru Ikotun. Ẹ̀gbọ́lẹ̀ ní Dele Ara bus stop apá ọ̀tún ìrọ̀lẹ́ yà sí. Number 20 Amoka Street Dele Ara bus stop off Abarajeru Ikotun.
5: Bàbá àgbà tó ní bẹ́ẹ̀ dúró ní kẹ́ ẹ máa sọ pé ikọ̀ tó ń jìnà. Ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n gbè bẹ́ẹ̀. Ẹ kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yìí mọ́. Kẹ́ ẹ gbéra fàáhùn báyìí pé ikọ̀ tó ń yá lọ́dọ̀ bàbá àgbà tó ní bẹ́ẹ̀ dúró jù. Ní number 20 Amoka Street Dele Ara bus stop off Abarajeru nílùú Ìkọ̀tún. Ọba ti dé Ìkọ̀tún.
7: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè fi pè mí
6: 08068216859 08068216859.
5: Ẹyin náà máa bọ̀ gbẹ́mí ágídí ìròyìn tako júbà. Àwọn mi ò tiẹ̀ láwọn òfẹ́ ní ògùn ìbílẹ̀ ẹ má sọ bẹ́ẹ̀. Ẹ má sọ bẹ́ẹ̀ owó tí wọ́n fi gbalẹ̀ ọmọ yẹn owó tó ọ̀sán lọ́dún ti ilé tó ọgbà tó dírẹ́sì inú ẹ̀ ìdágùn ara rẹ̀ ìjọ tọ́jú ẹ̀. Tẹ bá wá dé mà ní nàlàyà. Má bá a sọ pé nàlàyà bàbá àgbà tẹni bẹ gbogbo bá ti dé ìdákọ́ máa fún ẹ tó bá ti lòún àgbo ara mo lo òdòdó tí yóò sílẹ̀ ìwọ náà dáwò kọ́ máa bọ̀.
6: A wà ní number 20 Amoka Street Dele Ara bus stop off Abarajeru Ikotun. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08068216859 08068216859.
5: Tòwọ́ bá ti rìn gbogbo fún bóyá ọ̀rọ̀ wọ́nkú wọ́nkú ọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́ kò lùbà ẹlòmí etí ẹ̀ máa ma pariwo ni ẹlòmí ìbísẹ́rì lójú ọ̀nà ni ó máa jókòó ìbísẹ́rì ni ó máa jókòó ẹrú gbogbo àwọn bàbá wa màmá mi jẹ́ ìwé òtún jẹ́ pé máṣẹ́rì ẹ̀ máa fẹ́ rẹ́rìn ẹ̀ má rẹ́rìn
8: bo se se yan were were to fi bi omi yen ti se gbogbo se bi awon lani yen iwo to wo enku abe me kan ranku to ti ti jade bayi ko ma bo wa fun ijitoju ati mo ran ni pa tewo tebo
6: ni number 20 Amoka Street Dele ara bus stop off abara jere le ikotun
8: baba baba agba te nbe bi oju wa fun itoju to peye orun ni won ku won ku orun on te kuruba ati won bi ora fun yo iwo mo gugu obadi gugu eyin ni o ti bi wala eni mi ma nbo lo ko bo se nbere ni mo kuru bo se nbere ni mo ma je kiti o di be to ba tin rapere kekeke tete gbe aba
6: ma bo so baba agba awa ni number 20 Amoka Street Dele ara bus stop off abara jere le ikotun
2: ero banisoro wa
8: 08 068 216 859 to ba gbo won gbo ka to se igbanse ni be se ngbo mi pa de le mechanic ni elomi e le ba soro ngori ba lo mi o le nawo sajo are afi ri si ko si sani ko la fun nawo ti o ni se e ma fi ra yin tere agbo ara ise pataki lati toju e jade ba e jade ke ma bo gbo e de ro gbo ya e mo ti le le ko si se e ma so be gbo wa la logun ko fe je ogo sugbon lohun oba fe nikan se je nikan lo gbo na o se ma ti ko se ti ma gbo so be wa Olorun ti gbadura ati mo pe abi an ti gba ko to gbara le mi to ba ti rapere gbogbo won mi bata n bo lese re e a se nko paja paja lowo lese ati ori gbogbo apa ori mi egbe kara ori mi ati gbora gan baba ni party ya yi mi lo odo wo mi egbe omo ni olorun o ni da ogun an gbe ni sugbe ni to an gbe ni sugbe ni to ani ri o an di magidi mo pe ka to ri olorun bi je keri sugbon adu ala so ro ju ka gbe igbese ẹgbẹ́ tọ́wọ́ lójú ọlọ́wọ́ tọ́wọ́ ń bẹ lọ́gbọ́ ọ̀nà tí ṣòwò kan sí kejì bá fi wà lágbo ààrẹ tọ́wọ́ fúnra sí tètè máa bọ̀.
6: Sí number 20 Amoka Street Dele ara bus stop off abara jere le ikotun.
8: Lọ́mọ bàbá àgbà tẹlẹ́dẹ́ méjì.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08 068 216 859
8: te ba lo nale e jide le ndaji te ba lo losan e ma ti je pari ke fi ba bo ke ma bo e wa fun imoran atalaye ati ona abayo lori te we te bo ti o bukara ni o se kede kede sagbade o marugo takede lọwọ baba agba to ni de diloju ilu maka olusegun ibile to n lori ati ebe so mara ye lori elomi ni mato ti o tọju mato eyin lori bi o se ri gbogbo be ma lo ara wa ara dabi mato ni ta ba gbe mato sona ta ba lo bada bi ta ba lo ta ba service ona pe le ta ko joju ona ogun wo ni won ti wa laye to ti je to ti mu to n ba do to si to toju ara ri ta ma wa soro pe bye bye le ra wa o ti won jido iwo na ma pa ma ba so be o baba agba te ni meje gbogbo ti mo ri de pata adu ana ma se se ni mo ya ni wara lo te ni ara yin o ni owo kan ni eh gbe kan ara ro mi to ba ti wa ri awon apere kan ogun lo gbe igbese lati wa toju ara
6: ni number 20 Amoka Street Dele ara bus stop off abara jere le ikotun
2: ero banisoro wa 08 068 216 859 baba gba te ni beji loju opo lo ti nawo nawo towo ti tan kele kini imoran yin fun won lati gbera gija ti won ma bo ni ilu ikotun ero lo mi ma so pe ikotun jina un
8: baba gba te ni beji loju ni ke ma so pe ikotun jina ìrẹwẹsì ọkàn ni wọn gbé bẹẹ ẹ kọkọ tọjú ìrẹwẹsì ọkàn yìí lọ kẹ ẹ gbéra fáwọn ìbáyìí pé ikọ̀ tó ń yá lọ́dọ̀ bàbá gbàgbé lọ́dọ̀ ìgbéjì
2: kí wọ́n bọ̀ láàmú kí ni ìwọ́n ti náwó náwó náwó lórí àìsàn agbọ́nmi lówó ọlọ́ọ̀mọ́ jẹ́ àárín ogun wàhálà yà ń yí pìpìpì àyin tó ẹjọ́ bèrè létẹ̀ gbọ́ gbogbo tí mo sọ pátá wa ní àbí mo sọ ọgbọ́ bèrè ni gbogbo tọkùnrin tó bèrè lóbi tá à sọ wo ṣùgbọ́n ìwọ̀n tó bá wà wo ojú ọlọ́tọ̀ ọ̀gbẹ náà tó láìsà kan sí kejì inú àgbára ìwọ̀n kà sí bàbá àgbà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ méjì ọ̀nà àbáyọ náà ló ṣe ọba ti dé lórí gbogbo kagọ́nà àlùmọ́ fẹ́mi bà gbogbo tí wọn náà bá jókòó tó ọdún tó ń ṣe ọ lọ́wọ́lọ́wọ́ báyìí nípasẹ̀ àtàrùn tó ọba ti bímọ máa bọ̀ sí.
6: Number 20 Amoka Street Dele ara bus stop off abara jere le ikotun.
8: Tètè máa bọ̀ kó máa bọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ọlọ́ọ̀bẹ ò ní sọ wá bẹ́ẹ̀ tí ó máa ti ro àti ó ṣe àfin wá ṣe rẹ̀ ṣùgbọ́n nǹkan kan ló ṣe okùnfà ẹ̀ bí ẹ bá ti rí pápá ń kú ni ẹsẹ̀ ń kú ni àbí wọn tó ti ṣiṣẹ́ agbára rí ìwọ tó ti bá wọn ṣe ìdáná lóríṣiríṣi tí láti gbogbo ara ó máa ń fa kíṣe ara àbí ẹ̀já ó máa ń jẹ́ kó wíìkì ọjọ́ orí máa ń fà á lẹ́yìn tó bá ti fa ti rọ tètè máa bọ̀ sàgbàdo orí máa ń buta nílé lọ́dọ̀ bàbá àgbàtẹ ẹgbẹ́ ẹgbẹ́ tó bá ti bẹ́ẹ̀ rọ ní ìlà bàbá wọn ní ìtọ́wọ́ là ń máa dùn ọ̀rẹ́ káàkiri gbókèrè máa dúró ọ̀rẹ́ téèyàn bá jẹ ọ̀rẹ́ lábẹ́kúta lónìí tó bá ń gbé ní òkú àdúbàdàn ìjọ kejì ló wà lọ pé ọlọ́ba ara wa tó bá ti dá ni ẹyìn wa ti fowó rìn ilẹ̀ kọ̀ọ̀kan lójú ẹyìn ẹ gbìyànjú mo ti wá bí tẹ́lẹ̀ mo ti ẹ máa ń sọ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi láyé ẹ dìde fíá ẹ máa bọ̀ pé a ó bẹ́ẹ̀ jẹ́ ti ẹ̀ wá ẹ mú gbàgbọ́ yín lọ́wọ́ tẹ bá ti ń bọ̀ sọ́dọ̀ bàbá àgbàtẹ ẹgbẹ́
6: ní nọmba 20 amoka street dele ara bus stop off abarajọ road ikọtun.
8: ẹwà kẹwà já fàmí ìwé àti gbogbo ẹni láfíjì ẹyin náà dìde kẹwà bọ kí ló ń ṣe ọ́ kí ló yọ ẹlẹ́nu wàá láti dàbíwò àti gbẹ́sẹ̀ ìdí wàhálà gbogbo ẹgbẹ́ kan arákú táìtáì jẹ̀rìjẹ̀ níbí ni ilé ìwọ síbí ni ọlọ́ọ̀bẹ ò ní jẹ́ ká wá rúbi ọfà ọfà burúkú ò ní bá wa afẹ́fẹ́ burúkú ò ní fẹ́ mù wá oríṣiríṣi ọ̀nà ló ń gbà wá ẹlòmí afẹ́fẹ́ ní tiẹ̀ ẹlòmí ọfà ló fà ẹlòmí kò sí bá àti ẹ̀lẹ́tẹ̀mọ̀ tó bá ti gbé ẹ̀wọ̀n mọ̀ lórí bá ṣe ń bi àti àyẹ̀wò àti tó bá yẹ ká sí pé kí ló fà kílẹ̀ yìí tọ́lú ohun ló ti ṣẹlẹ̀ ni àbí nígbà tẹ́ ẹ̀rọ mi kankan bá ń pì tẹ́ mọ̀ bóyá bóyá àwọlẹ̀ tẹ́ ẹ̀mí mọ̀ tó wá ti dàgbọ́ ara tó wá ń bara jẹ́ àwọn àrùkọ́ wá ti jẹ́ pé máa ń bara jẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ tí ó máa bá bí ara ní ọ̀jẹ̀ ìlú ògùnkùn ọ̀nà ọ̀dọ̀ ìjẹ́ka rí ṣùgbọ́n tẹ́lẹ̀ bá ti wá rí ẹ̀jẹ̀ ká tètè gbé ìgbésẹ̀ ká mọ̀ pé ọ̀dọ̀
6: bàbá dele ara bus stop off abarajọ road ikọtun.
9: ẹ bàbá àgbàtẹ ẹgbẹ́ ìdílé mi wá.
6: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0806821-6859 0806821-6859.
8: ẹ má lẹ ti náwó àbẹ̀tí bẹ́ẹ̀ nìkan rẹ̀ yẹn mú gbàgbọ́ ìdání. ẹ̀rọ ní bí náà bá tán lásọ ẹ̀jẹ̀ ìtàn lè kan náà ẹ̀ gbà pé bẹ́ẹ̀ bá ti rí mi nílé fẹ́ẹ́ bá ti rí báyìí ogun àti wàhálà àtàìsàn tó náà lám ò ti ṣe lórí àwọn nǹkan tá à ń pariwo náà ni àti sọ pé àwọn ti ṣiṣẹ́ ìgiri ọjàmọ́ lókè pé àwọn nǹkan pẹ̀lú ọjàmọ́ ẹlòmíì bá lásìdẹ̀ntì ní mọ́tò bí ọdún mẹ́rin márùn kò nílò bóyá òǹfọ orí àbí fi kankan gbá nìkan a máa wá fa wàhálà àti ìdààmú mú àgbo ara ńgbà tó bá dọgbọ́ wá níbi ẹ̀ tó ń rọyìn bó ṣe máa ń rí ẹ̀ tí yóò bá wá mọ̀ àwa di àrùn sílé iṣan sílé egungun sílé ìyára sílé ìjára a máa wọ́ká a máa rìn ká ìlú yìí wà tó jẹ́ pé kí ilé ẹ̀ tó ń ṣe tó máa lò tó lè jẹ́ pé ọ̀fà ó lè jẹ́ talábẹ́fẹ́ afẹ́fẹ́ burúkú òní fẹ́lu wa.
6: a wà ní nọmba 20 amoka street dele ara bus stop off abarajọ road ikọtun
9: gbogbo ibi tẹ́ bá ti ń lọ tẹ́ bá ti dé kọ̀tọ̀ underground ẹ̀rọ ọmọlúwa tó ń lọ sí abarajọ road tàbí tẹ́ bá ń gbọ́ kọ́ bọ́ abarajọ road ní kẹ́ bèrè ẹ̀gbọ́lẹ̀ mi dele ara bus stop apá tó wọlé yá sí nọmba 20 amoka street dele ara bus stop off abarajọ road ní ìlú ikọtun lẹ́kọ̀ọ́ ní.
8: ibẹ̀ bàbá àgbà wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ̀mí fi pè mí
6: 0806821-6859
9: ọ̀gẹ́ wa sọ pé kọ̀tún nílẹ̀ kọ̀tún nílẹ̀ àwọn tó wá wà lájà àwọn tó wà káàkiri tó wà ń jẹ̀bú rẹ̀ tó ń gbé àbá yọjú bí ìkọ̀tún òbí náà là ń fi sọ fún un pé ẹ̀mọ́ ìdè káfí àkókò yìí náà la ẹ̀dùnú ẹlẹ́gbà ẹ̀mọ́ àbọ̀ nínú kọ̀tún bí ọba àgbà tẹ̀lú sílẹ̀ nọmba 20 amoka street nílẹ̀ arábọ̀ stop off abáyẹ̀rọ nínú kọ̀tún ìkọ̀tún ìjìnlẹ̀ o àwọn àrètí ni o.
10: ha ẹlẹgbẹ ló wà wàrà ni ẹ.
11: alẹ bọ ma profession.
10: ó dáa ṣé wọn lé orí bó ṣe ń rìn yìí. ó ní ìfọ́n tẹ kòlóba ó tún rìn wọn kú wọn kú.
11: nígbà mi má dàbá yìí. nǹkan kan máa ń bá ẹni yìí fa.
12: má jẹ́ kí ọ fọjọ́ pípẹ́ tàbí àwọn ìsàn tó lè fa kí àtìgbà bá gbẹ̀sẹ̀ ìdìrín ra da owó lẹ̀.

0: ọ̀rẹ́ mi. Wọ́n máa rójú aya mi mọ́lẹ́ nọjọ́ mẹ́ta yìí. Ojoojúmọ́ mà ní fòrú wọlé. Yabiliki, ń gbọ́ kí ló ṣẹlẹ̀ láàrin ìwọ òun ọ̀rẹ́ mi.
1: Kí ni òní ṣẹlẹ̀? Ọ̀rọ̀ rẹ yìí ti sú mi. Ẹ wò ó, wọn ò lè ṣe.
0: Irú àrùwo ní ṣe ọ́ tó lè jẹ́ ṣe ojúṣe rẹ lọ́dọ̀ aya rẹ. Ṣé ọ̀pá ẹ̀yìn tirẹ̀ ni? Bí àṣedéédé ṣe wà láàrin ọkùnrin ló ṣe wà lóbìnrin. Àrùn ìbálòpọ̀ tó ti pẹ́ lára máa ń ṣokùnfà ìdíwọ́ tí àárẹ̀ àgbà ni ti ẹni àbí ibà lóríṣiríṣi àìlè mọ́kùrodò dáadáa wò ó. Gbọ́jẹ́ pàṣẹ omi ó rò ó jìnà torí ó lò tu ìdákọ́lẹ̀ ọba àpàrùn ìdákọ́lẹ̀ worldwide. Tí gbogbo èèyàn mọ̀ sí ìrọ̀rùn Abacare Center, èyíkéyìí àìsàn tó lè máa bára wò yá ìjà tí o sì ti ṣàyẹ̀wò rẹ̀. Bí àyẹ̀wò rẹ̀ máa bọ̀ lọ́dọ̀ ìrọ̀rùn Abacare Center, ọba àpàrùn ìdákọ́lẹ̀ worldwide, olóògùn ibà tó wà ní number 25 Odunlami Street, opposite Access Bank, Abiodun Bus Stop, ní Bajulaye Somolu Lekoo, tàbí kẹ́ ẹ pè wọ́n sórí
2: 0806865584 lẹ́ẹ̀kan sí 0806865584.
0: Ha! Ìrọ̀rùn Water Care Center, bàbá olóògùn ibà, ọba àpàrùn ìdákọ́lẹ̀ worldwide.
3: Kò sẹ́lẹ̀.
4: Ẹ kú ilé làkàrà ilé. Ẹ̀rì wàhálà kéré ọ̀nà kan bí èsì làkọba aládé. Mo máa kí yín o, gbogbo oníṣẹ̀ṣe mo kí yín o, gbogbo oníṣègùn ìbílẹ̀ ìwé a máa jẹ o. Orúkọ mi ìyípadà Olúmiidé Ọlálérè lórúkọ mi bẹ́ẹ̀ pé mi ní Olúmaìtì omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí ẹ mọ̀ kí mi ò kí ń dédé wá tàbá sì ti wá ìyẹn kẹ́ ti mọ̀ pé àti mú nǹkan tó máa ṣe láǹfààní wá. Mo ní àlejò ńlá agbára pẹ̀lú mi bí gbajúmọ̀ ni wọ́n. Oníṣègùn ìbílẹ̀ tó dáńtọ́ tó mọ ohun tó ń ṣe tó kọ́ ẹ̀kọ́ mọ́kọ̀ọ́ tó lọ sílẹ̀ òkèèrè tí wọ́n ti lọ kọ́ ẹ̀kọ́. Gbogbo ẹ̀ máa gbọ́lá tẹnu wọn kó má dàbí ẹni pé mò ń sọ àsọdùn. Ẹ mọ̀ kí ẹ kú àsìkò yìí o.
5: Ẹ kú dédé àsìkò yìí. Orúkọ tèmi ni Dr. Sikiru Lai Ọláyẹmí. Èyí tí gbogbo àwọn èèyàn máa ń pè mí ní ọba àpàrùn ìdákọ́lẹ̀ worldwide láti ilé iṣẹ́ ìrọ̀rùn Abacare Center.
4: Ok bàbá ìrọ̀rùn nígbà kan ni mo ní kí ló fa bàbá ìrọ̀rùn.
5: Gẹ́gẹ́ bí ẹ̀yin oníròyìn bẹ́ẹ̀ sì máa tọ́bọ̀ yàn lẹ́nu. Wọ́n ní àmọ̀ràn tán tó tún béèrè ọ̀nà òní iná ni ẹ̀kọ́ yín fi pọ̀ jù. Bàbá ìrọ̀rùn àwọn tí wọ́n wà ń gba ìtọ́jú lọ́dọ̀ wa àwọn ni wọ́n sọ wá ní bàbá ìrọ̀rùn. Orúkọ tí ilé iṣẹ́ mi ń jẹ́ tẹ́lẹ̀ Alpha and Omega ni ilé iṣẹ́ mi ń jẹ́ tẹ́lẹ̀.
4: Alpha and Omega.
5: Bẹ́ẹ̀ni tẹ bá wo látìkò yìí láti ń bá yín bọ̀. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run wá sọ gbogbo ẹ̀ di rọrùn ẹni tí ó ń wojú Olúwa pẹ̀lú oyún níní olóyún ẹni tí jẹ̀díjẹ̀dí ń bá fà á Ọlọ́run sọ di rọrùn láti lè ṣe ìrọ̀rùn ẹni tí ó jẹ́ pé kò lè ṣe déédé Ọlọ́run sọ di rọrùn ẹni tí ó jẹ́ pé ọwọ́ ń wo ẹsẹ̀ ń wo
4: ìwọ kúriri
5: ó ń kúriri Ọlọ́run sọ di rọrùn ẹni tí ó jẹ́ pé ó ń wò bàìbàì níṣe lára ń ta tí ó jẹ́ pé àti lè ṣègbọ̀nsẹ̀ rẹ̀ àti lè ṣẹ̀yọ́ rẹ̀ ó di wàhálà Ọlọ́run sọ di rọrùn ẹlòmíì yóò máa rìn lọ ńṣe ni bàtà ọmọ bọ́ lẹ́sẹ̀ rẹ̀ yóò wá dàbí wípé èso wà níbi bàtà rẹ̀ tí ó gún lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni Ọlọ́run sọ di rọrùn ẹni tó jẹ́ pé nǹkan oṣù rẹ̀ lóbìnrin ẹ̀yin náà máa gbọ́ nínú jíngù wa àrùn tí ń ṣe obìnrin ó yàtọ̀ sí ti ń sọkùnrin dókítà oníṣègùn bílẹ̀ tí ò bá dẹ̀ mọ́ ń pa rẹ̀ kò lè sọ pé ó ń tọ́jú obìnrin kó máa tọ́jú ọkùnrin ó dẹ̀ máa jìrọ̀rùn torí wípé ẹ̀kọ́ àkọ́túnkọ́ àti research àṣetúnṣe àti àyẹ̀wò tó péye ni àwa fi ń ṣiṣẹ́ tiwa lọ́lọ́ fi sọ́dí ọ̀nà bẹ́ẹ̀.
4: Mo ṣàwọ̀ pé bàbá ìrọ̀rùn tó lórúkọ yìí kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀.
5: Àwọn
4: tó ń ṣe ìṣègùn ìbílẹ̀.
5: Ó
4: dájá bẹ̀rẹ̀ báyìí sá ọdún kẹrin orí ìtẹ́ ti wà lẹ́nu iṣẹ́ ìsá.
5: Ẹ káre torí wípé wọ́n ní ẹ̀yin Yorùbá náà ni ojú là á máa ṣírú ẹnu là á máa ṣíyọ̀. Òkèèrè láti mọ ọbẹ̀ tí ò lépo lójú.
4: Òkèèrè láti mọ ọbẹ̀.
5: Tí ò lépo lójú. Lẹ́yìn ogójì ọdún ni iṣẹ́ bá ń ṣe náà ni.
4: Ọba wa ni ṣé iṣẹ́ yìí tàbá wò náà 40 years ago. Ṣé ẹ bá ń lé ni sà àbí ẹ̀kọ́ ìjàmbá sí tiẹ̀?
5: Kì í ṣe bẹ́ẹ̀ o, abánlé ni. Àwọn bàbá ti wa ọlọ́dẹ ni wọ́n. Ẹ sì mọ̀ wípé àwọn ọlọ́dẹ láyé jọun àwọn ni wọ́n ní oògùn lọ́wọ́ tí a máa tọ́ pé yàn. Ẹ ló fi jẹ́ pé gbogbo oògùn tá à ń lò yàtọ̀ sáà babaláwo gbogbo oògùn tá à ń lò àwọn ọlọ́dẹ lónìí.
4: Bílẹ̀.
5: Ìbílẹ̀ ọlọ́dẹ lónìí. Ọtún lọ wádìí wò.
4: Èmi náà ti gbọ́ rí.
5: Yàtọ̀ sáà babaláwo pé à ń dífá à ń ṣe kínní ayẹ̀kan wò. Bẹ́ẹ̀ bá fẹ́ ṣe oògùn ọlọ́dẹ lónìí. Torí wípé oríṣiríṣi ìrírí ayé ni wọ́n ti rí nígbẹ̀ẹ́ ọ̀dẹ tí wọ́n lọ. Wọ́n pàdé ẹranko Abìjà. Wọ́n pàdé oríṣiríṣi ejò tó lè gbé èèyàn mi. Wọ́n pàdé àlùjànú ẹmọ tí ń jẹ́ ìwé. Àwọn ìwé yẹn àwọn èèyàn oríṣiríṣi náà ni wọ́n pàdé wọn. Àwọn ọlọ́dẹ ló lóògùn tí ó fi pé ẹ̀ pẹ̀lú wọn.
4: Ló
5: fi jápé ọlọ́dẹ ló
4: lóògùn. Bàbá ìrọ̀rùn yìí ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ
5: ojo alaafin oju pase kero ati ba
4: kabisi e ka mo sa so se ni e ba ewu ati gbole ni
5: be ni
4: e de si wa lenu ise yen na ki se kekere le kan
5: sa kere mi o
4: adupe lowo olorun
5: alhamdulillah
4: to ba so ro mo iro run o tun mo se pe gbogbo e so pata o na le ndi pelu
5: abi mo ba sa olorun lagbara lowo olorun
4: ko se so hun
5: se ri ti o fi je be ni wi pe e ri wi pe elomi ninu awon ti won se segun ibile o le so wi pe okunrin nikan elomi o le so wi pe obirin
4: nikan
5: elomi o le so poju nikan elomi o le so wi pe eh jedijedi nikan elo ndi
4: pelu opa yin
5: elomi opa yin elomi isan se ri ti o fi ri be ni wi pe ikeko meko ati igba ogbon mogbon ati iwa imokun imo o lo fi ri be se ti mo wi pe eh gbogbo wa ka to di pe abo sori feed yi te o to le ma soro eyan gboro se ayewu lodo ijoba eyan ti n pe ni course nigba ti a lo si course ti en gbe wa yewu ni ani eh ko si arun ti eni yi o le toju o ni pe omo pa ewe atepo oro re o si danto
4: thank you sir emi ko ti mo ba soro mo ti gbe yewu pelu pe mo te se o to ni pe eyan pa nkan le o to ni pe kini yi
5: o pa
4: dada eh bi o ba ti elegun na gbọdọ tun wa imokun imo baba irorun
5: agbaye
4: mo dupe lowo yin pe mo tun ba yin padle ko si
5: agbaye
4: awon eyan mo so pe aiso agbaragba wa ta ba de ndadura mo so pe kekere aye ma joko wa lo
5: agbaye
4: se mo so pe mo je sawa agbaragba
5: bene
4: agbaragba o fe ku omode o fe ku
5: le ko se ni to fe ku
4: eh se agbaragba ni ko laiso ni abi omode na laiso ti
5: ah e kare ni asiku ta wa yi atomode atagba ni lo laiso ko do omo ti an bi lowo bayi o laiso e ituma re ni wi pe alakoko ni ta nje ta mu o lo fa gbogbo aisan to po bayi e ri pe laye jo aisan to wa o niye o si ni pele ṣugbọn ni isin aimoye aisan ti o ni pele
4: ko jade
5: ti kan jade tin jade tori pe ni ta nje lopolopo ni isin chemical ni
4: chemical
5: den mo so
4: ni diba unje ni
5: eh won diba unje ni se wa ri chemical ta nje orisirisi awon chemical ti a fi nso unje yan o orisirisi aisan ni o mo fa si yan lara e le fi re mi no fi je pe oju re o mo su elomi apa re o mo gba elomi ese re ni o mo gba ati le se gbase alagbara elomi
4: yo ko roju popo
5: le elomi ko ni le rin tabi alara isan yo mo fa ese re so ibi ti chemical yan ba sise si lara onikaluku nbe ni aisan ti jade

0: ọ̀rẹ́ mi wọ́n máa rójú aya mi mọ́lẹ́ ọjọ́ mẹ́ta yìí ojoojúmọ́ mà ní fòrò wọlé yabiliki ń gbọ́ kí ló ṣẹlẹ̀ láàrin ìwọ ohun ọ̀rẹ́ mi
1: kí ni òní ṣẹlẹ̀ ọ̀rọ̀ rẹ yìí ti sún mi ẹ wo wọn ò lè ṣe
0: irú àrùn wo ni ṣe ọ tó lè jẹ́ ọ ṣe ojúṣe rẹ lọ́dọ̀ aya rẹ ṣé ọ̀pá yìí tirẹ ni bí àṣedéédé ṣe wà láàrin ọkùnrin ló ṣe wà lóbìnrin àrùn ìbálòpọ̀ tó ti pẹ́ lára máa ń ṣokùnfà ìdíwọ́ tí àárẹ̀ àgbà ni ti ẹni àbí ibà lóríṣiríṣi àìlè mọ́kùrodò dáadáa wo bẹ́ẹ̀ pàṣẹ omi ò rò jìnà torí olóòtú ìdákọ́lẹ̀ ọba àrùn ìdákọ́lẹ̀ worldwide tí gbogbo èèyàn mọ̀ sí ìrọ̀rùn abakia center èyíkéyìí àìsàn tó lè máa bára wò yá ìjà tí o sì ti ṣàyẹ̀wò rẹ̀ bí àyẹ̀wò rẹ̀ máa bọ̀ lọ́dọ̀ ìrọ̀rùn abakia center ọba àrùn ìdákọ́lẹ̀ worldwide olóògùn ibà tó wà ní number 25 Odunlami street opposite access bank Abiodun bus stop ní Bajulaye Somolu Lekoo tàbí kẹ́ ẹ pè wọ́n sórí
2: 08068655884 lẹ́ẹ̀kan sí 08068655884
0: ha ìrọ̀rùn abakia center bàbá ológun ibà ọba àrùn ìdákọ́lẹ̀ worldwide kò sẹ́lẹ̀.
3: Time don't finish. I no get money to recharge. Oh, your data don't finish. And you no get money to solve.
4: 737.
3: The GG Bank airtime and data load day for you anytime. Just that *737*90# to borrow airtime. And *737*91# to borrow data. You fit collect up to 10,000 naira instanta. At just 2.95% terms and conditions apply, sha. You will not go ever hang with the GT Bank airtime and data load.
4: 737.

Ever be my mother.

0: Bond FM 92.9 eyin mi eyin wa akoko re fun akoko 4 round beaters akoko 4 round beaters so shuke fani ti e ba tin mu lato shukini titi desin titi ti odun ma fi pari e je ka ranti pe ohun ta ba fi bere ohun na ni o ma so nkan ti o ma pari odun yi fun wa nitori ide yi la se so pe choose right e mu 4 round beaters 4 round beaters ohun na ni o ti atata eyi ti o ni igbadun ninu eyi ti o da lara eyi ti o da ni gbogbo igba ati ni gbogbo nkan te ba ti e wo akoko yi to ye ki ara wa ko ma gba yagi yagi die die 4 round beaters o na ni oti ti o le se 4 round beaters je oti eyi ti a wo lotun losi ti won de bere lowo gbogbo awon eyan pe kini nkan ti e ro pe a le se won wa ni pe a fe oti eyi ti o ba ara wa mu a fe oti eyi ti o ba adugbo wa mu a fe oti eyi ti o ba orilede wa mu a fe oti eyi ti o ba wa mu gege bi alawo dudu o na ni a wa lo joko lati wo pe 4 round beaters o na ni ka mu ewi ati egbo ka fi mo ohun ti o ma mu ara ta to ma ji pepe ti o ma gba yagi yagi o na ni 4 round beaters se wa waye 4 round beaters wa je oti eyi to je pe ngba ti e ba mu eyin gan a mo pe oti to da ni lejewon ni 4 round beaters wa eyi ti a le fi sapo o wa eyi ti a le mu dani o wa eyi ti a le gbe ka fi saye pelu awon ore wa iyen na wa 4 round beaters oti ya tata ni 4 round beaters wa je oti te le po mo ohun to ba hun yin o le le po 4 round beaters mo te ba ti po mo eyin sa lo o le je pelu ohun aladun mi o le je pelu awon oti elerododo o le je pelu eso ohunkohun te ba po 4 round beaters mo eyin na ri pe lati ibere te ti bere si mu titi de yi to kere ju ninu ife igbadun ni 4 round beaters wa je oti eyi ti awosun ti nafdak na ti won wa fi ohun tete ti won gbe gbam won ni 4 round beaters o na lo le se o pariwo titi won ni 4 round beaters o na ni oti ayo eyi ti o le gbe 4 round beaters wa je oti ti alaboyin o gbodo mu omo ti o de ti pe ogun odun ko gbodo mu 4 round beaters iyen je pe omo odun 18 ko gbodo lo 4 round beaters 4 round beaters oti atata yi to se ara lo ni
1: Ero ya wa wo Benny iru ni wo la tun ko si gbedu ero ya wa wo ero ya mebo e wa wuri ero ya mebo e wa wa du ero ya mebo e wa gba iwa ni pe kun lodo ti wa RSK the rock Benny RSK the rock virtual number 9 Ajisha Foreclose Council Power Line Road Idiri Lagos Ibe lati ni dabi odun ta wa nro bi owe egbogi igbalode meta ototo to gbe oje ijoba la wa fi so ma araye lure mo fi tan ka dupe lowo awon ojogbo oriwun ti o so ti wo ti bu bile di tewo gba fi gbogbo araye RSK the raw eni dollar yin laye laye tori pe iwaju bayi lo pa ibi ti wo se ibi ti awon lade ye o ebi to jade ti kuro lori nkan ki wo gbogbo oro mo je ngbo pata oro lo wa nibe mo fi to fun gbogbo eni to ba gbo lati lo so fun gbogbo eni ti o gbo o ye fun gbogbo eni to ba mo lati lo salaye falaimo pe aye ope ti yo lori awon igbogi meteta ti won gbo nte ijoba won yi aye oni ti gbogbo wa se gbagbe atekan le gbogbon ni ta koko kale bo lowo gbogbo wahala ibalopo takotabo bi isuki ojora idasi idakole awodoriku egbon siga siga ati se kan sun lo ikeji ni terminate prostate kale bo lowo oto atoju to je atoku wahala le ranla ninu ara takotabo iketa ni kataglanko to wa fun abo to daju lowo glaucoma àwọn ojú tó lè sọ ní di ta ń wọlé gbogbo ẹni bá dá ni lójú à fi gbárí ni èyí ló fún wa láǹfààní àti lè pe ilé iṣẹ́ RSK the rock venture fun alaye lori ibeere gbogbo to ba ru wa loju ero bani soro won ni 08 02 94 8 18 3 8 0802 94 8 18 6 6 4 2 2 0704 886 6 4 2 2 Number 9, Ajisha Fek Lose, Council Bus Stop, Power Line Road, Idiyo Lagos, Kele Mujo Ajeko Niso. Ebo Gi Akoko, Tuje Kushe Mani Kwa Gubbo Oko Rekwata, Mwako Ni Ate Kale Gubbo. Beni, Eti Bani Dada, Ate Kale Gubbo, Bani Kwa Gubbo Oko, Tuha Fe Dara Ni Wajwa Abo. Eku Kuma Kwe, Ube Uniti Yato Sita Ye Josi. Aye awon baba nla wa awon ki jeje ku je be ni won ki mu ku mu oje ojo ni ti won ewe be ojo ni erin ogbe to sase ni ebiti tabi ti borogbo koda titi dori oni odu tabi ti bule won gbogbo fun jo ni laye awon baba nla wa yato si eyi oni ni egbogi pelu agun ti won lati gbadegba oto lagbo idaji oto lagbo osan oto ni tale patapata eyi le mu ona ogun lemi ni oku repete pelu alaafia to jire eyi lo fi ye ka dupe pe nibi ta ye dori kododo lojo oni ogun seku ima oti itan lo wa awon eyan ori fi se lore egbogi atekan le gbagbagban ki baraje ki je fun ki je do ki so mu da kure te nigba kankan to pe ewe ati bu bu opon bi ni o si lo ndi o oni ni lo te ni ki fi lo koja bu se ye tori gbogbo wa la mo pe apoju o gbogbo e te lo wa nbe ko si lo ti ri lara ewe ati bu bu bi ni gbogbo oje ku je ode oni lo n sakoba fun baba abeji gbogbo omu ku mo akoko yi le lesu lẹyin opa agbara omokunrin lo fi je dandan fun wa lati ba ewe ati bu ibile se mule bo se wa gege laye awon baba nla wa o wa lori igba kaakiri oja o wa kaakiri adugbo kookan o si wa lori awon onitaja pelu awon isowo atekanle gbogbo ko si gba ta le mu nigbakugba ti o ba dere ori papa ka le fakoyo gege bo se ye niwaju abo ko si ri rara owó rẹ̀ ò fani lápòyà kọ̀ọ̀kan ni owó ẹ̀mí àtàkèrè ìyọ́dọ̀ mi ẹni ìfà òtọ́ sí ní ìpínlẹ̀ àràmù ẹni tí ọ̀bá wọn débẹ̀ kò lè mọ bó ṣe ń lọ àtẹ̀kánlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ìjẹ́rìí ayé nìjẹ́rìí ọ̀run ọ̀rọ̀ ẹnìkan ní jẹ́rọ́ bó bá di tọ́ ọ̀pọ̀ ènìyàn ó gbòdodo ọ̀rọ̀ ṣùgbọ́n ẹ̀mọ́ gbàgbé àyẹ̀wò ìlera ṣe pàtàkì nígbàkúùgbà ka le yàgò fún fífó oògùn ẹ̀tẹ̀ wo làpálàpá ẹgbìyànjú ẹ̀wò lónìí kẹ ẹ lè ja mí nírọ́ torí pé òpùrọ́ ènìyàn ní pẹ́lẹ́rìí òun wà ní jìnnàjìnnà ṣe ẹ rántí pé kókó leegun ní ṣe ìgbàgbé pé ṣòkò leegun àgbàdo ká sọ̀rọ̀ kó rí bẹ́ẹ̀ ni iye ẹ̀dá ènìyàn àti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé egbògi ìbílẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi ń ṣọmọ ènìyàn láǹfààní ní RSK The Rock Venture. Egbògi kejì ni wọ́n pè ní Terminate Prostate. Wọ́n sọ lórúkọ Gẹ̀ẹ́sì kó lè nítumọ̀ sí gbogbo ènìyàn. Tòyìnbó ti Yíbò pẹ̀lú Haúsá. Ojú kékeré lọ́pọ̀ ènìyàn fi ń wo. Ṣùgbọ́n tó bá dàgbà tán ló ṣẹ̀ṣẹ̀ ń yí wọn pé nǹkan ńlá ni. Ìtọ̀ títọ̀ yà ní gbogbo ìgbà ó léwu púpọ̀ fún ìlera ènìyàn. Ṣùgbọ́n wẹ́rẹ́wẹ́rẹ́ ni wọ́n jó lọ́rọ̀ tiẹ̀ tó bá lókè tán ń bú yàyàyà. Ìgbà tó bá dàgbà tán ló ṣẹ̀ṣẹ̀ ń yí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn pé wọ́n ti bọ́ sínú aṣọ. Torí náà bí ènìyàn bá ń tọ̀ lẹ́ẹ̀márùn-ún lẹ́ẹ̀mẹ́fà lẹ́ẹ̀meje láàrin ìlú kílẹ̀ ò tó mọ́ àkíyèsí ìlera ṣe pàtàkì. Bí tó bá ń jó ènìyàn nídìí kọjá bó ṣe yọ débi pé lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ìtọ́ ti ń jáde kí ènìyàn tó délé ìtọ̀ àkíyèsí ṣe pàtàkì. bọ́tọ̀ ènìyàn bá ń pín sí méjì mẹ́ta márùn-ún tàbí jù bẹ́ẹ̀ lọ àkíyèsí ìlera ṣe pàtàkì làwa fi ń sọ pé ààyè ọpẹ́ ti yọ torí lọ́jọ́ pípẹ́ sẹ́yìn ẹ máa máléèjì ẹ̀ là ń gbọ́ kò ṣeé báwí kò ṣeé wòsàn ẹ ṣáàmù kì mọ́lẹ̀ ẹnu kì mọ́lẹ̀ títí lọ́jọ́ kú ṣùgbọ́n ní sáà yìí ààyè ọpẹ́ ti yọ kékeré láti pẹ̀ka àrókò tó bá dàgbà tẹ́ ẹbọ nígbà lọ́wọ́ ẹni ló fi ṣe pàtàkì fún wa láti mú egbògi àtàtà yìí pàtàkì terminate prostate wọ́n ti ṣàyẹ̀wò ẹ̀ kí wọ́n tó lù ú lóhùn tẹ̀gbà wọ́n bá ní lórí ìlera ènìyàn láyéláyé ìjọba ò ní lù ú tẹ̀ gbogbo àlàyé lílo rẹ̀ ó ti wà nínú páálí ẹ̀ egbògi ìsítọ̀ ètò àtọ̀jù atọ́kùn wàhálà ìlera terminate prostate egbògi ìbílẹ̀ egbògi tiwantiwa ìtọ̀ ò ní pọ̀ lápọ̀jù bẹ́ẹ̀ ni kò ní jóni fàìfàì bí ata kò bójú mu kéèyàn ó tàn tán kítọ̀ ó tún máa rí sínú àwọ̀tẹ́lẹ̀ ẹni kò dáa rárá kítọ̀ ó máa jóni nídìí gẹ́gẹ́ bí ata kò bójú mu kítọ̀ ènìyàn ó máa pín sí méjì mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ ìtọ̀ ò gbọdọ̀ ní jáde ṣeré-ṣeré kọ́ máa dáwọ́ dúró ó gbọdọ̀ máa da ìyá ni ìtọ̀ ò gbọdọ̀ máa kìlọ̀ kọ̀ tì bí omi tàbí ẹlẹ́rìndòdò bẹ́ẹ̀ ni ìtọ̀ kò gbọdọ̀ ní àgbọ̀ mìíràn yàtọ̀ sí olómi ọ̀sán àti funfun omi ẹ ohunkóhun tó bá yàtọ̀ sí gbogbo ohun tá a kà sílẹ̀ yìí ó léwu lọ́pọ̀lọpọ̀ torí náà ọ ń bọ̀ lókè ọ ń bọ̀ lódò àwọn ládẹ́ẹ́dẹ́ ẹ tètè yan terminate prostate láàyò lónìí kẹ ẹ gbọ́ṣẹ́ wò kẹ ẹ lè jalè nírọ́ ẹ má gbàgbé pé oníwọ̀ ẹ̀dá lẹ́lẹ́rìí tí ẹ máa wà ní jìnnàjìnnàjìnnà rsk the rock venture atọ́kùn àwọn egbògi mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí wà ní nọmba 9 ajésàfẹ́ close council power line road ìdírò lagos ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè pè wọ́n sí ni 08 02 1838 egbògi kẹta tí ó jáde nílé iṣẹ́ ara yìí ni kata glanco èyí wà fún ààbò ojú lọ́wọ́ gbogbo kọ̀lùkọ̀lù tó lè sọ ọmọ ìdí kan wọlé tàbí kó gbòde ọ̀sán lọ́wọ́ ẹni ọlọ́run dákun ní sọ wá sóòkun ayé ẹ kúkú mọ̀ pé ojú lọ bá ara ojú lè ṣọ́ ara gbogbo bá rí léde ní fáàrí pé èyí ló fi jẹ́ pé ọ ń bọ̀ lókè ọ ń bọ̀ lódò àfi ká tètè dé àwọn dé àfi ká múra sí ìtọ́jú ojú wa kó lè bá bá wa kalẹ́ ojú ọ̀gbọ́dọ̀ mú ogún ní pèpèpè nígbà kankan bó bá ń rí bẹ́ẹ̀ ó nílò àbójútó ojú ọ̀gbọ́dọ̀ mú aṣọ ní yàlàyòwò ní gbogbo ìgbà tó bá ń rí bẹ́ẹ̀ ó nílò àbójútó ojú ọ̀gbọ́dọ̀ mú ronú gbórógbó tó bá wọnú tàbí awo òun tó bá ń rí bẹ́ẹ̀ àbójútó ṣe pàtàkì o ojú ọ̀gbọ́dọ̀ máa ṣe pin ní gbogbo ìgbà tó bá ń rí bẹ́ẹ̀ ó ń kó àbójútó ojú tó ṣàdédé lẹ́pọ̀ bá a bá jí lójú oorun àbójútó ló ń béèrè ìlànà lílo kata glanco náà wà nínú páálí rẹ̀ bá a bá ti sà á gẹ́gẹ́ bí olóògùn dandan ni kò sùn dìbò fún ẹni ẹni gbàgbé kata glanco àbójútó wà fún lọ́wọ́ àwọn ìbàṣẹ̀jẹ́ àrùn pẹ̀lú àìsàn tí ó gbójú lọ́wọ́ ẹni àlàyé onílò rẹ̀ wà nínú páálí rẹ̀ kò sì yọ ẹnìkankan sílẹ̀ tọmọdé tàgbà tọ̀dọ̀ pẹ̀lú arúgbó àtomidan ló wà fún ẹni rántí pé ọ̀pọ̀lọpọ̀ wà láńwò tó lè ṣàkóbá ojú wa bí àpẹẹrẹ kò tọ̀nà láti lo awọ ojú ẹlòmíì ní ìbanilójújẹ́ kò tọ̀nà láti súnmọ́ tẹlifíṣàn àti kọ̀ǹpútà gbágbágbá ju bó ṣe yẹ lọ kò tọ̀nà láti wo tẹlifíṣàn àti ẹ̀rọ kọ̀ǹpútà fún àkókò gbọọrọ láláìdìde díẹ̀ kò tọ̀nà láti máa kàwé nínú òkùnkùn àtàwọn ìwà náà bẹ́ẹ̀ tá a fojú kékeré wò ṣùgbọ́n ti ni pa bubu ipa odi lori oju wa eyi o fi se pataki fun wa lati ni gbogbi atata ti je kata blanco eni gbagbe opowo eniyan mo sa go seyin nkan kan soso eni gbogbi atata mete ta ta kasile won nibe gbogbo oja wa lori ate esin lanfa ni ati ra won ta ara ta jade ni ise won RSK The Work Venture, number 9, Ajisha Fair Close, Council Power Line Road, Ibrahim Lagos, Alakoko ni Atekanle Gbogbo. Bunka Agbara Omokunrin ba kan ju ojo ori e lo, ko si wahala. Bo se da si, bo se da kole, ojo ra ni, awon obirin ku, abi se kan sun lo, e lo fokan bale. Ekeji ni terminate prostate, apoju to, le meje. Lẹ́ẹ̀ lọ́jọ́ láàrin ìlú ìtọ́ta ni àdúgbò omi ata ó ń ṣe ni mọ́ọ̀tọ̀mọ́ọ̀tọ̀ níṣẹ́jú ìṣẹ́jú àbí wákàtí wákàtí ẹ lọ fọkànbalẹ̀ ìkẹta ni kata blanco aláàbò ojú ojú tí ń ṣòjòjò tó fẹ́ relédè ni ẹ lọ mọ́kànbalẹ̀ ẹ láǹfààní àti pé iléeṣẹ́ RSK The Work Venture sórí ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ 0808-1838 0808-1838 tàbí 0704-886-6422 0704-886-6422 ọ̀pọ̀ àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 0802-948-1838 tàbí 0704-886-6422. Ìwọ̀n yóò dùn pé ẹ ṣe bẹ́ẹ̀ ẹ ní kàbámọ̀ pé ẹ ṣe bẹ́ẹ̀ ilé iṣẹ́ RSK The Rock ló ń kí ní kún àlàáfíà rárá.

0: Aquí en Cabo, sobre todo un islam, si yo muslimi, Ahmadiyya, Ekati, Moleko, Agu Medjabo, si me sale, bubo yo mande, no me hago a Loreto y...
1: Asala la ilaha ilallah, wahdahu la sharika lahu, wa ashadu anna muhammadan abduhu wa rasuluhu, amma ba'du fa'udhu billahi min ash-shaytani rajim, bismillahi rahmani rahim, wa salatu wa salamu ala sayyidina muhammadin, وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. أقول فو على دورة. أبناتي أتفو على دورة. لا تسواجو. نوري بكورة تيا أمبيا جلا تشي أبيا وورة. إلي نو نو نوري إسلام and culture. إس إسلام أتيا و أشاتي إشي ti o wa laare awujo wa gege bi omo idaye yen ele ile osin ni abala ile keji ta ba gbagbe ni abala akoko ati fi idi re mule wi pe islam ki ise ota asha la ba abara le to duro ni duro wi pe ko si tin je asha ati ise níbi tí islam bá wà ẹni kí wọ́n ẹni bẹ́ẹ̀ pẹ́lú ọtún tíra rẹ̀ wọ́n ọtún gbéyẹ̀wò bákanáà tá a bá rájẹ tó sọ wípé gbogbo àṣà àti ìṣe tá a bá ti rí láwùjọ kan gbogbo ẹ̀dọ́ pátá ni kí mùsùlùmí máa bá wọn ṣe a jẹ́ wípé àìmọ̀ kan ó ń darú ẹni bẹ́ẹ̀ láàmú ó ń tọ̀ òun gbàgbọ́yé islam tó lóun gbé dání. So islam fàyè lè fàṣà lódò ọgbà tí àṣà àti ìṣe yìí tó bá ti pegedé àwọn òṣùwọ̀n tá a gbọdọ̀ fi wọ̀ wọ́n tí wọ́n bá ti pegedé mẹ́ kò síṣòro kò sí síbarú fún mùsùlùmí láti lọ́wọ́ nírú àṣà bẹ́ẹ̀. Adàjẹ́ pé yàwá wípé gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dá èèyàn islam mọ̀ wípé àwùjọ wa àwùjọ gbà lóòótọ́ ìkọ́ ṣoṣo ni èèyàn kánà náà ṣòkó mọ́tà wá àfidà àmọ́ tó ń tara rẹ̀ náà bá a ṣe jẹ́kọ̀ ṣoṣo tó in tá a mọ̀ sí diversity islam recognize yẹ torí wípé ọlọ́run ọba tó dá wa òun náà ló ti fi ààyè diversity sílẹ̀ nínú alukurani mímọ orúkọ pẹ̀lú ní àádọ́ta sọ́ọ̀tù jùrọ̀t ọlọ́run bá ní ya ayúwa nas iná fàlápínà kú mi dákàrí wà ọ́nfà wàjà iná kú ní ṣòro bá ń wà kọba ìlà ní tààrà fún iná kìrámà kọ́míńdà láàyè àtọ̀kọ́ọ̀kọ́ ọlọ́run bá ní ẹ̀rọ ọmọ ẹ̀dá ènìyàn adá ayé látara ọkùnrin kan àti obìnrin kan àwa pè é sí ẹlẹ́bíjẹbí àti ìranyẹran ìtaara fún kẹbàá lè máa dára ayé mà ní. So ọlọ́run ọba tó dá wa ní ìran tó dá wa ní ẹbí tó dá wa ní ẹ̀yà ọlọ́run ọba náà máa mọ̀ wípé ó di dandan kí àwọn ìṣesí wa àbí àwọn àṣà wa kó yàtọ̀ síra wọn. Àmọ́ yíyàtọ̀ àwọn àṣà wa síra wọn wọ̀nyí wà ní túmọ̀ sí wípé wà ní síbi tí a ti papọ̀ tá a ti wá jẹ́ kan. So unification yẹn òun ni islam wa mú wá. So bẹ́ẹ̀ ni pé islam mọ̀ pé onírúurú ìran lọ́lọ́run ọba dá túnukálukú sì ní àṣà àti ìṣe rẹ̀ láwọn àdúgbò rẹ̀ àti àwọn agbègbè rẹ̀ àmọ́ tó ń tara rẹ̀ náà a gbọ́dọ̀ ní common ground níbi tá a ti máa pàdé tí ò ní wá fi sí ìyapa ẹ̀sìn tá a náà gbé dání. Iṣẹ́ tí islam wá ṣe nìyẹn tá a bá sì gbàgbọ́ yé islam gẹ́gẹ́ bí mùsùlùmí kókó ọ̀rọ̀ tá a fẹ́ gbéyẹ̀wò yìí kò ní fi bẹ́ẹ̀ dàwálà mi púpọ̀. àmọ́ torí wípé púpọ̀ ní wàtàlá wà nínú islam lénìí àgbàgbọ́ yẹn tí a rí bẹ̀ ní islam òun ló fà bẹ́ tó ń dàmú ìta bá ń gbìyànjú láti pé ètò ìyàwó èèyàn wa sí ohun tó bá jẹ mọ́ àṣà àti ìṣe wọn ì fẹ́ fi bẹ́ẹ̀ gbàgbọ́yé ṣe ló máa ń dàbí ẹni pé wàhálà yìí mùsùlùmí ti ẹ̀ pọ̀ jù islam tí ẹ̀ fẹ́ fàyè ilẹ̀ fáṣà rárá o oribe wahala o po ko wahala islam ni wahala

ju wa kúrò níbi àwọn ìṣòro àti àwọn ìdààmú wọ̀nyí ṣé o látàrí bẹ́ẹ̀ ló fi jẹ́ pé àwọn tá a bá jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ gbàgbọ́ yé ká kọ́kọ́ mọ pàtàkì ẹ̀sìn wa ná torí pé lọ́dọ̀ ẹlòmíì ń ṣe ọ̀rọ̀ islam ó kàn tàbí ìgbà tí ẹ bá ń sọ̀rọ̀ ẹgbẹ́ ìgbà tá a tọ̀ jẹ́ bẹ́ẹ̀lẹ̀ gbẹgbẹ́ lé yorùbá wọ̀ ọ̀rọ̀ náà tọ́ sínú ẹgbẹ́ eléyìí bí islam tó rí ẹlòmíì nìyẹn àmọ́ bẹ́ẹ̀ kọ́ islam kọ́ nìyẹn tó ẹni bá ṣì rí islam bẹ́yẹn ẹni bá ń fojú ẹgbẹ́ tó fi ń wo islam kò ní gbàgbọ́ yé ní ká a fẹ́ ṣàlàyé ẹ̀yìn kò ní yé ṣùgbọ́n tá a bá gbàgbọ́ yé islam ó ṣe yẹ ká gbọ́ tá a bá gbọ́ pé islam tá a bá ní islam number one ẹ̀sìn ọlọ́run ni kì í wá ṣẹ̀sìn nìkan ètò ọlọ́run lórí bọ́mọ ẹ̀dá èèyàn ó ṣe lu ayé ẹ̀ ní yẹ islam òun ló fà á tó fi jẹ́ pé gbogbo ètò ìgbésí ayé pátá ni islam dá sí so islam ò dá lórí wípé ẹ ṣì dẹ́sì ni ẹgbẹ́ gbọ́dọ̀ jẹ́ fún fọwọ́ fẹ́sìn náà gbọ́dọ̀ pẹ̀lú bá ṣe lórí ayé wa òun tọ̀wọ̀ tí ìgbàgbọ́ yé islam ni so bí ẹ bá gbàgbọ́ yé islam á mọ̀ pé ọlọ́run tó dá wa tó gbé islam kalẹ̀ ó fẹ́ fi islam rẹgúléètì ayé wa ni lọ́nà tá a fi ráyé lò táyé ó fi nítumọ̀ tá a ti wá rí ibi rere dé sí lọ́dọ̀ ọlọ́run bá tó bọ́lá tó bọ́lá alikiyama so ọlọ́run bá ṣe gbé islam kalẹ̀ nìyẹn so tá a bá ti kọ́kọ́ gbàgbọ́ yé yẹn tó bá wá ń pè wá sàkíyèsí lórí àwọn nǹkan kan yóò rọrùn láti yé wa ìdí ẹ̀ ni ọlọ́run bá ti wá pè wá nínú alukurani mímọ́ nínú sọ́ọ̀tù lò alukurani oríkẹrìndé ní ogún ẹsẹ̀ kejìlé ní àádọ́ta ọlọ́run bá ní ìnàmá kánà kọ́wọ́lá lómi ní ìná ìzáàdì ọ̀hún ìránláàbí wa rọ̀sùlìgì lè yá kúmà bẹ̀yìn lẹ́hùn ányàkúrú sẹ̀míínáwá àkọ́ọ́dá wọ́n wù láyé ká ogun ní mùsùlùmí ọlọ́run bá ní dájúdájú gbogbo ẹnikẹ́ni tó bá ti gbàgbọ́ yé islam tí islam yé ní gbogbo ọlọ́run bá ní gbogbo ìgbà tá a bá ti ń pè wọ́n sọ̀rọ̀ ọlọ́run sọ̀rọ̀ ànábì ká fi dájọ́ ohun tó wà ńlẹ̀ ọlọ́run bá ní ohun tẹ́ máa gbọ́ lẹ́nu wọn òun ni pé a gbọ́ àṣìgbà a mọ̀ pé bó ṣe rírè nígbà náà a yọ̀ǹda a gbọ́ ọlọ́run bá ní àwọn eléyìí náà ni ó sì jèrè so bá a bá ń pe àkíyèsí ara wa sí nǹkan a fẹ́ fi tú àárín wa àti ọlọ́run ọba wa ṣe gbogbo ni lára ń tí tètè máa ń ba àárín èèyàn àti ọlọ́run ọba jẹ́ jùlọ léni òun náà ní ọ̀rọ̀ àṣà àti ìṣe tí púpọ̀ ní wa tá àwọn kankan náà àṣà àti ìṣe léni ó wà láàárín tí sábà máa ń tètè ba islam èèyàn jẹ́ tó yọ̀ọ̀ bá ṣọ́ra so torí bẹ́ẹ̀ ló fi jẹ́ pé gbogbo tá a máa pe àkíyèsí ara wa sí a fẹ́ ká tú àárín wa àtọ́lọ́rọ̀ ọba wa ṣe ni kí islam ta ara gbé dání ó má bàa di ògbó mọ́ wa lọ́wọ́ tó bá dọ́jọ́ gbé dání kìíyàmà so torí bẹ́ẹ̀ ló fi jẹ́ pé tá a bá kọ́kọ́ gbàgbọ́ yé àwọn nǹkan wọ̀nyí nígbà náà nígbà tá a bá wá ń pàkíyèsí wákútò àṣà báyìí bó ṣe rí rèé àṣà báyìí ipò tó wà ní islam rèé ayé wa dáadáa tó bá yẹ pé léèrè ẹ ká jáwọ́ ńbẹ̀ á rọrùn fún wa láti tètè jáwọ́ gbogbo ilé ìdí ẹgbà tẹramọ ni àábò bá ṣe tẹramọ so látàrí bẹẹ ẹdí akọkọ gbọra wáyé lórí ìyẹn náà kakọkọ gbàgbọ yé islam wa náà tá a bá ti gbọ gbogbo ilé yé àbùṣẹbùṣẹ so bẹẹ bá ti wá ń sọrọ islam kì í ṣọta àṣà rárá pàápàá nígbà tí ọlọ́run máa fi bóyì jíṣẹ́ ńlá muhammad sallam dìde ọ̀pọ̀lọpọ̀ àṣà àti ìṣe ló wà láàrin àwọn èèyàn lágbára gẹ́gẹ́ bó ṣe wà láàrin àwa èèyàn míì yókù náà ń bòmí nígbà tí islam dẹ̀ dé kì í ṣe gbogbo àwọn àṣà wọn ní islam condemn rárá ó wà láàrin àwọn àṣà àti ìṣe lágbára ó ti wà kánàbí tó dé tí islam fi ẹ̀fọ́ ọ̀pọ̀ rárá bó ṣe wà náà lórí ẹgbẹ́ ọ̀ṣọ́ rẹ̀ máa balẹ̀ àwọn míì wà tó pé islam kò ṣe àtúnṣe rẹ̀ ni kò dẹ̀ mọ́ pátá àwọn ọmọ tó yẹ pé ní ìdàtúnṣe ń bẹ̀ islam tó ṣe then àwọn míì wà tó ṣe pé islam ni àwọn ọmọ eléyìí ò bá mu eléyìí ò bá mu eléyìí ò yẹ ọmọ èèyàn eléyìí ò yẹ ṣàṣà àṣàkáṣà lélẹ̀ islam gbádàá nù

0: Islam kudu di siasa ama asyakasha ouna ni Islam ufarama asyakasha ouna ni Islam usifayele si ouni ouni ni abo ufishara Islam na bula sifu awa muasha ati asyakasha bula asimwa la anya ujewa waleni wabu jepo awa la ujewa tushe wipo asha loyu wakui ombe nilu ebiko kota ati jadi asha wa nilu yuta ati jadi asha wa la gole wa asha wa nilu yena wa asha ujewa wa mbe orijishi ebe na la nshireni ebe onishe ya uwa ebe onishe uwa orijishi asha na lo wa mbe bo musu nishe wa nshire ta afi ni wako ni ono oba latara awa asha wa yi so kubule ino la agu edu awa awa asha die ka uba ashe niri ta afi ni fara kuwe mchi ono oba ni kama fara kula tibi asha to akoko yoga mwesu wa mwini awa usu woko wa ta afi uwa asha yela afi ma buya nubi kibita abati wa biyo bati ya saa kambe bi o ba ti ese ni ka fi ta ba ti gba goyi awon osu oyi ni bi kibi ta ba ti de yala inu ebi ni o ti n po wa sasa kan ni o inu agbo ile wa ni o ti n da saye ni o inu ilu wa ni o eya wa ni o iran wa ni o ile de wa ni awujo wa ni o egbe ta wa ni o la saye wa ta fi mo boya gẹgẹ bi musulumi o sa le ba wo lọwọ ninu asaye osoro mewa la fe lo lati fi won asa ta ba ti gbe asa kan lori awon osoro mewa e wa won yi to ba ti pass aha asa na atumo si pe awa wo gaga bi musulumi ale ba won lowo nbe ama to ba ti pass awon osoro won yi gaga bi musulumi a gbodo ko pa nbe ìbáàdì àṣà ẹbí wa ni ìdílé wa ni agbóolé wa ni ìlú wa ni àdúgbò wa ni àwùjọ wa ni ìran wa ìyá wa ni ẹgbẹ́ wa ni a lè bá wọn kópa nbọ gẹ́gẹ́ bí mùsùlùmí òṣùwọ̀n àkọ́kọ́ tá a fi ń wọ àṣà àti ìṣe tá a fi mọ̀ bóyá ó wọlé nínú islam òun ni pé àákọ́kọ́ ń wọ àṣà yẹn ṣé kò ní nǹkan kan tó jọmọ́ bí ẹbọ sheik sheikun ni inú gba alásìmọ́ tá à ń pè ní sheik ẹni pé ká gbọ́lọ́wọ́ ọba wúrogbó ká pa nǹkan ní ipọ̀ nínú ìjọsìn pẹ̀lú ọlọ́run ká máa wólẹ̀ ká máa forí balẹ̀ fún nǹkan míì ká máa se nǹkan míì lẹ́yìn ọlọ́run ká ní ìgbàgbọ́ ìgbẹ́kẹ̀lé nínú nǹkan míì lẹ́yìn ọlọ́run ọlá iyì ogbó tó jẹ́ tọ́lọ́ ọba ká máa gbé fún nǹkan míì ní tá à ń pè ní ṣíríkì nìyẹn ẹni àṣà àti ìṣe tó bá ti láwọn ohun tá a kà á lẹ̀ yìí nú gẹ́gẹ́ bí mùsùlùmí àgbọ̀dọ̀ nípa ńbẹ̀ torí pé ẹbọ ni ṣíríkì ni ọlọ́run bá dẹ̀dẹ̀ ká mọ̀ wípé nínú ẹ̀ṣẹ̀ tí ń bẹ láyé èyí tó ga jùlọ tọ́lọ́ ọba ò ní forí ẹ̀ jiyàn òun ni ṣíríkì nínú àlùkòrán orí kẹrin ṣúwàtò nìṣà ọlọ́run bá ní iná láàyà fúru àyìn yìí ṣe rákàbí wàyà fúru máa dínà báálí kàlímọ́ yìí ẹ̀ṣà wà máa ń yìí ṣe rí bìlá fàkọ̀dí fìtàrà ìfúnmán àdìmà ọlọ́run bá ní òun ò ní forí ẹ̀ jí ẹni kẹ́ni o pé gbogbo òun ọlọ́run ọba wó gbogbo àmọ́ àwọn ẹ̀ṣẹ̀ míì tó bá kù tó bá wù òun ọlọ́run ẹni bá sì bọ́lọ́run ọba wó gbogbo wo ọlọ́run bá yíyọ níbẹ̀ ó ti dá àdápa irọ́ ńlá ó ti dápa mọ ọlọ́run ọba adẹ́dà so ó fi jẹ́ pé òṣùwọ̀n àkọ́kọ́ tá a fi wọn àṣà àti ìṣe tá a fi pa ń bẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí àkọ́kọ́ gbé lórí òṣùwọ̀n ṣírìkì òṣùwọ̀n ẹbọ ohun tí wọ́n ń pè mí sí lé yìí ohun tí wọ́n ní kí n wálé fún yìí àṣà tí wọ́n ń pè mí pé kí n wálé pé a fẹ́ ṣe yìí àṣà àdílé wa yìí àṣà mọ̀lẹ́bí wa yìí àṣà àlú wa yìí àṣà àwùjọ wa yìí asa egbe ti mo wa yi ti o npe mi si yi se ki se n to ni se pelu ebo pelu olohun shirk ta ba ti wo ta ba di ba eleyi lebo kini gege bi mo sugbe agbodo nipa nbe tori ni pe ase ni agbodo olohun wa qad rabbuka alla ta'budu illa iyyahu olohun ba ni agbodo si nkan mi leyin owo olohun فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه احدا اني باو ريتي بو ما بولو با پادي لسو گوجي اني باو ريتي اتي پادي اولون لجو جدال قيامه كنتو شيشه دادا كما سي بو اولون با پا نكان مي پو كما پا نكان مي پو پلو ايجوسي نينو اولون سو اوسوا اوكو نيه تا في وا شاتي شي gẹ́gẹ́ bí mùsùlùmí so ẹni àṣà àti ìṣe tó bá ti bá ṣíríkù lọ mùsùlùmí ò gbọdọ̀ bá wọn nípa ń bẹ̀ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì òṣùwọ̀n ẹlẹ́ẹ̀kejì tá a fi wọ́n òun ni àwọn ọ̀kan kan wà tó fún ara ọlọ́run alóṣèwọlé rọ ọlọ́run bá fúnra ara ẹ ó ti sí ilé ẹ kíní yìí ẹ má gbé bẹ́ẹ̀ o gbogbo ń tọ́nà bábá ti lọ́pẹ́ ẹ̀ná gbogbo ẹ̀ àbí gbogbo má ṣe ọlọ́run ó ti dèrò fún mùsùlùmí òdodo ẹgbẹ́ ó ti wà expressly stated pé kílì má ṣe so ẹni àṣà àti ìṣe tọ́ bá ń pè wá sí tá a bá ti wọ ìgbẹ́tò kí nítorí ká wá ṣe yìí lára ń tọ́nà bá mà sọ pé a gbọdọ̀ ṣe ni nígbà náà gẹ́gẹ́ bí mùsùlùmí irú àtà àti ìṣe bẹ́ẹ̀ kì í ṣe ń tá a gbọdọ̀ máa sọ pé ẹ ti bá balọ́wọ́ àwọn bàbá wa ni lóòótọ́ ẹni balọ́wọ́ àwọn bàbá yín torí pé gẹ́gẹ́ bí ti bùrọ̀ àìsàn náà bá níwá ìzákílẹ̀ àlàhùn tábì ọ̀hún máa à ń zọ́ lọ́ọ̀ pé nígbà tí ẹ bá ń pe àwọn ọ̀kan ẹgbẹ́ ẹ̀dàpọ̀ ìwú à ẹ já wá sínú tọ́ náà bá sọ̀kalẹ̀ fún wa yìí ìyẹn gan ni ẹ já dìmú ìyẹn gan ni ẹ já máa tẹ̀lé wọn ni kọ́ ló bá ní láti tábì ọ̀hún máa alfáàná àléyé àbá àná wọn lára ohun tó abáláwọn bàbá wa la máa bẹ̀rẹ̀ adogun ẹ̀ ni o ohun tí o gbọdọ̀ parẹ́ ni o lóòótọ́ ni àṣẹ pípẹ́ ẹ má jogún àmọ́ kí là ń jogún ó bàbá ní àwàlá ọ̀ká ni àbá òun láyá kìnnú là ṣe yẹ wàlá yá tàdó ó dà àwọn bàbá yín fẹ́ ẹ jogún kìnnú ìlọ́wọ́ ọ̀rọ̀ yẹn kò dà ó rẹ̀ ẹgbẹ́ nígbà tí wọ́n ṣe àwọn nǹkan wọ̀nyí láyá kìnnú là ṣe yá àìmọ̀ náà fi ṣe wàlá yá tàdó kò sì tọ́ sọ́nà ṣùgbọ́n ṣe ẹ̀yìn ti mọ̀ ọlọ́run ti tọ́ yín sọ́nà a ti fi islam kẹ́ yín ẹ ti rí mọ́lẹ̀ ṣé wá tó tó wá yẹ ìtọ́lọ̀ bá ṣe léèwọ̀ kọ́ wá nítorí pé ẹba láwọn àwọn bàbá yẹ ní kò ń diẹ a jẹ́ pé èèyàn tí ìmọ̀ ìtumọ̀ mùsùlùmí tó lóun jẹ́ èèyàn tí ìgbàgbọ́ yé islam tó lóun gbà nìyẹn so oṣù ẹlẹ́ẹ̀kejì òun nìyẹn gbogbo tá a bá ṣe láyé lábẹ́ àṣà àti ìṣe a wò wípé ṣé kò sí lára àwọn tọ́lọ́ bá ti ní a má ṣe nínú síwájú àdá àlùkòhánì orí kẹtàléní ọgbọ̀n ọlọ́run bá ní wàmá káńdà lè mú mímì wàláàrú nínà tí ń ìdàkọ́dọ̀ lọ́wọ́ rọ̀sùnú bu amúran ayé àkúrúnà làwọn mírì ṣe ọ̀rọ̀ tó mìíràn mírì ọlọ́run bá ní kò tọ́ sí ẹni tó bá pera rẹ̀ nínú òmù ní òdodo lọ́kùnrin àbí lóbìnrin lẹ́yìn ìgbà tí ọlọ́run àti ànábì rẹ̀ ti parí ọ̀rọ̀ wọ́n ti fòté lé nǹkan kan ká máa wá wọ́nà àwáwí ọ̀nà àbáyọ àbí ká máa sọ pé omi tọ́lọ̀ bá ti sọ̀rọ̀ dánábì sọ̀rọ̀ ká máa ẹ̀dá èèyàn ká máa sọ pé àwa láìdí à àìdí àwo ló ní ọlọ́run sọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ ìwọ́n lóun láìdí àmì tó yàtọ̀ sí tọ́lọ́run bá tànábì rẹ̀ ó túmọ̀ sí pé òun gbàgbọ́ yé islam ló lóun gbé dání sọ ọlọ́run bá ní kò tọ́ rárá fún ìgbàgbọ́ òdodo mọ́kùnrin àti ìrò ọ̀rọ̀ tó náà ti parí tó ti sí káwá ní ẹ̀ ṣe dé ágbé gbà báyìí ẹ̀ ṣe dé átúnyẹ̀wò lọ́rọ̀ tó náà bá ti sí ìrò wọn ló fẹ́ túnyẹ̀wò ọlọ́run bá rárá kò gbọdọ̀ ṣẹlẹ̀ o òjíṣẹ́lá muhammad nínú ọ̀rọ̀ wọn ni fọ́rọ̀dọ̀ lọ́ọ̀hún fàrọ́ yìí fọláàtì dẹ̀yẹ̀ húhà wàhádà lùdúdà fọláàtì àtàdúhà wàhárùn àmàlà ṣìyà fọláàtì àtàdúhà arabile olorun ba pa o kojo o se wona e wa lori ugbe ndo olorun ba ti se lorun yeye o arabile e ma fowo ye pere mu ugbe owo ye olorun e ma fowo ye pere mu bakana olorun ba pa o kojo o pala laarin wa ati yin bi alawo olorun ba re o tilka hududullah fala ta'tadua wa man yata'adda hududallah fa ulaika humuz zalimun ola baba so ti da ni to ele ile nu ala wala e ma re koja e o gbe ni be ti ba si jere koja ala olohun olohun ba ni iru fa awe ni be alabo si e da ni won so to la baba ti pa ala alabi ni e ma ja koja e o olohun ba si wa pa wo to kanjo o se won ni arabu le wa lori alabi ni awon kan arabu be yen eni kan ni ma tuwo ko ma de die so gbogbo n tọ́lọ̀ bá ti ṣe léèwọ̀ kábúléèwọ̀ in tó bá ti ṣe lẹ́tọ̀ kábúlẹ́tọ̀ in téèyàn fi ń jẹ́ mùsùlùmí ògbógbó nìyẹn àmọ́ nígbà míì àwọn ọ̀gbọ́n kan máa rú wa lójú tó há sáàárín ṣé ó tọ̀nà àbí ò tọ̀nà ṣọ́lọ̀ ò ní á ṣe ṣọ́lọ̀ ò ní á má ṣe alábí fún wa lọ́nà àbáyọ lórí àwọn irú nǹkan bẹ́ẹ̀ ojísọ́lá muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní iná lè halálá bayyinu ẹ̀rí gbogbo ń tọ́lọ̀ bá ṣe lẹ́tọ̀ọ́ ó hàn ó oyé gbogbo wa wà bíi dábàá ṣàbùsí o wà iná lè haró ọmọ bayyinu bákan náà gbogbo àwọn tọ́lọ̀ bá ṣe léèwọ̀ ó hàn ó abẹ́lẹ́ tó bá tọ́lá ẹni pa wọ́n ní ṣùgbọ́n o wà bọ́ọ̀ náà hù máa hù bóoru mustabihat la ya'lamuhum kathirun minan nas amanda mi awon alamari kan ma wa laarin awon mejeeji yen ti ma mu tabi sugbo wa abi ti ma mu iruju wa opolopo awon eyan si daju awon nkan be yen mo arabu wa bin musa aslam wa ni faman taqa shubuhat en kan ti ba wa ma ya iru awon nkan ti ba ti ni oruju be yen ti o ke eyen ẹni bá máa ń sádi wọn tó ń páyà wọn fakọdé stábọláfà dè níhi wà ẹrídìhí inú ẹni bẹẹ ó ti ṣe àkótán ẹsẹ rẹ àti ìjẹ ọmọlúwàbí rẹ wà máa wọ́pọ̀ àfi ṣubú hát wọ́pọ̀ àfi ìfarọ́ ẹni bá wá ṣubú sínú àwọn nǹkan tó ṣe wípé ó ń rúlẹ̀ lójú tí òfin bẹ́ẹ̀ gé ẹ̀yẹ anábìrú ẹni bẹ́ẹ̀ ó ṣubú sínú àbáàmù tàrọ in yára haúlà hímà gẹgẹ bí adarajẹ tó ń dara rẹ ní bèbè ọwọ yóò ṣìkò àyárùkà àfi ó sì kù díẹ kó dara rẹ jẹwọ sínú ààyè ọwọ àlá wà iná lèkúlè málìkìn hímà so òjíṣẹ́ ńlá bàbá ṣàṣà wọn fún wa ní ìtọ́sọ́nà lórí àwọn ohun tí ó ní ọ̀dọ́jú tí ó kílẹ̀ bá ṣe rọ́nà àbáyọ mẹ́ta àti ní jìsọ́fìn pẹ̀lúgbọ́n ọlọ́run bá a máa tẹ̀síwájú nínú rẹ̀ nínú apá kẹta ọbọ̀lọ́run bá nínú àánú kí ó ṣe àlékún ìmọ̀lẹ̀ ẹni kọ̀ọ̀kan wa ó má sì ṣe wá rọ́nà lẹ́yìn ìgbà tí ó ti fún wa ní ìtọ́sọ́nà tó yẹ kó roko ọlọ́run bá láti lọ gbogbo àdúrà ẹni kọ̀ọ̀kan wa ọ̀rọ̀ bá náà tẹ̀kọ́ balùmínà ìnà ká ń tẹ̀sẹ̀ ní ìrùwà wàsálàmù alaykum wa rahmatulahi wa barakatuhu
1: rò pé agbádùn ìtòtò ní dáadáa a sì nígbàgbọ́ pé lára àwọn ìbéèrè tí ó ṣeé ṣe kí wọ́n máa wá ìdáhùn lọ́kàn wá ti rí àwọn ìdáhùn náà bí nǹkan bá tún wà tí a fẹ́ tọpinpin rẹ̀ yálà nípa islam lápapọ̀ tàbí nípa ìjọ mùsùlùmí ahmadiyya ní pàtó ẹ pẹ̀ wá sórí àwọn ìpó ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08053059085 tàbí 09029052333 09029052333 tàbí 08134821247 tàbí kí a kàn sí àwọn mọ́ṣáláṣú ìjọ mùsùlùmí ahmadiyya tí wọ́n bá wà ní ìtòsí wa a ó máa retí yín o máa ṣàlámà.
2: a wà ní ìjọ ahmadiyya. Allah Lord, I see the bar.

I'm going to go to the hospital.

I'm not going to be able to do that.

0: gbé ló láró ẹ̀rọ àlùkò ló ló sùn ẹ̀rọ lékèlèkè ọlọ́jà ìyẹn ló ní ṣẹṣẹ fún ẹ̀yẹ àgbẹ̀ tó láró dàkó dàbọ̀ máa gbére tàwa wá àlùkò tó ló sùn dàkó dàbọ̀ máa gbére ajé wa wá lékèlèkè ọlọ́jà ìyẹn tó ní ṣẹṣẹ fún dàkó máa gbére ajé wa wá kò yé àti gbogbo àwọn tí ń gbọ́ wa ẹ̀kú dédé àkókò yìí o tọ́yí pé kú lé làákàrà lé èrò wá làákẹ́rù ọ̀nà ẹni tí ò bá lọ kìí dé ìdé tá a dé lálẹ́ òní ìdé ayọ̀ ìdé àlàáfíà ni kò jẹ́ fẹ́ nìkan ọ̀gàn wa orí ètò tá a pè ní ẹfura níkànnì alálàáfíà ìkànnì tó gbàlúgbàgboro yìí iná ilẹ̀ ti láǹfààní àti máa gbọ́ wa àríwá pọ̀ lọ́wọ́ bàbá tí a ṣó ń gbọ̀wọ́ ètò yìí tí a ń jẹ́ ẹ lè máa rí wa gbọ́ ní gbogbo ìgbà bàbá òkè hò tí a ṣó ń gbọ̀wọ́ ètò yìí àwọn létí tí ò jẹ́ kó rí ó dà kó làágé àwọn lèjìká tó gbẹ́wùrò tí ò jẹ́ kẹ́wò máa yegèrè lọ́rùn wa bàbá òkè hò ọlọ́wọ́n ọba àbí ìdùmàrí tí ń gbà fún yín kò ní padà lẹ́yìn yín láṣẹ ọlọ́wọ́n ọba ẹ fura ètò ta lé òní ìbò la fẹ́ yà sí kí ni tá a fẹ́ wí kí ni tá a fẹ́ fi pèrè wá ṣàkíyèsí èmi a máa wí ní gbogbo ìgbà wípé ẹni tó bá ti jìn sí kòtò ara yòókù ló fi kọ́ lọ́gbà o nítorí ẹ̀ la ṣe ń pe kẹ́ ẹ fura pàápàá jùlọ lórí ìlera wa ó ṣe kókó ṣe pàtàkì ẹni tó bá wà lálàáfíà ní ronú pé mo fẹ́ kọ́lẹ̀ ẹni tó bá wà lálàáfíà ní ronú pé àjẹ́ ọkọ̀ mi tó bàjẹ́ èlò ni wọ́n fi ṣe ẹni tó bá wà lálàáfíà ní ó máa pé báwo ni ti sanwó òsùnkú ọmọ àlàáfíà báyìí ló gun ọ̀rọ̀ ẹni tó ń bẹ lórí ìdùbúlẹ̀ àìsàn bí wọ́n ṣe gbádùn ní ó máa ronú kò lè máa ronú pé lágbájá ló wọlé ètò ìdìbò tàmẹ̀dù ló wọlé ètò ìdìbò kò kàn án kò tó di pé àwa náà bara wa nírú ipò bẹ́ẹ̀ la ṣe ń pe àwọn sáàkíyèsí ká gbìyànjú ká rọrọ ìlera wa lókùúkúdùn onírúurú àwọn ọ̀nà ìlò tí ń bẹ tí a fi ń ṣàyẹ̀wò ara bí èèyàn bá dọ́dọ̀ bàbá òkè hò ẹ̀rákùn báyìí kàsábà yìí káwòdì ó láwọn àyẹ̀wò tí wọ́n ṣe fún àti àfihàn mi táwọn kùdìẹ̀kùdìẹ̀ gbé ń bẹ lágọ̀ ara ó láwọn àyẹ̀wò tí wọ́n ṣe lélànà ti ìbílẹ̀ pé ó dá báyìí ni ó ẹja ṣe báyìí ẹja ṣe báyìí tí ó sì bọ́ sójú ẹ̀ lára àwọn tọ́rọ̀ kàn tó yìí pé nígbà tọ́rọ̀ yìí tó búrẹ́kẹ́ tán nígbà tọ́rọ̀ yìí dìṣòro ńlá mọ́ wọn lọ́wọ́ ni a ṣe ń kíkà àbámọ̀ bọnu pé ẹnìkan sì ti wí fún mi ńgbà kan o kódà wọ́n ti gbọ́n pa kinní yìí gbà kan o kódà àwọn ò bá sì ti ṣe báyìí o ṣùgbọ́n ó padà bọ́rẹ́lẹ̀ mọ́ wọn lọ́wọ́ tán díẹ̀ lóko. arábìnrin kan làmọ́rọ̀ rẹ̀ wá arábìnrin jẹ́ oníṣòwò káràkátà arábìnrin yà á máa ṣòwò á máa ṣalájàpá á máa lọ́rọ̀ gẹ̀dẹ̀ rọ́sàn ragbado débi wípé iṣẹ́ tárábìnrin yìí yàn láàyò rẹ̀ tọwọ́ rẹ̀ sì jí fowó pèpè obìnrin látara àwọn wípé à ń lọ ra ọjà lọ́nà oko à ń wá tà á sí gbòòrò iná ló mú tárábìnrin táwọn ìfìdẹ̀ni ti ń kọ́lé ó wá ń ṣe wàhálà yìí gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ lẹ́nu ọmọ ẹ̀ pé mọ́mì máa ń ṣiṣẹ́ lóòótọ́ o ṣùgbọ́n mọ́mì sinmi ọ̀pọ̀ ọgbà mọ́mì lè lọ fún bí ọjọ́ méje ọjọ́ mẹ́ta ń gbà wọ́n bá dé wọ́n tún ti lọ tò sọ́jà wọ́n ti máa ṣe kìtìkìtìkìtìkìtì kẹ́dà ó kàn máa jókòó máa fara nísinmi ó níwòsàn kan ti máa ń ṣe fágọ̀ ara ìlà ṣe ń pèwọ́ náà ṣàkíyèsí ṣe iṣẹ́ làárọ̀ lọ́sàn-án lálẹ́ ní gbogbo ìgbà ìjọ́ wo ló ti ronú fún ara rẹ̀ pé ẹlẹ́kẹ̀mí náà ti ẹ̀fìn ní sinmi látàárọ̀ ṣúlẹ̀ wọn ò ní jáde kí n máa jẹ kí n máa mu ni àwọn nǹkan míín wà tèpé lágọ̀ọ́ ara wa lásán àwọn tọ́lọ́hún dá bí àwọn èso àtàwọn ewébẹ̀ míì la kàn nílò láti mára wa pọ̀ sípò ṣùgbọ́n nítorí wípé a kì í mójú tọ́rọ̀ ara wa ni ò jẹ́ ká lè mọ̀nà tó yàtọ̀ àmì tàwí ti ń bẹ lẹ́nu iṣẹ́ ta sọ pé ń ṣe yìí fún bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún ni iṣẹ́ tàwí yìí ló fi bí gbogbo ọmọ rẹ̀ tọ́lọ́wọ́n ọba àmì ìdùmàrí sì ń gbà fún tó ń tẹ̀síwájú díẹ̀ ṣùgbọ́n ìyá tàwí yìí ó bẹ̀rẹ̀ sí ní ṣàkíyèsí pé ìgbà tó ń bá pé kò wọ́n gbé nǹkan apá òsò òun ni ni ke yo pun fe gba pere abi o fe gbe ki oja kapa yo kan ki o ti afigba to ba gberu to gbe ya afigba to ba gbe ile pada ke yo fe gbe kan le lati le dori ko je pe ngba to ba de af bayi lowo re yo hangi ni oni le lo ki ma afigba to ba gberu na le o se se ko je po loko wahala tabere ti se seyin imo asokun faru yi o wa ri bayi ni o ko tesiwaju lati lo sayewo lati lo se iwosun ara lati lo mo ona ti o gba ki won fi toju e arabirin tesiwaju sugbon gba to wa to akoko kan lo di pe arabirin ba fe seyo yo ma se sere sere pe o lati se ru eyi si wa nsele o lo fi je lopolopo gba gbodo to awon to ni mimo ni paun ta wi lo dada tori pe ka ma lo ma logun efori fun inu rirun ka ma lo ma logun inu rirun fun oju agbodo to awon to mo npa e ki won si salaye pe nilana bile o bayi la ti se o nijo ati nfa wo ibo je nko fomo alowo ri Olorun oba mi edun to se tele ru babo keho debi pe eri lopolopo awon eyan ni omu wa tinu awa na se ndun ta ba gbo eri lenu awon elomi pe on lo to itewi o kasara abi itawi latari aisimi aise yawo ara e nipa gbogbo to fa ni soso arabirin yo le rin lati bi debi okona meji si waju yo ti joko igba mi yo ma fo te ba di gege bi un ta gbe lenu awon omo arabirin ye engbo tu akoko arabirin le joko soju kan fun bi wakati meji wakati meta to ba ni ko won dide yo dogun dode ni afigba to ba re ni fowo ti lapa fowo ti lese ko to di arabirin yo to dide ah emi isegun je mi eyan lo gbogbo ru awon apere yi ba gbianju ba se bayi engbo tu akoko kan arabirin yi o ko nbere si ni sakiyesi pe oju ohun oriran daada bi kikurukuru o ma wa loju ke eyan ma wo eni meji naa kan koda bi pe meta ni elomi afigba to ba fe wo television afito to ba joko ti daada to fe dabi pe awon eyan to wa nu e ko mu won jade ilera wa se koko se pataki baba okeho elegbogi debedebe egbogi baba yi lawo eyan fi n pe won ni baba debedebe o koja be looto baba okeho nbe ni shop 10A oye color shopping complex ladojuko dipalife church jakonde gate egbe road isolo nipele eko 08094471143 08094471143 ero ba ni soro tan alafa ni ati pe babo keho si ni e ni pa robirin ta wiye ni gbo di pe aisan yi da gunle to di pe won bere si ni nowo le arabirin lori ina larabirin to mo pe a gbe igbese ni o ise ni ko won gbiyanju ko won lo le iwosan ko won sayewo ibe ni ati e wo ma je parotan e ma fi ogun ete e ma fi wo lapalapa opolopo nkan lo nse ni lagu ara to ye pe eni lati gbiyanju ke sayewo lori e ke to le mo te se se ni ngba wo fi sayewo farabirin tan kini o to po sarabirin ye e ja duke lo na nbo
1: arite rite emi mo de to roju koko bayi
2: oju mo se se mo ti ma bo je
1: ah emi mo se
2: emi ba le bo se ni fun koko bi eni pe le so kidi le ka to wo gusu ya ro pe ni se kidi lo nkan lo se de re la ni beke o ke te o ni ti to sade da je ona se ti kari bo ni bi e polo to fe nu ko o
1: ah e sa to ni mo se ko e wa ti se bayi lo bu fe mi
2: se emi mo se so fun ke ka le mo ju to ara yin mo da ko ga ma kari o ni mo ju baba o ke ho
1: wọ́n lẹ sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè kọ́ mọ̀ráyé tó gbé jalè rẹ fún ìbòjẹ́.

0: Palace, Shop 10A, Oyekola Shopping Complex, Ladojuko Deeper Life Church, Jakonde Gate, Egbo Road, Isolek. Pray with FA 080-944-71143. 080-944-71143. Baba Keo, Elekogi Bebebebebe.
1: Eku dede woyi ni gbogbo ibi ti owoja ileise radio 13 gbo wa ide Yoruba ni igba to to gba bayi ohun lo so ba gbo mi gbo mi koko to nto koko ohun lo je bale lodo ta ba ri ogbo ntarigi to mo nipa ewe ise ti ewe nse egbo ati ojegi ise to nse ati mo yi pe oni to ni won pe ni ogbo ntarigi ni segun bile ema wo pe mo npa asamo kini di asamo mi mo tun ti ri alejo pataki gege bi ise wa baba e ba mi ki ara ile kesi daruko yin
2: e seun atokun oruko temi ni Taufik Ajiboro eni ti gbogbo aye mo si babo ki o ona lo nki wa pe ni alaafi olohun oba ko ni ti gbogbo asile
1: e ja asami witi witi eh babo ki o a ma tun ri yin
2: e seun atokun be na la bi ni bo se je pe bile ba ti nsu be na ni le mo o na lo fa te bi tun babo ke o la ko ton nipa ilera ara wa ngori go e mo pe nipa ilera eda o je babo ke o logun pupo e si ma babo ke o lori pe babo ke o kin se amulu mala o lori nkan yo kan soso o na ni sara
1: gege bi ibere ti a ma nbi ni gugu igba kini awon nkan to ma nfa ipenija isara
2: e seun atokun waka yin o ni daru
1: ase
2: nipa ipenija to ma fa isan inu ara akoko nbe o ni pe teyan ba ni arun ta npe ni arun gbajumari ta npe ni atosi a ma sakoba fun isan ara elekeji o ni kene to nba obirin sere lasiko to nse alada re lowo a ma sakoba fun isan ara eleketa oni ka ma se yo bi e meji bi e meta kile to mo abika yo ti wa ko ti e ma jade dada ko ma jade sere sere a ma sakoba fun isanu ara on ta sabapade re latara ile gbese gbogbo awon nkan won yi a ma sakoba fun isan inu ara ti ko ni jekeje oribi lo dada to ba ji ti ko ba isan ara o ni se dada mo gbogbo awon eyan si mo pe aboke o mo nkan meji jo isan ara ni kan na lo lórí àìṣe iṣẹ́ ara yìí tó bá ti wọnú ara a máa fa ìlèṣe déédé fún ọmọkùnrin tá ń pè ní ìdákọlẹ̀ ìwọ ọmọkùnrin tó wúra ẹ dáadáa tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ ó ti wálẹ̀ àbíwọ tó jẹ́ pé ọtí ẹ nílé ìbá obìnrin rẹ ṣeré lẹ́ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́ àbíwọ tó tiẹ̀ jẹ́ pé ní ara tí ò tiẹ̀ ní gbéra dáadáa dépò pé ọ lè ṣe ojúṣe rẹ òun nítọ bá ti nípa ìníjà nípa iṣan ara ti ma fa ìdákọlẹ̀ fún ọmọkùnrin ìdílé ma bọ̀ wá bàbà bókè o ní shop number 10A Oyekola Plaza opposite Deeper Life Church ní Jákàndé Ìsọlọ̀ Road ibẹ̀ ni bàbà bókè o wà báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó lékò bàbà bókè o sí 080-944-71143 lẹ́ẹ̀kan sí 080-944-71143 080-226-13442 080-226-13442 ọmọ ọdún mélòó ni wọ o ti ju ọmọ 40 years lọ o ti ju ọmọ 50 years lọ o ti ju ọmọ 70 years lọ tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ọ ti da tó wẹ́lẹ̀ mo ní tọ bá wá bàbà bókè o ìwọ ge ó mọ̀ ìpé ní ọlọ́run bẹ lẹ́yìn bàbókè o àwọn ọmọ nǹkan méjì o bú iṣan ara tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin tí kì í jẹ́ kí ọmọkùnrin lè sojúṣe ẹ̀ déédé lọ́dọ̀ àyà rẹ̀ lórí iṣan ara tí bàbókè ń sọ̀rọ̀ nípa yìí nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́mi gan-an fúnra mi rí ni tí mo sì lóríṣiríṣi oògùn lórí nǹkan yìí tí nǹkan yìí lọ yóò tún padà wá nígbà tó yá ni mo pàdé bàbá kan bàbá yìí ló ṣètọ́jú àrùn ìdákọ́lẹ̀ ìfún mi òun ló fi jẹ́ sí pé ní gbogbo èèyàn tó ń wá sọ̀dọ̀ bàbá òkè o lórí ìdákọ́lẹ̀ tí máa sọ ọmọkùnrin dọ̀lẹ́ àwọn náà gbà pé ọlọ́run bẹ lẹ́yìn bàbá òkè o pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run ọba tó mú tiwa tó mú kó ń bẹ̀ tó bá dọ́dọ̀ bàbá òkè o ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jákàndé Gate ti Ìsọlọ̀ Road ibẹ̀ ni bàbá òkè o bàbá yìí pẹlú àti ẹlọ́dọ̀ ọlọ́run tí ẹ náà ní sọ̀rọ̀ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbókè o 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 àbí 08022613442 08022613442.
1: Nlẹ ti gbọ yẹn ṣe mọ wípé Yorùbá bọ̀ wọ́n ní ìrírí lágbà ohun tí ò bá tí ṣe ni rí kí a wò sàn a ò lè sọ pé báyìí ni wọ́n ṣe ń ṣe ìwòsàn rẹ̀. Nlẹ ti gbọ lẹnu bàbá òkè òyí ohun tó ti ṣe wọ́n fúnra wọn rí ni kí Ọlọ́run tó lo èèyàn fún wọn. Ẹni tọ́lọ́run wá lò fún wọn yìí ó tún wá jẹ́ kí bàbá òkè òyí náà tún lọ wá ìmọ̀ kún ìmọ̀ láti mọ̀ nípa ìtọ́jú àìsàn iṣan ara. Bàbá òkè òyí nípa àìsàn oníbẹ̀ẹ̀ta tó máa ń bára wọn rìn. Ojúra arábẹ́kú àti ìdákọ́lẹ̀ kí ni ìyàtọ̀ tó wà láàrin mẹ́tẹ̀ẹ̀ta.
2: Ẹ ṣeun atọ́kùn ìdákọ́lẹ̀ náà ti ń bá obìnrin rẹ̀ ṣeré tó jẹ́ pé ní yóò lè ṣe ń dèdè bó ṣe yẹ kó ṣe ṣùgbọ́n kò ní lágbára láti ṣe ẹlẹ́ẹ̀kejì. Arábẹ́kú ará dìde láàrin ìṣẹ́jú kan sí méjì ara ti wálẹ̀ ojúra ń titẹ̀ ará dìde kéèyàn fẹ́ bá obìnrin rẹ̀ ṣeré yóò da ìgbà tó rántí nǹkan kan ara rẹ̀ ó bá wálẹ̀ tí ó bá ti rí bẹ́ẹ̀ ìdẹ́lẹ̀kọ́ máa bọ̀ wá kàn sí bàbá òkè o láṣẹ lọ́dọ̀ ọlọ́run lágbára lọ́dọ̀ ọlọ́run tó bá dọ́dọ̀ bàbá òkè o ọgbà pọ́lọ̀ ń bẹ lọ́dọ̀ wa ọlọ́run sì ń bá wa ṣe.
1: Bàbá òkè o ká máa tẹ̀síwájú yàtọ̀ sí pé nǹkan ọlọ́mọkùnrin àìsàn iṣan ara yìí ṣé ó níbi tó ti ń kó ìpalára bá obìnrin àtọkùnrin lápapọ̀.
2: Ẹ ṣeun atọ́kùn bẹ́ẹ̀ ni gbogbo alamọ̀ yìí pé iṣan ni wáyà nínú ara nígbà tí ẹ̀jẹ̀ ò bá ti ríbi lọ bó ṣe yẹ kó máa lọ tó nínú iṣan inú ara yóò bẹ̀rẹ̀ máa mú àwọn ìpèníjà kọ̀ọ̀kan wá. Àkọ́kọ́ nínú ìpèníjà ó ṣeéṣe kó jẹ́ sí kárìn láàrin ìṣẹ́jú kan sí méjì ká bẹ̀rẹ̀ sí máa mí ẹlẹ́ẹ̀lẹ́ ẹlòmíì yóò máa rìn gègé bí ẹni tí bàtà fẹ́ bọ́yọ nínú ẹsẹ̀ rẹ̀ kárìn ká máa tẹ̀rìn ẹlòmíì yóò dàbí ìgbà tó tẹ ìgò mọ́lẹ̀ nítorí pé àtẹlẹsẹ ó máa kan gorogoro ẹlòmíì pajápajá lọ́wọ́ pajápajá lẹ́sẹ̀ ẹlòmíì ọwọ́ ó máa gbọ̀n bẹ́ẹ̀ ni gbogbo ara ó bẹ̀rẹ̀ sí máa gbọ̀n ẹlòmíì bẹ́ẹ̀ nǹkan máa rìn káàkiri inú ara títí ẹ̀ ni àbí kí inú ara bẹ̀rẹ̀ sí táyàn ẹlòmíì bẹ́ẹ̀ ò tiẹ̀ nílé rórun sùn déédé kórì máa fún ẹlòmíì ẹlòmíì ẹsẹ̀ rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí wú ni ká tẹ̀ báyìí àbẹ́kẹ́lòmíì ò tiẹ̀ ní rígbẹ̀sẹ̀ sí déédé dáadáa ẹ̀yìn yóò máa fa ẹlòmíì so iṣẹ́ ẹsẹ̀ kó máa fa ẹlòmíì so iṣẹ́ apá kó máa fà yẹn so àwọn nǹkan yìí ìpèníjà iṣan inú ara tí ẹ̀jẹ̀ ò rí bi wọlé tó nínú àwọn iṣan ni àwọn yìí ló ń ṣàkóbá fún àwọn iṣan yìí pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run tó bá dọ́dọ̀ bàbá òkè o ìwọ gan ó gbà pé ní ọlọ́run bẹ lẹ́yìn bàbá òkè o ìtòrí bàbá òkè o mọ nǹkan méjì bú iṣan ara yìí tí máa sọ ọmọkùnrin di ọ̀lẹ́ tí kò ní jẹ́ kí ọmọkùnrin lè sojúṣe ẹ̀ déédé àbí tó máa sọ ara di ọ̀lẹ́ tí kò ní jẹ́ kéèyàn rìn déédé dáadáa tí kò ní jẹ́ kéèyàn lè gbẹ́sẹ̀ déédé kí sàlẹ́nu máa kàyàn kẹ́yìn máa fàyàn ọ̀pá yìí kó máa roni gorogo eruku kó bẹ̀rẹ̀ sí ro ẹlòmíì ẹlòmíì ń bẹ tó jà sí ìgbà tó ṣe pé pajápajá ọwọ́ pajápajá ẹsẹ̀ káyà máa lu pìpì kẹlòmíì máa rorun sùn déédé kórì máa bẹ̀rẹ̀ sí fọ́ni gorogo kójú èèyàn máa sú ẹlòmíì ń bẹ gan máa rìn káàkiri inú ara ẹ̀ ni àbí kí nǹkan máa sọ kúlúkúlú àbí kára bẹ̀rẹ̀ sí táyàn tó bá ti ní ìpèníjà yìí pẹ̀lú agbára lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú àṣẹ tọlọ́run tí mo fi ń sọ̀rọ̀ yìí tó bá dọ́dọ̀ bàbá òkè o ìwọ́n náà gbà pé ọlọ́run bẹ lẹ́yìn bàbá òkè o. Bàbá òkè o ti wá wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jakande Gate ní Ìsọ̀lọ̀ Road ibẹ̀ ni bàbá òkè o wà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 àbí 08022613442 08022613442.
1: Ó lágbára o ohun tẹ́dọ̀ ò bá máa ṣàgbára o inú ìmọ̀ wípé àìsàn inú iṣan ara ó kó gbogbo nǹkan tó pọ̀ tó báyìí ó kó sínú àfi bẹ́ẹ̀ ṣe ń là ayé wa ó dẹ̀ ti wáyé wa yékè báyìí àwọn tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ń ṣe lọ́wọ́lọ́wọ́ nílé báyìí bọ́ ṣe ń gbọ̀ yín wọ́n á ti máa gbìyànjú àti pé ojú òpó yín ṣùgbọ́n ká tó máa ká sètò yìí ńlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹ jọ wà nílànà kan náà máa ń sọ wípé ẹ wá fún ajẹ́gùn ẹ wá fún ajẹ́gùn ṣùgbọ́n mo rí i pé ẹ̀yin máa ń fi nǹkan kan kún ajẹ́gùn tọ̀dọ̀ tí pé ajẹ́gùn àdáyébá si iyato nbe laarin ajegun lasan ti ajegun adayeba ni ati pe kilo bi adayeba to wa ninu ajegun todo tin
2: atokun ibere te bere ibere to lagbara gugu e ma tokun popo ajegun adayeba ti mo so nipe baba to bi baba baba mi lo ni ajegun yi nitori ko ode ni won ode ni won ama ni ajegun adayeba nipa imo lo soko ode ibe na ti ba pade nipa ti won wa ba pade won ti satọ to le pe ti omo omo mi ba ti bimo okunrin ni ke gbe le lowo oni won fi wa pe pe baba oke o abi tu to nbe ninu ajegun adayeba ti wa to fi yato to fi je pe ni ajegun adayeba oni wa pe nu
1: kabiyesi ni bayi
2: to fi je si pe ni mo ti nagbara mo ti nagboro mo ti lowa mo ti leyin to ba dodo baba oke o awon na ma ri pe olohun be lodo baba oke o toro olohun ba wa se
1: a dupe fun olorun yi pe o nba yin lowo si be se nta bayi te nto olowo je ko di eran ni di mo ni lowo e ka to ma lo e ba wa pe address office yin le kan si kede so oju oku e wa fara balẹ pe tori awon elomi ti won tete ri nkan mu
2: baboke o ti wa ni shop number 10e oyekola plaza ni waju deep life church ni jakande gate ni solo o dupe ni baboke wa ero ibane soro ti ele pe aboke ozi 08094471143 na kazi 08094471143 abi 08022613442 08022613442 asi ni ero igbalode yi ta ma fi se awose fun awon eyan ti won o ma foju ri gbogbo nto nsele ninu ara o si ma ri awon ipenija to baba isan kokan pelu ase lodo olohun oba to mu ti wa to mu ko nbe mo ni gbagbo ti enu ni soro se baba ko ti wa wa ni shop number 10A Oyekola Plaza ni waju Deep Life Church ni jakande gate ti solo ibe ni baba ko wa
1: o leti gbo yen gbogbo eniyan gbe afuya ko koja si shop number 10A to ba tin bo lati solo bayi bi eni pe o nlo si ikotun to ba ti de jakande gate bi shop meji si meta o ti ri Oyekola Plaza ni waju church nla ka Deep Life Church to wa nbe iwo sa ti wo be bere shop number 10A ibe ni baba oke o kale si ero ba ni soro won le kan si 00 94 47 11 43 o tun le pe 08022613442 aisan ko ni fi agbo ara wa se bugbe o won na se igbese won ma reti re ni le se baba oke o o digba kan na
3: a ri ke ri ke ni mo do to roju koko bayi
4: oju mo si se won ti na bo je
3: ah o mo si
4: e ni ba le bo se ni fun koko fun koko bi eni pe le sokidi le ka to wo gusu ya pe ni se ti di lo nko la se de re lan beke o ke te e ni ti to sa de da di ona se ti kari bo ni bi epo lo to fe nu ko o
3: ah o sa to ru mo se ko e ni wa ni fi se bayi mo do fe mi
4: se e ni mo se so fun pe ka le moju ko ara yin mo le ba o fe ga ma kari o ni mo gi baba o ke ho
3: Wala soro fote, shala ye bose siya fumba bote Koma la yoto buja lere fumbu je Ope yito ure mborogo, anatita je, anatita ara yu Kipata wala bala sone ni yoko suwa Tade wa shayo sere sere, tabi po bola poju Ishara ton gulso, ba bote ulele po jatura Buri yito yae sasa biyan, tope dani bule Ba boke wikale si, shop 10A Oye kola shopping complex, la doju kwa Deep Life Church Jakande gate, eduru, isole mle u Epe 08044-71143
5: Assalamu alaikum. Adua usai kulu mami. Adua ni damu mi niya bebe. Lomi jota fikul ila EU Islamic Foundation. Mato ubenye tumo pataki adua. Ati amfanishi shi asalatu fonisha la Muhammad sallallahu alayhi wa sallam. Sidi asalatu wa nafose. Weekly asalat. Ni bebe jayku Sunday. Lati agome wa uro. Kisi jagome jina oso. Bato no ni kibubu wa mashe dayi. Ni mutajude le tonoshu wa. Ni bebe jayku tumo fwede tubak marioshu. Ni tajude ima waye. Ezi tuwa jepo rambariye. Oni akashi adua. Si jota Afikola ila EU Islamic Foundation ni gbogbo ọjọ́ ìkó àkọ́kọ́ nínú oṣù. First Sunday of each month, gbogbo ẹgbogbo ẹ̀. Number 13, Jabaru Street, Ijika sí ìjẹ́dọ̀dọ̀ ìjẹ́gun ìpínlẹ̀ Èkó. Láti máa darapọ̀ mọ́ wọn lábẹ́ olùdásílẹ̀ Alhaji Taufik Ajibọ̀. Ẹni gbogbo ayé mọ̀ sí bàbá òkè o àti àpapọ̀ gbogbo àwọn mission board tí àlàyé ẹ pé 00999907061 080999706061 tàfígbọ́n ìlàyé yù kó sárakọ̀ ọlọ́run ni wọ́n gbẹ́kẹ̀lé.
6: Adé Olúsẹ́molínà bẹ́ẹ̀ni ó jẹ́ ọ̀pọ̀lọ́ àfikójì ètò lẹ́nu oríṣiríṣiṣẹ́ mológbòrè kan ṣùgbọ́n Adé Olúsẹ́molínà ló jọba wọn ó lẹ̀ lọ́wọ́ fún fúnmukùn tó ń pe wájẹ̀ àṣẹ pẹ̀lú ọ̀pọ̀ àwọn vitamins àti mineral tó ń sara lóore oúnjẹ gidi ló ń gbogbo mọ̀lẹ́bí àti fáwọn tó fẹ́ ṣayẹyẹ ló ní ọ̀ràn oúnjẹ tó dára lọ́rẹ́ àwọ̀ wípé Adé Olúsẹ́molínà ló yàn láàyò ìwọ̀n ìyẹn fún díẹ̀ ni ó bù sínú omi kọ́ wọ́n lórí náà oúnjẹ dé pọ̀ ìrìn rẹpẹtẹ ó lọ fún gbogbo ọbẹ̀ tó wọ̀ ajẹ́jẹ́jẹ́ ni ó ti wà fún títà lọ́jà àti lọ́jọ́ àwọn alágbàtà wa lówó pọ́ púpọ̀ ló tẹ̀lé alágbàtà náà rẹ̀ àwọn mùsàdọ́ ìfẹ́fẹ́ ní ìtẹ̀ ló ń ṣe àwọn ilé ẹ̀rọ ṣe adéolú bíńsúà àti adéolú pandoram olú ilé iṣẹ́ wà ní ọdúnláwọ̀ ọ̀tún kingscott mega city estate wọlárin mọ́lẹ́yà adéolú local government ìbàdàn ìpínlẹ̀ ọ̀yọ́ nílùú èkó àwà ní kúdàkí market shop number 6 by bone water line behind for bank ilé ẹ̀rọ bus stop egbe lagos láti jẹ́ alágbàtà ẹ̀pẹ̀lẹ̀ kan lárinrẹ́ 08038299073 tàbí àdúrà ìgbẹ̀mí sórí 08145454074 adéolú sẹ́molínà.

0: kò sí gbogbo ayé ṣe lè le tó agbára àdúrà ká kò sí bí ìjì ṣe lè jà tó ọlọ́run ọba ló kápá ẹ̀ èyíkéyìí ìṣòro tó bá ń dojú kọ ni ìgbàgbọ́ nínú ìgbìyànjú ohun ìbẹ́lọ́run gan-an làṣírí tó ń tú ogun ayé palẹ̀ tá a bá wá ń sọ̀rọ̀ nípa ẹni tọ́lọ́run ọba mi gbà fún lọ́wọ́lọ́wọ́ tí yóò sì máa gbà fún títí láéláé anímọ̀ káyé bàbá tápà ọkọ̀ gbòógì nínú àfàdúà jagun láti tú ogun ayé tó ń dani láàmú kalẹ̀ náà ni bàbá tápà jẹ́ síwájú ohunkóhun ẹ̀kọ́ àdírẹ́sì àti nọ́mbà ìsílẹ̀ nọ́mbà 61 santos avenue abúlé ẹ̀gbá nípínlẹ̀ èkó ni anímọ̀ káyé bàbá tápà wà 080-33-73-55-70 nọ́mbà anímọ̀ káyé bàbá tápà nìyẹn kí ni nǹkan ọ̀hún tó ń dojú kọ tó fẹ́ mú ayé sùn ọ́ àwọn ìṣẹ̀lẹ̀ wo ló ń jẹ́ kó o máa kọ́ mi lójú wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ bí ìgbà tójò bá máa fún lóòótọ́ ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mù ọ̀pọ̀ ìjì ló ti jà tó sì ti ká ni lórùlé àmọ́ tòun ti bẹ́ẹ̀ má sọrùn kọ́ ẹni tó mọ̀ nípa bá a ti ń bẹ lọ́hùn fún ni tí àdúrà ó sì máa gbà ní mọ́nà wà lèyàn gbúdọ̀ kàn sí torí wípé ọwọ́ ti bá ń dunni èèyàn kìí kì bọnú aṣọ o ẹni tó sì lè sọ àṣírí ogun tó ń dani láàmú gan-an lèyàn ń kanlẹ̀kùn ọdún ẹ̀ fún ìbéèrè àti àlàyé nọ́mbà 61 santos avenue abúlé ẹ̀gbá nípínlẹ̀ èkó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 080-33-73-55-70 anímọ̀ káyé bàbá tápà ọlọ́run fẹ́ nìkan ṣe jẹ́ nìkan lọ.
1: Anímọ̀ káyé agbátẹ̀rọ bí ló dé tuntun gbogbo tó mọ̀ pa ìṣàn mú rẹ̀.
2: Bímbọ̀ ọ̀rẹ́ ẹ̀kọ́
3: la
2: ń kọ̀.
3: Jẹ́ kí n bẹ́ni tí owó ayé wà lára rẹ̀ ṣe.
2: Bí ti báwo.
3: Ojoojúmọ́ ló ń pín sí ibi bí ìgbà tí mẹ́sẹ́ńjà bá ń pín lẹ́tà iléeṣẹ́. Ó ṣòwò ó fìdí rẹmi. Bó ṣe ń ṣe ájò ló ń jò dànù.
2: Tí o ti wá gbìyànjú anímọ̀ káyé bàbá tápà.
1: Anímọ̀ káyé agbátẹ̀rọ̀ bí.
2: Anímọ̀ káyé bàbá tápà sàpànà gbóná ẹlẹ́gbọ́n rẹ̀ ló gbóná ó gbóná ojú gbóná ẹnu tẹ̀tẹ̀ bí ajẹ́rẹ́ ẹ̀wé ń bẹ ẹgbọ́n wà gbólóhùn àdúrà tó ń rún ogun ayé pa ń bẹ lọ́dọ̀ anímọ̀ káyé bàbá tápà gbogbo ẹni tó ń bẹ náà fún ọkọ aya ọmọ rere ẹni tó ń ṣòwò tó fẹ́ jèrè ó wáṣẹ́wáṣẹ́ ò iṣẹ́ jẹ́ kánímọ̀ káyé bẹ lọ́hùn fún ẹ gbogbo ayé bá sọ̀rọ̀ rẹ̀ dọ̀rọ̀ mọ̀dìmọ̀dì tó sopọ̀ ẹ lọ́rùn tó ló ṣòro bàdájá ewé tó ń tẹ̀gbẹ́ àtẹ̀gbẹ́ àdúrà anímọ̀ káyé ò fi já dànù nọmba 61 santos avenue abúlé ẹ̀gbá la anímọ̀ káyé bàbá tápà fìdí kalẹ̀ sí o bó ti ń fi ewé àtẹ̀gbò ṣe bẹ́ẹ̀ 08033-73-5570
3: ẹ̀rọ pọlá fún oríire o mo ti fẹ́ lọ́nà àbáyọ.
1: Ìkọ̀ wọ́n tójú ẹ̀rọ rẹ̀ nílé iṣẹ́
4: bọ̀dá tó ń lọ bọ̀dá tó ń lọ ṣe bẹ́yìn là ń pè náà.
5: Ẹ má bínú mi ò mọ̀ pé mi lẹ̀ ń pè àti wípé oúnjẹ tí mo fẹ́ lọ rà ló wà lọ́kàn mi.
4: Oúnjẹ lẹ fẹ́ lọ rà lẹ wá dige mọ́ yàtọ̀ yìí.
5: Bàdà ẹni tí ò mọ ni ló fi ní ṣeré ilé oúnjẹ Twins Mother Food Carton ó kọjá bẹ́ẹ̀ ṣé ti àyíká àwọn tó mọ́ tónítóní ni ká sọ àbí ti ìmọ́tótó pẹ̀lú ọ̀yàyà tí àwọn ọmọọṣẹ́ wọn fi ń dáhùn èèyàn lóhùn àti wípé àwọn oúnjẹ àrímà lè lọ àjẹtújẹ oúnjẹ lóúnjẹ Twins Mother kò wá sírú oúnjẹ tẹ wá níbẹ̀ tẹ ò rí bí àràlà fùfú iyán ẹ̀bà kó wá jẹ́ àwọn oúnjẹ bíi rice jollof rice fried rice tó bá wá jẹ́ pé ká sọ níbi tẹran àbẹ́já àwọn assorted meat tó nítumọ̀ pọ̀mọ́ tó kata sínú ẹja kíkà pẹ̀lú ẹja panla ògúnfẹ́gàn ògbẹ́yìn.
4: Ṣé lóòótọ́ ibo lọ̀dọ̀ wọn.
5: Ká momi kì í ṣèbẹ̀rù fẹ́ sí káwọn náà dáná bó jẹ́ Tinúlé àbí táwọn aláyẹyẹ kàn sí wọn ní Twins Mother Food Carton nọmba 17 Oyinlọla Street
6: Ṣàṣà Up Akowonjo Road Sanni Ọlọ́pàá Lagos
5: tàbí kí o pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 080-38-03-0036
7: Twins Mother Food Canteen Doctor of Stomach Care.
8: Bá a pẹ́ láyé bá o pẹ́ o.
9: Dídùn ni ìrántí olódodo eléyìí ló mú ẹbí Ayọ̀dẹ́lẹ́ àti Agboola pé gbogbo ènìyàn síbi ayẹyẹ ètò ìsìnkú late Eda Dickness Silifat Ayọ̀ká Ayọ̀dẹ́lẹ́ ní Agboola tí wọ́n jáde láyé ní ẹni 70 ọdún 70 years báyìí ni ètò ìsìnkú wọn yóò ṣe lọ Thursday July 30 ní Wake Up láago mẹ́rin ìrọ̀lẹ́ ní 44 Alawade Street opposite NNPC station Láfẹ́nwá Ìtèlè Adóodò Ọ̀tà ìpínlẹ̀ Ògùn Line State ló máa tẹ̀lé lọ́jọ́ Friday 31st July 2026 bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án àárọ̀ ni Holy Savior Schools, Isumba Road, Lafen White Eleota, Ayeye Igbalejo, Lago Mejila Osan, ni Grand Ovation Event Center, plot 471, First Avenue, Gowan Estate, Mashalashi Bus Stop, Egbeda Ipinle Eko, Lady Evangelist Esther Igbekele, le leri ojo na, pelu aso ebi la o fi wole o, Abdulwasif Salaudin omo to mo kolo, ati Cousin Fafumi ni o ma tuko ito lojo na, fun alaye kikun, e ma pe Alagba Sunday Ayodele 081-34-59-2505 ati Sister Sekina Tibumi 081-21-40-9968 Late Eda Dikine Silifat Ayoka Ayodele ni Agbola Omo Ebi Alaore Lonche Ledele Yireu
10: Kepa Yekiri Re La Yatijon
11: Omo Kanyo Buburu Foto Yato La Yatijon Tide Se Bon FM 92.0 Tiens, vous connaissez le direct, le tonne halle, ben.

0: ni la sa wada tin soju mu la wa ruko awon ajo roba loba nile awo ri kafota ni sakoso alaga baba wa oba ti le ko ba lo wa baba to de akilu le ko baba fuwa baba lalu barika la gbe ko ba le oko lu jati jade ipinle iko yi atawon le kankaka ni afi ati gbugbu awo egbe apere bakan na gbugbu awon osise gbun alase ni se bon fm 92.9 ore araalu ni sakoso ọgá agbọmọbẹrin adeleke wúrọlá adégòkè èkè akàwé kadúlò giwa ilé iṣẹ ìyàjáde mọtànlé ní alhaji habalade akọsílẹ lágbàáyé mr perspective abiola peter fúlùdú nàìjíríà wa àti gbogbo wa pátápátá lápalùpọ láfíńkì philanthropies bùjẹ ìbùdà ní ọsọ orin mọwẹ àbùsẹtò ní gbogbo káfọta ọba adéyẹni olúwa ṣẹgun olúwa tóyìn àjàsà ọlásìdè wa gbogbo ọjọ kọkànlá oṣù kẹfà lọdọọdún ẹrọ ọjọ ọbìn yìí ó aládùn rẹ ni ó ti gbòde tán tó sì yóò parí tó bàbá ìdá lọpọ bàbá tó ní pọlíìsì ni wọn ní ìsàjà máa má lè jàrà wa wọn ní ọdọọdún làwọn orógún ọdọọdún làwọn ráwùsà ọdọọdún làwọn ọmọbìn lórí àtẹ ẹ ṣètọdún yìí ẹ ṣe tẹmí ní agbára ọlọba àtẹgbó àtẹpẹ ní àlẹsẹ tẹnà mọdún adédèjú igi ọmọ mọra bí lọra lákàtà wà rí ìdíbò ẹlẹ ti bú omi ti pẹ àti ti dé padà àlọfọ ara nísìnyí náà ní tí a mọ̀ sí leave kọ̀ǹtàtọ̀ leave adúpẹ́ lọ́wọ́ yìí ó 00340571411 tàbí 0701206795 náà tọ́jú mi mo kàn ní mi ìyá ò sí bá ò sí ó ẹ bí i àjọ mọ òkú ẹ. apàdé ìjọba ìjọba lórí àpọ̀tún ẹ ṣe tẹ̀tẹ̀ sí sí wa ó dàbọ̀.
1: ọ̀làjúdé làwọn àgbà mi àṣà ìbílẹ̀ wa civilization ló já gbà
2: àríkẹ́ríkẹ́ èmi ló dé tó rojú kókó báyìí.
3: ojúlé ṣùgbọ́n tí àwọn tí màá bọ̀ ẹ́ jẹ́.
2: èmi ni mo ṣe.
3: ẹni bá bí ọgbọ́n ṣe ní fùrùkọ̀kọ̀ bí ẹni bí olè sòkìdí lẹ̀ ká tó wọ̀gùn sùn. yóò rò pé irinṣẹ́ kìdí ló ń kó lọ́sẹ̀dẹ̀ eré lánìí. bẹ́ẹ̀kẹ̀ òkè tẹ̀ ẹ̀ ò ní ti tọ́ sàdédàjì ọ̀nà tí ó sì kárí bọ̀ ní
2: bí
3: èkó ló
2: tó ìwọ náà sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o kọ́ mara yóò tó gun ìjà lẹ́ẹ̀rẹ́ fúlùkù jẹ ọ̀pẹ́ yìí tó romi gorogo ara títa jẹ ara títa ara yíyún tí bàtà ó máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò sún ọ kẹ́lẹ́ o máa ṣẹ̀yọ́ ṣeréṣeré tàbí tó pọ̀ lápọ̀jù iṣara tó gun so bàbá òkè o lè lẹ́tọ̀ já tura lórí èyíkéyìí àìsàn tàbí bàbá òkè o elébòkì dẹbẹdẹ rẹbẹ.
4: adé bí a ṣe ń dé o ẹ̀dàkùn ẹ̀yà ẹ̀wà gbọ́ wa adé bí a ṣe ń dé. eléyìí ni mo fi ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì tẹ́ ẹ ti ń gbọ́ wa yìí káàbọ̀ sórí ètò wa gẹ́gẹ́ bí ìṣe wa. ẹ ti mọ̀ wípé tẹ́ ẹ bá ti gbóhùn wa báyìí a fẹ́ sọ̀rọ̀ nípa àlàáfíà nítorí pé wọ́n ní àlàáfíà ni oògùn ọ̀rọ̀. ni mo fi ń kí bàbá wa ògbóǹtarìgì oníṣègùn ìbílẹ̀ bàbá òkè o káàbọ̀ sórí ètò gẹ́gẹ́ bí ìṣe wọn. ẹ jọ ẹ bá mi dárúkọ yín kẹ bá mi kí gbogbo àwọn èèyàn.
5: mo kí ọkùnrin bẹ́ẹ̀ ni mo sì kí obìnrin èmi ọmọ yín olólùfẹ́ yín taofik ajibọrọ tí gbogbo àwọn èèyàn mọ̀ ní bàbá òkè o ló ń kí wa pé àlàáfíà ọlọ́run kò ní fi gbogbo wa sílẹ̀.
4: àmì bàbá òkè o ẹjọ́ ẹ má bínú o ọ̀rọ̀ kan wà tí ẹ máa ń sọ tó jẹ́ pé kò fi gbogbo ara kò kí ń yé mi ẹ máa ń sọ wípé iṣan ni wáyà wọ́n wò pé iṣan wáyà báwo ni iṣan tó wà nù ara ṣé papọ̀ mọ́ nǹkan tá à ń so mọ́lé tá à ń pè ní wáyà ẹjọ́ ẹ bá wa yànnà náà kí gbogbo aráyé kí wọ́n lè mọ ìtumọ̀ ọ̀rọ̀ wọn.
5: ẹ ṣeun atọ́kùn lórí pa dáńpẹ̀ ní iṣan ní wáyà nínú ara gbogbo wa náà la mọ̀ pé ní nǹkan kan ló so gbogbo ara papọ̀ iṣan òun ló so gbogbo jointi wa papọ̀ mọ́ra wọn òun ló fa tí a fi máa dáadáa pé rẹ̀ pé iṣan ní wáyà nínú ara nítorí pé wáyà rè kásù kan mọ́bì kan kájọ́ ìmọ̀ kan mọ́bì kan bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ iṣan tó wà nínú ara òun náà ló ṣe jẹ́ la fi ń pè ní iṣan ní wáyà nínú ara so ìwọ tó bá wá ní ìpèníjà nípa iṣan inú ara ìwọ náà kọ dìdínlẹ̀ kọ gbọ́n tá à ń sọ kọ́ tẹ́tí bẹ́lẹ̀ jẹ́ kọ́ sì yọjú sí wa pẹ̀lú àgbẹ̀ ọlọ́run yóò kó mẹ́.
4: ase ah o sese wa ye mi wa yi o na leyin na ti gboyan e kokan niyan o fe ni ti o ba mo iso ni waya ninu ara e je ma binu aisan isara yi kini awon nkan ti yan mama ri bi pe ni ja ti o fi mo pe ah lomo okunrin o ohun ti lu igbadi aisan isara
5: e se won atokun lori aisan isenu ara yi tori pe ki dede wa sinu ara o lawon kankan to ma fa akoko ninu to ma fa aisan isuna nu ara fun omo okunrin to ma fa idakole fun omo okunrin ti ko ni je ki omo okunrin le soju si e dede lodo ololufe akoko nbe o ni pe eni to ba ti ni arun gbajumo ri tan pe ni ato si egbe elekeji o ni eni to n ba obirin sere lasiko to n se alada re lowo abeni to je ji pe a ma se yo bi e meji bi e meta kile to mo abeni to je pe yo ti o ni jade dada ti o ma jade sere sere abin ta papade latara ile igbonse gbogbo awon nkan wo yi a ma se akoba fun isan inu ara ti nkan yin ba wa wole sinu ara awon ipe meja ti okunrin le ri a ma fantan pe ni idakole fun omokunrin iwo omokunrin to je ji pe ni owo re tara re ba ti dide laarin seju kan si meji ara re o ti wale abiwo to ti e ni le ba obirin re sere bi e meji bi e meta kile to mo abiwo to ti e ri pe ni ara ti o ti e ni gbere rada depo pe o le se ojuse re mo ni to ba ti mo po ti ni pe ni ja ntan pe ni dakole mo ni ko dide le ko mo bo wa baba boko ni top number 10A Oyekola Plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ni Isoloro ibe ni baboke wa ero ba ni soro baboke o 08094471143 08094471143 abi 08022613442 08022613442 omo odun melo ni o o ti ju omo 40 years o ti ju omo 50 years o ti ju omo 70 years to je pe laarin seju kan si meji o ti pari se ni mo ni to ba dodo baboke o iwo na o mo ipe ni olohun bele ni baboke o to si n ba wa se lati dogba lori idakole ti mo n soro nipa e o je nkan to ti se mi gan funra mi ri ti mo si lo orisirisi nkan ti kini yo lo yo tun pada wa nigba to ya ni mo pade baba kan baba yi lo setoju arun idakole ifun mi lori isan ara ti mo so mokunrin dole yi baba yi lo setoju re fun mi oun lo fi je si pe ni gbogbo eni to n wa sodo baboke o awon na gba pe olohun be lodo baboke o o si n ba wa se lati yori pelu ase lodo olohun oba to mu ti wa to mu kuro nibe mo nigba pe ti enu ni soro se ti isan ara yi to ba wa pe lara a ma damu okunrin be na ni a tun ma damu omobirin gbogbo to je si pe ni o le rin dada o rin laarin seju kan si meji o ti bere si mo mi elele abi ko ma rin gege bi eni ti bata fe boyo silese re ki se ese ko ma fani so kari mo le ara gbagbe ka mo rese gbe dada abi ko dabi gba ta tegun mole ka telese ko ma gan ni gogo ko ma dabi gba teyan tegun mole elomi nbe owo mo gbon ni ese o mo gbon elomi nbe opo eyin ni o mo fa so elomi nbe ori o mo fo elomi nbe ese re o bere si wu elomi nbe oju re o bere si su ori fifo elomi o ni rorun sun dada ko sun laarin wakati meji meta ko ti laju kalele nkan yi o da mo ni to ba dodo baboke o pelu ase lodo olohun olohun o ba wa mu ku nibe ko si ni ba kan na mo mo ni ko mo bora e mole e mo bora yin pa e dide le mo bo wa baboke o ni shop number 10A Oyekola Plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ni Isolo ni Eko ibe ni baboke o wa pelu ase lodo olohun ti enu ni soro se
4: amen baboke o ta o foga kini se ma lana olohun ni je kini se gbogbo awo okunrin te n gbo mi lasiko yo olohun ni jo lana okunrin mi wa to je pe to ba ri ololufe re ara re o ti sare dide yo ti dabi pe ah den lo to ba sun mo ololufe re bayi a fi wo odo ba denu kole iru ki la fe pe leyi
5: e seun atokun te ri awon nkan te daruko hun a n pe kan ni idakole oto ni dakole oto ni arabeku oto ni ojora oto ni teso sugbon meteta nko omokunrin na na ma da laamu idakole le n to n ba obirin re sere yo se n dede to ye ko se sugbon ko ni lagbara lati se elekeji elekeji la n pe ni arabeku láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ̀ ó ti wálẹ̀ ẹlẹ́ẹ̀kẹta là ń pè ní ojora ara rẹ̀ ó dìde kẹ́nìyẹn fẹ́ bóbìnrin rẹ̀ ṣeré yóò dàbí ìgbà tó rántí nǹkan kan ara rẹ̀ ti wálẹ̀ tó bá ti wálẹ̀ ó ti parí sẹ́nu ṣùgbọ́n tó bá dọ́dọ̀ bàbókè o a ní ẹ̀rọ ìgbàlódé èyí tá a máa fi ṣàyẹ̀wò tí wọn náà mọ̀ fojú rí gbogbo nǹkan tí ń ṣe nínú ara pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run tó bá dọ́dọ̀ bàbókè o wà á gbà pé ní ọlọ́run bẹ lọ́dọ̀ bàbókè o.
4: ọlọ́run bẹ lọ́dọ̀ bàbókè o ẹ̀yin tẹ́ ń gbọ́ nílé lóko ẹni tọ́lọ́run bá ti fún ní àṣẹ tọ́lọ́run dẹ̀ fún ní àǹfààní láti máa fi tewété gbòòwò yan sàn àìwọ náà má máa ronú pé máa fè ní dọ́là má máa fọ̀lá dọ́túnla torí ẹlòmíì bó ṣe ń gbọ́ wa báyìí ní ìsinyìí àìsàn yìí ó ti pẹ́ lára rẹ o ẹ má bínú ìyẹn gẹ́gẹ́ ní òmùmí lọ bí ìbéèrè tí mo fẹ́ béèrè yìí tó rọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ni à òun ti lọ gbà òun ti lọ àwo òun ti lọ kòkò bábà sásùn ọkọ náà ló ń já sí mo rò pé lọ́dọ̀ bàbá òkè o ọlọ́run ti gbàdúrà gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń lọ ni wọ́n fún bàbá òkè o ẹlòmíì báyìí tó bá gbé ṣòro lọ tọ́lọ́run bá bí ara rẹ̀ yóò ti wá dúpẹ́ pẹ̀lú àwọn ẹ̀bùn ńláńlá mo ní lọ sọ́dọ̀ bàbá òkè o ohun tó wá ń tẹnu mọ́nà ni pé a ti lọ gbá a ti lọ àwo a ti lọ kòkò bábà sásùn kọ̀ náà ni kí ni n tó ń fa ilé àti pé kí ni ọ̀nà àbáyọ láti má jẹ́ kí nǹkan èkó ṣẹlẹ̀.
5: ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti lọ gbá tán wà láwo ọlọ́run nìkan máa sábà wá sọ́dọ̀ wà bókè púpọ̀ ọlọ́run sì máa fún wa láṣeyọrí nítorí pé a ní ajẹ́gùn kan tí a ń pè ní ajẹ́gùn àdáyébá. ajẹ́gùn àdáyébá yìí bàbá tó bí bàbá wa òun ló ní ajẹ́gùn yìí nítorí pé ọlọ́dẹ ni wọ́n. nígbà tí wọ́n wá bí ọmọkùnrin bàbá wọn sọ pé ní ọmọkùnrin tó bá kọ́kọ́ bí òun kò gbé ajẹ́gùn yìí lọ́wọ́ òun ló fi jẹ́ sí pé ní gbogbo èèyàn tó ń wá sọ́dọ̀ wa ọlọ́run bá wa ṣe ṣùgbọ́n ajẹ́gùn àdáyébá tá a wá ń pè é gbogbo ẹni tá a bá fún kò sẹ́ni tí ó lò ó ti sọ pé ní ọlọ́run ò gbàdúrà òun.
4: ẹ tún máa ń sọ nǹkan kan pé ẹ ní oríṣiríṣi ọ̀nà àti oògùn tẹ fi ń kojú àìsàn ìṣanú ara ẹ mo fẹ́ kẹ́ ẹ tún bọ̀ bá wa ṣàlàyé.
5: bẹ́ẹ̀ ni ẹ ṣeun atọ́kùn oògùn táwa fi ń ṣe ìwòsàn fún ẹnu ara 60+ ni tá ń pè ní 65 òun là á máa fi ṣe ìwòsàn fún ara ṣùgbọ́n ìlọ́dọ̀ ti bàbá òkè o èmi ò lóògùn ẹyọ kan tó máa wọgbà àrùn torí bẹ́ẹ̀ tó bá dọ́dọ̀ òkè o a sọ fún ní dèdè bá ṣe fẹ́ fún ológun ìgbà tó fi gbà láṣẹ lọ́dọ̀ ọlọ́run tí wọn náà bá lò wá gbà pé ọlọ́run bẹ lọ́dọ̀ bàbá òkè o tí sì ń ṣiṣẹ́ bíi bó ṣe yẹ kó ṣe.
4: ṣẹ́yìn náà ti wá rí yàtọ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà lórí eré ṣùgbọ́n ẹ̀sìn tó ṣíwájú òun ló gba pò kínní bàbá òkè o wọ́n ti pẹ́ nínú ká ṣe oògùn ìwòsàn fún àwọn èèyàn lórí àìsàn iṣan ara tó ń da ọlọ́mọkùnrin láàmú kó wá pin lórí ọlọ́mọkùnrin nìkan ọlọ́mọ obìnrin náà tí wọn náà bá ń rí oríṣiríṣi àwọn àpẹẹrẹ bóyá ẹlòmíì tí àládà rẹ gan tí wá dédé má fi ìgbàlà rẹ dọ́là kàn sí bàbá òkè òní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church. mo máa ń ṣàlàyé lóòrèkóòrè pé tó bá jẹ́ pé ọ̀nà ìsọlọ̀ ni wọ́n ń gbàbọ̀ tó bá ti dé jákàndé báyìí ká tó rí ṣọ́ọ̀bù kínní ṣọ́ọ̀bù kejì ẹ ti rí plaza yẹn ó tóbi báyìí níwájú Deeper Life Church ni ibẹ̀ ni shop number 10A wà. ìwọ ṣáà ti bèrè bàbá òkè o ẹyẹ méjì ò kí ń jẹ́ àṣà bàbá òkè o ìlú mọ̀nká ni wọ́n ẹ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti mú tali yín lẹ̀ torí èrò máa ń pọ̀ nítorí pé ibi tọ́lọ́run bá ti ń gbọ́ àdúrà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń fẹ́ lọbẹ̀. bàbá òkè o kí lẹ fẹ́ sọ nípa èrò tó máa ń pọ̀ ṣé kò ṣe pé bóyá ẹ máa ń ṣojú ṣáájú pé ẹni tó bá gbọ́ kọ̀ bọ̀lọ̀ kù wá àbí nǹkan kan.
5: gbogbo wa bákan náà jọ ni wá nítorí pé tọba dé mẹ́ka a yàtọ̀ síra wa béèyàn bá ṣe dé òun náà la ṣe máa ń ṣe ìdánilẹ́wọ̀ fáwọn èèyàn torí àwọn èèyàn máa pọ̀ púpọ̀. ìwọ náà tọba fẹ́ wá tètè dèndélẹ̀ kọ́ lè bá tètè wá láàárọ̀ àti wà ń bẹ̀ látago mẹ́jọ àárọ̀ dago mẹ́fà rọ̀lẹ́.
4: àwọn akọ́ṣẹ́mọṣẹ́ yín.
5: bẹ́ẹ̀ ni gbogbo àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wa náà ni wọ́n wà ń bẹ̀ ọba gbogbo wọn pátá apọ̀ ń bẹ̀ tí wọ́n ti rí oníkálukú náà sì ló mọ iṣẹ́ ara ẹ̀ nígbà tó bá dọ́dọ̀ wa wọ́n gbà pé ọlọ́run bẹ lọ́dọ̀ wa bókè ò tó sì ń bá wa sí.
4: àmọ́ èyí tó dájú jù ni pé bí bàbá òkè ò bí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ṣe ń da yín lóhùn ọ̀dọ̀ bàbá òkè ò náà ni ẹ padà lọ fi àdàbà ètò rọ̀ sí torí àwọn ni wọ́n padà da yín lóhùn finally so má ní ìfòyà pé akọ́ṣẹ́mọṣẹ́ náà máa tì mí sí bàbá òkè ò gangan fúnra wọn àwọn ni wọ́n ń dá àwọn èèyàn lóhùn gba ojú òpó bàbá òkè ò kó máa pè wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ 08094471143 tàbí 08022613442 08022613442 22 61 34 42. A ò ní ṣàìsàn táìsàn fi tán lẹ̀ láṣẹ ọlọ́run ọba Edumare. Shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life òun là mí ẹ̀. Ó dìgbà kan ná.
6: Àríkẹ́ríkẹ́ èmi ló dé tó rojú kòkó báyìí.
3: Ojú lọ ṣì rí tí àwọn tí máa bọ̀ ẹ́ jẹ́.
6: Èmi ni mo ṣe.
3: Ẹni bá rí ẹbọ ṣe ní fùrù kọ̀kọ́ bí ẹni pé òye sòkìdí ilẹ̀ ká tó wọ̀gùn sùn. Yóò rò pé irinṣẹ́ kìdí ló ń kó lásé déédé ńlá ni. Bẹ́ẹ̀kẹ̀ òkè tẹ̀ ò ní tì tọ́ sàdédàjì ọ̀nà. Ṣé o ti kárí ibọ̀ ní bí èkó ló tó fẹnu kan yìí?
6: Àìsàn àtàrùn yóò máa ṣe nǹkan o. Ìmọ̀ wa ni fi ṣe báyìí olólùfẹ́ mi.
3: Ṣé èmi ni màá ṣẹ̀rọ sọ fún yín pé kẹ lọ mójú tó ara yín? Bàdá táwọn fọgá mà kárí o. Lọ́wọ́ egbògi bàbá òkè ehò.
6: Kílọ̀wìn ìwọ náà sọ̀rọ̀ sókè. Ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o. Kọ́mara yóò tó gun ìjà lẹ́ẹ̀rẹ́ fúlùkù jẹ. Ọ̀pẹ́ yìí tó ń rori gbogbo. Ara títa jẹ, ara títa ara yín. Kí bàtà máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò sún ọ. Kẹ́lẹ́ máa ṣèyọ séré-séré tàbí tó pọ̀ lápọ̀ jù. Ìsara tó gbin so. Bàbá òkè ò lè lẹ́tọ̀ jẹ́ atura. Lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dáni gúnlẹ̀. Bàbá òkè ò kalẹ̀ sí. Shop 10A Oyekola Shopping Complex ládojúkọ Deeper Life Church, Jákàndé Gate, Egbòro, Ìsọ̀rọ̀ Ìpínlẹ̀ Èkó, ẹ̀pẹ̀ 08094471143 08094471143.

ẹ kú dédé àsìkò yìí orúkọ mi làkànwò tí gbogbo ayé mọ̀ sí bàbá gbọ́ra olótú sara àtolùtọ́jú ọlọ́mọ ọkùnrin ní iléeṣẹ́ wa láti mọ́ lewé àtegbò fi ṣe ìtọ́jú fáwọn ènìyàn tọ́lọ́run sì ń fún wa ṣe àti pé ká ṣe àlàyé fún ara wa ohun tí ó yẹ fún yín láti máa jẹ àti àwọn nǹkan tó yẹ kí ẹ yẹra fún pàápàá jùlọ tọ́jú orí bá ti ń dàgbà sókè ewé àtegbò yìí ni àwọn bàbá wa máa ń lò tí wọ́n sì ń pẹ́ láyé wà ní ìlera pípé di ọjọ́ ogbó wọn ọ sì lè fẹ́ pè mí 08037933808 gbogbo wa náà ni àwọn bàbá wa tọmọ mọ wa láyé àtijọ́ wọn kì í lárùn apá bẹ́ẹ̀ ni wọn kì í lárùn ẹsẹ̀ dídùn àrùn sára yìí a máa sọkùnrin bẹ́ẹ̀ la máa sobìnrin àti mú kó di ogun àti bẹ̀rẹ̀ kó dìjẹ̀gbọ̀n ká dúró ká mọ̀ lè dúró ká bẹ̀rẹ̀ ká mọ̀ lè bẹ̀rẹ̀ gbádùn ẹlòmíì kò lè bẹ̀rẹ̀ láti kí irun tàbí gbàdúà ọ̀sẹ̀ ìlera tí ń lọ níléeṣẹ́ wa sì ń tẹ̀síwájú torí pé ẹ̀bẹ̀ pọ̀ wọn ni ká fọjọ́ kun ṣùgbọ́n o ọjọ́ péréte náà la fi kún ìwọ náà tètè dìde fúyà báyìí kọ ọmọ bọ̀ torí àwọn tán ti jẹ àǹfààní ọ̀sẹ̀ ìlera yìí tẹ́lẹ̀ wọn dúpẹ́ fọlọ́run fáǹfààní ẹ̀yìn tẹ́ ẹ ti wá tẹ́lẹ̀ bàbá agbóọ̀rá ti wà ní ọ́fíìsì tuntun ní nọmba 13 akínwálé street off thomas alakọ lọ́gbà bus stop ọgbà nìkẹjà nílùú èkó bí ọ sì lè fẹ́ pè mí 08037933808 oríṣiríṣi àǹfààní lẹ ò máa gbá pàdé ní iléeṣẹ́ wa níbi ọ̀sẹ̀ ìlera tí ń lọ lọ́wọ́ yìí ẹ fojú rinjú pẹ̀lú èmi gangan bẹ́ẹ̀ ni a ṣàyẹ̀wò fún yín pẹ̀lú ẹ̀rọ àyẹ̀wò gbàlódé tí ó mọ sọ ibi tí àwọn nǹkan wọ̀nyí lúgọ sí nínú àgọ́ ara yín bóyá ẹ̀yin rí àpẹẹrẹ bí pajápajá ọwọ́ pajápajá ẹsẹ̀ ara kúkú tàìta ẹni ti ẹlòmíì tàbí kó dàbí pé kò sí ẹ̀jẹ̀ nínú ẹsẹ̀ mọ́ tàbí gbogbo ara ọwọ́ gbígbọ̀n ẹsẹ̀ gbígbọ̀n tàbí gbogbo ara gbígbọ̀n ni tẹlòmíì ọ̀pọ̀ ló ti lọ káàkiri bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ti lo oríṣiríṣi oògùn tí wọn kò rí ọ̀nà àbáyọ ẹlòmíì ti lo oògùn tí ó ti fẹ́ sọ di oníṣègùn bílẹ̀ má sọ ìrètí rẹ nù ẹlòmíì wà tó jẹ́ pé ìṣẹ́pọ̀ apá ìṣẹ́pọ̀ ẹsẹ̀ ní títí ẹ̀ bẹ́ẹ̀ lẹ́lòmíì ò sẹ̀ lè dá àwọn ọmọka rẹ̀ sẹ́pọ̀ mọ́ tẹ bá dé a tún fún yín ní ajá oògùn tí ó mọ jẹ́ kí gbogbo oògùn tẹ bá ti lò níléeṣẹ́ wa kó mọ ṣiṣẹ́ nínú àgọ́ ara yín lẹ́sẹ̀kẹsẹ̀ tọ́ ọ bá ti ń lògùn èmi àkànwò lẹ ti mọ ẹyin ọlọ́run lógo ọ̀pọ̀ kò lè rin ibùsọ̀ méjì iṣan ara mọ fàáṣọ bí kò máa rìn wọ́nkúwọ́nkú tàbí kò máa rìn tàgétàgé bí ẹni tó fẹ́ ṣubú kó rìn kó máa wá ibi tí yóò fìdílé ẹlòmíì a máa rìn bí ọmọdé tó ṣe ń kọ́ ìrìnrìn àrùn sára yìí ti sọ ẹlòmíì darúgbó ọ̀sán gangan tètè dídé fúyà báyìí kọ́ ọ wá sí iléeṣẹ́ wa ẹyin dúndùn ìbàrá àdí ríro orúnkún ni ti ẹlòmíì ẹsẹ̀ wúwú tàbí kó wúwo tàbí kó nira láti gbé ni tẹ ẹlòmíì kódà bí ìgbà tẹlòmíì ń tẹ ẹ̀gún mọ́lẹ̀ látẹlẹsẹ rẹ̀ títí tí bàtà ó fi bọ́ lẹ́sẹ̀ ẹlòmíì kò ní mọ̀ ẹsẹ̀ ẹlòmíì yóò mọ gbóná tàbí kó mọ tá bí ẹni pé wọ́n fi atara lẹ́sẹ̀ tàbí kí nǹkan máa ṣe wìnìwìnì nínú ẹsẹ̀ ẹlòmíì ẹgbẹ́ kára ẹlòmíì wúwo tàbí kó kú délẹ̀ gbogbo nǹkan yìí àrùn inú sára ni orúkọ oríṣiríṣi ni wọ́n ń pe àrùn sára wọ̀nyí àwọn míì àpè láwọ́ká inú egungun àwọ́ká inú sàn bẹ́ẹ̀ ni àwọn míì ń pè lárùn mọ́lé egun tàbí sangun tàbí làkúrègbè bẹ́ẹ̀ ni àwọn míì ń pè ní rheumatism àbí arthritis tí àwọn eléyìí náà tún pín sóríṣiríṣi ọ̀nà tí àwọ́ká inú sàn ara bá lágbára tán a máa ba ẹ̀jẹ̀ jẹ́ nínú sára tẹ́lòmíì ò máa tọ́jú ọfà bẹ́ẹ̀ ni àrùn àwọ́ká yìí onídàgbà rẹ̀ láàmú kì í sọfà nítorí pé àpẹẹrẹ ọfà àti àpẹẹrẹ àwọ́ká inú ẹ̀jẹ̀ tó bá lágbára tán ó fojú jọra wọn àmọ́ kì í ṣe bákan náà àyẹ̀wò tá a bá ṣe fún yín iléeṣẹ́ wa ni ó fi hàn bóyá ọfà ni àbáwọ́ká iṣan ara ológun ẹ̀jẹ̀ àtomi káàkiri àgọ́ ara tí iṣan ara yìí bá lágbára tán ó lè kó bá ìríran ènìyàn bí kó máa rí kùrukùru tàbí kó máa rí bí ọyẹ ẹlòmíì ò rí nǹkan tó súnmọ kò ní rí nǹkan tó jìnà sí ẹlòmíì ò rí nǹkan tó jìnà sí kò ní rí nǹkan tó súnmọ iṣan ara yìí oní ti ń láàyẹ tó fi wá lọ kó bá ojú kéèyàn ní àrùn ìtọ ṣúgà a máa kó bá iṣan ara tí ó máa jẹ́ kéèyàn máa rù tí ó máa gbẹ tí ó sì máa da iṣan ara láàmú bẹ́ẹ̀ la àrùn ẹ̀jẹ̀ ríru a máa ṣàkóbá fún iṣan ara tí ó bá lágbára tán ó lè fa orí fífọ́ àbàdì tàbí káyẹ̀lómì máa lù pipipi tàbí kó fa àìlégbápá kan ẹsẹ̀ kan
fẹlo mi ta mọ lawon ro parose tabi arun ategun atebun buruku oni felu wa ṣugbọn e je ka muju to ra wa lasiko o gba la mo wi pe isara o n olomo okunrin fin jo olomo okunrin ta se isara balagbara tan lopo agba a mo ko ba olomo okunrin eni to tin se bi igba meta tabi ju be lo tele tele yo wa de eni ti o ni le se ki se ka jeun ka mu tabi ka wo so nikan obirin fe lodo ololufe re olomo okunrin gbodo to ni omo okunrin o si le fi owo so ya re pe okunrin lohun o si le lu ilu alujo ti o ki iwo olomo okunrin ti iwo na wo ara re daada to ri pe kini yi ke ori bayi tele tele satede lo bere lojiji tete kan si baba gbo ora lati wa je anfani ose ilera ti n lo lowo lowo ni ile ise wa ni bayi ati wa ni number 13 Akinwale Street off Thomas Alako Ogba bus stop Ogba Nikeja nilu Eko nbi opo ti logun logun ti ko rona abayo to ba ti odo mi akanwo Ogba polo fun enikan se ju enikan lo oruko orisirisi ni wa npa ilera ti ma ndokunrin laamu yi elomi ape ni dakole elomi ape ni ojora be ni elomi ape ni sekan sun lo elomi alasuki ni ndahun laamu be le re elomi ara ye yo le ṣugbọn to ba kuko sumo lolufe re yo wale ni be le elomi o gbianju lati se laarin iseju aya to ba de be ara yo ti wale ti ko si ni le se imi mo elomi o gbianju lati se aya re o lagarara nkan mokunrin o wale eleyi lawon baba wa pe ni ojora be le elomi o gbianju lati se nibi kan to ba debo mi ko ni le se eleyi lawon baba wa pe ni teso be ni opo olomo okunrin ko le bora le nibi to olomo okunrin egbe re wa nitori nkan olomo okunrin ti e o kere sojo ori telomi ba se igbanse tan yo mo fowo ti kini kan wole loju ile igbanse re gbogbo awon nkan wonyi won sakoba fokunrin ni ki eniyan dagba ko ni ko ma se ojuse re gege bi olomo okunrin ninu ile biyanju ko kan si baba gbo ara pe mi sori 08037933808 opo ti lugbada orisiris gege bi arun balopo ti opa ma pariwo ara tita ara jijaje inu kikun tabi inu kikan tabi ki nkan ma rin ka kiri agbo ara elomi ara dipona latinu tabi ori fifo lopo gba ni telomi ki o ma re eniyan latinu gbogbo awon nkan wonyi won sakoba o le fa Kẹni ya ma woju Olorun fun erege yawo iwo olomo okunrin ti iwo na ti si ayewo ti won so fun o wi pe o mi tin be lara omo okunrin ti e ti le tabi ko gbe iwon to tabi ko ni eyin kankan ninu kini fa idaduro wo olomo obirin boya iju ni tabi inu gbigbona tabi salekun didun tabi nko osu ti e ni sesege sege tabi eda ni ti e Olorun yo ba mi dunnu o le ayo yo si so ninu re lai pe jojo atoko ati yawo e kan si le ise wa fun ayewo atona abayo lori nkan to fa idaduro fun yin opo mo to latoju tabi ko ni ito yi ko jade daada tabi o nta ohun tabi ndu ohun tabi ke eniyan mo to bi igba mefa mejo lale kile to mo tabi ke yo imo jade daada ko mo se sere sere tabi ke yo imo opo lapoju tabi ko tabi wi pe eyo yi ko tan ninu ti eleyibo n pe ni prostate enlargement a ti se awari fun arun iseto laarin ojo marun ti o mo dupe fun olorun kini idaju ko ti e ninu agbo ara re boya mo menuba abi menuba amo wo sale salaye bi se nse o be ni opo ki ri orun sun daada telomi ba sun lale to ba ti laju ko sorun fun omo ti ile yo fi mo awata ni arugbo le e je ka moju to awon arugbo wa tete gbe won wa je anfani ose lera ti n lo lowo lowo ni ile ise wa o sa mo awa gbo ra pe olorun fi ewe ate boji nki wa ati nilo re fun omo adamo otito inu ati ododo ta fi se ise nile ise wa lo so wa je asiwaju bi won na ba dode mi akanwo baba gbo ra o dupe fun olorun ta si mi nibi ose lera ti n lo lowo lowo ojo perete lo ku iwo na le te wa jafani re office wa ni number 13 Akinwale Street off Thomas Alako Ogba Nikeja nilu Eko bi gbogbo bi ta ba ti bo wo ba ti dogba bus stop iwo bere number 13 Akinwale Street le ti ma ri wa o ti le fe pe mi 08037933808 Olorun ko ni fi aisan ara de wa mole o a o ma re ti yin o dabo

0: 08068216859. Dèrò nkẹ́ ó sì rìn ẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó mú dọ́gba bàbá àgbà kó náà lè sọ pa.
1: Gbogbo apáta náà mọ̀ wípé àlàáfíà òun ṣe pàtàkì ló ṣe kókó. Ẹ̀dá tó wà láyé tí ò ní àlàáfíà ra bí ẹni tí ò sí láyé náà ni. Àlejò pàtàkì wọn ti wà lórí ètò lónìí. Bàbá wa, ẹ bá wa kí gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa kí ẹ sì dárúkọ yín.
0: Orúkọ mi ni bàbá àgbà tẹni bẹ́ẹ̀gì lójú ìlú màkà oníṣègùn ìbílẹ̀ tó ń fi rí àti gbóṣọ mara ilé rẹ̀. Mo kí gbogbo àwọn bàbá màmá àtàwọn àbúrò wípé a ò ní fàìsàn lùgbà.
2: A wà ní nọmba 20 Amoka Street, Dele Ara bus stop off Abara Jọrọ ilé Ìkọ̀tún. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08068216859 08068216859.
0: Lórí àwọn àìsàn kan sí kejì tá máa ń sọ̀rọ̀ nípa ẹ̀mí àìsàn ọmú iṣan tàbí wọ́n tó ní àwọn káàdì arọmọlé egungun kí ní ọ̀pọ̀lọpọ̀ tó máa ń fà á torí pẹ́ lómi ò máa tó máa ń fà á bó ṣe rìn láti rí gbogbin omi kú ọ̀pọ̀lọpọ̀ ní ètò ti ṣubú rí abẹ́ tó ti ní jàǹbá mọ́tò rí abẹ́ tó ti ṣiṣẹ́ bóyá iná ló ń dá tó ti fara gba iná oríṣiríṣi àwọn nǹkan ló lè ṣe okùnfà wàhálà tó lè fà pé kí àti orin kí ó dogun kí àti bẹ̀rẹ̀ ìṣàdúrà kó di ọ̀nà mọ́wọ́ tó bá tó ní àpẹẹrẹ gbígbé ara ń ro mí apáríwo ẹsẹ̀ kíkan ẹni ní òmà rìn lọ́ba ìgbà tó máa bọ́ lẹ́sẹ̀ tó fẹ́ jábọ́ tó bá tó láwọn àpẹẹrẹ tètè mọ̀ wípé àìsàn tàbí àrùn ló ń bọ̀ mú àgbo ara rẹ̀ yẹn àti ìròyìn gbogbo ìbàdí kó máa bu ọ́ṣọ́ ní gbogbo ìgbà káti ìròyìn gbogbo ké tí ó máa pariwo káyà ó máa lù pìpìpì ẹnu ní àyà rẹ̀ ó máa jáde ẹnu ní apá kara láti òkè désàlẹ̀ ní òkúta ìta ẹnu ní ìjọ gbogbo nǹkan ló máa ti pìpìpì mú àgbo rẹ̀ tó bá tó láwọn nǹkan báyìí.
2: A wà ní nọmba 20 Amoka Street, Dele Ara bus stop off Abara Jọrọ ilé Ìkọ̀tún. Gbogbo ibi tó bá ti ń lò tó bá ti dé kọ̀tọ̀ roundabout. Ẹ̀rọ ọmọlúwa tó ń lọ sí Abara Jọrọ Road. Àǹtẹ̀ bá ń gbọ́kọ̀ bọ́ Abara Jọrọ ilé Kẹ́gbèrè. Ẹ̀gbọ́lẹ̀ ní Dele Ara bus stop apá ọ̀tún ilẹ̀ Yasi. Nọmba 20 Amoka Street, Dele Ara bus stop off Abara Jọrọ ilé Ìkọ̀tún. Lẹ́kọ̀ọ́ ni.
0: Bàbá àgbàdo níbẹ̀ bí lóbi ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n ń gbè bẹ́ẹ̀ ẹ̀kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yìí lọ kẹ́ ẹ gbéra fáwọn ìbáyìí pé ìkọ̀tún yá lọ́dọ̀ bàbá àgbà tẹ̀lé bẹ́ẹ̀ nílùú ní nọmba 20 Amoka Street nílùú ara bus stop off Abara Jọrọ nílùú Ìkọ̀tún. Ọba ti dé ìkọ̀tún.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ̀yìn fi pè mí 08068216859.
0: Ẹ̀yin náà máa wọ̀gbẹ́ ní ágídí ìròyìn tákojúgbà. Àwọn mí ò tiẹ̀ láwọn òfẹ́ ní òbí bílẹ̀ náà lọ́sọ̀ bẹ́ẹ̀. Ẹ má sọ bẹ́ẹ̀ owó tí wọ́n fi ń gbalẹ̀ ọmọ yẹn owó tó ọ̀sán lọ́dún tí ilé tó ọgbà tó dírẹ́sì inú ẹ̀ ìdáàbò ara rẹ̀ ìjọ tọ́jú ẹ̀. Tó bá wá dé màní nà láìna. Má bá sọ fún nàlá bàbá àgbà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ló tó bá ti dé ìdákọ́ máa fún ẹ tó bá ti lóyún àgbo ara ló lo òògùn níbi yóò sílẹ̀ ìwọ náà dáwò kó máa bọ̀.
2: A wà ní nọmba 20 Amoka Street, Dele Ara bus stop off Abara Jọrọ ilé Ìkọ̀tún. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08068216859 08068216859.
0: Ìyẹn bá ti rí gbogbo fún bóyá ọ̀rọ̀ ìwọ̀n kú wọ́n kú ọ̀rọ̀ ọ̀rọ̀ kẹ́kọ̀ọ́lùbà ẹlòmíì etí ẹ̀ máa pariwo ẹlòmíì gbíṣẹ́rì lójú ọ̀nà ni ó máa jókòó gbíṣẹ́rì ló máa jókòó ẹrú gbogbo àwọn bàbá wa màmá mi tẹ́ ìwé tó jẹ́ pé gbáṣẹ́rì ẹ máa fẹ́ rẹ́ rìn ẹ má rẹ́ rìn bó ṣe ń ṣèyàn wẹ́rẹ́wẹ́rẹ́ tó fi ń di ohun yẹn kì í ṣe gbé bá ṣe bí àwọn náà nìyẹn ìwọ tó wọ ẹkú àbẹ́mẹ kara kú tó tètè jáde báyìí kó máa bọ̀ wá fún ìtọ́jú àti ìmọ̀ràn nípa àtẹwé kéde.
2: Ní nọmba 20 Amoka Street, Dele Ara bus stop off Abara Jọrọ ilé Ìkọ̀tún.
0: Lọ́dọ̀ bàbá àgbà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ lójú wá fún ìtọ́jú tó péye ọ̀run ìwọ̀nkú wọ́ngú ọ̀run ọ̀run tẹ́kùnrùbà àti ìwé bí ọ̀rọ̀ fún wọn ìwọ́n jẹ́ gbogbo ìbàdí gbogbo ẹ̀yìn ló ti di wàhálà ẹni ní máa ń bọ̀ lọ́kọ́ bó ṣe ń bẹ̀rẹ̀ ní ọmọ kúrú bó ṣe ń bẹ̀rẹ̀ ní ọmọ má jẹ́ kí tí ó di bẹ́ẹ̀ tó bá ti lápẹ̀rẹ̀ kéékèèké tètè gbéra báyìí.
2: Máa bọ̀ sọ́dọ̀ bàbá àgbà. A wà ní nọmba 20 Amoka Street, Dele Ara bus stop off Abara Jọrọ ilé Ìkọ̀tún. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068216859.
0: Gbogbo àdúgbò tó bá ti ń gbọ́ wa báyìí gbèsè máa bọ̀ lọ́dọ̀ bàbá àgbà lórí àti ìwé gbogbo ni àti ṣègbọ̀nsẹ̀ ń dọ̀rọ̀ ni ìtẹ́lómìí fi máa bọ́nà ṣàánú wa tó bá gbé wọn gbowó ká tó ṣe ìgbọ̀nsẹ̀ ni pẹ̀sẹ̀ ń gbọ́ mi pàdélé mẹkáníìkì ni ẹlòmíì ẹ̀yìn lè bá sọ̀rọ̀ nítorí bẹ́ẹ̀lómíì ò lè náwó ṣáàjú ara ẹ̀ àfi oríṣi kò sí sani kó rà fún ìnáwó tí ò ní ṣe ẹ má fira yín ṣeré àgbo ara ẹ ṣe pàtàkì láti tọjú ẹ jáde báyìí jáde kí n máa bọ̀ gbogbo ẹyin bẹ́ẹ̀ rò gbogbo ara ẹ mo ti lè lé kò ṣiṣẹ́ ẹ má sọ bẹ́ẹ̀ gbogbo ara lóògùn kò fẹ́ tí ò lóògùn ṣùgbọ́n náà wọn bá fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ bọ́ náà ṣe máa ti kò sẹ́ tí máa ń bọ̀ sọ́bẹ̀ wa Ọlọ́run ti ń gbàdúrà láti mọ̀ pé àdúrà ti gbà kó tó gbọ́ra lé ni tó bá ti wáṣọ rẹ̀ gbígbé ọ̀run ní bàtà ń bọ́ lẹ́sẹ̀ rẹ̀ ẹ̀ pajápajá lọ́wọ́ lẹ́sẹ̀ àti ìrìndòdò apá omi ẹgbẹ́ kara omi àti gbóra gan bọ́mọ́ ní patíyà yìí lè lọ ogun lórí ẹgbẹ́ ọmọdé ọlọ́run òní dá ogun àgbẹ̀rẹ̀ ṣùgbónìtọ̀ à ń gbé ní ṣùgbónìtọ̀ àmìrí o à ń dùn mọ́gìdì mọ́pẹ̀ ká tó rìn ọmọ òbí jẹkẹrí ṣùgbọ́n àdúrà lásán ọ̀rọ̀ ìtùká gbé
2: ìgbésẹ̀ Dele ara bus stop off Abala Jere Ikotun.
0: Lọ́nà bàbá àgbà tẹ̀lé dé gbójú.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068216859. 08068216859.
0: Ẹ tètè kọ́ lẹ̀. Tẹ bá ń lọ lálẹ́ ẹ̀jígbé ní ẹ̀dájí. Tẹ bá ń lọ lọ́sàn-án ẹ má ti jẹ parí kẹ fi máa bọ̀ kẹ máa bọ̀ ẹ wá fún ìmọ̀ràn àtàlàyé àti ọ̀nà àbáyọ. Lórí ìtòwé tèbò tí ó mú kára ní ṣe kébékébé ṣàgbàdéwé márùnbó takébé lọ́wọ́ bàbá àgbà tẹ́lẹ́dẹ́ dúró jù ìlú màkà oníṣègùn ìbílẹ̀ tó ń lórí àtẹ̀gbẹ́ sọmara lórí ẹlòmíì ní mọ́tò tí ó tọ́jú mọ́tò ẹ̀yìn lórí bí ó ṣe rí gbọ́dọ̀ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ara wa ara dàbí mọ́tò ni tá a bá gbé mọ́tò sọ́nà tá a bá lọ padà níbi tá a bá lọ tá a bá sáfíìsì ọ̀nà pé lè takú lójú ọ̀nà ọdún wo ni wọ́n ti wà láyé tó ti ń jẹ tó ti ń mu tọ́hún bá lò tọ́sí tó tọ́jú ara rí tọ́mọ́ wá sọ̀rọ̀ pé báyìí báyìí lẹ́yìnra wa àhó tí wọ́n jùlọ ìwọ ọ̀nà máa ń pa ọ́n bá sọ bẹ́ẹ̀ o bàbá àgbà tẹni mẹ́gbẹ́ gbogbo ibi tí mò ń gbé pátá àdúrà náà máa ń ṣe é fèjì bóyá ní gbàrà ló ń tẹ́ ẹni ara yín omi ọwọ́ nǹkan mímu gbé kàrá ronú mi tọ́ bá ti wá ń rí àwọn àpẹẹrẹ kan ọgbọ́dọ̀ gbé ìgbésẹ̀ láti wá tọ́jú ara
2: ní nọmba 20 amoka street dele ara bus stop off Abala Jere Ikotun ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068216859 08068216859 bàbá àgbà tẹni gbẹ́gi lójú ọ̀pọ̀ ló ti náwó náwó tọwọ́ ti tán kẹlẹ̀ kí ni ìmọ̀ràn yín fún wọn láti gbéra gìjà kí wọ́n máa bọ̀ ní ìlú Ìkọ̀tún. Tẹ́lẹ̀ lómi máa ń sọ pé Ìkọ̀tún jìnà ohun.
0: Bàbá àgbà tó ní bẹ́ẹ̀ dúró nígbà ẹ máa sọ pé Ìkọ̀tún jìnà. Ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n gbé bẹ́ẹ̀. Ẹ kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yìí lọ. Kẹ́ ẹ gbéra sáàyè báyìí pé
2: Ìkọ̀tún já ogun wàhálà yà ń lù pìpìpì àyíjọ ẹjọ bèrè lẹtẹ ìgbọ gbogbo tí mo sọ pátá àwa ní àbí mo sọ ọgọ obìnrin gbogbo tọkùn tó bèrè lómi dáàṣọ wo ṣùgbọ́n ìwọ̀n tó bá wá wo ojú ọlọ́tọ̀ ọ̀bẹ náà náà tọ láìsàn kan sí kejì inú àgbára ìwọ kà sí bàbá àgbà tẹnu bẹẹ gbẹdú ọ̀nà àbáyọ náà ló ṣe tọba ti dé lórí gbogbo ìtajọba lè náà fẹnu bà gbogbo tí wọn náà máa ń jókòó tó ọdún tó ń ṣe ọ lọ́wọ́ lọ́wọ́ báyìí mupaisa àtàrùn tó ọba ti bímọ náà bọ̀ sí.
3: Nọmba 20 amoka street dele ara bus stop off Abala Jere Ikotun.
0: Tètè máa bọ̀ kó máa bọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ọlọ́ọ̀bẹ ò ní sọ wá dẹni tó máa tiro àwọn tó ń ṣe àwòfin wá ṣe rẹ̀ ṣùgbọ́n nǹkan kan ló ṣe okùnfà ẹ̀ bí ẹ bá ti rí pápá ń kú ni ẹsẹ̀ ń kú ni àbí wọn tó ti ṣiṣẹ́ agbára rí ìwọ tó ti bá wọn ṣe ìdáná lóríṣiríṣi tí wọn ti gbogbo ara ó máa ń fa kíṣe ara àbí ẹ̀jẹ̀ ó máa ń jẹ́ kó wíìkì ọjọ́ orí máa ń fà á alẹ́ tó bá ti fa ti ìwọ tètè máa bọ̀ ṣàgbàdéwé márùnbó takélé lọ́wọ́ bàbá àgbà tẹ̀lé gbogbo ọjọ́ wa ti bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ lẹ́yìn náà bàbá wọn ní ìtọ́wò là ń máa dọ̀lẹ̀ àti ń gbókèrè máa dúró ọbẹ̀ tí ẹ̀ máa jẹ ọbẹ̀ lábẹ́kúta lónìí tó bá ń gbóòdú òkú àdúbàbẹ̀ ọjọ́ kejì ó hàn lọ pé ọlọ́gbà ara wa tó bá ti dá ni òun wa ti fowó rìn ilẹ̀ kọ̀ọ̀kan lójú ọ̀hún ẹ̀ gbìyànjú mo ti wá bí tẹ́lẹ̀ mo ti ọmọ sọ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ṣe ń gbóòdù náà ìyẹn dìde fíá ẹ máa bọ̀ pé ó bẹ jẹ́ ti ẹ̀wà ẹmú gbàgbọ́ yín lọ́wọ́ tẹ bá tó bọ̀ sọ́dọ̀ bàbá àgbà tẹ ẹgbẹ́ gbogbo.
3: Ní nọmba 20 amoka street dele ara bus stop off Abala Jere Ikotun.
0: Ẹ̀wá kẹwa jáfàmì ìwé àti gbèpẹ́ ní Láfíjì ẹ̀yìn náà dìde kẹwa bọ̀ kí ló ń ṣe ọ́ kí ló yọ ẹlẹ́nu wàá láti dàbí olúwa inú àgọ́ rẹ̀ tó ti fa àìsàn bóyá àti ìlú gbogbo àti gbẹ́sẹ̀ ìdí wàhálà gbogbo ẹgbẹ́ kan ará kú tàìtàì jẹ̀rìjẹ̀ níbí ni ilé ìwọ síbí ni ọlọ́ọ̀dọ̀ òní jẹ́ káwá ró bí ọfà ọfà burúkú òní bá wa afẹ́fẹ́ burúkú òní fẹ́ lù wá oríṣiríṣi ọ̀nà ló ń gbà wá ẹlòmí afẹ́fẹ́ ní tiẹ̀ ẹlòmí ọfà ló fà ẹlòmí kò sí dáàtì ẹ̀ tẹ́ẹ̀mọ̀ tó bá ti gbé ẹ̀wọ̀n náà wọ́n mọ̀ lórí bá ṣe ń bí àti àyẹ̀wò àti tó bá yẹ káàsì pé kí ló fa kílé yìí sórí oorun ló ti ṣẹlẹ̀ ni àbí ńgbà tẹ́ ń lọ ní ìkẹ́kẹ́ bá ń pì tẹ́ẹ̀mọ̀ bóyá bí àwọlẹ̀ tẹ́ẹ̀mí mọ̀ tó wá ti dàgbà ara tó wá ń bara jẹ́ àwọn àrùn kan wà tó jẹ́ pé máa ń bara jẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ tí ó máa bá bí ara ní ọ̀jẹ̀ ní ọ̀gbọ̀gbọ̀ ọ̀nà ọ̀dọ̀ jẹ́ kárí ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti wá rí ẹjẹ́ ká tètè gbé ìgbésẹ̀ ká mọ̀ pé ọ̀dọ̀ bàbá àgbà tẹ́lẹ̀ gbé jù.
3: Ní nọmba 20 amoka street Daily Arab bus stop off Abala Jorin Ikoti.
4: Then my bus was delivered to you.
3: Error Banishuwa is 080-6821-6859. 080-6821-6859.
0: Emma Lex, no one gets to daily call you. You look back, no, Danny. Ewani bi na ba ta la so e je ta le kan na e gba pe mo ba ti di mi ni te ba ti di bayi ogun ati wahala ati isa to na na o ti se ko ni awon kan ba n pari na ni ati so bo awon ti sise igiri oja mo loke bo awon ko pe ni oja mo elomi ba last night ni moto bi o bina ni ma o ko ni mo bo yo fo ri abi nfin kan kan gba bi kan a ma wa fa wa lati da mo wa gba ara ngba to ba dojo wa gidi e to royin bo se mo ni te o ba wa mo a wa di arun si mi isan si mi igugu si mi yara si mi yara ama woka ama rika ni wa to je pe ki le to se to ba ni to le je pe ofa o le je talabefe afefe buku ni feluwa
3: awa ni number 20 Amoka Street Daily Arab bus stop off Abala Jorin Ikoti ni bo ni te ba tin lo ke ba ti le ko to roundabout e wo ma wa to lo se Abala Jorin kan ke ba gbo ko bo Abala Jorin ni ke be e gbo le ni Daily Arab bus stop apa to le yes Number 20 Amoka Street Daily Arab bus stop off Abala Jorin Ikoti
4: Number 20 Amoka Street.
3: Baba Agbawa ni number 20 Amoka Street Daily Arab Bus

ẹ kúlé wọn a mọ kí ara lé ẹ káàbọ wọn a kẹni tó bọ lọnà oko ǹjẹ mo kí gbogbo wa káàbọ sórí ètò lálẹ tòní o ẹ kú ọjọ méjì ọjọ mẹta ẹ kú àti làákìrà ẹni o bá a bá rí ni tọjọ tó ti pẹ o ǹjẹ mo kí wa lẹẹkan sí wípé ẹ káàbọ sórí ètò ọgbọn òpin tó ń wáyé nílé iṣẹ bond fm 92.9 tá a wà ní ìkẹjà gra ní adékúnlé fàjùyè ibẹ̀ láwà láfikalẹ̀ sí tá a ti ń dábí ẹdan tá a ń rọ̀ bí òwe àwa ni afúniláràdá àwa kì í gbàrà lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan ǹjẹ́ káàbọ̀ lẹ́ẹ̀kan sí o akíwa wípé ó tó bí ọjọ́ mélòó kan tá a ti gbóhùn ara wa àdúpẹ́ lọ́wọ́ olódùmarè tó sọ wa lọ níjẹ̀ẹ́dógún tó tún sọ wa padà lọ́jọ́ òní o ọ̀pẹ làdá folódùmarè ọba ǹjẹ́ ẹ mọ́ gbàgbé o wípé ọgbọ́n òpin ètò lọ́gbọ́n òpin tí ń wáyé gbogbo ọjọ́ mẹ́jọ láti aago mẹ́wàá àbọ̀ títí di aago mọ́kànlá ọgbọ̀n ìṣẹ́jú gbáko ni la fi ń rọ gbogbo iléeṣẹ́ ńláńlá oní iléeṣẹ́ kéréje kéréje wípé kẹ wá sonígbọ̀wé ètò yìí tàbí kẹ wá ra àkókò kún àkókò kó le gùn ká lè mọ gbádùn ara wa torí àwọn ọ̀rọ̀ tó ní kìmí tó kọni lọ́gbọ́n ìlà ń gbé wá lórí ètò yìí o ẹ mọ́ wàá gbàgbé wípé wàídì àmọ́ yín rèé lórí afẹ́fẹ́ lálẹ́ ètò ní mọ̀kú àrùgùn dábí ọmọ ajílàlá ọ̀ṣọ́ ọmọ àfojoojúmọ́ dàbí egbin ọmọ àrùngbàdo wọ̀lú mo jẹ gúgúrú wọlé ẹdẹ mo jẹ nǹkan wọ̀ mọ́rọ́jà á tìmí mo kí amojú ẹ̀rọ mi táàjọ sí lálẹ́ ètò ní ọba mi òdùmarè tí ń fún wa ṣe ń gbogbo ọjọ́ mẹ́jọ mo mọ̀ wípé kò ní padà lẹ́yìn gbogbo wa yóò fún wa ṣe lọ́jọ́ tòní náà ẹni nórùdínì èèyàn ńlá kábíyèsí olódùmarè bí sí ń tẹ́ bẹ́ẹ̀ lọ́lọ́run ọba mi ní kó mọ̀ rí tẹ̀ ẹni tí òfin ní rí tẹ̀ mọ́ ọlọ́run ò ní jẹ́ kó wáyé o mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ mo rọ́pẹ́ dá natural health clinic tí wọ́n ṣe onígbọ̀wé ètò ìfo ìdí ọgbọ̀n ìṣẹ́jú gbáko tí olúléeṣẹ́ ń wà nọ́mbà 28 taiwo mọ́lájọ street agric bus stop owútú nílùú ìkòròdú o àdúpẹ́ o ẹ ṣeun o torí bí bá a sì ò bá sè mí ńlá bá a láfẹ́ rí lá o bí wọn bá gbétò yí kalẹ̀ a lè mọ gbóhùn ara wa ẹ mọ́ gbàgbé nǹkan tó ń tiléeṣẹ́ wọn jáde nípa ìwòsàn ara ni o bóyá ara ń ṣe bákan bàkàn bákan àlàáfíà fẹ́ di bí fíafíà ewé àtegbò nípa ti lànà bábá wa bí wọn ṣe fi wó èèyàn sàn ń là wọn mọ̀ nípa rẹ o wọn gbé nǹkan míì dání tó kọjá eléyìí a sì ti gbọ́ nínú ìkéde wa wípé ìwọ sísan ara bá ń dà láàmú ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àbó ti pẹ́ tá a lè rìn dáadáa tó dàbí ẹni wípé nǹkan dì sí ni lẹ́yìn tá a lè bẹ̀rẹ̀ tá a lè nà ró tàbí bóyá apá fẹ́ wúwo láti gbé tí ò sì rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹsẹ̀ fẹ́ wúwo láti gbé àti rìn wá dènìra ká ṣẹ̀ṣẹ̀ mọ́ fọwọ́ ti ara gànà báwọn àgbàlagbà ti pinnu kó tó di wípé a dìde a lè nà ró tàbí ká rìn díẹ̀ ká sinmi egbòogi tó fi ń tún iṣan ara ṣe òní wọn ń gbé jáde ń lé iṣẹ wọn a sì dúpẹ lọwọ ọlọrun ọba mi òdùmarè wípé bá a ṣe ń fọn rere wọn ògúnná gbòǹgbò wọn ń dátọ lẹnu ògbé o ewé àtegbò tí wọn papọ yìí tí wọn fi ń mú àìsàn kúrò nínú iṣan ara ó sì ń ṣiṣẹ bí àrìrà ọlọrun ọba mi ló fi ran wọn o ọmọ apẹ lóko mọjẹ wùrà ni wọn bẹẹ ni ọmọ ajúkò tàgbà mọjú pé ránṣẹ ọmọ kékeré bá bo lórí ewu gburugbu àdúpẹ́ lọ́wọ́ olódùmarè ẹ mọ́ gbàgbé ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ fi lè pè wọ́n 08022094757 tàbí 07069792123 07069792123 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pe aláàjì mo rọ́pẹ́ dànù àwọn ni wọ́n ó gbé tí wọ́n sì dán lòún bẹ́ẹ̀ sì dọ́dọ̀ wọn tàbí ẹ̀fẹ́ kan fi ránṣẹ́ sí yín àwọn dispatch rider àwọn ọlọ́kadà tí mo bá ní gbẹ́rù wọ́n ó gbé dọ́dọ̀ yín bẹ́ẹ̀ ni
adupe lowo Olodumare fun ile ise won eto tale eto ni re o eto to ni ana la nbe a si salaye lekun rere latari n to sele si omokunrin yin awon kan kan nbe ti ma sele seda to je pe afowo fa eni e lo le fa o to je wipe awon odi mo wipa si se nlagba la se sugbon gba ti awon alebu re ba wa nsele ani ranti mo o ani ranti mo eje mu bayi nipa ti ero alagbe kata n gbe kaakiri eyin fonu ta nlo emi o so pe kelegun mo bo egun o won ni ko lo ro mo bo ro won si ni kalolo ko mo sun rara o won ni e mo se o sugbon alebu ti nbe nbe lemi kan fe so o ile to tale eto ni lo fara pe o bi apere eje awo obirin mi ka fi si apere to ni ore sugbon olohun oba mi oke o ni ko n ri oko alalubarika o se gbeyawo won se bo ti ye ko won se won fi lekun ti won fa ona roka won fe ni suloka bi se se be na ni posti re ti gbogbo aye nri igba to lohun oba mi tun wa da lohun to tun lohun lo tun wa mu oni yi lo tun snap we yo tun ya lo tun send die igbo ba tun wa bi ma

0: kan se won se fun o gege bi nkan to fe gba lodo awon to ti se fun o ase iwa ase yibo oro ti kure gbe oro ti kure gbo iya yi o ti dagba o ti jo lewon ba mi ni pe omo yi o mo ri se se mo o bo ba ti se ba n gba mi won mo ri alebu lara se to ba se ni bi kan ko si lorun tabi ko se mo wa ri se gba mo baba ajo kini ana o mo omo iya yi o wa sala ba padi e pe lagbaja wa bo loro se ti e ah oloro nla le so yi o gbogbo e di ko bi ebo fenu ko so le ni o ohun ori nkan kan se o nton lo n ba se phone na lohun je o ise ti o se ye ko n se lohun se ngba mi ko n le rowo o ni mo ti so fun iya re o ipe ko mo pariwo lojo freedom re akoba in to koba o on lele yi o ti gbogbo e fi le kankan mo o de lohun ti kaakiri kaakiri o lati wo na abayo eyi lo wa wo wi pe bi won ba di oloja otole ti otu to ba dele baba e si so fun wi pe ohun o mo na abayo kankan ju kilo to n ki iya re ni lo njo kini ana olohun olodumare oba ti mo gba yan kuro ninu ewu yo do la re o ohun o mo gbo to n le da si o eleyi lo fi wa dabo temi o pe eyan mo ku otu oji bi o ona wo ni ko n gboro ohun baba yi iya lo ti jo lo won ba ni pe yi won si lo n sana ni kaakiri yi o ti wa su ohun ero ba ni so te fi pe mi lale toni oni 080 56 23 03 10 080 56 23 03 10 ori ero te fi pe mi lale toni le re e ma gbagbe nipa ile ise Muropeda Natural Health Clinic gbogbo awa ti ise ese ba nda laamu tabi olomokunrin ti o le sojuse re daada lojo ololufe re egbogi ni kapa lati tun ise omokunrin be se o a le rin daada ise ese nfa ni o ru ni eyin duyan ati rin lati bikan si bikeji o dinira a si dupe lowo olodumare gbogbo awon ti won gbiyanju egbogi ti baba yi gbe jade ti won fi ntoju isan ara yi adupe bi pe didun lo san suwo fun won olohun oba mi nlo egbogi fun won lati le fi ri ona abayo adupe o oba mi odumare to ti mu aisan kuro lagu ara yin koni da pada sibe o ero oba ni so te fi pe alaji re dai na ba fe yoju si won tabe tun ni nkan mi lati ba won so to je mo ti le rara e pe won sori 08022 09 47 57 080 22 09 47 57 tabi 070 69 79 21 23 ero bani soro te fi pe alaji ni won wa number 28 taiwo molajo street agri bus stop owutu ni ilu korodu ilu korodu ni won wa gbogbo en te ba fe yoju si won ibe ni e ti ri won e ma gbagbe oro ba so te fi dase totale to ni 080 56 23 03 10 e je ki ade oke lohun ko to di pa mo gba ipe wole
1: ohun ta ba mo se bi idanori alhaji abdul wahid Muropeda mo bi ase npa eyi ati gbogbo lati fi se iwo sara nitori asan kankan lo ni ogun tire lodo won ọ̀rọ̀ tẹnukọ iléeṣẹ́ Muropeda Natural Health Clinic kọjá àfẹnuròyìn ó pàkà fi wá àti gbòdá àlàáfíà padà ságọ̀ọ́ ara ènìyàn alábàjọ látọ́gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn fi ń lọ sí iléeṣẹ́ wọn fún ìtọ́jú tó péye alájù ṣe àgbékalẹ̀ egbògi táwọn bàbá wa ń lò látijọ́ fún ìtọ́jú ara wọn fún ìwọ tí ìsan ara bá ń dà láàmú tó ń fàzo pé kí ọ̀pọ̀ yìí máa ròyìn kí ìbàrádì máa san ni kí èèyàn máa lè rìn dáadáa látẹlẹsẹ̀ máa kan ní gbogbo ká dúró ká má lè dúró ká bẹ̀rẹ̀ ká má lè bẹ̀rẹ̀ kí gbogbo rẹ̀ wá dìnira àgàgà kí nǹkan ọmọkùnrin dẹnu kọlẹ̀ tàbí kó má lágbára tó egbògi yìí máa ń tún ìsan ara ṣe ni wọ́n ní àwọn àgbẹ́jọ́ ń lò tí ara wọn fi ń jí pépé ìwọ tó bá fẹ́ já àǹfààní egbògi tó ń tún ìsanu ara ṣe tàbí orí àìsàn mìíràn tó ń bá wọn fẹ́ra lágbo ara ẹ yọjú sí wọn ní nọmba 28 táwọn ògbọ́nlájọ street àbí ìbọ́stọ̀ òwú tí ìkòròdú lẹ́kọ̀ọ́ bí àbíkẹ́ pè wọ́n sí 080 22 09-4757 tàbí 070-6979-2123 ilé iṣẹ́ Morocco Natural Health Clinic ni ó bá káfíń wá àti gbòsí ìwòsàn ọlọ́run ló ń fún wọn.

kábíyèsí olódùmarè gbogbo tá a bá fẹ́ se ilé ayé yìí àròjinlẹ̀ ló yẹ ká máa rò lórí gbogbo nǹkan tá a bá fẹ́ se. Mo sọ lẹ́ẹ̀kan wípé bísọ ẹni bá ti ta báyìí à á dọwọ́ bò ó ká tó jẹ ni o, torí wípé kòkòrò kòkòrò fẹ́ kòkòrò dínú o inú ẹni ńlá tí mọ̀ sí ẹni o. Ilé-iṣẹ́ Morokoda Natural Health Clinic a gbọ́dọ̀ má fọn rere wọn dáadáa, torí wípé ẹni tó bá pa adìẹ wọn ní ìwé ní jẹ àwọn ni ọ̀sán onígbọ̀wọ́ ètò yìí a sì fẹ́ jẹ́ kí gbogbo àwọn èèyàn tó ń jàǹfààní egbòogi tó ń ti iléeṣẹ́ wọn yìí jáde, torí wípé dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́ ọ̀pọ̀ ṣẹ̀ ní ẹjẹ́ àdánwò náà bóyá bí wọ́n ṣe wí bẹ́ẹ̀ náà láàbá ṣùgbọ́n bá a ṣe ròyìn ẹ̀ náà ni wọ́n bá a. Aláàjì ní kíni kó máa yé àwọn èèyàn wípé ẹni tó bá tajà ayé pẹ̀ dandan ni kó gba owó òkúta. Mo fi sọ fún yín wípé tẹ́ ẹ bá fẹ́ yọjú sí wọn nípa ẹ̀sàn iṣan ẹsẹ̀ tí ń fa níṣo tí èèyàn ò lè rìn dáadáa ká fẹsẹ̀ tẹlẹ̀ kí àtẹlẹsẹ̀ máa dunni ká fẹ́ nàró ká mọ̀ lè rí nàró náà ká fẹ́ bẹ̀rẹ̀ àti mú nǹkan kó wá dìnira àgàgà fún ọlọ́mọkùnrin tí ò lè sojúṣe rẹ̀ tí náà ń pè náà lọ́kùnrin àti lè sojúṣe òun náà wà lára tí wọ́n ń pè lọ́kùnrin o. Ìwọ tó bá wá fẹ́ jàǹfààní egbòogi yìí ẹ lọ sí nọmba 28 Taiwo Malajo Street Agric Bus Stop Owutu nílùú Ìkòròdú tàbí ká ẹ pé Aláàjì sórí 08022-09-4757 08022-09-4757 tàbí 070-69-79-21-23 070-69-79-21-23 tàbí ká ẹ máa lọ sí nọmba 8 Ìkòsí Road Ketu lọ́dọ̀ bàbá aláago tó wà ńbẹ̀ o níbi shopping complex tó wà ńbẹ̀ báyìí ẹ rí bàbá aláago níbẹ̀ ẹ jàǹfààní egbòogi tó ń tún ìṣanu ara yìí ṣe pàápàá jùlọ gbogbo àtà bá wà níbà tàbí ká ẹ máa lọ sí nọmba 8 Ìkòsí Road Ketu lọ́dọ̀ bàbá aláago tó wà ńbẹ̀ o níbi shopping complex tó wà ńbẹ̀ báyìí ẹ rí bàbá aláago níbẹ̀ ẹ jàǹfààní egbòogi tó ń tún ìṣanu ara yìí ṣe pàápàá jùlọ gbogbo àtà bá wà ní bàfà àtàgbègbè ẹ ẹ jẹ́ ká máa lọ sí ìbàfù bus stop ibẹ̀ gangan ní bus stop bẹun níbi Abéòkúta garage ẹ bèrè ẹ rí bàbá Waris ní ibẹ̀ ẹ jàǹfààní egbòogi níbẹ̀. Fún ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi dá sétò lálẹ́ ètò ní 08056-23-03-10 orí aago tí ẹ fi fún arákùnrin ní ìmọ̀ràn nu ni wípé gbogbo tá a bá fẹ́ ṣe láyé yìí tó bá jẹ́ pé ìyá arákùnrin yìí ó bá gbọ́ ìkìlọ̀ bí òṣè sí láyé má ṣe bọ́ ọmọ rẹ̀ ó mọ̀ gbó rere ṣe wọ́n ní ọmọ pariwo ó ń wò wípé òun ti ṣe fún alára òun sì ti ṣe fàjèrò ó yẹ kí wọ́n ṣe fóònù náà ló fi pariwo ọmọ yìí nígbà tó fẹ́ ṣe fírídọ́ọ̀mù fún un láìmọ̀ wípé yóò bẹ́yìn yọ àwọn

0: àwọn ọba mi bá sì rílò tó jẹ́ àwọn olóòótọ́ o tí kì í ṣe wípé àwọn tí wọ́n máa ń lẹ ẹ̀bà mọ́kọ́bọ̀ lójú fún yàn àwọn olóòótọ́ sì ń bẹ àwọn arínà ń bẹ àwọn tọ́nà àwọn ọba mi fi òye yé wọ́n sì wà káàkiri àfi tá a bá tì ríru wọn ló yàkú o mo sọ fún arábìnrin wípé kò gbọdọ̀ pariwo láti ṣe freedom fọmọ rẹ ìyàkọ tí ikú o ó sì ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ káàkiri o ọ̀rọ̀ ọlọ́rọ̀ náà ènìyàn máa fi kọ́gbọ́n wọn lẹ́ni tó bá jìn sí kòtò ó mọ̀ kọ́ ara yòókù ó kọ́ lọ́gbọ́n ni o ọ̀rọ̀ arákùnrin yìí òtò òfì kọ́gbọ́n òtò òfì kọ́gbọ́n kódà ẹni tó bá fẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀ ẹ̀mi ò sọ wípé a mọ̀ pariwo mo sọ lẹ́ẹ̀kan wípé n ò ní kélégún ọmọ bóógún o n ò ní kó lóró mọ́ boro n ò sì ní kí akálò ló mọ́ sùn rárá o ṣùgbọ́n ẹ jẹ́ ká mọ̀ gbọ́ ìkìlọ̀ ìkìlọ̀ ó sàn púpọ̀ púpọ̀ ó sì da tàbálẹ̀ mọ́ fetí sí ìkìlọ̀ ẹlòmíì náà sì rèé ọba mi a máa fún ní sìpayá lójú àlá tó bá rọrùn jinlẹ̀ lára ní tọ́dún lọ́wọ́ ọba mi fi hàn án ó lè rọ́nà àbáyọ wípé ìkìlọ̀ lélẹ́yìí náà jẹ́ ẹ̀bùn ní fẹ́lòmíì ìgbẹ́lòmíì ọmọ wò pé àlágọ̀ aláòsìgọ̀ àlá níbi tí ń pàkíyèsí èèyàn sí ni ó níbi tí ń pàkíyèsí èèyàn sí ni ẹ jẹ́ ká fi eléyìí náà ẹ jẹ́ ká fi sí ọwọ́ àlàáfíà ká mọ̀ bá a fi jẹun gbogbo ohun tá a bá fẹ́ ṣe wọ́n ní rò ó báyìí ń lọ bẹ gbẹ̀gìrì kí èèyàn ó rò dáadáa kó tó ṣe é ká rò dáadáa kó tó ṣe ọba mi Odùmarè òní jẹ́ àṣìṣe o àní sílẹ̀ tẹ o àní sì jẹ́ àṣìní sì mu ẹ jẹ́ kí n dé ilé iṣẹ́ bàbá ká tún gbọ́n tí wọ́n ní fún wa ń bẹ o.
1: ohun tá a bá mọ̀ ṣe bíi dánírì aláàjì àbìlì wáìdì mo rọ́pẹ́ dàmọ́ bí a ṣe ń pa ilé àtẹ̀gbẹ̀pọ̀ láti fi ṣe ìwòsàn ara nítorí àìsàn kọ̀ọ̀kan ló ní oògùn tirẹ̀ lọ́dọ̀ wọn ọ̀rọ̀ tẹnukọ iléeṣẹ́ mo rọ́pẹ́ dà natural health clinic kọjá àfẹnuròyìn nípa ká fi wí àtẹ̀gbẹ̀dá àlàáfíà padà ságọ̀ ara ènìyàn alábàjọ láìtọ́gọ̀ ọ̀rọ̀ àwọn èèyàn fi ń lọ sí iléeṣẹ́ wọn fún ìtọ́jú tó péye aláàjì ṣe àgbékalẹ̀ egbògi táwọn bàbá wa ń lò látijọ́ fún ìtọ́jú ara wọn fún ìwọ tí ìsàn ara bá ń dà láàmú tó ń fàzo pé kí ọ̀pọ̀ yìí máa ròyìn kí ìbàrádì máa san ni kí èèyàn má lè rìn dáadáa látẹlẹsẹ̀ máa kan ni gbogbo ká dúró ká má lè dúró ká bẹ̀rẹ̀ ká má lè bẹ̀rẹ̀ kí gbogbo rẹ̀ wá dìnira àgàgà kí nǹkan ọmọkùnrin dẹnu kọlẹ̀ tàbí kó má lágbára tó egbògi yìí máa ń tún ìsanwó ara ṣe ni ẹnu àwọn àgbájọ ń lò tí ara wọn fi ń jí pépé ìwọ tó bá fẹ́ já àǹfààní egbògi tó ń tún ìsanwó ara ṣe tàbí orí ní àìsàn mìíràn tó ń bá wọn fẹ́ ra lágbo ara ẹyọ ojú sí wọn ní nọmba 28 táwọn ògbọ́nlàjọ street àbí bus stop òwúrọ̀ ìkòròdú lẹ́kọ̀ọ́ níbí tàbí kẹ́pẹ́ wọn sí 08022094757 tàbí 0706979213 iléeṣẹ́ mo rọ́pẹ́ dà natural health clinic ló bá ká fi wá àtẹ̀gbò sí ìwòsàn ọlọ́run ló ń fún wọn ṣe.
0: à ń gbọ́ yín màá o.
2: ọ̀rọ̀ tẹ́ ń sọ lọ́nà
0: ìlànà rẹ̀. ẹ bá a sọ̀rọ̀ sókè. ẹ̀ló mò ń gbọ́ yín.
2: ẹ rí àwọn èèyàn wa. Fáwọn ohun tó pọ̀ jù fún wa bàbá wa lò
0: báyìí.
2: Ní ìgbà táwa wà ní kékeré bá a ti ẹ̀gbọ́n mọ̀. Bá a wá fẹ́ṣe nǹkan àwọn òbí wo ní gbé kí ara ló tẹ̀sí mọ̀. Kódà ẹlòmíì ìjọba bá fẹ́ lọ́kọ.
0: O lè bẹ́tẹ̀ ẹ lè tún wá pé o. 08056230310. Oyè àgùntàn fi dá sí ètò lálẹ́ tòní nù a sì lè gba ìpè ẹyọ kan sí kó tó di pé àmọ́ lọ lálẹ́ tòní. Ẹ mọ́ gbàgbé ìwọ tí o bá ti ń rí àwọn àpẹẹrẹ wípé bó o ṣe jí. Ẹ̀ló o. Ẹ kàlẹ́ o.
3: Kàlẹ́ o.
0: Yẹ sà.
3: Ọ̀nà ìṣàánú ọ̀rẹ́ ọ̀hún ni tó ń bí wá sí tán bí wọn. Nígbà tó ti gbọ́ kìlọ̀ kò yẹ kó jẹ.
0: Ìwọ tí o bá ti ń rí àpẹẹrẹ wípé bó o ṣe jí àtẹlẹsẹ̀ nǹkan gógó àti rìn láti ibì kan síbì kejì tí kìí ṣe ọ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o ti nílò láti fi egbògi yìí láti fi kojú ẹ o yálà ó ṣe ẹ̀ ti wá pẹni tàbó tí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ egbogi eleyi a le ma fon rere re fun wa opo mo wo wi pe mo ti lo risirisi ah ba ba la iro eyan ni pada wa ro to o gbogbo awon tolorun oba mi si ni ki won ja anfani egbogi ile ise muropeda natural health clinic won si adua to po fun won ni adua to po ni won se bi pe e mo wa yi owo kini yi pada o pe se to fi da ati fi mu alaafia bagu ara e mo yi owo re pada o ehn kalu won le ma gbadun re ba won se ri lo awon to wa ra fun idaabobo ara tori oyinbo ni prevention is better than cure ehn ka mo prevent nkan ka mo mojuto nkan o da jugba ti nkan ba to se wa lo o won ni ki aso fun alaji o ipe kan mo yi owo e pada o si mo wi pe awon na n gbo opo to si n pe won ti an dupe nti egbogi ti mu ko lara yin aisan be ko ni pada si ara yin mo o e mo gbagbe oro bani soro te ti pe won 08022 09 4757 08022 09 4757 tabi 07069792123 07069792123 mo dupa la gbogbo ara ta jojo se to lale to ni o oba mi odumare to fun wa se lale to ni to ba di jo meje oni a to pada layo atalafia o mo dupa lowo amoju ero mi Nuruddin oba mi odumare a je ki gbogbo wa ka se de bi ere o ka se de bi ti o ni apere oba mi odumare a wa pelu eni kankan wa a dupa lowo ile ise to si onigbo we eto ifo idi ogbon seju pa gbako nje wo yi jo mejo wa idi amole mi nje mo pu arugun dade omo ajila la oso ma fojojumo da bi egbin won mo so fun wa wi pe o da aro orun ayo lasun o tun di jo mejo o dabo.

tó. Wọ́n ní fínífíní ni wọ́n jó lóde fínífínífíní ni wọ́n jó lóde fínígù bàbá. Mo ló gbára míì dé tí wọ́n fi ń gbé agbada gúdú lójú omi. Ogúrégé lètò ètò ni ogúrégé lórí ìkànnì Bond 92.9 FM tó kárí ayé. Tó lọ́n gbó kalẹ̀ sí number 1A Adékúlé Fajui Road, Ìkẹjà GRA nílùú Èkó ń bí. Orúkọ gbogbo ọkọ̀ ètò ogúrégé nìkan nìyí ni wọ́n rẹ̀ wá. Adédọ̀yìn Bùgánà Bọ̀yì lórúkọ Ọlámilékan Àlàdé Àwàdà Kẹ̀rẹ́kẹ̀rẹ́ lórúkọ Títílayọ̀ Ìlúdẹni Lọ́nà Ìtàn Adédọ̀yìn mò ń kíra lórúkọ Àbíkẹ́ Akíyù Àbíkẹ́ Oníbàtà Ọ̀túnba Bọ́wàjí Adékúnlé orúkọ tèmi. Onígbọ̀wọ́ ló lètò ètò lórí onígbọ̀wọ́ ojú onígbọ̀wọ́ orí gbòngbò onígbọ̀wọ́ ọ̀nà fún àtàpàkò ní ṣe onígbọ̀wọ́ ìka bàbá wa Alhaji Tajuddin Afolabi tí gbogbo ayé mọ̀ sí Alhaji Success. Àsúmọ́ba níwọ̀n ẹgbẹ́ jáde sọba níwọ̀n ẹgbẹ́ fàrọ́ba fẹ́lọ́ bá ń pa bàbá ẹ̀ka lẹ́sà ẹkú àfọmọnìyàn ṣe ẹkú ẹ̀tọ́ ìlú àwọn ọlọ́run bá gbé kalẹ̀ sílé àdúrà Success Prayer Center tó wà ní nọmba 30 Ìsọlọ̀ Ìjẹ́gúrò 5 Junction Àdójúkọ Bisquare Plaza ńlá gàgàrà yẹn níjẹ̀gùn ìbíkíni tí ọba ti ń bọ̀ ẹbọ́lẹ̀ ní 5 Bookstore. Bí ọba ti bọ́lẹ̀ nọmba 30 Ìsọlọ̀ Ìjẹ́gúrò ní 5 Bookstore yẹn o ẹ̀rí ilé ìtajà Bisquare Plaza ẹ̀dún síwájú ẹ̀ ẹwọ kan yín ẹrí àkọmọ̀nà bánà ńlá Success Prayer Center tó wà ń bẹ Success Therapy ẹ̀sùn bá síbẹ̀ àbíkẹ́ ìyàwó yín nọ́mbà tẹlifí bá Alhaji Tajuddin Afolabi Success tẹ́ẹ̀fì bá wọn sọ̀rọ̀ màá fún yín tó jẹ́ pé àwọn fún ara wọn ni wọ́n gbé ọ ṣe àdúrà mí gbà yìí kí lọ́wọ́ fún iṣẹ́ kí ní ṣe ogbórúkọ tí wọ́n ń pè é orúkọ nírò mọ àpèjẹ́ ní mọ̀ ń ròyàn ọ ṣe àdúrà mí gbà ọ wà fún wíwẹ̀ ọ wà fún pé gbogbo ohun tí èèyàn ti lò tí ò ṣiṣẹ́ bẹ́ ẹ bá ṣe kọ́ bọ́ọ̀dù ẹlòmíì báyìí ògùn tí ń bẹ ńbẹ àájò tó wà ńbẹ àbẹ́là tó wà ńbẹ òróró tó wà ńbẹ ọṣẹ tó wà ńbẹ lóríṣiríṣi ẹbu káàkiri tó kó bẹ́ẹ̀ ẹ rò pé iṣẹ́ babaláwo ní ṣe bẹ́ẹ̀ sì ní gbogbo rẹ̀ ò píìkì lára rẹ̀ ọ ṣe àdúrà mí gbà yìí ọṣẹ tí máa jíṣẹ́ lára ni mi ò ní lè sọ́jú báyẹn lọ torí pé òun rédíò la wà á gbọ́dọ̀ máa háìpù jù sórí báyìí ẹ̀yin náà pe Alhaji Success kẹ́ ẹ lọ ṣalábàápín àǹfààní ọṣẹ yìí.

0: sì wà ń kalẹ̀ ní gbogbo ìgbà. Ẹ̀yin tẹ́ ẹ máa kó wọn jọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wọ́n tún ti wà láàyè ńlá ní dojúkọ Discro Plaza, Fire Junction, Ìjẹ̀bú Lagos. 1,000 naira pẹ̀lú owó káàdì ní kẹ́ máa mú bọ̀. Tó bá bàá di wọ́ọ̀lù kọlù, ẹ tún lè pẹ̀ sórí 08122257699 tàbí 08035636256. Láìpẹ́ láì jìnà, alhamdulilayi ni yóò gbẹ̀yìn ọ̀rọ̀ tiẹ̀ náà. Amina.
1: Ẹgba nọmba yìí tẹlifí bá Alhaji Tajudeen Afolabi success tẹlifí bá wọn sọ 08122257699 ẹgbọ́ dáadáa 08122257699 tàbí 08035636256 08035636256 ìyá ayé àgbọ́sọ̀gbọ́n ta lẹ́yìn.

0: 1,000 naira pẹ̀lú owó káàdì ní kẹ́ máa mú bọ̀ tó bá bàá di wọ́ọ̀lù kọlù ẹ tún lè pè sórí 08122257699 tàbí 08035636256 láìpẹ́ láì jìnà alihamdulilayi ni yóò gbẹ̀yìn ọ̀rọ̀ tiẹ̀ náà amínà.
1: ṣùgbọ́n ẹni tá a bá sọ fún ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ gbọ́ ọ̀rọ̀ lòmíì àwọn kan wà tí wọn lè mọ́ gbọ́ ètò yìí lọ́sọ̀ọ̀sẹ̀ ṣùgbọ́n bí wọ́n ti ń gbọ́ tó wọn gbógbófẹ̀ wọn dìde fúnra àwọn ọdún sì ti dá méjì àwọn ti dá méjì ìdajì là ń lò lọ́wọ́ ìbáyì tàbá ti bọ́ sínú oṣù keje àti bọ́ sínú ìdajì tó ṣẹ́kù ìdajì àkọ́kọ́ la wà yìí bàbá àlíà yìí ó kọ́ṣẹ́ irin títà lọ́dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ ọmọ bíbí ìpínlẹ̀ kwara òun wọn ni wọn ti wá ìlú kan bẹ nílẹ̀ kwara wọn pè é ní ọmọràn àwọn tí wọn bá jọmọ ìpínlẹ̀ kwara wọn wọn àbí tí wọn sọ yìí ìgbọràn ọwàrán ni wọn ti wá ẹgbọn rẹ lọwọ bá lẹkọọ tó fi di pé ó ń fojú ṣíṣe irin títà tẹgbọn rẹ ń ṣe ní 2002 ẹgbọn rẹ yàṣẹ fún tẹsí pé kò kéré ní iṣẹ irin títà 2002 ẹgbọn rẹ yàṣẹ fún ó fẹyàwó ó bẹrẹ sí ṣàbíamọ ó bẹrẹ sí bímọ ó bẹrẹ sí tajà ìgbà tó di 2012 lẹ́yìn ọdún mẹ́wàá ẹ̀gbọ́n rẹ̀ yẹn ṣaláìsí ó rọra rẹ̀ pín débi pé ó dúdú wá lòun ò ní padà sọ́mọ́ àrán torí pé aláàánú òun ló ti kú yìí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí gbà nímọ̀ràn wọ́n rí wọn bẹ́ẹ̀ bàbá kù ni ọkàn rẹ̀ balẹ̀ ó kọjú mọ́ṣẹ́ ẹ̀ àwọn dúkìá tẹ́gbọ́n rẹ̀ fi ilẹ̀ àtìyàwó àtàwọn ìyàwó ó ń ṣe ẹ̀tọ́ tó yẹ kó ṣe nítorí pé ṣàṣàrò bí tí ẹ̀gbọ́n rẹ̀ lówó sí tí ọmọ ṣàṣàrò bí tí ẹ̀gbọ́n rẹ̀ ní pọ́pátì sí tí ọmọ ó sì ṣe gẹ́gẹ́ bí ọmọ ìyá ọmọ bàbá gidi nígbà tó di 2015 ọlọ́run gbádùá ẹ̀ òun náà lọ sí hajj ó gbà láàjì nígbà tí ó fi di 2017 òun náà ti gbọ́ ẹ̀gbẹ̀jẹgbẹ̀ nínú olójú onírin ó ti ń ṣe dáadáa ó ti ń gbé dáadáa ṣe ń bẹ̀ ṣùgbọ́n ìrí ayé àgbọ́sọgbọ́n ta lẹ́yìn ara ẹ̀kọ́ tó wà ń bẹ̀ ni pé ohun tó dáa ó ń fàdúrà ohun tó kù díẹ̀ káàtó àdúrà ló ń bèèrè kéda ó máa wọra rẹ̀ hàn gbà tó di 2020 tí covid-19 dé àwọn kan wà tó jẹ́ pé wọn ì tí ì bọ́ nínú ogun àti wàhálà tí covid-19 dálẹ̀ lórí iṣẹ́ wọn jù sí arákùnrin náà wà lára àwọn tí wọ́n fojú winá tí ò dáa ẹ jẹ́ ń dókè lọ́hùn.

0: ń kalẹ̀ ní gbogbo ìgbà. Ẹ̀yin tẹ́ ẹ máa kó wọn jọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wọ́n tún ti wà láàyè ńlá ní dojúkọ Disco Plaza, Fire Junction, Ìjẹ̀bú Lagos. 1,000 naira péré owó káàdì ni kẹ́ máa mú bọ̀. Tó bá bàa di wọ́ọ̀lù kọlù, ẹ tún lè pè sórí 08122257699 tàbí 08035636256. Láìpẹ́ láì jìnà, alihamudulilayi ni yóò gbẹ̀yìn ọ̀rọ̀ tiẹ̀ náà. Amina.
1: Àwọn èèyàn kan wà a lè bá wọn wí wípé wọ́n ń pè wá lẹ́yìn ètò. Tá a bá parí ètò, tá a bá dìde, tá a bá ń lọ lójú ọ̀nà, wọ́n mọ̀ wá pè. Hello, Ọ̀túnba Bẹ́wàjì, ẹ jọ̀ọ́ nọ́mbà alájì sọ́sẹ̀sì yẹn, ẹ bá mi sẹ́ǹdì ẹ̀. Tí n bá ń sẹ́ǹdì ẹ̀ séèyàn 100, tí nẹ́tíwọ̀kì bá ń já fọ́fọ́ náírà, ẹ mọ̀ iye tó jẹ́, kì í tiẹ̀ wá ṣe yẹn. Bí kò ṣe pé ààyè àti mọ́ sẹ́ǹdì nọ́mbà yẹn sì ń dà, ààyè àti sẹ́ǹdì ẹ̀ dà, ó ti pẹ́ tí mo ti ń sọ fún yín pé ètò tí mò ń ṣe pọ̀ Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. Kò sójúmọ́ kan kí Bẹ́wàjì kọmọ́sọ̀ lórí rédíò tí kì í sì ṣe rédíò ẹ̀yọ̀ kan. So nbọ̀ mo ti wá fẹ́ ráàyè mọ́ bá yín sẹ́ǹdì nọ́mbà Alhaji Success. Ẹ gba nọ́mbà yẹn báyìí, ẹ jẹ́ ń pè fún yín 08122257699. Tẹ́ ẹ bá fẹ́ gbóhùn mi, tẹ́ ẹ fẹ́ bá mi sọ̀rọ̀, ọ̀tọ̀ nìyẹn. Ṣùgbọ́n ẹ mọ̀ torí pé ẹ fẹ́ gba nọ́mbà Alhaji Success, ẹ ṣe wá nítorí ẹ̀ ń pè mí. Ẹ̀mẹ́lò ni mò ń pe nọ́mbà tèmi, ẹ̀ẹ̀kan péré. Ìgbà míì gan mo lè mọ̀ pé rárá lọ́jọ́ míì. So nọ́mbà Alhaji Success tá a wá ń pè, tá a ń pè léraléraléraléra, ẹ wà lẹ́ẹ̀rí yẹn mú, kò yẹ kó rí bẹ́ẹ̀ o. 08122257699 àbí kẹ́ ẹ pé 08035636256 08035636256. Ẹ̀ẹ́o lẹ́fì bá Alhaji Tajudeen Afolabi Success lẹ́fì bá wọn sọ̀rọ̀. Ẹ gbọ́ àbọ̀rọ̀ ni talẹ́ yìí tó wọn gbàgbọ́ wípé ọ̀rọ̀ àbí ni gbogbo àwa tá ń gbọ́ ètò yìí. Àbọ̀rọ̀ ọ̀rọ̀ talẹ́ yìí. Ẹ gbọ́ kínní kan bẹ o, mo bá sọ ọ̀kan pé ká dijú, ká ṣe bí ẹni tó kú, ká bòrìbòyàn, ká fẹsẹ̀ kọ gbà o, ká lẹni tí ó ṣe ni pẹ̀lẹ́ ọ̀rọ̀ sínú o, ká lè mẹ́ni tó fẹ́ ni. Àwọn kan wà tó jẹ́ pé ọ̀rọ̀ abánijẹ ni wọ́n, ọwọ́ epo ni wọ́n lè bá ni lá. Tó bá fẹ́ di bàìbàì, àwọn ò lè bá àyàn láwọ́ ẹ̀jẹ̀ ń tí wọn o. Ẹ ní rí wọn mọ́ lásìkò tó bá dàbí pé ọfẹ́ rí bákan. Bàbá Àlíà yìí nígbà tó di 2020 yẹn, láàrin ọdún méjì síra wọn, wọ́n tò bí mẹ́ta tó ní. Nbọ̀ yá fúnrara rẹ̀ náà ló tún lọ ń bá dílà tí ń gbé mọ́tò lọ́bẹ̀ pé fún owó ọba ilé ìfọwọ́ mo fẹ́ tà á. Ó yí mọ́ra bẹ́ẹ̀ kìkì pé ọpẹ́lọpẹ́ pé ó ti kọ́lé ilé ara rẹ̀ ní ń gbé àtòun àtìyàwó àtàwọn ọmọ. Kọ́lá ti rán ìyàwó rẹ̀ lọ sí Mẹ́ka ní 2016 kó tó di pé gbogbo ìbòdìyàn yẹn ṣẹlẹ̀. Àti 2020 ó ti bẹ̀rẹ̀ sí rí fìrífìrí. Ìgbà tó di 2023 ó ti wá burú jáì débi pé ó ti di bàràǹdà, ó ti di ní bàràǹdà nínú ọjà owó dé onírin. Ẹni tó ti ní ṣọ́ọ̀bù ńlá tí wọ́n ti ń já ọjà 15 million, 25 million, 30 million, 50 million tí wọ́n ti ń pè tó ti lọ ń tú máàsì tí wọ́n ti ń pè é tó ti ń ra odidi kọ̀ǹtẹ́nà ọjà ọ̀rá di ẹni tí ó sọ̀ra rẹ̀ di ẹjẹ́ǹtì lójijì wọ́n wá ń yọ owó lé lọ́wọ́ ìjọ 15,000 ìjọ 20,000 tí wọ́n rò pé òwúrọ̀ ló ń bá lọ wẹ́rẹ́wẹ́rẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ó ní ọ̀rẹ́ kan wọn kì í ṣọmọ ìlú kan náà o kódà ìgbà tó dé kò tó wà lọ́dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ́ra ṣùgbọ́n láti ìgbà tí wọ́n ti mọ́ra ọ̀rẹ́ rẹ̀ yìí kì í ṣe ọ̀rẹ́ aríire bánijẹ́ àgbọ̀nsalẹ̀ ìgbà tó ń dùn tí wọ́n jọ ń lọ patí wàásù àyìnbé tí wọ́n jọ ń lọ patí sáyẹ kọ́rẹ́ǹsì tí wọ́n jọ ń lọ patí pàṣúmà tí wọ́n jọ ń gbé mọ́tò ẹyọ kọ̀ọ̀kan ìyọ wa ilé kíni ọwa ilé tí wọ́n jọ ń ṣe fàájì káàkiri ọ̀rẹ́ rẹ̀ yìí ọ̀rẹ́ bàbá àlẹ́ àyí ńgbà tó yá tó di pé nǹkan sá fẹ́rẹ́ kò sá fún o ó dúró ṣe báwọn làwọn jọ ń jẹ ẹja odò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣe báwọn làwọn jọ ń lọ patí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣe bí ìwọ ló báwọn kan lé òun ìwọ ló fún lówó tó fi kan lé òun lọ́dún náà lọ́hùn nǹkan ọ̀wá lè dàbí ipọ́ fẹ́ sáfẹ́rẹ́ báyìí kó wọ́n á sá fún ọ. ọdún tí títí tó fi di 2025 tá a lò kọjá lọ́hùn lọ́rẹ́ bàbá àlẹ́ àìwá ní à bó ló ṣe wá máa ṣe bàràǹdà níwọ̀n ọjà tí wọ́n gangan ti ṣí odidi kọ̀ǹtẹ́nà àìmọye wọlé ọ̀dà o òun ṣẹ̀ṣẹ̀ pàdé ọmọbìnrin kan o ọmọbìnrin tí òun sọ yìí ẹni tó ń pawọ́dà ẹ̀gbọ́n ló jẹ́ sí ẹ tó jẹ gẹgẹ bí ẹgbọn ẹ ìyẹn ń pawọdà wọn bá àwọn nǹkan tó ń ṣe lọdọ ẹ nìyẹn òun rí bẹẹ o òun ráàyè padà òun lòún fi máa ń rí àwọn nǹkan kọọkan iṣẹ kọọkan gbà tó wọn nìyẹn jẹ káwọn jọ lọ ṣe ṣùgbọn àwọn àjọ ọgùn jura wa lọ òun tún lè débẹ kí òun ṣe nǹkan fún ọ kó tún buhari jẹ tòun lọ ọlá jẹ káwọn òjò débẹ tòun fi jọ débẹ ìyẹn ní oṣù kejì ọjọ 2026 tá a wà yìí february ni wọn lọ bó ṣe di pé wọn lọ bẹrẹ ọjọ fífún ọjọ jíjẹ ọjọ mímu ọjọ wíwẹ wẹrẹwẹrẹ dè wẹrẹ àfi bó ṣe dinú oṣù karùn-ún may ọdún yìí làwọn kan ní wọ́n fẹ́ tú iṣẹ́ kan níbì kan àwọn katapílà ńláńlá pé àwọn òyìnbó tí wọ́n ní àwọn katapílà ńláńlá yìí pé wọ́n ti parí iṣẹ́ tí wọ́n wá ṣe ní nàìjíríà ó ti pé ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí wọ́n ti wà ní nàìjíríà tí wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ iṣẹ́ títì ojú ọ̀nà pé wọ́n fẹ́ padà sílùú wọn gbogbo irinṣẹ́ wọn tí wọ́n ń lò pátá ni wọ́n fẹ́ tà ọjà ńlá mọ̀ lélẹ́yìí ẹni yẹn ni bàbá àlẹ́ àṣà alábà pàdé ẹ̀ ìbí ló ṣe pàdé ẹ̀ ilé fàájì ni o kì í ṣe pé òun ló gbéra rẹ̀ lọ́bẹ o wọ́n gbé lọ tẹ̀lé èèyàn lọ́bẹ ni o wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́ ta sí létí gbogbo ìrọ́ kan rẹ̀ ni pé iṣẹ́ bàràǹdà lòun ó ṣe ìwọ̀n bá iye tóun bá rí kó lọ fi bẹ̀rẹ̀ padà láì mọ̀ pé àdúrà rẹ̀ ti ṣe tán tí ó gbà pátápátá ẹmọ nàìjíríà ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ tí wọ́n ní wọ́n mú bàbá àlẹ́ àlọ sọ́dọ̀ àwọn òyìnbó yìí ìjọ tí wọ́n lọ ọbọ̀tọ́jọ́ tásìdé jọ sátidé lọ́bọ́ sí lọ́wọ́ oṣù karùn-ún ni wọ́n bá ní ẹyọ ìjà lọ wọ́n débẹ̀ bọ̀kan nínú àwọn òyìnbó yìí bá ní 400 million bo se de 20% 80 million ko gbaru eri ngba to wa lodo egbon re gan e wo oro loro ke o mo so ju bo se ye lo olorun ti sanu e o dide pada o begbe mu pada adua re tun pada gba o tun ri se je ti tele lo nitori pe o jere ajoko tetere ko ju bai lo fun tale ewe Nigeria oni gbojo eyin olorun ba wa titi gba mi ta tun lanfani ati pade 0705224252 mi o sinto si o sugbon gba mi ba yin soro 0705224252 baba wa sori whatsapp lori e eri mi ba soro titi gba mi ta tun lanfani ati pade mo ki wa pe emi lasun alaji so

àwọn tó ti lọ ṣàdúrà ń bẹ̀ ló lè ròyìn ọ̀rọ̀ ẹ̀sìn kan lélẹ́yìí ó ló jẹ́ kí wọ́n ké pe ọlọ́run ọba aláàfin ọlẹ́sẹ̀kẹsẹ̀ kò rí ọ̀nà àbáyọ kọbi tó parí aláàjì tajudeen àfọlábí success wà ń kalẹ̀ ní gbogbo ìgbà ẹ̀yin tẹ́ ẹ máa kó wọn jọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n tún ti wà láàyè ńlá ní dojúkọ disco plaza fire junction ìjẹ́bú ladies 1,000 naira péré owó káàdì ni kẹ́ ẹ máa mú bọ̀ tó bá bàá di wọ́ọ̀lù kọlù ẹ tún lè pè sórí 08122257699 tàbí 08035636256 láìpẹ́ láì jìnà alihamudulilayi ni yóò gbẹ̀yìn ọ̀rọ̀ tiẹ̀ náà.

0: Né? Ọlọ́run ìṣáájú, ọlọ́run ọba mi dá kan ojú kan lọ. Ẹ̀gbọ́ ìròyìn torí bá kú, alábẹ́là àsátọ̀. Tóbi ò bá wá kú, òmùwẹ̀ láàpẹ̀ o. Tó bá wáyé ti pé tó ta bá bàdé ni ká ṣètọ́jú ojú. Tójú ọmọlẹ̀ lékisi, tójú ọmọlẹ̀ rokoṣo. Ilé iṣẹ́ tọ́lọ́wọ̀ ọba mi dádé rẹ̀ fún tí wọ́n mọ ìtọ́jú ojú. Ilé iṣẹ́ Òṣùlá Aba Isolution àwọn gẹ́gẹ́ lọ́wọ́ ọba mi rán. Àwọn lọ́wọ́ ọba mi rán torí wípé ọlọ́wọ́ ọba mi fẹ́ nìkan ṣe jọ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ lọ́nà òde, ẹ jẹ́ kí n bẹ́ka kò ní ọjà ọ̀kú òkú.
1: Láti àti pariwo lọ́jọ́ tó ti pẹ́ pé wọ́n bọ̀ wọ́n bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Àbájọ gan-an máa bá tí ó máa dá.
2: Gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìrí rẹ̀ dá.
2: Ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó.
2: Ó ti sún yí.
1: Ẹ ti fẹ́ gba kẹ́wọ́.
2: Ẹ mà ní gba
1: kẹ́wọ́ àbúrú.
2: Wọ́n ní ìfẹ́ǹṣà ló ń yọwọ́ lẹ́nu tó ti wá
1: dẹ́kun
2: nẹ́rù. Fúlàníwé àtẹ̀gbọ̀ fún tó fi lè tọ́jú ẹ̀.
0: Bó sì jẹ́ gẹ́lẹ́ lẹ̀sẹ̀ gbọ́n.
3: Ẹyìn ẹ pé bàbá sọrí nọ́mbà yìí. Bóyá ẹ̀yìn fẹ́ lọ bá wọn gbiṣẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí mo fà yín. Ẹyìn ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091-57-58-9016 091-57-58-9016 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070-38-61-51-68 070-38-61-51-68 Ó tóbi pé owó tẹ̀síwájú. Ẹjẹ́ sáré sọ̀rọ̀ bàbá kan tó lọ́wọ́ ọba mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá Òṣùlá. Arákùnrin yìí àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú Òyìnbó. Bíi kójú kójú dídí máa sún ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Díẹ̀díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ bá wọ́n ti lọ sáwo àìmọye ilé ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó náwó orí àtúù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wọ bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe dégbù òyìnbó. Wọ́n ní kí bàbá ọmọ bọ̀ nílùú òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pẹ́tọ́. Lọ́lọ́wọ́ bá mi ṣe kọ́ pé òun ó lo ìgbésí ayé òun tó kù nu. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá a lọ báyìí. Òun mọ̀mọ́ bìkan tẹ́ ẹ̀ bá níwò wípé ẹ ti náwó ẹ̀jẹ̀ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbọ́ ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn ó di iléeṣẹ́ Òṣùlá Aba Isolation. Nígbà tí wọ́n débẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti rí bí ọyẹ́ tẹ́lẹ̀. Bàbá tó ti rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ̀dọ̀ Òṣùlá Aba Isolation ọlọ́run ọba mi padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ nílé. Tẹ́ẹ̀ni láyìíká yín tí wọ́n ti náwó náwó. Ẹ̀yin máa mú wọn. Ẹ má jẹ́ kọ́rọ̀ wọn sùn yí o. Ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Òṣùlá Aba Isolution. Ẹ bàbá ò mọ fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà. Ẹ níbi tí ẹ ti lè rí wọn. Ẹ gbọ́ ìwọ tó o bá ti gbìyànjú tó o ti lọ káàkiri. O ti lọ bá o ti làwọn nípa ọ̀rọ̀ olójúdé yìí. Tó ti wọ́n fẹ́ máa dàbíi pé ó ti ń sú wa. Ẹ ò tí ì gbọ́dọ̀ ẹni tọ́lọ́wọ́ ọba mi fi rán. ẹ ti ìdọ́dọ̀ ẹni tó mojú lè jà rẹ̀ ní o àníṣẹ́ ẹ̀ mo sì tún tẹnu mọ́ torí pé ohun tó bá dáni lójú àáfi dáyà ni gbogbo àwọn tí wọ́n ti wá sílé iṣẹ́ Osula Aba Eye Solution gbogbo wọn lórí gbàlà àrídájú lè yí jẹ́ o bó ti jẹ́nu ẹjẹ́ ìdẹ́ka polówó ọjà náà mò ń bọ̀ o.
4: Àwọn àgbàbọ̀ wọn sọ pé igi gogoro máa gbìn lójú àtòkèrè láti lọ àmójútó ìrírun ẹ̀dá ṣe kókó ṣe pàtàkì kí ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ ọkọ wa wa nígbà ní ẹ̀pọ̀ tí o bá wá ń ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣedéédé nípa ìríran rẹ tètè dédé bóyá kó tó pẹ́ jù ó ṣeé ṣe kó o ti ní ọ̀gbára lọ́gbọ̀rọ̀ tí wọ́n pe ìṣòro àìṣedéédé ìríran rẹ lórúkọ oríṣiríṣi má tún fà kókó ṣòfò mọ́ tó o bá ti rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ tètè sọ síta láti lè jàjàbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ máa bọ̀ lọ́dọ̀ Osula Herbal òtítọ́ inú àti ìbẹ̀rù ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn kò rú dúró.
3: Ẹ káàbọ̀ padà fáyìí tẹ́lẹ̀ rí nọ́mbà Osula Herbal mọ́ nọ́mbà wọn rèé o 070-3861-5168 tàbí kẹ́pẹ̀ wọ́n sórí 091-57-58-9016 091-57-58-9016 nọ́mbà tẹ́lẹ̀ pé bàbá sínú. Ìwọ́n ti rí bí ọyẹ́ tàbí o ti rúkùrúkùrú ojú léwó ó ń tàbà ìbáyí àbí owó orúkọ tó wù kí wọ́n lè máa pè fún ọ àbí ẹ̀yìn tilẹ̀ ti fẹ́ gbàkámú ọbọ̀ gbàkámú àbúrú ẹ̀mọ́ gbàkámú

káàbọ̀ padà. Ẹ̀rọ gbọ́ o, àwa ọmọ, gbogbo àwa ọmọ tí káwọn bàbá wa ń pariwo, tó ń pariwo fún wa, àwọn ò mọ̀ ríran dáadáa, àwọn ò mọ̀ ríran dáadáa, ṣe lójú ń pọ́ tó ń wa mi pòròpòrò. Ọmọ ìjẹ́kọ̀rọ̀ wọn sùn ní, ọmú wọn wá sílé iṣẹ́ Òṣúlá Abà. Ẹ̀yin náà ò ní fọ́ ìsọlùgbà. Ọmọ rẹ ni ó gbẹ̀yìn àwa náà o. Bàbá tó jìyà nítorí wa, màmá tó jìyà nítorí wa, wọn ò mọ̀ gbọ́dọ̀ di tá ń wọlé àbí. Lóòótọ́ ẹ ti gbìyànjú o, ẹ ti sáré sọ́tún sáré sósì, ṣùgbọ́n bẹ́yìn ò bá tí ì débi tí ọlọ́run ọba àbí ó ti dé gbìyànjú rẹ̀ lágbé. Bí ìgbà tí ò gbìyànjú ni, iléeṣẹ́ Òṣúlá Abà Àìsolúṣàn, ibẹ̀ ni ká ẹ lọ o. Ó dá mi lójú pé tẹ́ ẹ bá débẹ̀, ọlọ́run ọba àmì ó dé gbìyànjú yẹn ládé. Wọ́n fojú wọn rínà kedere táwọn náà ó fi àlàáfíà lólé ayé. Kéèyàn ó fẹ́ jẹun, ó rínà ní n tó fẹ́ jẹ. Àbí ká lejò ó wọlé, ká tètè mẹni tó wọlé, ọlọ́run mọ̀ sí wa lájá wọlé, kàbí tá a mọ̀ wá sọ pé kàbírù káàbọ̀, tí kàbírù ó wọlé táwa méwúrẹ́ ìwúrẹ́ jáde. Àìlójú ló ń jẹ́ kí àgbàlagbà ó sì ràn láìsùn. Tójú ò bá fọ́, ẹsẹ̀ ò ní sìnà. Àìṣe dédé ojú ló ń mọ èèyàn ṣẹ̀ṣẹ̀ máa fọwọ́ pa ògiri kó tó rìn. Àìṣe dédé ojú ló mú ènìyàn já sí kòtò já sí gegele. Ènìyàn tó lọ́wọ́ ọba mi bá kádàrá pé ànádànù wọn dópin lórí ojú wọn tó ń yọ wọn lẹ́nu. Lọ́wọ́ ọba mi òkè náà ń darí lọ sílé ìtọ́jú ojú o. Òṣúlá Abà Àìsolúṣàn, ọ̀pọ̀ ọlọ́run ọba mi làwọn dìbò o. Ọ̀pọ̀ ọlọ́run ni wọ́n bá dúró. Bẹ́ẹ̀ sì rèé, àwọn òkè ń farapa mẹ́jẹ̀ èèyàn níyà lórí òdodo ni wọ́n gbé iléeṣẹ́ wọn lé lórí. Tá a bá ń pè wọ́n ní ṣéhù nínú alágbo nílẹ̀ yìí, gọ́ọ̀sù sàmọ́nì tá a wà yìí nínú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ìtọ́jú, wọ́n tó bẹ́ẹ̀, wọ́n tún jù bẹ́ẹ̀ lọ. Ṣé ìròyìn iléeṣẹ́ Òṣúlá Abà Àìsolúṣàn kò tí ì dé ṣé tí ìgbọ́ ti yín ni? Àbẹ́ẹ̀ máa gbọ́ tantan tí wọ́n ń polongo wọn lórí rédíò káàkiri. Ipò àìrìnà kàwé tẹ wà yìí, àìrìnà ka báìbù, ẹ lè ka kùránì. Kòtùlẹ̀ yín wò, ojú yín ó wá ń jọ gegele. Ọmọ ló ṣẹ̀ṣẹ̀ ń fa ẹlòmíì ní tẹ̀tẹ́ kó tó lè jáde. Sọ tipẹ́ tipẹ́ tipẹ́ ló ti yín lẹ́ti wà lẹ́nu ẹ̀. Àbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ẹ dákun, ẹ farabalẹ̀, kẹ ẹ gbọ́ nọ́mbà yìí. Ẹ̀yin ẹ pe nọ́mbà yìí o. Àwọn ọlọ́run ọba àmíràn gẹ́gẹ́ bí olùgbàlà fún gbogbo ẹ, fún gbogbo àwọn tó bá láwọn ojú. Bóyá ẹ mú bá ìròkè ẹ̀kọ́ nọ́mbà ò kalẹ̀ báyìí: 091 57 58 90 16 091 57

0: 589016 tàbí kẹ̀pẹ̀ 070-38-61-5168 nọ́mbà Bàbá Òṣùlà ni. Bàbá Òṣùlà ló sọ wípé tí àwọn bá sì ń bẹ láyé táwọn ń bẹ lókè ìpẹ̀ kò sẹ́ni tí ó mọ fìgò sójú kó tó lè di pé yóò mọ ríwé kà tàbí kó tó tẹ kọ̀ǹpútà. Ìmọ̀ ìfìgòsójú kàwé, ìmọ̀ ìfìgòsójú ka Bible, kì í jẹ́ kí ènìyàn múra sí ohun tó ń yọ lẹ́nu nínú ojú. Ẹ wò ó, ohun tó ń yọni lẹ́nu nínú ojú la bá mójútó. Ka ìjẹ́ a ká fìgò sílẹ̀. Ẹ wò ó, ẹ jẹ́ ń tú bàbá sílẹ̀. Ẹ̀yin kẹ́ ẹ wá gbọ́ pẹ̀rẹ́pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́nu wọn. Ẹ kú òkàlẹ̀.
1: Àti pariwo lọ́jọ́ tó ti pẹ́pẹ́ wọ́n bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́rùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríra ẹ̀dá.
2: Báńà ó ti pẹ́
1: kàbọ́sà ti bẹ̀rẹ̀.
2: Ẹ ti náwó
1: ó ti sùn yín.
2: Ẹ ti fẹ́ gbà kẹ́mú.
1: Ẹ mà ní gbà kẹ́mú àbúrú.
2: Chronic infection ló ń yọ wá lẹ́nu tó ti wá dakọ lẹ́run.
1: Tó ń ṣe àkóbá fọ́jú wa àbí
2: a ti ṣàyẹ̀wò.
1: Wọ́n ní àpọ̀jù ṣúgà ni ò jẹ́ kójú wọ kílẹ̀.
2: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
1: Ṣé Bàbá Òṣùlà léwu àkegbò fún tó fi lè kojú ẹ̀?
2: Sọ̀rọ̀ lẹ́nu Bàbá Òṣùlà gangan torí ẹnu ọlọ́fà láti gbọ́mọ ká o.
3: Tó ǹjẹ́ mo tún kí gbogbo etí tó láǹfààní àti gbọ́ wa pé a kò déédé àkókò yìí. Àkànṣe ètò ní látọ̀dọ̀ bàbá wa Ọláwálé Oṣù Ọlálé tí gbogbo ayé mọ̀ sí Òṣùlà Haba. Ẹ bàbá kí wọ́n lè mọ̀ pé ẹ̀yin gangan lẹ́wà lẹ́gbẹ̀ẹ́ mi. Ẹ dárúkọ yín fún àmọ́ Nàìjíríà.
4: Ẹ kú déédé àsìkò yìí o níbi gbogbo tẹ́ ẹ bá ti ń gbọ́ wa. Orúkọ tèmi ni Ọláwálé Oṣù Ọlálé aláṣẹ iléeṣẹ́ Òṣùlà Haba.
3: Bàbá ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ báyìí. Kí gan làwọn àpẹẹrẹ tí èèyàn lè rí tí ó fi mọ̀ pé ó yẹ kóun mójútó ojú ti fi ríran lágbo ara.
4: Ẹsẹ̀ atọ́kùn tí èèyàn bá ti ń rí bí ọyẹ tí èèyàn rí kùrùkùrù tá ń wo kòtò tó ń jọ gegele tá a dẹ ti ń bọ̀ lọ́ọ̀kan tá a dojú wọn mọ̀mọ́. Gbogbo ìgbà lẹ máa ń wa mi lójú pòròpòrò. Gbogbo ìgbà lójú ẹlòmíì máa ń ṣe pin bí funfun lẹlòmíì máa ń rí. Ó yẹ ká tètè máa kíyèsára pé ìpèníjà kan ti ń ṣẹlẹ̀ sí ìríran wa nìyẹn.
3: Ṣé ẹ mọ̀ wípé bẹ́ẹ̀ yẹn bá fẹ́ lówó ojú ni ó fi rìnrìn àjò tí ó fi dolówó láyé. Bẹ́ẹ̀ yẹn bá lówó tí ò fẹ́ kọ́ lọlẹ̀ ojú ni ó fi máa tọ́jú owó tó ní. Ó túmọ̀ sí pé ojú là bá kọ́kọ́ mójútó lágọ̀ ara. Bàbá ọgbọ́n wo lẹ̀ ń dá sí bó lẹ̀ ṣe ń ṣe tó jẹ́ pé àwọn tí wọ́n ń wá sọ́dọ̀ yín tí wọ́n ń bá ìrànlọ́wọ́ lórí àìsàn àti àwọn nǹkan tó lè máa kojú lágọ̀ ara nípa ìríran. Ọ̀nà wo lẹ̀ ń gbà ọgbọ́n wo lẹ̀ ń dá sí.
4: Ẹsẹ̀ atọ́kùn ọ̀rọ̀ wa dàbẹ́ ń pé nǹkan tí Ọlọ́run bá ti yọnu sí tí ẹ̀ ń bá tún wá fi dára ṣe ló máa ń dàbí dán o. Ṣé ẹ rí àgbékalẹ̀ iléeṣẹ́ wa yìí àgbékalẹ̀ lórí òdodo. Lórí káfíwé àti bòsí ìtọ́jú ìṣòro tí ń kojú ìríra ẹ̀dá yìí. Bàbá Ọlọ́run fi fún wa tẹnu
3: kí n tó olùkọ́ o. Kí n tó gbà yín lálejò lórí ètò yìí èmi fúnra mi ti ṣèwádìí dáadáa. Bàbá bẹ́ẹ̀ bá fẹ́ fojú kàn yín bó wọn ṣe lè rí yín.
5: Ó fi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀. Ẹ bọ́ lẹ́ni Agric Bus Stop ní ìlú Ìkòròdú Lẹ́kọ̀ọ́. Ẹ sọ pé ń lọ sí Asọ́lọ́ Bus Stop. Ilé epo tó dojúkọ Asọ́lọ́ Bus Stop yẹn. Súwìtì ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Odò Arawa Street nọmba 30. Ẹ bèrè Òṣùlà Haba ńbẹ̀. Ẹyin ti fọ̀. Tẹ́ ẹ bá ti dé fọ̀. Ẹ bọ́ lẹ́ni First Park Bus Stop. Ẹ bèrè Takuti Jésù Street. Ilé bàbá àgbòrò. Ẹ ti rí Bánà wa ńbẹ̀. Ẹyin ti Sàgám. Ẹ lọ sí Ìláyè Roundabout. Ẹ wọnú àkí wọn yẹn. Ẹ bèrè Òṣùlà Haba níwájú CAC Church tó wà ńbẹ̀.
3: Ẹlòmíì ìtìjú ni òjò jáde ìtìjú pé ṣé adúrú mi ṣé gbọ́dọ̀ gbọ́ pé mò ń wá ògùn ojú káàkiri àbí mi ò ríran dáadáa. Bàbá ìmọ̀ràn wo lẹ ní fúrú àwọn èèyàn bẹ́ẹ̀.
4: Ìbàrà mi fún irú èèyàn bẹ́ẹ̀ ni pé wọ́n ní pamímọ́ra kí n pẹ́ lórúkọ àìsàn jẹ́ kí mi síta kí n fi ọ́ sílẹ̀ ó lórúkọ rẹ̀ kejì. Ntí bá ń ṣe èèyàn tí ń bá fi mọ́ra ó ń tọ̀hún ò fẹ́ kó fohun sílẹ̀ nìyẹn. Ẹ tètè bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ẹ mọ́ fìgbàlàdọ́là ẹ máa bọ̀ lórí iṣẹ́ ìwòsàn ìbílẹ̀ Ọlọ́run ló fi rán wa o.
3: Bàbá kí làwọn àṣírí tí bàbá yìí ń lò torí pé kí n tó mọ̀ yín ni mo ti ń gbúrò yín. Òṣùlà Haba pàápàá jùlọ lórí tọ̀rọ̀ olójúdé yìí nípa pé kéèyàn ó ríran kedere tàbí to ba je bi ene pe ireyan o ja gerege ko kilea boya lo mi en to ba sumo ko ni ri ati ti ba mu jina si isowo wa ko elomi tori pe ko riran ni ojo wa ko mo to fi gba driver elomi ranso ranso nti o je ko sise re mo ni pe oju yen ko sise bo se ko sise iye be o baba se ajogun ba ni abeyin na lo ko
4: ese atokun se ri ise itoju oju ni lana ti bile ati awon aisan mi to nfa sababi e ajogun ba ni o ise egbon baba temi ni nigba na lo mu gbo wa lo ma wo wa aro pe won fi ya je wa ni ba na
3: ba kan ran yin se
4: se wa ri igba ti awa bere sin se ise yi ta wa ba dara kekere awa dabi dan nigba ila to wa mo yi pe ase o da ke yin o farabale aso da ke yin o joko tagba
3: baba e je nbe bayi tori opolopo na fe bere lowo yin pe igba gbo opolopo ni pe nti eyan ba fe lo soju o lati kan sinu oju ṣugbọn ngba mo dele ise yin mo ri pe gbogbo nte se kale fun itoju oju yi ko si ti won kan soju nbe mimu ati lilo ni
4: esun te ba le lo mi to ba pe wa baba awon ti lo ta won bi kan o se se pe ta ba dodo yin won ka kini e sa won loju ni awa la mo wa so fun e pe e lo fokan bale ni le ise ti wa o gbogbo ewe ati gbo ta nlo se itoju oju ẹnu báyìí lẹ́ẹ̀tì gbà ló ẹ sì máa wá fìlì ẹ lójú gbogbo àwọn egbògi tá a fi ń se ìtọ́jú ojú àti àwọn àìsàn tó lè fa sábàbí ẹ nílé iṣẹ́ wa lílò ni sẹ́nu.
3: Kìí ṣe pé wọ́n kàn sójú àṣírí kan nìyẹn o bàbá ó túmọ̀ sí pé òótọ́ lọ̀rọ̀ táwọn oníwàádìí tí wọ́n ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ti ń dààyàn láàmú nínú ojú àti inú lọ́hùn lọ̀pọ̀lọpọ̀ ti ń wá jíjẹ mímu ẹlòmíì ó wà lára tó ṣokùnfà tí ń dààmú rẹ lójú. Bàbá wa níṣẹ́jú kan tó kù yìí àwọn èèyàn lóríṣiríṣi ló wà bẹ́ẹ̀ tó jẹ́ pé tí wọ́n bá ètí ìtìgbòbọ ojú wọn lè kàwé. Arábìnrin kan tó wá sọ́dọ̀ yín tó jẹ́ pé ó lóun ti ń lo ìgbò láti bí ọdún bíi mẹ́fà ṣùgbọ́n ṣe tóun wá tóun lo àwọn egbògi yín òun jùgò lẹ̀ fáṣán ìní ètí wọn fi ń ṣe oge nìkan nílò báyìí.
4: Bàbá tẹ́rí abalábí tẹ́ dùn mo tún fẹ́ sí àwọn èèyàn wa ní làákàyè nílé ṣé rí èèyàn tí ojú bá ń yọ lẹ́nu tá ń súré lọ rè é gbàgò ó dàbí ẹni pé èèyàn ń gbìyànjú àti fún wàhálà síwájú ni o torí tẹ bá lọ bá wọn tẹ kọ̀ǹpléǹ pé nǹkan kan ṣẹlẹ̀ nínú ojú yín wọn á fún yín ní gò kan
3: wọn fún yín ní gò
4: tẹ bá tún padà lọ wọn á tún mú gò yẹn wọn á tún chèǹjẹ fún yín.
3: Ok wọn wàá pààrọ gò.
4: Bẹ́ẹ̀ ni atọ́kùn ṣé wá rí gbà tí ojú bá wa kọ sẹ́ tí ò rí na mọ́ rárá kọ̀ wá sí júpítà ìgò kí ni orí atọ́kùn.
3: Bẹ́ẹ̀ gbogbo yẹn ṣe lè lágbára tó.
4: Tó lè wá
3: fi sójú.
4: Tó lè mú ìmọ́lẹ̀ wá sí ojú tí ò rí nǹkan kan mọ́.
6: Ṣé ti ẹni tó lòun lọ sílùú òyìnbó lọ ṣe ìtọ́jú ojú ń bẹ̀? Tó padà dé Nàìjíríà wa ń bí. Odidi ọdún mẹ́wàá bákan ló fi ń rí kùrukùru tó sì wá sí iléeṣẹ́ wa. Tí òun lòdì orí àti gbòòrò lọ́dọ̀ wa. Tọ́lọ́ ń sì ṣe yanu.
3: Bàbá ilé yìí báyìí ọjọ́ yàn lójú pé egbògi téèyàn lè papọ̀ mọ́ra wọn tí ó sì lọ mọ́ tọ́jú ojú láìsí pé èèyàn kan sójú ìyàlẹ́nu ńlá gbáà ni onílẹ̀ yorùbá yorùbá à ń gbìyànjú o. Bàbá kí n tó yọ̀ǹda yín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n lè pè yín sí 070-038-61-68-68 Bàbá irú àwọn àìsàn wo ló lè ṣokùnfà ìṣòro ojú? A mọ̀ pé iṣẹ́ abínibí yín ni tẹ̀jọ̀gùn bá àjẹbíre lọ́dọ̀ tí irú àwọn àìsàn wo ló lè mọ ṣokùnfà ẹ̀.
4: Ẹ̀sìn atọ́kùn èmi a máa sọ wípé ẹni tó bá mọ̀ pò ń dín ìmọ̀ láti ṣe ìtọ́jú ìṣòro tó ń kojú ìrí rẹ̀ dá tí ò bá ní ìmọ̀ lórí àwọn àìsàn kọ̀ọ̀kan tó lè fa sábàbí rẹ̀. Olúwa rẹ̀ ò mọ nǹkan kan o.
3: Bàbá ẹ bá dárúkọ bíi mẹ́ta ń bẹ̀ àmọ̀ pé ó pọ̀ tó lè máa ṣokùnfà irú àwọn àìsàn bẹ́ẹ̀.
4: Ẹ̀sìn atọ́kùn àpọ̀jù ṣúgà ó jẹ́ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì téèyàn bá ní chronic infection rí ó lè ṣe okùnfà ìṣòro tó ń kojú ìrí rẹ̀ dá paríparí rẹ̀ ni ògbólógbò akọ náà.
3: Ó túmọ̀ sí pé mẹ́tẹ̀ẹ̀ta yẹn olórí àwọn okùnfà tó lè fà á kéèyàn mọ́ ìrìnà dáadáa ni.
4: Bẹ́ẹ̀ ni atọ́kùn.
3: Ẹ sọ̀rọ̀ àpọ̀jù ṣúgà lẹ́ẹ̀kan tí èèyàn bá ń ṣàkíyèsí àpọ̀jù ṣúgà lágọ̀ ara. Ọ̀nà wo ló fi lè gbà pé òun ti ní àpọ̀jù ṣúgà? Irú àwọn ara àpẹẹrẹ wo ni ọmọ rí?
4: Ẹ̀sìn atọ́kùn ìbéèrè tẹ́ ẹ béèrè lọ́wọ́ mi yìí ìbéèrè tó kẹ́nu ni o. Tẹ́ ẹ bá ń gbọ́ ikun bo mo rin omo o tete fura apoju suga lo nje be o koni mu wa o koni momo wa o gugu awon to ti mu olorun lo ju eni ba n ti wa le ti eyan ba ni apoju suga ada bi en pe aye n se oluwa re ni ere lomi ko bu mi kan lo mu bi mefa ni o fi seyu e pada bo se mu mu be lo na fun re n try be pa ti ri eyan to ni apoju suga apoju suga e lo ma si waju ti fun pe eyan ti o fi bere si nga ti fun pa ba ti wa ga to ta ske e mo wa ri eni be tan ba ju kan le bi aya wa sa dede ja se ri elomi ti suga e ba ti lo to ti wo inu isara won a wa je ko bere si ma re gbogbo isara wa re elomi wa gbese lele a bere si nkan mo eyan ju so meji a di wahala elomi to ba gbese lele bayi to ba fe gbese a dabe pe won de block mo won ni badi ni ti suga ba poju ninu ara ki je eyan ro orun sun ti suga ba poju ninu ara on lo ma nsi waju to ma mu ti elomi ko la oju le ti won ni ri nkan kan marara
3: ehe baba wa esoro nipa chronic infection iyen aisan arun teyan ko latara ipalopo le akọ naa nko te menu ba lekan to ba pe to ba nse yan lagu ara o le fe sokunfa irina dede
4: ese atokun e je ka kokko bere latori chronic infection te so yen tori pe awon ti nkan awon yin se won yi tete ki esara ko to wa joba lodokun esa te yan ba ni chronic infection won le kokko ma ri ru awon apere won won yi isokunrin isobirin oju ara le kokko ma yun wa fi nkan kan ma jade wa latoju ara ti o te wa lorun binu se nkun burugu be ni gbogbo ara a ma gbona ara ma ta elomi lai fi atapara to ba wa lo to bo to wonu eje a wa lo di kokoro abejeje gbogbo ibi to ba wa wode ninu ago ara a wa ma fun be ni wahala se wa ri chronic infection ta so yi o na lo bi akọ naun te ba ngbo ogologun akọ naun nbi kan lo ti bere se ri ogologun akọ naun ta so yen te ba ri elomi ti naun ba gba won mu arun olohun o se yin fun won elomi ba n be ra bayi ti ba yun ra bayi ni bus stop ko ti e ni fe wo boye nikan kan wo afoku gbo nbe lapo elomi to ba de bus stop nbi o ba ka won larade tan ba n ti n be ra pura pura bayi n o ti e ni mo pe ibujo po la won wa iru ogologun akọ naun yi ni ma wo si yan loju ti ma wa ba ojuje awon baba ojo won ni gbagbo pe eni to pa fe se itoju isoro ti koju irin eda ti o ba mo nipa oogun kan to le koju ogologun akọ naun onitohun o mo nkan kan o keyin o wu ti gbongbo ti gbongbo nitori pe ese kan ki dede se atokun won ni ekun lo ba ikun wa gbogbo ti n sele si irin eda o ni bi ti gbongbo re ti bere baba wa wu gbongbo re yoo dabi en pe eyan ge igi lori ko mu tegbo tegbonu nti ma wa fanu wa re lomi won ti lo se oju bi emeji bi emeta eje abi wole re kini idi re ti won se fi n pada sibe mo wu n ti n se won tegbo tegbo ni eyi to wa loju nikan ni won mu nile ise osula aba nbe la ti n wu gbogbo isoro ti n koju iriran eda ati gbogbo awon aisan to n fa saba bi e tegbo tegbo te wa ni gburo re mo gbogbo ti n je tolorun
7: tun leleyi o lati ile ise osula aba osula extra bitter lo n je bomo kekere taba gbalagba ba n je todun todun afi ke ya lo ni osula extra bitter ninu ile o eyin te fe kara yin to wuwo ko fuye e fe oribo lowo igbanse to le koko to fun ni ni tia e ma lo egbogi alagbara bi ara osula extra bitters gbogbo idoti to ti di sinu isin ara wa ki ko je komi ara ati eje ko rin lo ti bi to nilo eje to wa fa kapa wo ma wuwo kese wo ma wuwo irin die larin awa migule gule elomi agbese lele se lo dabi pe won te nylon male ati bere ndogo ati naro ndi wahala se lo dabi pe won de block ma elomi ni badi osula extra bitter ni ke ma lu o ma n re wa tenu tenu ogbologbo infection to wa ninu eje gbogbo elosula extra bitter o fodanu ka wa moribo lowo ara yiyun ara tita owo ati ese to n gbon riri ogbologbo kokoro inu eje olojo pepe to n ba agbo ara wa wo ya ija gbogbo elosula extra bitter kaju e eti yin to n pariwo nkan to le mu wa lona ofun to n se bi kapo tẹ́ẹ̀ dẹ̀rípọ̀ isan ara wa tó ń fa ní sodan idan ọmọkùnrin tí kò lè ṣe ojúṣe lọ́dọ̀ ìyàwó ẹ̀ osula extra bitter ní kẹ́ẹ̀lò ó fọ gbogbo ìdọ̀tí inú ara àti gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ tó wà ní kùn wa dànù ayé ṣàròyé apá ríro ẹsẹ̀ ríro orúnkún.

0: kí wọ́n tó le tọ̀. Ẹ̀yọ́ ẹlòmíì a máa wá ṣeré-ṣeré. Òṣùlá extra bitter ní gbogbo àwọn ènìyàn pàtàkì ń lò tí àlàáfíà wọn fi ń jẹ́ pípé o. Ẹ wá gbọ́ o, àkíyèsí kan pàtàkì rèé. Tẹ́ ẹ bá ti ráwọn kan nínú ọjà tàbí níbikíbi tí wọ́n gbé spíkà sílẹ̀ tó ń pariwo ogun iléeṣẹ́ òṣùlá àbá. Àwa kọ́ la rán wọn níṣẹ́ o. Gbogbo iṣan ara tó ti dòkú. Tẹ́ ẹ bá ń lo òṣùlá extra bitter, gbogbo rẹ̀ ló máa bọ̀ sípò. Òṣùlá extra bitter, ojúlówó egbòogi ajísan ni. Àwọn ibi tí ẹ ti lè rí òṣùlá bitter, òṣùlá extra bitter nìwọ̀nyí.
1: Níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀, ẹ bọ́lẹ̀ ní Agric Bus Stop ní ìlú Ìkòròdú lẹ́kọ̀ọ́. Ẹ sọ pé ẹ ń lọ sí Asọ́lọ́ Bus Stop. Ilé epo tó dojú kọ Asọ́lọ́ Bus Stop yẹn, ṣíìtì tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, odò Arawa Street, nọmba 30. Ẹ bèrè òṣùlá àbá ń bẹ̀, ẹ̀yìn ti fọ̀. Tẹ́ ẹ bá ti gbé fọ̀, ẹ bọ́lẹ̀ ní First Park Bus Stop. Ẹ bèrè Takuti Jésù Street, ilé bàbá Àgbòrò. Ẹ ti rí Bánáwá ń bẹ̀, ẹ̀yìn ti Sàgám. Ẹ lọ sí Ìláyè Roundabout. Ẹ wọnú àkí wọn yẹn. Ẹ bèrè òṣùlá àbá níwájú CAC Church tó wà ń bẹ̀.
2: Ẹ lè pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí o, 070-3861-68-68
3: WhatsApp number 1 nurse ni.
2: A ò ní fàìsàn ló gbà o.

Manuel.

Ah.